0: dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba.
1: Ẹnu mi fẹ́ ni ó pa mí ooo, kọ̀mọ̀nà. Ẹnu mi fẹ́ ni ó pa mí.
0: Ọlọ́run ọba tó ti wà ní ìhà tiwa látọjọ́ tó ti pẹ́.
1: Ẹnu mi fẹ́ ni ó pa mí ooo, kọ̀mọ̀nà.
0: Ọlọ́run ọba tó ti wà pẹ̀lú wa látọdún tí wọ́n ti bí wa.
1: Ibo ajá kì í bàjá kì í fún àgbò.
0: Ọlọ́run ọba ìyọlógo agbé ọ̀gá afẹ́mímọ̀ rírì orí rẹ̀ hàn. Ọlọ́run ọba tó ń fún wa sọ láti gbà yín wá.
1: Ẹnu mi kọ́ ni ó pa mí ooo, kọ̀mọ̀nà. Ẹnu mi kọ́ ni ó pa mí. Ibo ajá kì í bàjá kì í fún.
0: Ọlọ́run ọba tí ò jẹ́ ká tẹnu gbó lọ bí ọwọ́. Bàbá tí ò jẹ́ kẹnu orí bá wa lẹ́sẹ̀ bí ọ̀bẹ. Ọlọ́run ọba tí ò jẹ́ ká sì wí tí ò jẹ́ ká sì sọ. Bàbá tí ò jẹ́ ká hàn wá okòrò mẹ́yìn ara ìlú létí. Ọlọ́run tó jẹ́ a lè máa mọ̀ wí tó jẹ́ a lè máa mọ̀.

Olorun ti o foro enu wa da wa laamu. Olorun ti o fa han wa yo.

0: àwọn olóòtú tò yìí.
1: Ọlọ́lá ló ń ṣohun gbogbo ẹ̀dá kan lè máa tiraka. Ọlọ́lá ló ń ṣohun gbogbo ẹ̀dá kan lè máa tiraka.
0: Gbogbo apátá là ń gbìyànjú àti là àti lówó.
1: Ibi tó ní mọ̀ ṣe dẹ́gbọ́.
0: Gbogbo apátá là ń gbìyànjú àti sùúrì rẹ̀.
1: Mo jáwọ́ pé mo ní bùkátà tè.
0: Gbogbo apátá là ń gbìyànjú àti jẹ́yàn lókè pẹ̀. Gbogbo apátá là ń gbìyànjú àti dìde.
1: Ọmọ sí mọ́nà débi òun rẹ̀ yìí o. Ọmọ bẹ̀ lábẹ́ jù ọ̀sọ́mọ tọ́yájọ́.
0: Ṣùgbọ́n ohun ẹyọ kan tí mo mọ̀ ni pé tọ́lọ́run ọba nígbàgbọ́ sí i tí ò bá lọ́wọ́ sí i.
1: Ọmọ sí mọ́.
0: Kò sí nǹkan tá a fẹ́ ṣe sí ilé ayé.
1: Mọ́ ya láṣẹ jù ọ̀sọ́mọ.
0: Bó o dìde olówó. Bó o lọ́lá. Bó o wà ní ipò.
1: Màdé ẹ̀ mọ́lẹ́bí.
0: Bó o jẹ́ èèyàn lókè pẹ̀.

èrò pọ̀ nílé ayé. Àwọn èèyàn pọ̀ nílé ayé. Wo pò tó wà lónìí. Worú àga tó wà lónìí. Ẹlòmíì wà tí ò ẹ̀ǹtà ẹ̀tù síbi tó wà lónìí. Ṣùgbọ́n orí ọ̀fẹ́ Ọlọ́run ló fi dépò tó wà lónìí. Ó ń ṣètòrí ipò ọmọ èèyàn. Ó ń ṣètòrí ipò jalagbara. Ó ń ṣowó rẹ. Kò ń ṣe ìwà rẹ ló jẹ́ kó débi tó wà lónìí. Mo fẹ́ kó o mọ̀ dájú pé èrò pọ̀ láyé.

0: lọ́wọ́ kò ń sepo mọ̀ọ́mọ̀ lówó ọ̀hún. Ó wọ ọlọ́run ọba lójú olówó yẹn.
1: Òṣè ọlọ́mọ ọba bó ṣe ń ṣọlá.
0: Bó ọlọ́lá kò ní pé kò ń sepo mọ̀ wàhù láyé.
1: Bàgbà arúgbó ta.
0: Ó wọ ọlọ́run ọba lójú ọlọ́lá ọ̀hún.
1: Bàgbà arúgbó ta yìí.
0: Bó o bímọ kò ń se pé bóyá pé o mọ̀ọ́mọ̀ bímọ ọ̀hún.
1: Bàgbà arúgbó ta yìí.
0: Ó wọ ọlọ́run ọba ló jẹ́ kó o bímọ.
1: Arúgbó ta yìí.
0: Bó o sì gbéyàwó lónìí. Kò ń sepo mọ̀ọ́mọ̀ sì gbéyàwó ọ̀hún. Ó wọ ọlọ́run ọba ni o. Ilé tó kọ́ kò ń se pé bímọ tirẹ̀ lójú ọkọ́lé. Ó wọ ọlọ́run ọba lójú ọkọ́lé. Wo mọ́tò tó ń gùn yín kì í sepo mọ̀ọ́mọ̀ gùn. Ó wọ ọlọ́run ọba lójú ogun mọ́tò òun.
1: Ẹyẹ máa bàgbà ṣe yẹyẹ sẹ́. Ọmọdé ẹ máa bàgbà arúgbó ta yìí.
0: Mo ń gbìyànjú àti sọ fún ọ lónìí wípé.
1: Bàbá ọmọdé jẹ mọ́. Bàbá náà máa bà.
0: Lọ nígbàgbọ́ pé èèyàn pọ̀ lókè ìpè.
1: Àní kàpá ló máa bọ̀gbọ̀ mẹ́mú dúdú mọ́. Bàbá náà máa.
0: Èèyàn pọ̀ lókè ìpè tó ń lébi tó wà lónìí.
1: Torí pé bí tágbà bá yí wa olómọ kékèké máa bá. Bàbá náà máa bà gbàrẹ.
0: Tó wá rí tí mo fẹ́ gbọ́ níyànjú lé lórí lónìí.
1: Torí pé bí tágbà bá yí wa o. Tàgbà bá ṣì wà.
0: Kò ní pé orí àdá tó jókòó lẹ́yìn.
1: Ọmọ kékeré máa.
0: Ipò tó wà lónìí.
1: Àná máa bá àgbàrẹ́ mọ kéje
0: mọ́. Òkè tó wà lónìí.
1: Ọlọ́mọ kékeré máa bá rẹ̀.
0: Mọ wo àwọn èèyàn tó wà nísàlẹ̀ rẹ.
1: Rẹ́mọ kéje mọ́.
0: Torí àwọn kan lọ́lọ́run ṣe gbé ọ débẹ̀.
1: Jẹ́jẹ́ mi, àṣàdé gbé fọ lọ́ndọ̀.
0: Torí àwọn kan lọ́lọ́run ọba ṣe gbé ọ dépò tó wà lónìí.
1: Ṣeré nínú jáde.
0: Dákunjọ́ ọ̀rẹ́ mi. Dákunjọ́ àǹtí mi.
1: Ó flanda lọ́dọ̀ yeye.
0: Dákunjọ́ ìyá mi.
1: Lọ́dọ̀ yeye yeye.
0: Mo bí ọ bàbá mi tó wà lókè yìí.
1: Ẹ̀ṣọ́ yeye lọ́yà àti
0: mọ́. Máa wo àwọn tó wà ń sàlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan.
1: Ojo. Mo tajú ká mọ́.
0: Ohun tó bá tọ́ sáwọn náà máa ṣe fún wọn.
1: Omujo.
0: Orí pé torí tiwọn lọ́lọ́run ṣe gbé wọ débẹ̀.
1: Ṣẹ̀wá láwọn jàmọ́ tí mo wí yẹn. Jàmọ́ tí.
0: Èrò pọ̀ ń salẹ̀.
1: Jàmọ́ tí mo wí yẹn ni bùsí.
0: Èrò sì pọ̀ nílé ayé lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀.
1: Ojú ta bá dìlù jàǹdà. Jàmọ́ náà ń jẹ́.
0: Ó wọ ọlọ́run ló sà ó lásàyàn tó gbé ọ débi tó wà lónìí.
1: Mo ní Igbos Akátálámẹ́ríkà.
0: Èrò pọ̀ lókè o, èrò pọ̀ láyé.
1: Igbos Akátálámẹ́ríkà o.
0: Àwọn tó wà ń sàlẹ̀ pọ̀ jù àwọn tó wà lókè lọ.
1: Ẹgbẹ́ ìjọ. Ṣàwárí fámọ́ ti sùn sá.
0: Mọ rántí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan.
1: Sì ṣe. Torí pé.
0: Mọ fi n tó tọ́ sáwọn náà dùn wọn o.
1: Kọrin dé.
0: Torí pé torí tiwọn lọ́run ṣe dáwọ́ náà.

bẹ́ẹ̀ ṣe ń gbọ́wọ́ ẹlànfààní àti máa gbójú òòrùn ayọ̀ ẹlànfààní àti máa wò wá lórí ẹ̀rọ ayélujára wa. ìyẹn lágẹ̀lú 96.7 FM ẹ lọ́ máa wò wá ń bẹ̀kẹ́ máa wòran ayọ̀ ń bẹ̀ kedere.

kí làdúrà náà rè ó. Mọ sọ fọlọrun ọba ni gbogbo aye kai to wa. Sọ fun Ọlọrun ọba laye pe gbogbo re to se fun mi patapata ma fi da mi laamu. Abdulaziz Ademola Asiso. Ìwọ náà sọ fọlọ́run ọba. Gbogbo ore tó ṣe fún mi pátápátá lókè ìpẹ́. Ọlọ́run jọ ọmọ bẹ́ ọmọ tó forúkọ rẹ bẹ́ ọ. Mọ́ fi dà mí láàmú. Kò sóore tọ́lọ́run ọba ò ṣe fún yàn. Ó fún ọ lówó, ó fún ọ lọ́la, ó fún ọ lọ́mọ, ó fún ọ láyé, ó fún ọ lọ́kọ. Ọlọ́run ọba mo bẹ́ ọ. Mọ́ fi dà mí láàmú. Gbogbo ore tí mo tún wá ń bèrè lọ́wọ́ rẹ. Ọlọ́run dákun jọ. Wọ́n fi dà mí láàmú kò tó ṣe fún mi. Ẹ sàmí ẹ̀kẹ́ gbé tó àmì mi.

0: Hello, Emma Kwaju. Olorun lo n ba wa to.
1: Alaji Owani.
0: Bẹẹni, Alaji sise ilu lọnu.
1: Orúkọ tèmi ni Jami Olorun da Alakaje Kuta.
0: E kaabo sa. Olorun lo n ba wa.
1: Ọjà le le ko ti e mọle. Ẹni tí ń bá tọmọ lakeji e jẹ to fi tun ti se. Bẹ́ẹ̀ ló ṣe jẹ́ o.
0: Ẹni tí ń bá tọmọ lakeji jẹ to fi tun ti se.
1: Bẹ́ẹ̀ni.
0: O n lọ jálé onílé bó ti ẹ̀ mọ́lẹ̀.
1: Ẹ ṣe
0: ẹ̀kọ́ ètò ìwọ̀nba. Ẹ ṣe ẹ̀kọ́ ẹ̀bọ̀. Ẹ̀lú ta ló wà lẹ́nu ọ̀nà.
2: Ẹ̀lú ẹ̀ka àárọ̀.
0: O Amakú Ajin.
2: Ṣé ń lè ní láti pọ̀kọ̀?
0: Ẹ̀ka àbọ̀.
2: Ṣé ọ̀rọ̀ ní ẹ dálé
0: yìí?
2: Bébì ni wò ni. Ọ̀pọ̀n ilé ọ̀kan yúà ni mo kà fún.
0: Ọ̀kan yúà lẹ́kàá sí.
2: Onílé náà yìí ni mo ti jẹ́ ká wọ̀ ní. Ìjẹ́ ni mo fi ọ̀nà owó ló jẹ́ pé owó oúnjẹ ni mo rí bẹ̀. Ṣé wá jáde níbi sẹ́wùn ni ó pè mí padà láago mẹ́sàn-án sí mo sílẹ̀kùn yàrá lẹ̀. Níbi sílẹ̀kùn lẹ̀ gbà ní wọnú ilé padà báyìí. Bíi ìdílé náà ní sáyìí fẹ́ẹ̀sì rẹ́lú ò fáànù tí mo ló ń gba fáànù sára yóò bá síná gbogbo ẹ̀ wọ́n sì palẹ̀ mọ́ rẹ̀. Ó ní pé mo ta nǹkan ọ̀sìn tí ajọ́ sí nǹkan ọ̀sìn pọ̀ ni. Ìwà tí ò da wọ́n bì ní wá gbé ẹ̀kíní ẹ̀kí ó wá sọ mí ní pọ́ùn kọ́mọ jàmílólè. Iṣẹ́ ni mo dẹ̀ ń ṣe iṣẹ́ owó ń jẹ ní. Ìgbà mi kò lè lọ ibi ní ẹgbẹ̀rún kan àbẹ̀gbẹ̀rún méjì. Ijọ́ mi mo lè má jẹun. Ṣé gbogbo èèyàn ní mo sọ ọ̀rọ̀ ara mi fún mi? Torí ọ̀rọ̀ náà sọ
0: yìí.
2: Bíi pé èèyàn fi tiẹ̀ pa ẹnìkan lára.
0: Èèyàn fi tiẹ̀ pa ẹnìkan lára.
2: Nínú kòkò yé mi o.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun bàbá wa. Ẹ ṣeun. Ẹ ṣeun.
2: Olú ní ìsìn bàbá inú mọ́ ọgbọ́n o. Mo bá ní wá jẹ́ pé mo bá níyàwó náà léèrè. Tàbí mo níyàwó náà léèrè. Ṣé wọ́n níyàwó jáde tí wọ́n bu ajá mi lónìí?
0: Ẹ ṣeun.
2: Ìtọ́lá pé mi níyàwó ni ló ń jẹ́ kí wọ́n máa ráyè wọlé lẹ́yìn mi.
0: Ọ̀dà.
2: Ní oṣù yẹ kó rí bẹ̀.
0: Ọlọ́run ṣe ti yín náà fún yín.
2: Àmì àbá.
0: Ẹ ṣeun ẹ káàbọ̀. Ẹ ṣeun. Ẹ sà.

0: se yi ben bela e shun o elemu elemu pako mare hello ta lo anbe yes sir e ma ka bo yes sir hello hello hello yes sir yes sir ah an gbo yin die die oju opo mo to boya ta tun wa pe Ọlọ́run ló ń bá wa tú bàbá wa dada.
1: Ambale Aziz láti orílẹ̀-èdè Amẹ́ríkà ni.
0: Ẹ káàbọ̀ olórúkọ ọba Saudi.
1: Abolade Salam wa baba Abolade nko.
0: Abolade Taiwo ń bẹ lálàáfíà ra.
1: Tí o kò ní bá wà mọ́. Ṣé rí ìbéèrè tó ṣe é di.
0: Yes sir.
1: Apanilẹ́kun jẹ́ ayé.
0: Ẹlẹ́ẹ̀kejì
1: alápá alábòsí. Kò ní fẹ́ kí tọrọ ọbọ. Yóò sì mọ sáré tẹlòmíì.
0: Kò ní fẹ́ kí tọwọ́ ti ọbọ lẹ̀. Yóò mọ sáré tẹlòmíì.
1: Ìyẹn ni ọ̀jálé onílé bo ti ẹ̀. Ọ̀jálé onílé bo ti ẹ̀ lẹ́yìn. Irú ìṣẹ́ mọ ìgbà tí wọ́n mọ̀ lò ní báṣìrí ẹni yẹn bá tú.
0: Báṣìrí ẹni ń bá tú.
1: Wá irú wà àṣírí àṣírí tí ló jẹ́ wọ́n ló jẹ́ kí wọ́n pè bẹ́ẹ̀ bá ṣe ń kọ́ ìjàlé onílé bó ti ẹlẹ́yìn ni ọ́. Ó ní nǹkan ti ẹni onílé ọ̀yà àwọn oríkì kan wọ́n máa ń kí ẹ̀ wọ́n mọ̀ gbọ́ ọ̀bẹ ọmọ olórí wa ti ẹ̀ mọ́rùn pẹpẹ.
0: Ọ̀bẹ rí olórí wa ti ẹ̀ mọ́rùn pẹpẹ.
1: Wọ́n ṣe bọ́ ọmọ olórí tí wọ́n wà ti ẹ̀ mọ́rùn pẹpẹ ara àwọn tá à ń wúlò.
0: Ẹ ṣeun bàbá dáadáa ẹ ṣeun. Ẹ̀lú ta ló wà mẹ́ẹ̀.
2: Ìwé ìta náà.
0: Ẹ̀rọ akọ àjẹsà.
2: Ìwé ètò ìtò.
0: Ọlọ́run ló ń bá wa tó orúkọ ìgbìlẹ̀ tí ń pè.
2: Ọ̀gá bí wọ́n ti gbogbo ẹ̀ lẹ́yìn. Olùsọ̀ǹdẹ́ni olùjíjí gángan.
0: Nà ń pè bẹ́ẹ̀.
2: Wọ́n pè bẹ́ẹ̀. Kọ̀lọ́ láàbù mú. Olùjíjí sọ̀ǹdẹ́ni ọ̀gá ló ń bá wa tó ọ̀ bàbá tí ìbéèrè ìrọ̀lá fẹ́ sọ̀rọ̀ tí wọ́n bá sọ̀rọ̀ débi tí wọ́n ń fìyàn wọ́n wá sọ pé ẹ̀gbá ní olúbẹ̀ tí ẹ̀lẹ́yìn ni wọ́n ó sọ̀rọ̀ fi hàn pé lẹ́kàn gbélé ni wọ́n.
0: Olùkàn
2: gbélé ń gbélé
0: ọ̀hún. Ẹ ṣeun ẹ káàbọ̀ yes sir.

ẹ ṣeun gbogbo ẹyin tẹ bá wa dá sábàlá yìí ọpọlọ yín ò ní dọba o ọkà ò ní ṣẹmí ẹ máa mọ wí o ẹ ṣeun púpọ mo dúpẹ lọwọ yín mo mọ lóore o ẹ má bínú mi ò ní láǹfààní àti gbé ìpè kankan mọ lábala bẹ̀hùn ẹ tó jẹ́ àfọ̀nà ká bọ́ sábala bẹ abala bùnmí kí ni.

0: láyájọ́ jẹjọ ta parí ètò. Ó ń la arákùnrin kan ló pè wá. Arákùnrin tó pè yí ó ṣàdúrà bí ilẹ̀ bí ẹni. Abọ́ládé Taiwo ló pè yí. Torí ètò tá a mú wá láyájọ́ jẹjọ ohun ètò yìí lágbára pọ̀. Àwọn èèyàn pèpè ìpè tílẹ̀ fi mọ́ ni. Débi wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gan fẹ́ ó fẹ́ gbẹ̀mí mi tán yányán. Ṣùgbọ́n gbà tílẹ̀ ń mọ́ bọ̀. Tá a fẹ́ máa lọlé. Ó ń larákùnrin pé. Nígbà tó pè mí ò kọ́kọ́ mọ tí wọ́n jọ ń sọ tẹ́lẹ̀ ń àtà Bọ́ládé Taiwo. Nígbà ó yára Bọ́ládé Taiwo ní Mukadam ó ní o súnmọ́ bí. Eré mu ti ẹ̀rù pé ń ṣe àwàdà mu rò pé ń bá bọ̀. Ó ní bọ́ bí ọjàre Adé Agbójá wa gbọ́rọ̀ gidi. Ǹjẹ́ ṣe wọ lè gbàrú ilé yìí sá. Kí ni nǹkan ọ̀hún? Arákùnrin yìí ni pé ìjíǹjí òun. Ó ní ìbá tó ń le kánú ìwé òun ká. Ìbá tó ń le kọnu iṣẹ́ òun kọ iṣẹ́ yìí. Ó ní ṣe báyìí náà mọ̀ tẹ́lẹ̀.
1: Ọmọ sí mọ́nà dẹ́gbẹ̀ òun rẹ̀ yìí o.
0: Wípé Ọlọ́run ọba ló ń ṣe ohun gbogbo. Ó ní ẹjọ́ nítorí Ọlọ́run jẹ́ mo lè rí yín gangan sàn-án torí pé. Ọ̀rọ̀ yóò ń sọ̀rọ̀ orí fóònù rárá. Ọ̀rọ̀ kájòkó kájọ sọ ni. Ó ní ẹdá kan ẹjọ́ ẹ fún mi láàyè sọjọ́ tá a lè ríra fún mi. Labọ́ládé bá sọjọ́ tí ó wà. Nígbà tí arákùnrin yìí ó dé.
1: Tí wọ́n bá ṣe gbìn.
0: Níṣẹ́ ló fọwọ́ lẹ́rán tí mí lẹ́ẹ̀mẹ́wàá. A ní ẹ̀dákùn ẹ̀ sọ tẹnu yín kí ni tó ṣẹlẹ̀ gangan.
1: Ṣé Ọlọ́run ọba bó ṣe ń ṣọlá.
0: Nígbà tí arákùnrin yìí tí ó mẹnu lọ́rọ̀. Ẹ má gbàgbé pé ó ti sọ pé ìjì tó ń jí láàárọ̀ kùtùkùtù ọjọ́ ayé òun. Òun kàbá tó ń le kánú òun sì kọ́bá tó ń le kọnu iṣẹ́. Ó lọ́lọ́ ń ṣe òun le dá dúró lórí ẹsẹ̀ òun méjèèjì.
1: Ẹ̀rí pálá ló pin ìdá fi ti wọn.
0: Òun sì le bọ́yàwó òun le bọmọ. Torí inú iṣẹ́ yìí náà lòun ti ṣègbéyàwó lòun ti bímọ tóun ti kọ́lé tóun gbé.
1: Ọlọ́run lè ti sẹ́.
0: Ó ní bó ti ẹ̀ jẹ́ pé ńgbà náà lọ́run Ọlọ́run ti pèsè mọ́tò. Ó ní kèé sì ṣe pé bóun ṣe jẹ́ ayé náà ló ń kọ́lé. Ó ní ṣùgbọ́n gbà tí rìn àjò òun ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ọlọ́run yọ̀ǹda ilé fóònù náà. Ó ní bó tilẹ̀ jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ Ọlọ́run ti yọ̀ǹda mọ́tò ìrìnsẹ̀ fóònù náà. Ó ní kó má bópo lọ ilé olóró. Ó lẹ́sùn yọ̀ǹda ìyàwó fún wa ní ọmọ sọ bẹ́ẹ̀ mọ́. Ó ní tóun sọnù àní ọmọ sọ bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run ló máa ń darí ètò ilé ayé ẹ̀dá. Ó ní tóun mọ̀nà tóun lérò sí rìn àjò ayé ara wọn. Nígbà tó dúpẹ́ tá a ti ń bá a sọ tó sàní pé tóun sọnù. Lọ́ba di pé ọ̀dà ọ̀wà sọ tẹnu rẹ̀ fún wa kí gbogbo wa gbọ́. Ó ní ìyàwó tó ń fẹ́ láàárọ̀ ọjọ́. Ó ní àárọ̀ ọjọ́ tóun àti ìyàwó yìí ti ń bá rìn àjò ayé àwọn bọ̀. Ó láwọn ń bá bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ó ní ìgbà tó tó àsìkò kan. Ó ní Ọlọ́run darí akọ, ó darí abo sáwọn. Ó lẹ́ẹ̀mọ̀ pé kò sẹ́ta ọmọ. Ó láwọn bí ọmọ méjì. Láàárín ìgbà táwọn bí ọmọ méjì yìí sí. Ó ní ọmọ àkọ́kọ́, ó wà lọ́dún mẹ́rin. Ọmọ ẹ̀kejì, ó wà lọ́dún méjì. Ó lóun àti ìyàwó òun, ó láwọn ọ̀já o. Kò sí gbólóhùn aṣọ, kò sí kankan láàrin àwọn. Ó ní iṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ lòún yọ̀ǹda fún ìyàwó òun tó ń lowó rẹ̀ lọ tí ìyàwó òun ṣe. Ó ní ṣàdédé lọ́jọ́ kan. Ó ní ìyàwó òun ó bí bọ́ta ńlé. Tàmá pé ọlọ́bi títí ń tajà rẹ̀ ni. Oyè ó dé kò dé, oyè ó dé kò dé. Nígbà tí èyí sì ń rìn bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ṣùgbọ́n àwọn èèyàn máa ń sọ fún un lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé ìyàwó rẹ ó máa ń tàsí agẹrẹ ó ń tàsí agẹrẹ ṣùgbọ́n òun gbà wọ́n gbọ́ pé òótọ́ ni wọ́n sọ kí lọ́sẹ̀lẹ̀ ń jọ́ta wí ago mélòó

ó ní ngbà tí ìyàwó òun fi dé sí ó ló jẹ́ dédé agun mọ́kànlá àbọ̀ lálẹ́ ó ní ìyàwó òun dé sí ó ní ngbà tó òun bèèrè pé mbo ló lọ kí ló dé tó òun fi pẹ́ tó báyìí sí gosulo òun ni àbíbò ó lọ́dún eléyìí ó ló ti pẹ́ díẹ̀ o ó ní ngbà tó òun fi sọ̀rọ̀ délẹ̀ ó ní ìyàwó òun ti sọ́ díjà ó ti sọ́ dé sùnmù lọ́wọ́ ó ní sẹ́ wá rí pé sùlọ yọ̀ǹda ìyàwó fún òun àbẹ́ rí báyìí bí ó lẹ̀ tí gbọ́ nǹkan kan o ẹ sì gbọ́ ẹ jókòó dáadáa ẹ máa gbọ́ mi o torí mo fẹ́ káwọn ènìyàn àwọn ọlọ́gbọ́n olóye àwọn onímọ̀ onílàákàyè kí wọ́n là ń lọ́yẹ ni o ó ní ngbà táwọn aráalé sábà wọn parí ẹ̀ wípé kàn wọ́n ṣàjẹ́ ọwọ́ torí ilẹ̀ ti sú pé ngbà tílẹ̀ bá máa wọn máa yanjú ẹ̀ ó ní ngbà tílẹ̀ mọ́ tán táwọn èèyàn ń bá wọn sọ̀rọ̀ yìí ó ní toró ti yarí pé kò ní sunlé òun ó ní ẹ ó níyàwó òun sọ pé ẹyin òun tó ní kó òun fowó kan kéjì ni òun lọ sẹ́kọ̀ọ́ òun lọ rọjà òun sọpráìsì ọkọ òun wípé ẹyin òun mọ̀ pé òun pẹ́ dé pé kóun tún ra ọjà míì ilé tóun kì í tà tẹ́lẹ̀ kóun ṣàtúnmú mọ́ra wọn kí o tún lè sún síwájú díẹ̀ sí i ó lóun ò fẹ́ gbà ó ní ṣùgbọ́n àwọn tó bò ń sọ̀rọ̀ tí dórí ìyá àti bàbá àwọn wípé kóun ó ṣàmà wòran níjọ́ náà lọ́hùn ó lóun ṣàdákẹ́ òun wòran ó níṣẹ́ mà pé mo sọ lẹ́ẹ̀kan pé àjà lẹ́yìn ọdún kan nǹkan míì tún wáyé kí ló wáyé lẹ́yìn ọdún kan ọ̀hún. ó ní sàdédé ló ń bá kárakáta tó ń bá òun boko haram òun lọ tájẹ táàmú ó ní ló ń bá lọ ó ní ngbà tóun fi wọlé tóun wọlé ó ní ngbà tóun wọlé ó lòun balẹ̀ nípò yẹn kẹni o ǹjẹ́ kí ló dé kí ló bí ó ní ìyàwó òun ti kó gbogbo ẹrù rẹ̀ kúrò nílé àwọn ò já ó kò sí gbólóhùn aṣọ lẹ́yìn ìgbà wọn ti bá wọn parí ọ̀rọ̀ àkọ́kọ́ ó ní kò sí gbólóhùn aṣọ òun kàlùkù tó ti ń ṣe dáadáa síra wọn sọ wọn wàá lòun ọgbọ́n táwọn òbí òun sọ ni àbí báwo ó lòun ti bá lé ń pọn yẹkẹ kí ló dé.

0: ni o tun ma gbele to sele gan to wa je pabambari be o ni ngbo lo o la won eyan re sa wa be ohun won bebe titi o ni won lo be awon obi ohun won lo be awon obi re ipe kan dakun kan jo pe ko ni da so ro e soro mo o la won obi won to pe pe ah ngba ta won yi so lohun o si tuti ni yawo mi leyin bi osu mefa bi meje to ti lo o lo ti ko wole pada o ni ngbo ko wole o ni bo won ti e fe gba tele o ni sugbo tori an mo ti olohun ti yonda fun latara re ohun o gba o ni bo won se gba nu sa o la won to bere rin ajo aye awon o ni leyin igba na olohun to sa mi soro awon o tun bi mo kan fun o lele to bi njo na lohun o ni odun ogbo ko America bi eni lo barika yi o ni leyin igba na olohun to wa yonda mi fun o lele to lohun yonda fa won yi o ni olohun ka po ma won mo eh won jo ndagba were were o ni sugbon o ni nkan kan ma tun sele leyin igba na o ni leyin igba na o ni iyawo ohun olomo tun se boye se njo kini ana olo to koko nu ile o ni ngba to koko nu ile ti o ko lo o ni gbogbo awon e o ni were were ni meru re ko nu ile leyo kokan ejeji eyo kokan ejeji eyo kokan ejeji o ni to fi karu ko nu ile tan o ni njeje mo pon won tori pe yara to won oto yara mo oto yara ti e na oto e kokan ni ma wa sun sodo mu tabi ko sun si yara ti e o ni to fi meru ko nu ile tan o ni ohun mo o ni ngba ti o wa keru tan yanyan olojo na lo mo toro hun wa nle njo na o lo si keru o lo nbe pe ah ki lo faja o lo ni ko si wahala ki peace le re ni ah o lo ni ki peace le re ni ah o lo so pe o lo mo yin mo lo ni kan mo lo nba pon mo re e wa ba ya yin soro olo ni ah ohun o kan mo re lo a ma ri odo ti o amo sa ki peace le re ni ni o ni ngbo ya awon ara adugbo ba won da si o lo won eyo kan tin so na ni o ki peace le re ni o ni ngbo tasiko kan o lo tun lo o lo n pe pada o wa o n pe ya o n pe baba ohun o n pe ya o n pe baba ti e na o n sa pe awon molebi mejeji le lori o lo won eyo kan to sa so ni pe ki peace ko le re ni gẹ́gẹ́ bí àwọn ilé ìbò wọn a ní for peace to reign. ìyẹn ni pé kálàáfíà ò lè jọba. ọlọ́rabìnrin yìí ọ̀gbọ́ olóko gbogbo ẹ̀rọ rẹ̀ ọlọ́ ó lọ ó nítàn máa rí pé bó ṣe ṣe lákọ̀ọ́kọ́ tó lọ tí ń padà ààbò abẹ́bẹ̀ ló ń kakún òun rò pé bóyá pé ọlọ́ rẹ̀ gbalé síbì kan ni lárabìnrin yìí ọmọ gbalé ibì kankan bó ṣe kẹrù kó nu ilé wọn ilé ọkùn mi ló kẹrù lọ sòsè. ó ní lẹ́yìn ọdún kan níbẹ̀ ọlọ́mọ mà fi mú soyún ó ló fẹ́yìn gbọmọ pọ̀ níbi tó kó lọ. ó lóun ti mọ́kàn kó ń bẹ́ẹ̀ ń tóun òun ti ń gbélé ayé tó nírọ̀rùn òun ti fẹ́ obìnrin mi ohun ọ̀sánì máa dágbé torí àmọ́ àwọn ọmọ mẹ́ta tí ọlọ́run yọ̀ǹda fóun ó ní àwọn tó dàgbà ti wà ńbẹ̀ òun sì ní kékeré kan. ó ní ọdún mọ̀ gorí ọdún ọjọ́ gorí ọjọ́ oṣù ọ̀sẹ̀ gorí ọ̀sẹ̀ ó ní lẹ́yìn bí ọdún bíi mẹ́wàá ó ní tóun bẹ tó jẹ́ kóun pè yín gangan ni ó ní tó jẹ́ kóun pè yín gangan rèé o ó ní ìyàwó òun mà tún dé padà ó ní ngbà tí ó dé ó ló lábúrò òun kan tó jẹ́ kò rí kòsùn tí ajọ́ máa sọ̀rọ̀ tí ìyún sì bá sọ̀rọ̀ níjọ́ kìíní àná kó tóó di pókó lọ ìyún ò ní bí ọdún mẹ́wàá sẹ́yìn ó ní ngbà tó dọ́dọ̀ àbúrò òun ó lábúrò òun sọ pé òun lè dá sí kọ́ lọ ọ̀dọ̀ ìyá àti bàbá òun ẹ ti kó lọ nílé òun bá yín sọ̀rọ̀ níjọ́ kìíní àná ẹ gbọ́ ẹ lọ òun lè bá yín dá sí mọ́ olóòsà yẹn lẹ̀bẹ̀ báyìí olórí ẹ̀ lẹ̀bẹ̀ ló tó yàn oníbẹ̀ ló wà báyìí. Nje ki lo wa sele gangan baba te fi pe wa Oni be na lo nde tan yi o O lo so wi pe ase eni to n ko lo re ba lodun mewa seyin O la so la o lu ni jibiti ni Akoko gbogbo n to wa lowo on patapata lo gba Gbogbo n to n fi se fuja patapata lo gba lowo on O la se o ni elekerin ti o fe nu yawo O ni o so pe lowo lowo bayi o ti down si o God O lo so pe ko si nkan kan lowo ohun mo bayi O ni gbogbo orin ajo ti daru O larakunrin alarakunrin ti bi nko O lo so parakunrin bi mo ti ya danu o ti sa lo mu nlo O ni gbogbo bi to n wa n de patapata bayi O ni nti won so fun oni pe ko n sa pada sodo oko ohun aro pe ko won lo mo bebe pada O lawon alaafa so woli so O ni koda o ni baba lawo gan to so fun san san Yo pa ya fi ko won pada sile oko won aro ko won pada sodo awon omo won O ni be ni rin ajo aye won tun ti le pada to pada O lo en to lo ba to n lo bimo fun o lo n lele kerin nbe o la se mo ba tete te ni o la se ko n se bi to n gbe gangan ko n se ilu to n wa gangan lara kunrin gangan wa o o la so wa sise nbe ni O la so wa sise nbe ni bo si se pari ise to wa se tan yan yan lo ti ya danu mu nlo O lo so pe sugbon bo an kan le ko to di po lo tan yan yan mu nlo O ni ninu rin ajo to rin patapata O ni be na ti so ipo un gangan ko ni yawo akoko un ko ni yawo ekeje un ko ni yawo eketa O lo so pe number 4 lo n wa ninu rin ajo aye arakunrin yin O ni bayi ni isin awon obi ohun atobi arabirin o ni awon ore ehun na won tun ti wa nbe un pada pe ko won dagun ko won tun gba arabirin pada O lo n wa so fun won wipe Igbonse kinkin leti awo gbebirin Bojuba ku nbe nje sokan le ku nbe bi O le ni o ti ko lo lakoko to ko pada to wa ko lo lele keji to rin ajo odun mewa nbe O ni to tun wa pada de ni nsin o ni so se se to ye ko won to gbaru eyan be sodo sile mo ko tun wa ma je yawo fun o ni so se se o ni tawon eyan so ni pe ko won tun ro omo ti awon omo to ti bi fun O lohun wa so fun pe ko ro tele ko to di polo omo to gbe wa nbo ni o gbomo so si so won o da awon omo e papo to won ma to won ni so se se fun lati gbaru arabirin sinu ile o le ri pa ni te lorun ni awon kole awon ni awon gbe igbe aye to rorun fun ra awon oni ni nsin leyin igba to lo olodun ti yonda orun se fun won to ti koko nu ile tawon jo konjo kini ana won ti ko lo ile ibomi olodun ti sore to da fun debi pe ifokan bale nla o lo ti wa fun o ni kini ko mu se pelu ebe tawon eyan be oyi o ni edakun ejo e ba wa so fun awon eni ologun ni mo loye carbon dasi 091-237-08675 fanfani awon to wa loki okun plus 234-814-249-1006 plus 234-814-249-1006 kini karakunrin yo se tori olorun Hello, talu wa lenu ona.
1: Aro.
0: Oh, akwa ajisa.
1: Ni do la ta be gutan.
0: E ka bo.
1: ko jo ladan ko ko ma gba o tori lati bi odun me o ti do ah ko ewo mi te won ni so si ko ma gba rara rara rara
0: ati yon ta fara
1: ani o bi n ti ba poko a para lati bi odun me o ti do won jo anbo nsin ma da eni ajo aye baba e da mu
0: ko ma da eni ajo re laamu e seun e seun
2: ale aloyi lohun e ja mu yo
3: ipa ko de la loyi o ma ko ma ko poko o si be.
0: Hello, sir.
4: Hello, sir.
0: Yes, sir.
4: Only to kill you was somewhere in between.
0: Abarada.
4: Babala SBT, ni to baba.
0: Eh?
4: SBT.
0: SBT, Eruni.
4: SBT, yo.
0: Ah.
4: Kuma kubara. Okay, Ogwe Omawa, Ogwe Omali, Wabali. Ogwe Omali, Waba. Ishu, Wa Kamali, eh? To baba, go, Ferrara, SB. Oh, not me, Yawumi.
0: What in Yawumi?
4: So automatically, yes, Madame Yawu, Yawuki Yali, a boy Juninu is Sani.
0: A boy Juninu Sani.
4: Àwọn ọ̀jọ̀gbọ́n ń bẹ nílùú láti máa dá sí ṣùgbọ́n ó ṣe bá gbé sọ́dọ̀ báyìí kú ló gbé sọ́dọ̀ àbúrò ìkú jàre.
0: Àbúrò ìkú ló gbé ọ̀dọ̀
4: àbúrò ìkú ni.
0: Ẹ ṣeun bàbá, ẹ ṣeun, ẹ ṣeun.
4: Kò ní jára yín, kò ní jẹ́ ìrọ̀rùn.
0: Ẹ ṣeun, ẹ káàbọ̀. Hello, sir.
5: Ah, ilé máa pè tó wá ń balẹ̀ àṣìṣe láti
0: Amẹ́ríkà.
5: Ọ̀nà ẹ rí pé ètò tẹ fi bẹ̀rẹ̀ ètò léèlè.
0: Yes, sir.
5: Níbi ọgbọ́n fún àǹbẹ ẹ ní ọ̀jàlẹ́ onílé fi gbóṣe ẹ̀ lẹ́yìn.
0: Bẹ́ẹ̀ ni, sir.
5: Ẹ rí pé ó jẹ́ mọ́ nǹkan tá ẹ mú wáyé náà. Ẹ rí wọ́n kàn ṣe ni pé bàbá yẹn sì nífẹ̀ẹ́ ìyá yẹn ni. Torí tí ò bá ní ẹgbẹ́ náà fi lọ ẹjọ́ tí ẹ̀bá ìgbà fi lè mọ ojú ẹ̀ ta. Òun náà mọ tó yẹ kó ṣe.
0: O mọ̀ tó yẹ kó ṣe.
5: Mọ̀ tí ọba ṣe ń tọ́ yẹ kó ṣe. Lu ìyàwó. Obìnrin ò tó wá fi ìlú ní. Ẹ pè jíbi ẹnì kan ló tó jíbi.
0: Bẹ́ẹ̀ni.
5: Ṣé kí o fi lè rẹ̀? O ní òtún á padà lu òun náà jí.
0: Yóò padà wà á lọ ọkọ rẹ̀ ní jìbìtì.
5: Jìbìtì ẹni náà wà á lù.
0: Jìbìtì ẹni ní òlù. Okay, hello, sir. Hello. Ju opo mo si to. Alaji an bale asi be ba le pe a pada tori Olorun. E seun. Hello, ta lo wa nbe?
6: Yes, sir.
0: O wa ko aji sir.
6: Iyawo.
0: E kaabo.
6: Se e ri obirin. O ko ko pada ti si n bo ko lo to mi.
0: Yin ara ti bi ti sa lo mo lo.
6: Kọ́lọ̀ ọkọ̀ padà di ti ṣe ń bọ̀ ọmọlọ wà kan.
0: Kọ́ wà kan.
6: Bàbá yẹn ọmọ gbà.
0: Kò gbọ́dọ̀ gbà.
6: Bàbá yẹn ọmọ gbà o. Olójú kòkòrò ni. Ọfẹ́ nájà ta ni ó sì ti yàn. Ojú ẹ̀ ti jà. Kí bàbá yẹn ọmọ gbà o. Ọgbẹ́ kí bàbá yẹn bá ìgbà yọ padà pa bàbá o. Lóṣù owó obìnrin tó fẹ́ yẹ. Kò ní gbé bàbá yẹn ní ìfẹ̀ ní kájọ́ gbádùn ayé.
0: Kọlọ tun mu. Ẹ ṣeun. Ẹ ṣeun.
2: Bàbá lọ́ba ń fi ra ẹwẹ́ yẹ, kò lè dẹyẹ, mo pè tó fẹ́ fi ra ẹwẹ́ wà éte dá.
0: Ẹ lóò ta ló wà ń bẹ̀? Yes, sir. A kó àjẹsà. Àmì.
7: Èrè bèrè ọkùnrin yẹn kó mọ̀ gba obìnrin torí tó bá gbà ó náà ni ó padà pa ẹgun láti gbé ìwọ rẹ̀ yìí.
0: O ní ó padà pa. Kí lẹ kó kọ yín, sà? Wọn ò dó sọkọ wọn. Alhaji Anbali Azeez mo ń retí pé yín lẹ́ẹ̀kan sí. Ẹ ṣeun. Ẹ ló ta ló wà ń bẹ̀?
8: Prophet Taiwo Abimbola Oluwale.
0: Yes, sir.
8: Ẹ kú ètò.
0: Ọlọ́run ló ń bá wa tó sá bàbá.
8: Ọlọ́run máa fún mi ṣe.
0: Àmì àṣẹ Edumare, sir.
8: Bàbá yẹn ẹ má jẹ́ kán gbìyànjú láti gba obìnrin yẹn padà.
0: O gbọ́dọ̀ gbóbìnrin yẹn padà.
8: Ó léwu lọ́pọ̀lọpọ̀. O ti kọ́kọ́ lọ lóṣù mẹ́fà, ó padà wá.
0: Ó lọ lífù ń gbà náà.
8: Lífù. no lẹyin ọdun kẹwa o tun pada wa
0: bẹẹni
8: bo ba gba o tun pada lọ o wo wa lati da ni ajo aye ọmọkunrin yẹn ru patapata ni so kẹbi yẹn dupe to ba mo pe situation bayi ọpọlọpọ ọkunrin ti ko sinu ẹ to jẹ pe olugbẹmi wọn to pọ rẹpẹtẹ ti olonka so oore ọfẹ ni baba yẹn ri ti wọn tun si fi n ge eyan
0: ti
8: irin ajo aye wọn o daru tan tun si n pada se nkan re so tan ba dan ri ẹwo kódà not back to square one back to square zero ni
0: ẹ ṣeun baba yes sir
8: ẹ ṣeun ọlọrun a máa fún yín ṣe
0: àmì sir ẹ káàbọ
8: sir
0: yes sir yes sir hello sir
9: ka hello pẹlẹjáre
0: yes sir ẹ ṣeun
9: àbálẹ àṣẹ.
0: Ẹ ṣeun. Hello.
9: Ṣé ní oṣù ẹgbọ̀n rí?
0: Hello, à ń gbọ́ yín sà.
9: Ṣé ní àwọn obìnrin ọmọ ní tó bá fẹ́ tán yàn? Ìyá ọmọ ní ọ̀sùn tó wọ́n yàn ni. Wọ́n á mọ ẹgbẹ́ oṣù bàyà wọ́n yẹn ni. Gbogbo ní ọmọ ẹgbẹ́ kẹ́lú ṣe ní ẹ̀sì ìlànà nígbà bá bọ́ tàbí ẹni lọ́rọ̀ lọ́rùn ẹ̀kọ́ yẹn lẹ́yìn káwọn obìnrin ọkọ.
0: Ẹ̀kọ́ tó yẹ káwọn obìnrin ọkọ.
9: Mi ò ní kí ọkùnrin ẹ̀kọ́ tó yẹ kí wọ́n kọ́ ni èmi ọ̀wá ní kó ti kọ́kùnrin ọmọ gbẹ̀yàwó ètò wá fẹ́ gbà o.
0: Ẹ fọwọ́ sí báyìí
9: náà. Yọ ọ̀nà ṣẹ́ ta.
0: Ọkọ̀ náà
9: ló ń sọ ta. Èmi ò fọwọ́ sí tọrọ fẹ́ gbàlejò ọjọ́ ta.
0: Bẹ́ẹ̀ni.
9: Àwọn ọkùnrin kọ́dùn kan dáadáa tí wọ́n fi tán ìgbádùn adára ro obìnrin kò sí jẹ́ lè ṣe yóò tó fẹ́ gbà. Ẹgbẹ́ àbẹ̀wò tí wọ́n parí ọgbà wọn. Ṣùgbọ́n náà wà á rìn.
0: Ẹyin ọ̀fẹ́ tú yìgì.
9: Ẹfẹ́
0: tú yìgì ń ti.
9: Yóò rìn. Yóò máa rìn dáadáa.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun bàbá dáadáa. Ẹ jẹ́ àgbà pé ọkàn sí ẹ̀ka tó máa lọ báyìí.
10: Ọdún ní mi sì ṣàmì òbí sọ lórí bàjọ́.
0: Hello.
11: Hello.
0: Yes, sir.
11: Ẹ fọ ọ̀rọ̀ rẹ̀ pé ètò.
0: Ọlọ́run ló ń tún un kan.
11: Orí ọ̀pọ̀ mi ti rí èsì òun yà láti ọkọ̀ èrò kí lọ́ọ̀ yà láàbì.
0: Ẹ káàbọ̀.
11: A ṣe rí obìnrin tí mo ti ń bọ̀. Bí ọba pa ẹ̀yọ́ ọ̀pọ̀ kan. Ṣé ẹ rí iye ọkọ kọ́mọ gba obìnrin mọ láyé
0: kò gbọ́dọ̀ gba obìnrin mọ́
11: kọ́mọ gba mọ́ kọ́mọ wo pé bọ́yá àwọn ọmọ bẹ láàrin wọn kọ́mọ gba mọ́ torí inú ìṣòro bọ́dá gba òun náà ni ọ̀padà pa
0: òun ni ọ̀padà pa
11: òrìnà.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa dá sí tún yín pátápátá. Ẹ ṣeun alùnílọ́gọ̀ ẹnu pé ẹ ṣe púpọ̀. Mi ò ní láǹfààní àti gbàpẹ̀ kankan mọ́ lórí ètò yìí. Lónìí mi ò láǹfààní àti gbàpẹ̀ mọ́. Ẹni tó bá wá nìkan tàbí méjì tó fẹ́ bá arákùnrin yìí sọ. Ẹ láǹfààní àti pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi gangan fúnra mi. 070-38-22-65-74 ó ní kẹ́ ẹ pè mí sí o. Ọjọ́ mẹ́jọ Abolade Taiwo àjọ wà lórí ètò yìí ni Àbúsùmáyà ti wọlé ẹ̀jẹ̀ wọn wá sàdúrà fún wa. Mukadam Sunday Adé agbọ̀n orúkọ tèmi jẹ́ ọjọ́ mẹ́jọ òjìnà ìrìn àtàrà láàfin pàdé.

0: ọdún 2026. Ìwọ́lá lágbára o, jẹ́wọ́ agbára rẹ̀, jẹ́wọ́ agbára rẹ̀, jẹ́wọ́ agbára. Mo kí n káàbọ̀ sórí ètò àgbáyé ẹ̀sìn lọ́gànjọ́ òru. Ẹni tó bá sùn ẹ̀ ní kó dìde.
1: Ọ̀tàrókò títan aṣọ mi ń bẹ lámù. Ló jẹ́ kí wọ́n lọ.
0: Ẹ sọ fún pé orun kọ́ lákòókò yìí.
1: Kí wọ́n lè péjọ sí kọ̀rọ̀ pọ̀lọ́ ló mú. Afẹ́fẹ́ tẹ̀lé yẹn kò sẹ́ni tí ó mú.
0: Àárín gbùngbùn téèyàn pọ́lọ́ ńlá wà yìí.
1: Àtàlè mú ayé mi ò ọlọ́run àmú.
0: Bọ́tà rẹ̀ ṣe ń lé ọ káàkì.
1: Àmú ọ̀dẹ́
0: lágbára ọlọ́run ẹlẹ́dàá ọba ṣèkan mẹ́kù ọba àkọ́kọ́ ọba tí ó kẹ́yìn gbogbo nǹkan.
1: Ayé ń ṣe mí nìkan èmi ò sí ro.
0: Gbogbo ohun tó ń halẹ̀ ń mọ tó ń fìtínà rẹ tó ń dààmú rẹ. Fọ̀sẹ́ni tó lè mú kú òjò ọlọ́run ẹlẹ́dàá lọ. Ìgbà táwọn kan ń gbẹ̀bọ ní mògùn òṣìkàlẹ́kà.
1: Lágbára agbára ọlọ́run.
0: Àsìkò ló yẹ kí ìwọ náà dìde.
1: Lágbára agbára ọlọ́run ló ga.
0: Mo wá yin ọlọ́run tó dá gbogbo nǹkan.
1: Yàrá ìwọ̀nlá lágbára o, jẹ́wọ́ agbára.
0: Kó o tún ṣe àsálàtù fún ànábì Muhammad.
2: Sallallahu alayhi wa sallam.
0: Ǹjẹ́ lórúkọ ọgbọ́n ọ̀gá lọ́gàá lè ṣe ìpàtà.
1: Afẹ́ àwa náà fún ní gbogbo ẹ̀ pé o.
0: Àtolóòtú ètò yìí.
3: Ṣé gbogbo ẹ̀kọ́ tẹ́fẹ́ àwa náà fún ní gbogbo ẹ̀ pé
0: o. Lukman ọmọ ti já ni.
1: Mo ní ṣe gbogbo ẹ̀tọ́.
0: Àmójú ẹ̀rọ tèmi tó gáyàtà.
1: Ohun ta fẹ́ àwa náà fún ní gbogbo ẹ̀kọ́.
0: Abdulaziz Adémọlá Àsìsó.
3: Mo ní ṣe gbogbo ẹ̀tọ́.
0: Gbogbo ẹ̀yin ti ṣóṣó mi di àyẹ́mẹ́ ìbínú.
1: Kí n lè rí gbámú, wọ́n ló ti dọ́wọ́ ẹ̀ ká lè sinmi. Mo ní rárá bí ó jábọ́.
0: Làgẹ́lú náà ni 96.7 FM.
1: Àwọn pèmí o, wọ́n ńlá rẹwà.
0: Àní má ṣe àwọn yín rèé.
1: Má kọ̀ ní mọ́ arẹwà mú.
0: Àbùsùn mẹ́yà yín rèé.
1: Wá sí kúkú lórí mi.
0: Ògidì ọ̀rọ̀ yín rèé.
1: Ọ̀kẹ́yìn fi sọ̀rọ̀.
0: Ọmọ ìyó ń gbòòlù nílé ṣupọ̀tọ̀ lókè olú òkun nílẹ̀ Ìbàdàn. Gbogbo lẹ́yìn alọ́mọ mo

ní ọjọ́ keje oṣù kẹjọ ọdún 2026 7th of August ọjọ́ Friday gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ omi ní àárọ̀ yìí ẹ tún jẹ́ ààyè olúwa o ẹ jẹ́ ààyè nítorí wípé ó ṣeun àánú rẹ̀ dúró láéláé ẹ̀yin tẹ́ ẹ mọ rírì ẹ̀ ẹ jẹ́ àjọ fi ẹ̀mí ìmoore hàn ẹ̀yin tí ẹ mọ agbára rẹ̀ ẹ jẹ́ àjọ fi bó ti tó hàn jẹ́ àjọ yìí nítorí iṣẹ́ agbára ẹ̀ jẹ́ àjọ yìí nítorí àánú ẹ̀ ẹ jẹ́ àjọ yìí nítorí ipò ṣeun lórí ayé tiwa pàápàá jùlọ ẹni tí ò gbà kí wọ́n sọ pé tán lórí ayé wa afẹ́ hallelujah méje gẹ́gẹ́ bí ṣe wa èyí tó jẹ́ pé láti January ni agbára òkùnkùn ń sáré kóun gbé ọ̀ṣubú kàkà kó lọ́ọ̀lẹ̀ ṣíṣe ló níṣe ló tún ga sí ó yẹ kájọ yẹn o fún iṣẹ́ agbára rẹ̀ ámkì hallelujah sí ọba májẹ̀mú hallelujah méje 1 2 go.

oṣù wà ní ẹsẹ̀ bíbélì tí mò ń lò láti ìjẹta Genesis 38:16 mo ti bẹ̀rẹ̀ nípa ọmọkùnrin kan tó ṣe àgbèrè pẹ̀lú ìyàwó ọmọ rẹ̀ tí ìyẹn fara rẹ̀ hàn bíi onípa ṣágà ṣùgbọ́n nígbà tó ku díẹ̀ kó wọlé tọ̀ ni ọmọbìnrin bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló fún mi ẹ kíyèsí láàárọ̀ yìí ẹ jẹ́ ntí ẹ kọ́kọ́ sọ báyìí gbogbo ẹ̀yin ọkùnrin lójú kò mú ò lọ òbí gbogbo ẹni tó bá bá ní nǹkan pọ̀ ló gba nǹkan lọ́wọ́ ẹ o èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ láàárọ̀ yìí òbí àtìyàwó tó gbé sílé àti tí ò ń fò mọ́ lọ́nà ẹnikẹ́ni tó bá ti gbà sórí ẹ̀ ó gba nǹkan lọ́wọ́ rẹ ni òun kọ́ ló fún ọ ní nǹkan o ìwọ gangan ló da tọwọ́ rẹ lẹ̀ o kí ló fún mi ohun tó bèrè lọ́wọ́ ẹ nìyẹn ó wá ní màá rán ewúrẹ́ wá fún ọ màá fún ọ ní ewúrẹ́ ọmọbìnrin yẹn nínú o lọ́dọ̀ tiwa wọn ìgbé ewúrẹ́ ẹ̀sà irúfẹ́ obìnrin ló wà àwọn obìnrin kan wà tẹ bá bá wọn sùn owó ni wọn ó gbà lọ́wọ́ rẹ ẹ ṣùgbọ́n àwọn kan wà sá ẹ wo bí ayé rẹ làwọn fẹ́ gbà àwọn kan wà ògo làwọn fẹ́ gbà irúfẹ́ obìnrin ni mo ti rí ọkùnrin tó ṣàbá lórí obìnrin sá tó dẹ̀ tibẹ̀ wọnú àìsàn tí wọ́n dẹ̀ sọ fún pé ta ló bá ní nǹkan pọ̀ irú àwọn obìnrin bẹ́ẹ̀ àwọn kì í gbògo ẹsà àwọn ìgbowó ẹ̀mí ni àwọn máa ń gbà ní ìjọba tiwọn gbogbo ọkùnrin tán bá ti bá ní nǹkan pọ̀ dandan ni kó jáde láyé ẹsà obìnrin nínú bíbélì ló sọ fún un pé àwa ègbèwúrẹ́ tiwa lóò lọ́dọ̀ tàwa ògo làwa máa ń gbà mo kà á fún yín lánàá so ẹnu ara ẹ̀ ló fi sọ pé fún mi ní ògo rẹ ẹ fún ìgbà àkọ́kọ́ ọkùnrin yìí ò dẹ̀ mọ èyí tó ń pè ní ògo ó wá bi pé kí ni ògo ó wá dárúkọ nǹkan mẹ́ta nǹkan mẹ́tẹ̀ẹ̀ta náà la fi ń gbàdúrà látànà ó ní fún mi ní èdìdì rẹ bóyá kí n tiẹ̀ bẹ̀rẹ̀ láti ibi tí mo ti kà lánàá so kí ọ̀rọ̀ mi lè yé yín kó má dàbíi pé mo kàn ń sọ lé àti orí ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti Genesis 38:18 ó sì bí pé ògo kí ni èmi ò fún ọ ó sì wí pé èdìdì rẹ that is number one mo sọ fún yín lánàá pé èdìdì.

0: ọ̀tún kẹ́ yí ká ó sì ọlọ́run a gbé ọga ìwọ ló fún wa ní àǹfààní láti rí 7-7 ó gbé ẹyán ọmọ ọlọ́run ẹ lọ palẹ̀ mọ́ ẹ já lọ 7-7 ìpàdé agbára ńlá ẹ wá dìde mọ́mí ẹ dìde dádì ẹnìkan níta gan ní ń dùn yìí pastor dẹkùnlé epaphras wòlíì yín ni ti ìjọ comfort life mission international ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite wema bank tèmi dire market gbági titun nílùú ìbàdàn but lónìí gbogbo wa wà ní jesus city ẹnìkan ní jesus city ètò ń bẹ ní yànà kò yí ẹ dìde mọ́mí ṣé ẹ lè jájọ kí hallelujah ńlá méje a sì ṣe ogun mẹjọ ẹnìkan ní wàá òní lọ́jọ́ keje nínú oṣù kẹjọ bí àwàdà bí eré ẹ̀yin ọmọ lògbàlògbà ẹ tó ti ń lo oṣù yìí lọ díẹ̀díẹ̀ n tí ó ṣẹlẹ̀ lónìí múnú mi dùn anywhere any place where you are somebody shout 7 hallelujah 7-7 gbogbo bí tẹ́ ẹ bá ti ní àǹfààní àti gbọ́n mi ẹ já ṣe ògo méje náà kọjá 7-7 gbogbo lé ẹkẹ́ ògo méje ọ̀yà ògo fún mẹ́sàáyà ẹ wá gbé ọwọ́ yẹn lórí gbogbo ẹni tó gbọ́ mi nínú oṣù tó wáyé ọlọ́run yóò fi ìyanu àtóúnjẹ bẹ̀ owó in the name of Jesus Christ ẹ̀yin àyànfẹ́ mo ti sọ pé nǹkan mẹ́rin ládánwò lónìí but kí n tó lọ ẹsẹ̀ bíbélì ẹ̀yọ̀ kan tá a ti mú láti jọ monday psalm 77 verse 11 ó ní èmi ò rántí iṣẹ́ olúwa onísàmù lọ sọ bẹ́ẹ̀ ṣé ìwọ náà lè rántí iṣẹ́ olúwa ẹ wá gbọ́ ó ní nítòótọ́ èmi ò rántí iṣẹ́ ìyanu rẹ̀ àtijọ́ màá rántí iṣẹ́ ìyanu ẹ̀ olúwa ní ká ràn án létí iṣẹ́ ìyanu rẹ̀ àtijọ́ ó wá fi nǹkan kan kún ó ní kò sí ẹnikẹ́ni tó lè ronú padà sẹ́yìn tóun ò ní bẹ̀wò ní ọ̀nà ọ̀tún ẹ rán mi létí iṣẹ́ ìyanu mi àtijọ́ mo tún fẹ́ ṣèyanu titun ọlọ́run rẹ ló sọ bẹ́ẹ̀ mo wá sọ pé oríṣi ìyanu mẹ́rin ni ọlọ́run sọ pé òun ó pin lónìí ẹnìkan ní mẹ́rin kẹ mo ti ń dáko ẹ a sọ nípa creative and nature miracle ẹnìkan ní kí ni jẹ́bẹ̀ ìyanu tí a dá kí la fi dá ọ̀rọ̀ bíbélì níní àtètè kọ́ ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú ọlọ́run john 1:1 nìyẹn ọlọ́run sì ni ọ̀rọ̀ náà àwa discover nínú ìwé genesis chapter 1 ọ̀rọ̀ lọ́lọ́run sọ tó fi dá ilé ayé mi ìfẹ́ padà sínú yẹn àti sọ àwọn nǹkan tí wọ́n fi ọ̀rọ̀ dá ọ wá ní tá a bá dé jesus ti lónìí gbogbo tí n bá sọ ó dùn ún ní jẹ́ kí ọ̀rọ̀ mi kọ́ bọ́ sí orí òkúta àyàfìgbà tó bá ṣe èyí tá a ràn màá sọ àwọn àsọ tẹ́lẹ̀ and ní kété tí n bá ti ń sọ di àṣà bí creative and nature miracle so ìwọ tó o bá gbàgbọ́ nínú wòlíì ẹ gba olúwa gbọ́ ní ìwé mímọ́ sọ ó láò fẹsẹ̀ yín múlẹ̀ ẹ gba wòlíì rẹ̀ ó lẹ́ ó sì ṣe rere mọ́mì nǹkan mẹ́ta ni màá sọ ọ̀rọ̀ sí màá sọ̀rọ̀ sínú omi 7-7 màá sọ̀rọ̀ sínú anointing oil ìtí olúwa ní fún gbogbo ẹni tó bá àpíà tí ó jẹ́ èdìdì àti àpẹẹrẹ májẹ̀mú ìgbàgbọ́ yẹn olúwa ní kí n fi lé yín lọ́wọ́ náà ọwọ́ á fi èdìdì kan tì ó ní kò sí ẹni tí nǹkan yẹn wọnú ilé ẹ̀ àtànà yín tí wọn ìlà tómi 7-7 tí ó tún bá wọn mọ ibi mọ́ ó ní kí n kàn pọ̀ jáde kí n sọ gbólóhùn jáde kí n pèdè sí ìkíní nìyẹn inú rẹ̀ á pèdè sí lónìí àwọn àtànà lèmi ti wà ní jesus ti àwọn èèyàn rí ní tá a dẹ́wò ẹ fìyẹn lẹ̀ á pèdè sí ìgbéyàwó yẹn ọkọ àyànmọ́ rẹ ó sì jáde ó ní sọ tẹ́lẹ̀ sí àwọn egungun wọ̀nyí lójú ẹsẹ̀ wòlíì ìsìnkẹ́ sì bẹ̀rẹ̀ sí sọ tẹ́lẹ̀ sí egungun bíbélì ní ariwo síta egungun bẹ̀rẹ̀ sí wára wọn a sọ tẹ́lẹ̀ sí físà rẹ lónìí a sọ tẹ́lẹ̀ sí ìwé ìgbélù creative and nature miracle ẹ lọ múra mọ́mì òní 7-7 ìpàdé ẹ̀kan lóṣù tí mò ń wáyé ìyẹn nìkan kọ́ olúwa sọ fún mi pé lónìí olónìí iṣẹ́ ìyanu kejì tí a tún rí tí ó tún ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà tí àwọn ọmọ ọlọ́run ti dúró is what we call healing and deliverance miracle gbogbo àwọn nǹkan yìí láti gbé testimony along mi mọ̀ bọ́ yóò nílò ìwòsàn mi ò mọ̀ bọ́ yóò nílò ìtúsílẹ̀ bíbélì sọ nǹkan kan nínú ìwé exodus chapter 15 verse 26 exodus 15 verse 26 ó ní I am the Lord that he let thee èmi ni ọlọ́run tó wù ọ sàn bíbélì wa fi kun o ni lori oke si oni ibe ni itusile yo wa ati iwa mimo ara ale jacobu yo si gba ini won e nbo lori oke si oni loni e nbo ni jesus city loni ilu jesus bíbélì ni oruko oluwa ile esu agbara ni olododo sawo be o si riyi deliverance and healing miracle ki se yen nikan sa oluwa tun wa se leri fun wa mo so yen na lana ara ise eleketa ti o sele mo ni merin ni a soro nipa ise agbara power and victory miracle ise agbara yo se loni ki wa se yen nikan awon ise abami ise ti o sele ri ma jemu ise ami to le to soro gbagbo eni kan ni se loni be ni merin lo lowo se ninu we joshua chapter 6 ari ni verse 20 ari ninu we judges 7:7 iwe onidajo 7:7 eni kan ni ki lo membe ni bi ti won ti lo torch light ati trumpet ati fere ti won fi se ogun ota ninu we judges chapter 6 bi won ti lo ariwo ni verse 20 ninu we joshua chapter 6 verse 20 ibi won ti lo ariwo lasan bibeli si so di mimo fun wa wi pe ki won fi se won fi ariwo segun ota won fi wo di ni bi ta ba ti jo ki hallelujah po jesus city loni mewo farahan ki bi le beyan nikan mi o le lo ki le lekerin ti oluwa ni yo sele lati iwo road ni ke ti won moto to lo si ikire elefe so kale ni yana ko yi e ni de kire kan ni jesus city da won so yin be oju titi lo wa be ba nbo lati gbogbo osun mommy mo invite yin laaro yi si pade orire si pade ti ogun logo ti mo ba jesu olugbala pade ele ojo jimo ikan ninu awon ojo agbara lo bo si ago mejo la si de adua laaro yi gba ti o ba fi dibi owo otu mo wa ro gba awe wa awe to ngba yen ki sa awe ni o fun oni yanu but you o nireti to kun niyan you are coming expectantly o nbo pelu ireti to ni agbara awon ti o ri yanu lawon ti oro won kala wan awon to nreti yanu ni mo ri yanu so are you coming mo mama invite yin daddy mo invite yin sir honorable mo invite yin e wa fi enu yin gbadua ati ribi ti olodun ti mu odidi alaije eyan to si gbe soke ninu awon ipade 77 ko si to fe nu bere nbe ile agbara ni enikan ni ki wa ni number 4 number 4 eleyi ti baba mi ologun ajobo to lohun se ni provision and protection miracle enikan ni e tun wi ipese manti ta wa manti onje ni ipese lopo lopo ati onje egbe owo lori gbogbo bi te ba tin gbo mi kamaya daba ni abaduse gbogbo eni to ngbo mi mo kan foke ko mo sami gba pese gbogbo nto fe may God provide for you oluwa ni gbe nkan kan le won lowo gege bi apere ami pese je won pe wole won enikan ni pese ninu we exodus chapter 16 verse 4 exodus 16:4 ibi lati ri olodun fura re ni owo iyanu toro jo mana ta lo so fun o pe asiri otu owo kan be ti won pe ni owo agbara to le da onje latorun won ni oluwa si rojo onje bo se so na niyan lati orun wa won le rojo owo ni olori ami ni ka won kan fi si o lara ki mo se be yen nikan bibeli so nkan kan ninu iwe first king chapter 17 verse 6 iwe first king 17:6 ni bi ti eye iwo bibeli ni o ngbe onje wa fun elijah yo gbe wa laaro yo gbe wa losan yo gbe wa lale ti ah mo so tele si aye re ni bi to fokan si fun igbedide ki onje ko jade ki se be yan nikan o ninu we daniel chapter 3 verse 25 daniel chapter 3 verse 25 olu enikerin e mo gbagbe pe onje atabo ni ninu ina ileru bibeli so wipe won fe so daniel ati won fe se dark meshach ati abednego won fe dadan sun won but lojiji enikerin ninu ina ileru o jade kaka ti won ile on bi ise enikerin oyo ninu ina ileru kaka ti wa fi bo sowo agbe nipa kaka to fi bo sowo wahala ati damu oluwa ni ka kigbe o ni ka pe enikerin ninu ina ileru sare dide nawo soke wa ke enikerin ninu ina ileru ta le enikerin omo olohun ni jesu ni mo nso yo si mi lojiji mo nbo e je nfele iwole mama yi e so nipa ise atijo
1: oruko mi ni Olusola Adigun lati Ojodu
2: le Ojodu Bega Leko
1: eyin oge December 7 the first time ti mo ma wa si ori oke yi
2: nibi bayi 7
1: mo wa pelu mi senior sister ni ati omo won omo won meji ati oko omo won o pa nsa ni kinji ano but mo ma n gbo program lori radio Mushawa
0: nice mama yen ni Mushawa iwo na wa loni oni 7 bo se n gbo mi yen ti oko le titi ba ti ku bi nisin je alo se ti ba ti de iwo odu ni badun o popular gan e kan wo moto to n lo straight tin lo si ikiri ele be so kale ni yana ko tabi ko wa si bi wema e gbe moto ago mejo la to bere laaro nkan sele gbugbe yin te n bo lati bi osun eni kan ni asin gbawe an gbawe sa agbo anu awe apu ni gbugbo won fi break loni se ri gbugbo eyan omo olodun te n gbo mi to ba ri mi gbo laaro yi mo fe ke san ore majemu tabi ko kan wa nkan kan ore 77 se ro re majemu e kan la mo san losu oni na ni the climax oni lojo ti ma so mo se wa re majemu yen bere lati 2000 mo mo so fun yin pe e san tawon mo yin na ki fi nkan kan seyan account number church ni 2017 42 90 47 Comfort Life Mission International First Bank or te ba lo yen lo eleyi 1966 36 38 73 even kapo ti san tele o le tun mi san ore majemu la fi se program yi ko wa si bọlọhun se yin lo fo e to wa daju gbogbo eyan omo lo se tawon omo re na o ni ku awon ayan fe mi jo eje won fi ebo ba mi da majemu awon mi san 10000 lo mi san 5 but 2000 lati mu soke bayin olufe ki so ni lati bere o ti pe o ti sote mama ele wa oya eje mo gboro won
1: 2018 ni oko mi salaisi inu leta jijo se ta ngbe uncompleted building ni ta ko deke awon mo mi like ile yen bi ile yen se ri so is it aka lo le sister mi ni korodu ka wa nbe abi ka wa ni brother mi ni ketu so mo ko make up mind the time kon ni pe ile yen since to je pe igboro lo wa ni ojoju mo fe ta ki mo fi se igboro mo wa make up mind mi pe emi o se wa la ara le o ara ile ara cement won se wa n ja yepe omo nile yoju area boy fe gbowo kini kan emi o se yen o emi fe ra ile mi
2: na we eyin wo le like wahala so be ra le eyin wo le be ra le na wo e o n bo mi le tabo n wo mi abo wa nbi atara lati da ile ra pa ile ti jesu ti duro bi o bi ami e ba tete saju won dodo eni tin je ami loruko jesu o je pa pera
1: so ni December yen bi mo se wa si bi bayi mo yi bi bayi ipo 7 times le mi ati sister mi atawon ta jo wa ni amayi but emi ko n yi lo n temi ni o ti eka
2: eka me lose kanji
1: eka mo ko n yi n temi ngba ti mo fe lo the 81 ni mo pade senior sister mi lo ni akilode 7 ti pe igba ta de mu church everybody joko asiko ati sun gbogbo won sun
2: yo ati dele ni
1: ati
2: dele
1: on the 6
2: eyin wo le ti dele lati on the 6
1: so lojo yen mo sha ni kon je ki lo the 81 pe mo tin lo ready mo lo the 81 awon ni pada mo wa lo dani kon joko si ibi kon ni eyin yen mo wa sun to si olohun pe lati almost 2 years ni mo ti fe ta ile yi ti mi o ri ta se ko se pe boyo ni nkan kan ti won ti se si ori bi bayi pe mi o ni ri ta mo ṣa n ké sọlọrun mo n ké pẹlu omijé lójú níbi tí mo lọ jókòó sí lẹyìn bẹyìn mo n rí ẹgbọn mi láti wájú níbí ó ń wá mi káàkiri ó ń fojú wò pé ibo ni mo wà mi ò dìde mo kàn jókòó síbẹ mo ṣa n ṣe àdúrà yẹn ẹmí kan sọ fún mi pé bí mo ṣe ń ṣe àdúrà yẹn ó ti ń gbà.
2: ṣe ọgbọ́ wọn fíìlì ẹ̀ instanta pé ń dáhùn.
1: pé ó ti ń gbà àwọn bíi agent bíi márùn-ún ni mo kó sí orí ilé yẹn pé kán máa wá báyà fún láti almost 2 years. Wọ́n máa wá, wọ́n máa yẹ̀ wò, wọ́n máa débẹ̀, wọ́n á ti láìkẹ̀. Wọ́n lè níjọba ẹ̀ báyìí, wọ́n máa ṣe payment o. Tó bá dijọ́ yẹn, wọ́n á kàn change mind wọn. Kí ló ṣẹlẹ̀? Ni mo ṣe wá sí bíbá yìí, òun ni kókó àdúrà mi nígbà tí mo wá sí bíbá yìí.
0: Nice! Àwọn wo ni ó rí ìyanu? Àwọn tí ọ̀rọ̀ ayé wọn ká lára. Sọ ọmọ kókó àdúrà tó fẹ́ gbé wá Jesus City. Mọ́ kàn wá Jesus City. Ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ ní ìsìn. Mọ́ kàn wá sí Jesus City. Mọ́ ń tọ́ fẹ́. Bí ṣe ń ṣe nìyẹn o, aláàánú ni ń lè ka tó ti ṣe tán. Láàárọ̀ yìí, pẹ́pẹ́ yóò tún pọn mọ́. Ẹ jẹ́ mọ gbọ́rọ̀ mọ́mọ́ ìbọ̀. Mọ́ ń bọ̀.
1: Pé ilé ìṣe òun máa lọ sẹ́. Inú sáfíìsì yìí ni mo wà tí kan náà àwọn ajẹ́ǹtì yẹn pè nígbà tí mo ṣàdúrà tán. Pé mà èèyàn kan yọjú o, wọ́n ní àwọn fẹ́ wo property yẹn. Mo ní mo ti fi kí ilé yín lọ́wọ́. Ẹnu wọn lọ síbẹ̀, àwọn náà máa rà á.
0: Àṣẹ ni.
1: Bó ṣe mú wọn lọ síbẹ̀ tẹ́mi padà sílé lọ́jọ́ yẹn tó dijọ́ kejì. Ó ní wọ́n ti wá wo bẹ̀ o, pé wọ́n ní àwọn láìkẹ́. Wọ́n fẹ́ ṣe payment. Ẹni tó fẹ́ rà á gan kò tiẹ̀ yọjú. Ìyàwó ẹ̀ pẹ̀lú lọ́ọ̀yà nìkan ni wọ́n wá.
2: Tọ́tán, èsì èjì kò wo family.
1: Wọ́n pa irú talẹni tó fẹ́ ra ilé yìí tí ò yọjú. Ìyàwó ẹ̀ very young lady. Orúkọ ẹ̀ ló fẹ́ fi ló fẹ́
2: orúkọ. Ó kọ ìyàwó ẹ̀.
1: Ló fẹ́ fi ra property yẹn. Charlie okay, kò sí wàhálà. Ìjọ kejì wọ́n make payment, wọ́n sanwó, wọ́n ṣe everything. Ẹ sọ mí báyìí ẹ ní nínú ọdún tuntun ta fẹ́ bọ́ sí pé àwọn kan máa ra ilé, àwọn kan máa kọ́lé, àwọn kan máa ra mọ́tò. Mo kí sí. So December yẹn tí mo wá bí December náà ni mo ta property yẹn.
0: Nice. Ṣé ẹ gbọ́ nǹkan? December tí wọ́n wá, ọjọ́ tí ìyá yẹn wá náà lọ ta tó ti fẹ́ tà lọ́jọ́ tó pẹ́. Òní tó o bá wá, o ní olùpèsè, ìyanu ìpèsè, owó tó o ti fẹ́ san, físà tó o fẹ́ gbà. Bọ́ a bá ti pàdé Jésù oníṣẹ́ ìyanu, òní náà ni ó ṣe. Oṣù náà ni ó bọ̀ pàdé. Màmá ẹ̀ máa sọ̀rọ̀ lọ torí time.
1: Wọ́n á sọ fọ́lọ̀ mọ́ ní èmi ò ra ilẹ̀ o, mi ò gbẹ́lẹ̀ o. Ilé lódìndín lèmi fẹ́ rà.
2: Lódìndín lọ.
1: Láti ibi àwọn agent wọ́n tún bẹ̀rẹ̀ sí ni máa bá mi wá ilé mi tí mo máa rà. Lórí program kan tẹ ṣe lórí rédíò ẹ ní obìnrin kan wà níbi pé ọkùnrin kan fẹ́ ràn lọ́wọ́. Pé kò ń ṣe pé bóyá ó fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ o.
2: Ibi ìwọ tí máa ń sùn sọ máa ń gbọ́. Ó ti lọ ìlàjì program lọ máa ń gbọ́. Nígbà máa fẹ́ parí ẹ̀ yá sí. Àmì.
1: So bẹ ṣe sọ pé obìnrin yẹn máa rí ọkùnrin kan pé ó fẹ́ ṣe lànà. Kò ṣe pé ó fẹ́ fẹ́, kò ṣe pé ó fẹ́ ní nǹkan kan pẹ̀lú ẹ̀. Ọlọ́run kọ̀kanlẹ̀kanlẹ̀ rán sí láti ṣe lóore ni. Ibi táwọn agent kan ti ń wálé fún mi káàkiri, wọ́n lọ fi ilé kan hàn mi. 4-bedroom duplex. Mo ní kò ní rent. Wọ́n pe ẹni tó ní ilé yẹn, ó wá fúnra rẹ̀, ó mú kí ilé yẹn wá. Ó wá put iye kan sí ẹni tó ní ilé yẹn. Omi òun ti sọ fẹ́ yìí agent òun wípé ẹni tẹ bá ti rí serious buyer. Tó ti fẹ́ gba iye tó òun fẹ́ gbà gangan ní kẹ́ṣẹṣẹ pé òun kó òun mú kí ibi báyìí wá. Èló ni ẹ́jẹ̀ǹtì yìí fi lọ òun yìí. Gbẹ́jẹ̀ǹtì yẹn ṣe wojú mi báyìí ní ó tó ń dìtẹ́ sọ́dún yẹn jẹun tẹ́kẹ̀ láti bẹ̀.
2: Ẹ já sí ọ sọ̀rọ̀.
1: Bí mo ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nìyẹn pé ibi tó ní rent ni mò ń wá. Ṣùgbọ́n gbà tí mo rí ibi tí mo láìkẹ̀ pé ibi tó dá ni. Mo gbàgbé rent yẹn pé Ọlọ́run á ṣe source of income mi láti ibo mi. Mo láìkì bí báyìí tí ìnà bá wọ̀. Ó pọ́n ni mí mi ò lọ́kọ. Bọ̀bọ́ yẹn wò mí báyìí ó rẹ̀. Ó ní ṣùgbọ́n iye tí agent yìí ń fi lọ òun yìí. Iye yẹn kéré kóun lọ máa rò. Mo ní anyway tọ́lọ́run bá pè ní tèmi. Tèmi náà ló máa jẹ́. Gbogbo wa kúrò níbẹ̀. Ó wọnú jeep ẹ̀ níta. Mo wọnú mọ́tò pẹ̀lú agent mi. Ó wá jókòó ní mọ́tò ronú títí ó wá pé agent ẹ̀. Ó rí pé woman yẹn wá. Wọ́n ní ẹwọ́n ní rọba. Ẹ jókòó tìlẹ́gbẹ̀ẹ́ nínú mọ́tò. Ẹ bá sọ̀rọ̀. Mo ní kò ní kí wọnú mọ́tò. Ẹ jẹ́ ń lọ sẹ́gbẹ̀ẹ́. Mo wá lọ sẹ́gbẹ̀ẹ́ níbi driver side. Àwa sọ̀rọ̀. Ó ní madam bẹ ṣe sọ̀rọ̀ nínú ilé yẹn ara òun ṣe bákan bákan. Àgàgà bóun ṣe tún gbọ́ pé ẹni opó ní tẹ̀ǹdà tọ́jú ọmọ mẹ́ta without any help. Pé iye tí mo fi lọ́hún yẹn kì í jẹ́ kóun délé kóun discuss ẹ̀ pẹ̀lú ìyàwó òun. Pé because àwọn ti rí àwọn tí wọ́n ti fi nǹkan tó jù bẹ́ẹ̀ lọ tó ti fi lọ àwọn. Pé tóun bá délé ka fóun 1 hour tóun bá ti bá ìyàwó òun sọ òun á pe àwọn agent wọn á pe agent mi. So bá ṣe kúrò níbẹ̀ nìyẹn tó ní kálukú lọ. Gbà tí mo délé lálẹ́ yẹn agent mi pè mí. Wọ́n ní madam agent mi àwọn agent bọ̀bọ́ yẹn ti pè o. Wọ́n ní iye tí mo sọ yẹn kí n wá san.
2: Charlie! Àdé ń pàṣẹ fẹ́yìn méjì ẹ̀yìn méjì lẹ́jẹ́ tiẹ̀. Wà á jẹ́fà. Wà á ráfà. Ṣáájú ẹni mo dì jókòó.
1: Iye tí bọ̀bọ́ yẹn gbé ilé yẹn fún mi tó bá fẹ́ ta ilé yẹn gangan gangan ó ma ta ní times 3 or times 4 nǹkan tó ta fún mi. Bọ̀tọ́ ní bóun ṣe kúrò nínú ilé yẹn ilé tó over 200 million nǹkan tóun lọ ṣe níbi tóun kó lọ. In fact ọlọ́run kankan wà níbẹ̀ tóun ma tà mọ́ ilé yẹn lọ fún mi.
2: Yóò tún tà mọ́ fún yín bẹ́ẹ̀.
1: Mo ní kó kúrò níbẹ̀. Mo ṣáà make payment àsanwó àṣẹ gbogbo ẹ̀. Nígbà tẹ́mi náà máa kó kúrò níbi tẹ́mi ti ń bọ̀ ókè wọ́n fa àwọn nǹkan báyìí lẹ́sìn inú ilé yẹn tán tà mọ́lé yẹn. Ibi tẹ́mi náà ti ń bọ̀ àwọn nǹkan kan tí mo níbẹ̀ náà èmi náà.
2: Èmi náà fi ilẹ̀. Can you see life?
1: Èmi náà fún àwọn èèyàn ní December yẹn ni mo ta ilé January eléyìí ni mo ra 4 bedroom duplex yẹn. Torí Kétra ni mí mo tún wò pé tí owó bá jẹ́ ọwọ́ mi bí bàbá ṣe sọ pé èèyàn kan máa kọ́lé àbò máa ra ilé kó tún máa ra mọ́tò space bus ni mo need fún iṣẹ́ mi. Bí mo ṣe sanwó ilé yẹn tán mo ra Sienna.
2: Change kù.
1: Iṣẹ́ kù mo tún ra Sienna. Mo tún wò pé nínú owó tí mo ní mo máa rí rent kò rent ò tún yọ. Mo tún ra Hyundai Accent. Mo gbé fún driver kan máa fi ṣe Uber kan máa deliver fún mi lọ́sọ̀ọ̀sẹ̀.
2: Gbogbo èèyàn ni ó ṣe wàhálà máa kọ́lé ẹ̀dúnwò ìyẹn tí ń pè láàánú nìyẹn. Ọ́ìlì ń bọ̀ lórí ẹ lónìí ẹnìkan nínú ẹ̀yìn méjì ní ìmọ̀ bí àmì yóò ṣe dún tó wàá jẹ́ ìfà.
3: Bàbá mi ò ẹ káàbọ̀ sá o, àkó ojúmọ̀ ni o, àwẹ̀ mi wò yọ rẹ̀ lágbọ́ ọlọ́run. Ẹ̀yin lẹni ká sẹ́ndì tẹsítímọ́nì wa àtijọ́. Mo tún wá fẹ́ send ẹ̀ mọ̀ pé ẹ̀ tí bá mi gbé tí mo ti ń send láti ìjọba bá mi ẹjọ́ nítorí ọlá bá mi gbé o. Mo dúpẹ́ fún ọlọ́run pé ìgbà tí mo jẹ́ ìpè ní 2020 lásìkò kòró àtìgbà aláyé mi ti yí padà. Inú stone testimony mi àtijọ́ ọkọ̀ mi lọ sí Canada. Ọkọ̀ mi ra mọ́tò fún mi, ó ra ilé fún mi. Ọlọ́run tún wá mẹ́mi náà kúrò nípò tíjà ó gbé mi lọ sínú ọjà bódìjà tèmi náà ní ṣọ́ọ̀bù tọ́dọ̀ mi tèmi náà ń tajà. Láti ìgbà 2020 ayé mi ti ń dára sí o. Bàbá mi ẹjọ́ ẹ bá mi gbé o.
0: Náà gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó tún rí nǹkan ìpèsè àti àṣẹ ìpèsè ti ń pa kádàrá dà. Gbogbo ohun tó ń bọ̀ yìí ó lè ṣẹlẹ̀ nínú ayé tiẹ̀ náà. N tó bá mú kọ́ ṣẹlẹ̀ láyé ẹnìkan yóò ṣẹlẹ̀ ní tiẹ̀ náà. Ẹnìkan níbo ni kàn gba Jésù. Yìí ń tún sọ púpọ̀ ẹ̀ta bá dé 77 láàárọ̀ yìí. Mọ́mì ò ní 77 mo invite yín. Ẹ ṣe bí ìyá yẹn ẹwu tí ìyá yẹn ṣe ẹyin ilé tí ọmọ. Tó bá jókòó lé àṣẹ yẹn lè mọ́ kan ilé yẹn lè mọ́ ti ìdí títà dìsìn. But thank God bíbélì ní làálà àwọn aṣiwèrè ó da olúkúlùkù wọn láàmú. Ó ní wọn ò mọ béèyàn ṣe máa ń jáde lọ sínú ìlú. Ẹ ń bá ti dákẹ́ ní tí ń ṣe ó bá dákẹ́. Mi ni waste àkókò láti ìwé ròdù ni ẹ ti wọ mọ́tò tí ń lọ sí ìkirè. Ẹlẹ́fẹ́ sọ ní yànàkò yìí. Tẹ bá ń bọ̀ láti ọ̀sun tẹ bá ti dé yànàkò yẹ sọ. Ẹ ní Jesus ti dà wọ́n náà wẹ̀ sí. Ojú títì náà ló wà. Aago mẹ́jọ ni ìsìn wọn bẹ̀rẹ̀. Apple la fi break. Ó gbẹ̀yìn ọmọ Ọlọ́run. Mú ọrẹ kan tó special. Ẹ̀yin tẹ fẹ́ sun ọrẹ májẹ̀mú tiyín náà lónìí. Mú láti 2000 lọ sókè. Kàn fi dín Ọlọ́run ìpè yìí wò. Wá fi sọrí nítorí ọba fẹ́. Ṣé tọmọ ẹ náà. Account number church ni 2017 4290 47 Comfort Life Mission International First Bank nìyẹn. Bíyìn ọba wọlé ẹ lo eléyìí 1966 36 38 73 Access Bank nìyẹn. Comfort Life Mission ló náà gbé jáde. Ẹ jẹ́ ṣe báyìí ṣe ẹ mọ̀ pé a ti parí Bible kínní kan ṣẹlẹ̀ láti Monday lọ. Ẹ mọ̀ bọ̀ lórí ọ̀rọ̀ Bible náà ni. Ẹ wá kúnlẹ̀ yan ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí. Ẹ jẹ́ a ti wà ní Jesus City 89 a gbé àwọn àdúrà sókè lónìí. Mọ̀ ní gbàgbé iṣẹ́ ìyanu. Ó gbẹ́ yan ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí ọyẹ wá kúnlẹ̀. Áńgẹ́lì rẹ kọ́ wá bí èèyàn. Ẹ̀yin tẹ́ máàkì wedding anniversary yín áńgẹ́lì yín kọ́ wá bí èèyàn. Kò so nígbọ̀wọ́ yín in Jesus name. Happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ̀jẹ̀ loud kó neat 080-88-71-65-66 It is well. God bless you.
4: Lagilu FM 96.7
5: La Lagilu FM Gagaba Gogo Radio.

ogo ni sọlọ lo fi oro oluwa gba ope wa gba ope wa gba ope wa gba ope wa ogo ni toruko olohun lo oluwa ma joba lo oluwa ma joba lo ha ma di oga jesu oluwa wa amen ninu osu kejo la mo nla lo yi o ti to ma ba oro mi ni so lo gbomi re si bi a se nbe si bi re do so ti gbomi yen si be very good ba se lo gbe do a fe gba se si adua o gbodo la jeje ona gbodo la o gbodo ri ba ti se gbodo ro na abayo yes so ti gbe be bu opolopo iyo sile so ti busi o ya fi owo si mo se ma ni ko fi owo si mu e owo yen o le yo o ko tun lo nigba mi o so ti fiti bayen oluwa gba ope wa ene kan gbo mi ayo ni je wa ogun ni ja wa idamu o ni de ba wa isoro o ni wole ba gbogbo to ti pa wa lakun tele opin de si mo ni opin de si abe si ni ba ti se awon na gbo da in the name of Jesus ene kan ni ba lo soro oruko mi ni woli I O ajimere atamadasi ilese ranse Christ atileri crusaders CAC atamadasi ti olorun gbe ibu to ko agbara anu re kale si oluwo to wa lona to gete egbeda ninu ibadan a ni agbara o lo prepare ha ma tu shibu agbara anu o pe olorun se ma nse pelu owa agbara awon eyan to lanfani lati gudu do agbara mi e ojo monday ni on the 10 ye bọ́lọ́n bá fẹ́ láǹfààní àti igun tó sókẹ́jọ ẹ̀ ọlọ́run bó ṣe àṣeyọrí yẹn torí pé ìwé àwọn ọba kínní ìwé àwọn ọba kínní ni mo ń sọ four things chapter 6 ni orí ẹ̀ kẹfà chapter 6 orí ẹ̀ kẹfà mẹ́gbàgbọ́ iṣẹ́ ọjọ́ kẹfà ni o iṣẹ́ ọjọ́ kẹfà ni o báyìí ni mo sọ ní orúkọ ọlọ́run bógun iṣẹ́ ọjọ́ kẹfà máa ṣàánú lọ gbogbo ìwà àti èmi tá a jẹ iṣẹ́ ọjọ́ kẹfà bẹ́ẹ̀ ni mo sọ lónìí chapter 6 verse 38 ó ní àti ní ọdún kọkànlá ní oṣù búlù tí ṣe oṣù kẹjọ ní ilé náà parí jálẹ̀jálẹ̀ pẹ̀lú gbogbo ìpín rẹ̀ gẹ́gẹ́ bí gbogbo èyí tí ó yẹ ó sì fi ọdún méje kọ máwo ilé náà ó parí pátápátá nínú oṣù ẹ̀kẹjọ ẹ̀rọ yẹn ó wá parí ẹ̀ ní oṣù àṣeyọrí oṣù èkeje àwọn máa ń pe 8 ní perfection wọ́n dẹ̀ fi máa ń pe ní beginning of a new thing gbọ́ mi ó máa rà kákà ẹgbà báyà oṣù kẹjọ yẹn la wà á máa kọ àṣeyọrí bẹẹ olúwa sọrọ kan fún mi níjàta mo sọlánà náà ogun burúkú ni ogun àìlèkọ lè yọrí olúwa ní ti ń gbàdúrà fọ ní gbogbo bí tó ti ń gbàmí gbogbo ẹni kó akọpa ti ilé ìwọ mọba wí gbogbo ẹni ralẹ tí ò lè yọrí ìwọ ni mò ń bá sọrọ gbogbo ẹni dọwọ lé nǹkan tí nǹkan yẹn ò lè yọrí báyìí lówó ọlọ́run àwọn ọmọ ogun ní kí n a máa ṣe àṣeyọrí a máa ṣe àṣeyọrí a ní ṣàṣeyọrí a ní ṣe àṣeyọrí mo náà ní ṣe àṣeyọrí in the name of Jesus o ń tọpọlọpọ òmò nípa oṣù yìí o ní wípé oṣù ìsọtẹlẹ pọ ń bẹlẹ ni ọlọ́ngbọ oṣù ìsọtẹlẹ pọ ń bẹlẹ pọ ń bẹlẹ ni oṣù tí ó wípé a máa sọtẹlẹ báyìí ni mo dẹ sọtẹlẹ orúkọ náà lógún gbogbo tá a ti fìyà wá láàrí lórúkọ jésù orí ọfẹ bí wọn ìwọ kọ lọ sọ tó bá wa lórí ẹni máa ti máa gbẹnu wòlíì sọ pé báyìí báyìí báyìí adẹ ti rán mi sí ọ ogun ní ìjà ogun ní ìjà ìwọ ọmọ làkàkà ẹgbà borí àkà màmá yìí ayé sọ pé wàá padà sọkún lórí ọmọ yìí olúwàdà ẹni kí n sọ fún ẹkún rẹ tán lórí ọmọ.

I could have done it. In the name of Jesus, Father Katina, my ye contract on land your Oman Dashed gun, Oman Dashed gun, my bello. Not if she has a second year by. Maybe you pay, oh, tell why he shed down. Calo, he shed down the cunning bagger in the city one wallet, a miller denuncio. Book that barat on your lara. About his soccer, you shall kuni. About his soccer, you run out by you. About you, kuni, jelly, no, Abaraya, in the name of no, no, no, no, no, no, no, no, no, no, omi ti mo ni ko fo si ti mo ni ko fi osin won si ara won sare so pe mara je deun in the name of Jesus o ja je lo ni baba tin be leyin wa tin alagba ti gbogbo ti ni aiku aisa ipakoda olorun gbogbo gba olorun gba gbogbo olorun tin ran ni ni se ti fe yi ti ah wa gbo we soke wa ke pe oko so nko mo oya o Jesus oluwa wa amen wa wa teri re ba teri ba ni bo so fi owo re ni olokun re ma wo Jesus lori je gbogbo a kan wo kankan o le didi o le laju wa so pe olorun ojo ri o olorun ojo gbogbo olorun to le so gbogbo olorun to gbogbo rorun fun lati se olorun to ni ase olorun to mu ri ti nu ere olorun to se iyanu iwo ni mo do wa lori wa jera anuba jera jeje jera na abaye me gen ti ya ma iya yi ti to ogo mi to ra mo mi lowo yo wa mi ri pada je ni ogo mi pa je ni re mi gba je ni ba ti se olorun gba mi ko ninu oko ise ti mo wa ati ninu oko idamu ti wa ti se loye oro mi kemi na joko pelu awon eyan gidi ki joko pelu awon eni yi ki ko ni na boku kemi na je ni eye ko na la fun mi kemi na ro wona ki ado wo le ni ko be si nu re wa ke wo eyan to wo mi bi olosi to wo mi bi eni ya ko pada wo mi bi eni re be ni ko je ko ri o ose yi a se se fun mi Jesu oluwa wa ke wo mi e fara re ya ku de se mi Jesu bayi do wo re dile so ti wo re wa ka ke mimo mimo mimo se ro lawon gbogbo ba wa angel se nke niyan won fa la lo ka wa isa yori eketa ko mu la tete kini ma lo bi eketa si keni wa ni pe won ti ade ori won won du ba won ba won ba aiku aisa ipakuda to ba laye lo ka iwe fi won ori keni ko lo ka isa ikejo wa ni bo se nke mimo mimo se olu olorun awon gbogbo oba to ni ase aye atorun o ya o so ko mimo mimo se olorun awon gbogbo mama owo bi dada o fọmọ rẹ bi ologun ologun lọmọ to bi jáde ẹwo bi sa bíbélì ò lè parọ ọrọ ọlọrun ni ó ní láti tètè kọ́ṣẹ́ lọ́rọ̀ wà ó ní ọrọ wà pẹ̀lú ọlọrun sì ní ọrọ náà ọmọ tó bí àti wá àti èlé ẹwo bi sa ní òní tẹ̀yìn ní verse 18 nínú ìwé ẹ̀sáyà 8 ẹ̀sáyà orí kẹjọ ẹsẹ̀ ìkejìdínlógún ó ní kíyèsí èmi àti àwọn ọmọ tí olúwa fi fún mi wà fún àmì àti fún ìyanu ní sẹ́mi láti ọ̀dọ̀ olúwa àwọn ọmọ ogun wa tí gbé òkè sí òní èmi àti àwọn ọmọ tí ọlọ́run fi fún mi ìyanu fúnra wa gẹ́gẹ́ ni àwa náà jẹ́ adáwa fún ìyanu adáyẹ wa fún ìyanu ọ̀rọ̀ wa yẹ kó ya ọ̀tá lẹ́nu kó jọ ọ̀tá lójú àmọ́ tó bá ti yí kúrò níbẹ̀ ọwọ́kọwọ́ ti wọ̀ gbọ́rọ̀ olúwa ọwọ́kọwọ́ tó dàpọ̀ mí ìrìnàjò ọmọ wa ọwọ́kọwọ́ tó dàpọ̀ mí ìrìnàjò ayé wa ọwọ́kọwọ́ tó dàpọ̀ mí ìrìnàjò iṣẹ́ wa bí iṣẹ́ fi dìṣẹ́ mú wa lọ́wọ́ lónìí ogun ṣẹ́ lórí ẹ̀ ogun ṣẹ́ lórí ẹ̀ ogun ṣẹ́ lórí ẹ̀ ohun tí ọlọ́run gẹ́gẹ́ ti ṣàtọ́ máa sọ wípé dáadáa ni o ẹsẹ̀ tó bẹ̀rẹ̀ nínú ìwé Genesis 1:31 ó ní ọlọ́run sì ni ogbogbo tí ó dá kíyèsí dáradára dáradára ayé dáradára lọ́lọ́run dá fún ọ tó dá fún mi ayé dáradára ló dá fún ayé àwọn ọmọ wa ayé dáradára ló dá fún ìrìn àjò wa mo sọ fún àwọn ènìyàn wọ́n dá wa tògún tògún àdáwà mú ògùn ni wéé Genesis 1 ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n Genesis 1:6 ó ní ọlọ́run sì ni jẹ́ka dé ènìyàn ní àwòrán ara wa gẹ́gẹ́ bí ìrí wa kí wọ́n sì jọba lórí ẹja òkun lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ẹran ọ̀sìn àti lórí gbogbo ilẹ̀ àti lórí gbogbo tí ń rákò lórí ilẹ̀ òbí mọ́mì òbí dádì láti bẹ̀rẹ̀ ayé olórí náà fi wá dá ológbò náà fi wá dá so don't be surprised wọ́n bí ẹwọ́ bí ma fẹ́ bá ń débì kan tán pa ọmọ rẹ lólógbò ṣùgbọ́n tó wà nínú ogun ó nídìí o mọ́mì bẹ́ẹ̀ báwo ìrìn àjò ayé ẹyin tí gbogbo ẹ̀ka ń bàjẹ́ tó ń dàrú kì í ṣe bọ́lọ́run ṣe sọ nìyẹn o oh my god olórin yẹn ní ayé ló sọ wípé ò lè ní láárí ènìyàn ló sọ fọ́rọ̀ rẹ ò lè jásíre wòlíì ló sọ fáyé rẹ ò lè nítumọ̀ o kíyèsí ọlọ́run ò sọ bẹ́ẹ̀ wo bí ẹni tó kọrin yẹn túmọ̀ nǹkan kan ni ẹ wo bí ó ti dé pé dàbí wòlíì ti wo kéèsì ẹ tó ní kò sí solution aràn mi sọ wàhálì sọ bẹ́ẹ̀ni kéèsì ẹ ó ti sún ẹ ó ti káàkiri ó ti yálé wòlíì ilé àbá ilé babaláwo ilé yẹmí wòlíì.

bold yen verse 21 lo wa verse 22 o ni to me ni pe ogun to fun israeli ni gba to fa ma salaye o ni tori ni pe baba oko re ku o wa gbe akoti eri lo akoti eri o sun te nikan ni lebe lo so o ba lu jiji bi won don se ni pe won ti gbogbo lo me lowo won ti gbogbo lo emi o so pe won le gbe ogun lo mo ti so several times I'm repeating myself won ma gba ogun lowo ologo sugbon enikeni ti mo logo ologo e o ologo lo ni ogo a wa lawo dokan le pastor kan so oni pastor kan ti gbogbo everybody mo lolo ma je ko le gbogbo mi ko si pastor kan ti gbogbo elege ko si won le kan ti gbogbo elege won le kan to ba baba de to ba nre pastor kan to ba baba de ti olorun ba gbe soke evangelist kan to ba baba de ti olorun to lo ba gba fun ko lo ogo enikeni ogo ti e lo nlo ohun ti mo mo tele se fun ogo ni ko won le je ogo re duro mo de so won le gbe ogo ti se won ti ogo ba wo e won du ko lo du ologo fun e ma se oju aye e gbo mi sa won le da ogo kun le pelu aisan kaisan di ologo mu le ogo re wa ni le sise bu ye ko se e gbo mi sa won ma gbe ogo so ni mo so kan obinrin yẹn tó sọ pé kábódì kábódì ó ní torí pé ògo kò sí fún sẹ́ẹ̀lì mọ́ òkè lọ́fà ó ní torí àpótí ẹ̀ tí wọ́n gbé gbígbé tó ń gbé lọ mo ti sọ fún ọ ọ̀tá ni kó má jẹ́ kó bọ̀ ògbẹ́ dànù lọ́wọ́ ẹ̀ torí bọ́ dábà gbogbo ẹ̀ kò sí tó fẹ́ fi ṣe ọlọ́gbọ́ ó máa lọ dọ́ǹpù ẹ̀ ni kò sí gbogbo bí sábà ti gba ògo ó kì í ẹ jẹ́ ká sọ pé wọ́n gba ògo ìdílé kan ìgbà tí wọ́n gba tó sẹ́ẹ̀fù iná lọ ṣe wọ́n mo sọ fẹ pé o tẹpẹ lógo ní ti ajámọ ènìyàn tí èèyàn fi ń tayọ ajámọ ènìyàn tó ń jámọ èèyàn tí èèyàn fi ń gbé èèyàn ajámọ ènìyàn tí èèyàn fi ń gbẹ nǹkan jíjà ajámọ ènìyàn tí èèyàn fi máa ń jókòó láàrin àwọn ọmọ aládé àwọn ọmọ aládé ajámọ yìí ló máa ń sọ ẹni kẹrò ìyẹn kan pè ní ẹrú dọmọ ẹ wo dáfídì ajámọ ẹni ogun jíjà ní ẹẹkan ṣoṣo ogun ẹẹkan ṣoṣo tó bá gbọdọ yá ti dà ó dẹni kí n tó níwájú ọba ajámọ ènìyàn òun ni ogun ènìyàn òun ni ayé ń kó owó lé lórí òun náà ń san owó lé lórí ẹ nígbà mìíràn lóbi ìfẹ́ sọ pé bóyá ẹ̀bùn tí èèyàn ní ọ̀rọ̀ ẹni tó ń gbẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ tó ń jà yẹn láyé ń kó owó lé lórí tí ọba rí wòlíì wọ́n máa sọ pé tó bá dọ́dọ̀ wòlíì ìwọ ọkọ ló máa sọ ní tó bá wà ẹ̀yin mọ́ ló máa gbẹnu mi tú àṣí ogun fún ẹ ẹ̀dẹ̀ lẹ́yìn tó dọ́dọ̀ o fẹ́ ìsọ̀rí lórí kankan gbàrà bó ṣe jókòó báyìí àárín àwọn èèyàn ló dààmú wa nínú program bó ṣe jókòó mú ní ẹ̀mẹ́lọ́ sọ wípé èèyàn ṣọlọ́ ni dẹ́ẹ̀bá ti bẹ̀rẹ̀ máa bẹ̀rẹ̀ dá sàn bá wà nọ́mbà 2 ẹni ṣòro lórí ọ̀rọ̀ ìgbéyàwó yìí ẹ wá ń wò pé ọgbẹ́ kí ni kẹ dà ìyàwó tẹ fẹ́ kọ́ ṣé ìyàwó kejì kan ló wà lọ́dọ̀ yìí omi jésù ni òun tún wà nílùú òyìnbó lè tó tínú tún ní pọlọ wọn wò pé wá tó wá ìṣe kò ń fẹyìn láti nàìjíríà lọ àbí kò ń padà lọ òun tó wà béèrè nìyẹn ológun tó jà yín kọjá marriage ẹlòmíì máa rò pé bóyá marriage ní problem ni wọn sọ nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ló ṣe yín sá nǹkan báyìí ni kẹ lọ ṣe sá ní ojú ẹsẹ mi ò tí ì rí irú ẹ rí $1000 ló kọkọ ní kí n gbà ó ní pé wọn sọ bẹ́ẹ̀ ló fún mi ẹjọ́ sá tí ló kọ́ wọlé lórí ògo tí ọlọ́run fún mi bí ìwòlíì àwọn èèyàn ṣọlọ́ mi ò ní wàásù ni wọn wọn á parí ìwàásù owó tó máa fún ẹgbẹ́ $100,000 ẹ̀bùn ẹni ògo rẹ ni ọlá rẹ ni báwo bí tó wá ṣe ẹlòmíì ò lè gbà á no ohun tó lè ṣe wọn lè gbà kí n rí lò wọn lè búlọ́ọ̀kì ẹ̀mọ́ ẹ lọ́wọ́ ẹni tó ṣe fún tó tẹ̀fù ni pẹ̀lú ogbó ẹ ó wá bẹ̀rẹ̀ sí sọ bíṣọ̀pù ẹlẹ́wọ̀n pẹ̀lú ìmájì ẹni tó ẹ kú wà láàfin ọba ṣùgbọ́n nígbà tí ọlọ́run fẹ́ rí kọ́bẹ̀ padà ńkọ ọlọ́run ò wájú padà síbi tó ti ń ṣerú mọ́ àfin ọba ló ti láǹdì gbogbo ẹni tó bá ní ògo bí ayé bá ti tákà tàbí ó bá ti kọjú ìjà sógo rẹ ọjọ́ tó lọ́run bá ti gbé ẹ̀pàdé ẹ̀mí mímọ́ tàbí ó bá gbé ẹ̀pàdé wòlíì rẹ tàbí tó bá áńgẹ́lì rẹ sí ọlọ́nà tó lùmù tó lè lò ẹ gbọ́ mi sà ọlọ́run a máa yí èèyàn padà a máa lò bí áńgẹ́lì fún yàn ọlọ́run a sì máa yí áńgẹ́lì padà a lò bí ènìyàn fún ènìyàn tí ọjọ́ tó bá ti ní ẹ̀ka níta yẹn gbàgbé ọjọ́ tó lọ́run bá gbé ẹ̀pàdé wòlíì ẹ̀ solution dé nìyẹn oh my god ránṣẹ́ ọlọ́run yẹn ni yes I'm satisfied it is rather than know that God is directing me ó ní sí báyìí ọkàn wa balẹ̀ gbogbo ó ti wà ókè ní sí ló sọmọ pé ọlọ́run ló ń darí o a lè kẹ́ sàmí ọlọ́run máa darí ìyá bẹ́ẹ̀ ọlọ́run máa darí ayé ọlọ́run máa darí sẹ́wọ̀ ìdẹ̀dẹ̀ mọ̀ jẹ́ wọ́n kàn lè mú ògo ẹ̀ka sọ sẹ́wọ̀n wọ́n lè gbọ́ ògo rẹ̀ dàgbà mẹ́nikẹ́ni ò lè lo mo sọ mi mọ bàkà tí mo sọ fẹ́ẹ̀ lẹ́nu iṣẹ́ tá à ń sọ lórí ògo yìí ọmọ ìyáálé àtìyàwó bóyá ọmọ ìyáálé kan lè sá eré gan gidi kan ó méré sá ó ti sáré fún nàìjíríà bó sáré ní international ìyáálé ìyàwó wa lòun fẹ́ gbé ògo ẹ̀fọ́ mọ̀ ṣé kí ọmọ wa bẹ̀rẹ̀ sí sáré jùlọ ni àbí kó sáré.

0: kò ṣe é gbà ohun tó lè ṣe ni kó dá wàhálà sílẹ̀ bí lápẹ́ ọmọ yẹn fẹsẹ̀ kan owó tán lògó bá dagun ohun tó lè ṣe nìyẹn ní àti máa ń sọ fún ọwọ́ tó bá ń gbọ́ mi má jà yóò bàjẹ́ jẹ́ débi lórí tán má jà ń ta ayé rẹ̀ má jà bẹ́ǹdì ẹ̀ tó bá wá bẹ́ǹdì ẹ̀ súnmọ́ bíi àdúrà súnmọ́ wòlíì wòlíì lọ́lọ́run máa ń lò fún ìtọ́ni fún ìdarí fún ìgbésẹ̀ kí n má bàa gbàgbé gbogbo ènìyàn ẹ lọ́wọ́ wáyé pàṣẹ pàṣẹ wáyé pépà pépà funfun ni sà á rí bẹ́ẹ̀ láti àdúrà láti ibìkan débìkan ní ọ̀sẹ̀ yìí pépà white plain pépà tí ò nílà láàrin bóyá bíi photocopy pépà tàbí pàṣẹ pépà lọ prepare ẹ oh my god nǹkan gbọ́dọ̀ ṣẹlẹ̀ ẹgbọ́n mi mọ́mí àti dáàdì lórí ọ̀rọ̀ ọmọ tó mú ògógóró ológo tó di ológógóró mọ́ ẹni lọ́wọ́ yẹn lórí ọmọ tí ò béèrè yẹn mọ́ yẹn lórí ọmọ tó yẹ ká ẹ máa jẹun ẹ tó jẹ pé ẹ tún jẹ ìyàlá tọ̀dọ̀ yẹn lórí ọmọ tó yẹ kó máa ṣàánú yín bàánú bí àánú yín jìnnà sí yẹn lórí ọmọ tí ò béèrè yín yẹn ẹ gẹ́ẹ̀tì pé pàtì ẹ̀ náà adarí wá lè ọmọ onímọ̀kùnà sáà padà wálé àbí òpadà wálé ni mo ti báwọn kan lẹ́dọ̀ọ́ àdúrà kan ó tí mo lóra wọn á ní kó bu ráìsì fún ọ mo fún ọ lórúkọ olúwa mẹ́ta mẹ́ta mo ṣàlàyé fún ọ bẹ́ẹ̀ ṣe máa kà pẹ̀lú ráìsì yẹn àwọn kan wọ́n ṣe náà dánadán wọ́n kàn fẹ́ gbọ́ vision ni mo máa sọ fún yín vision without solution confusion and destruction òlì ìlèlú ó pọ̀ lẹ́gbẹ̀ẹ́sà tó bá sọ pé iṣẹ́ wòlí bóyá tó àdúrà ní sẹ́kọ̀ọ́ bóyá iṣẹ́ wòlí lẹ̀ yín mọ̀ sí bóyá tó ní ẹ̀mí mọ́ ni bóyá ìdí àdẹ́mí mọ́ wọlé morúkọ tó lè fún iṣẹ́ ti wòlí nìyẹn pé lọ ṣe báyìí wá mo wá fún oníṣẹ́ wòlí yàtọ̀ orúkọ lọ ẹ lọ ṣe wá ọ̀pọ̀lọpọ̀ náà bẹ̀rẹ̀ lọ́sẹ̀ ní òfin ẹ̀kákú màmá kan lọ ṣe títí ẹ̀ nígbà tí mo sọ fún ọlọ́gbọ́n mọ̀mọ́ ẹ̀ ṣe báyìí mo wá fún wọn mo fún wọn tinútinú ó yẹ lọ kà á mo ní láàrin 7 days ọmọ ìbá àti 20 years ọmọ yín ò ti béèrè yín ní òtún wálé mọ́ ẹ gba ìpè ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gba àwọn dọ̀fẹ̀ nígbà mọ̀mọ́ kan mọ̀mọ́ yẹn ní òun lọ ṣe ó lórúkọ olúwa yẹn òun pé òun gba àdúrà tí ẹkútẹkú sọ lọ pé ọmọ tó ń tíyà lé lórí ó ní bí kọ́ ọ̀rẹ́ ṣe wọlé ló sọ pé màá yìnbọn lọ́wọ́ àṣẹ kò máa bọ̀ ní láti ìlú òyìnbó wọn bá ní máa wà lédúró pa dúsílẹ̀ kó má dàbí èdè káyé má fi káyé má mọ́ o mámi ẹ̀ má wọlé òun tẹ̀ fẹ́ rí sójú mọ́ ọ̀ràn jó sọ nígbà tó máa fún mọ̀mọ́ yẹn ní owó 100,000 mọ̀mọ́ kọ́kọ́ fún bí ìdá mẹ́wàá olórí kò ń gba owó yẹn olórí kò ń kẹ́ mọ̀mọ́ kan ọmọ dẹ̀ jọ níyà lónìí ìyá rẹ̀ ṣe in the name of Jesus ni wọ́n gbé tó lọ́wọ́ pépà kan fúnra rẹ̀ torí ìkàn gbà ń wọ̀ náà òṣìṣẹ́ iṣẹ́ lè lójú tù òrùbá yẹn ilé tó ti kọ́ láti jọ náà ló wà lójú kan kó o parí ẹ̀ àǹtí kan bá mi sọ̀rọ̀ ó ní fọ́ gbẹdúrú lòun àrí ìdí olówó kan yàrá kan kí lè ṣe ń dá yàrá kan kan gbọ́dọ̀ ṣe kan ó náà bá ń gbọ́dọ̀ sí kápítà kan yà látọ̀ ní mélòó lẹ́sìn kó láti 16 years ló bá bínú pé òun ó tẹ̀ lọ kó sí ní yàrá kan ogun ló wà ní ọ̀rẹ́ fẹ́wẹ̀ omi ẹ̀sà rẹ̀ onílòpọ̀ olójòbìdì lóko rẹ̀ ọ̀gbẹ̀lẹ̀ orúkọ jésù lóko rẹ̀ lóko gbogbo ẹ̀mí òkú torí o má ṣàṣeyọrí torí o má ṣiṣe ògùnbọ̀ níbùdó agbára o abẹ́ gbé ìgbésẹ̀ iṣẹ́ kan tó ní agbára púpọ̀ jù ṣẹ́wájú tó máa ṣẹlẹ̀ rí gbogbo ìwọ́n tó bá wò wípé kí ló ṣe ayé mi ẹgbọ́sà oh my god ògùnbọ̀ onínàkùnà ló ọkọ̀ ọ̀rọ̀ ayé ònià kí ló ṣe mí bí mo fẹ́ di oúnjẹ ẹlẹ́dẹ̀ tí mi ìtú ìjẹ báwọn nǹkan jẹ àjẹyọ àti àjẹsọ́kùn ní bàbá mi ẹwọ máa padà tó bàbá mi lọ ọmúra ìgbèsè tó wà ń lẹ̀ lẹ́pẹ́pẹ́ ọmọ tuntun tó bí wọ́n tún jẹ́ láàmú lọ múra on the ten òru la máa ṣíbùdó agbára yẹn wọ́n lẹ̀ tí kojú tó mọ́ olúwo tó wà lọ́nà tó di tẹ̀gbẹ́ dá ló wà ẹgbẹ́ ẹgbẹ́ bá ń bọ̀ láti ṣàdáwò ẹ̀yìn tẹ́ bá ń bọ̀ láti abẹ́kúta ọgbẹ́ ẹgbẹ́ bá ń bọ̀ láti ògùn ilé èkó tẹ́ ń bọ̀ láti gbọ́ ọ̀tà ọgbẹ́ ẹgbẹ́ bá ń bọ̀ pàṣẹ yẹn ni kò wọlé kẹjọ sórí ojú ọṣù àwọn tó bá ń gbọ́ mi nípìnlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ èkìtì ìpínlẹ̀ ògbó ọkọ̀ tó bá gbé yín ẹ̀ṣẹ́ àwọn sọkọ̀ ní ojú ọṣù lẹ́tí fẹ́ bọ́lẹ̀ bọ́lẹ̀ ní dọ́ṣọ̀ olúwo gòkè sẹ́gbẹ́ pàmásì mẹ́ orí kọ́kadà bá ń gbé ọbọ̀lá sàmátà sí a ní agbára o bá mi máa kéde fún àwọn èèyàn a máa fogun yẹn ní omi ibùdó agbára lọ́fẹ̀ẹ́ pátápátá gbogbo ẹni bá wa wà á tún jẹun ọ̀fẹ́ oh my god ohun tí a tún wà káwọn èèyàn tún máa mú lọ bí ọlọ́run ṣe bẹ́tẹ̀ mi ẹ̀bẹ̀ àwọn tí wọ́n rí pé àmì kánú wà wá fún ọmọ mi ibùdó wa tun lo wu e ami ka mi ya tu ku o ma lagba ju ojo munde to nbo ni o mo be le lo mura o lo mura bai la lo yi o gbogbo eyin eyan an lagba ni bado o ma ni agbara ni bado e ni songo ni o songo ti bado ni e o iyan ni songo eleye ni ru o e lagba oba to laye aso grace of grace of grace of to wa leyin ta fu arena
1: eyin
0: ta fu arena lo wa grace of ni oluwa da mi lare gadi to wa lagba okun ni ba
1: lẹ́kọ̀ọ́
0: gúrú gúrú gúrú gúrú gúrú gúrú gúrú gúrú gúrú
1: gúrú
0: gúrú gúrú gúrú gúrú gúrú gúrú
1: gúrú
0: gúrú gúrú gúrú gúrú gúrú gúrú gúrú gúrú gúrú gúrú
1: gúrú
0: gúrú gúrú gúrú gúrú gúrú
1: gúrú
0: gúrú gúrú gúrú gúrú gúrú gúrú
1: gúrú
0: gúrú gúrú gúrú gúrú gúrú gúrú
1: gúrú
0: àádọ́ ọgbọ́n bá rí ago méje sí mẹ́wàá ní
1: méje sí mẹ́wàá
0: tọ́bọ̀ wá di ago méje
1: láàtẹ̀wá
0: wà ní olúwo
1: olúwo
0: tí wọ́n lọ́nà tó yé tẹ́gbẹ́dá
1: yẹ́nì
0: àtàmátà ara mi bí ìwòlíì ni òun tó ń lọ sọ́kàn ògo oníkálùkù ló máa fi hàn
1: bẹ́ẹ̀ ni
0: kì í sọ̀rọ̀ pé àmọ́lọ́wọ́ jùlọ kì í sọ̀rọ̀ pé mo lérò jùlọ kì í sọ̀rọ̀ pé mo níjọ jùlọ kì í sọ̀rọ̀ pé mo dàgbà jùlọ kì í sọ̀rọ̀ pé mo òso kì í sọ̀rọ̀ pé mo gbé jùlọ no ọ̀rọ̀ mẹ́sẹ̀gbà ẹni tí a ránṣẹ́ ọlọ́run tó lè ràn kẹ́tẹ́kẹ́tẹ́ níṣẹ́ ṣé kẹ́tẹ́kẹ́tẹ́ wá dàbí èèyàn ni ọlọ́run tó lè ràn ẹja níṣẹ́ tí jóná kẹta ọbẹ̀ tún wọ èèyàn ni
1: wọ́n máa bọ́ lọ́wọ́ ilẹ̀ ni mo
0: fi
1: ẹwọ ẹja lọ bẹ́ẹ̀ ni èèyàn kàbí méjì káwọn gẹ́gẹ́ sọ bọ́lọ́ ṣe tóbi fún ọtún.
0: Orúkọ yín ibi tẹ́ ẹ ti wá àtúntọ́lọ́wọ́ àtàmátà ń ṣe fún yín.
2: Ẹ sọ̀rọ̀ sókè. Orúkọ mi ni Solomon Adimbola mo wá láti agbègbè ọ̀dọ̀ nígbà tí mo kọ́kọ́ wá ní last week Sunday nígbà tá a parí àdúrà bàbá ní ₦10,000 pé ọ̀rọ̀ tó bá ní láàrin wa mo wá sọ pé màá wà mi ò
0: lówó
2: pépé nínú mo fẹ́ yá lọ́wọ́ ẹni ẹ̀sìn máa ń pẹ́ yá mi ní ìyẹn pé mo fẹ́ fi fẹ́ kan náà pẹ́ yá mi ní owó tó bóyá ṣe yá mi ní ẹ̀rì pé ọwọ́ alẹ́ ni alátìlẹ́wọ̀ ẹni
0: tó ní òṣìṣẹ́ yìí ẹjọ́ owó yẹn
2: ni owó yẹn ni
0: pé
2: mo bẹ̀ sán mo ṣe pẹ̀lú ìwọ́pẹ́ mo ti lára owó ẹ̀rọ
0: ẹlẹ́sìn lára owó ẹ̀fẹ́ fẹ́
2: sí àwọn ọ̀sán mìíràn tó wà ní lọ́rùn mo fi lára ẹ̀.
0: lẹ́yìn ìgbàgbọ́ jáde fún kẹta ìṣòro
2: nígbàgbọ́
0: wa ó yẹ fún 200 lọ́fíìsì.
2: ẹnìkan náà tí mo bá ṣe bí kọ̀ọ̀kan táǹkì tó òfin ní ìkọ̀kan tó ní ẹ̀ṣẹ̀ sọ́kẹ́ òwúwà ní kíní kọ̀ọ̀kan ìṣòro náà tó
0: ọlọ́run àtàmátà tó o ó pé bábá ọlọ́run àtàmátà tó o alágbà kí ni àmọ̀ràn tẹ̀lé tọ̀wé yìí ní bíbá ìpè yìí o.
2: àmọ̀ràn tí mo ní ni pé tẹ́yì bá tẹ́yì bá yóò ní ẹ̀rẹ̀ pàdé
0: kí ni
2: máa káàkiri
0: kí ni máa káàkiri
2: ìgbọ́n bá báyìí ní ẹ̀ka dé
0: ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ Sáàkì ni olúwa ní kí n gbọdọ̀ oṣù tuntun fún ọ rẹ májẹ̀mú ẹbẹ̀ láti 2000 sókè àmọ́ àwọn kábẹ́ fún wọn sí ara wọn sí abẹ́ májẹ̀mú óò tí oṣù kẹjọ yìí kí ni májẹ̀mú yẹn májẹ̀mú àṣeyọrí àti bẹ̀rẹ̀ ohun tuntun olúwa ní gbogbo èèyàn pátá tó bá bọ́ta bẹ májẹ̀mú àṣeyọrí àti ohun tuntun tí oṣù kẹjọ tí wọ́n fi ẹgbẹ̀rún mẹ́jọ tí wọ́n fi ṣe ìdí ìgbàgbọ́ wọn gẹ́gẹ́ bí ìwòlí olúwa ní kí n sọ tẹ́lẹ̀ kí n fi fi àwọn wòlíì àgbàgbà kí n fi sọ tẹ́lẹ̀ gbọ́ gbogbo ìwọ tó bá sì san olú ètò wòlíì àkọ́kọ́ ní áfíríkà mo sori mọ ládé ajẹ́ urakari àwọn tó wà lórí ìpínlẹ̀ tó ń gbẹni tó wà lórí ìnáwó mo dá ìpínlẹ̀ pọ̀ mọ́ ti bàbá mi apọ́sù joseph babalọ́la mo dá ìpín bàbá mi apọ́sù joseph babalọ́la mo dá pọ̀ mọ́ ti bàbá òsì tẹ̀lú tó dájọ́ tó dájọ́ sílẹ̀ mo wá da ìpín mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ mo dá pọ̀ mọ́ ti bàbá mi bílẹ̀ wù mí ọ̀ṣọ́fà tó tọ̀ ó lé mi lórí ní 80s mo wá da pọ̀ mọ́ ìpín ti bàbá mi Timothy Oluwole Obadare to ni 1977 to ni kan yo mi soro lawon to ku pe wo lit gbogbo agbaye ni mo wa dapo mi pe baba mi akande kan pa mo dapo mi pe baba Paul Matori kan ni 1985 to ni woli ni omo yi mo wa dapo mi pe baba Akindayo mi to gari ji mu sile mo dapo mi pe baba bi akoko lede mo dapo mi pe baba mi Michael Oju Olorere to tule fun mi ninu Ibadan mo dapo mi pe gbogbo iranse Olorun ba laye laiku kankan gbogbo iwo to fi ara sinu majemu osu pejo yi to dẹgbẹrun mẹjọ yẹn àtúgbò wọn tó dẹgbẹrun méje báyìí ni mo sọ oṣù yìí máa ṣe bójú bá lọ wìnìwìnìwìnì ẹyẹ kẹkọọ ní fẹ nínú ẹ kàkàkẹ yìí ó ké ilẹ ní òǹtura ìtura máa bẹẹ gbogbo tó ní ọ lára tẹlẹtẹlẹ ó bọ sí ìtura ní oṣù yìí ohun rere tó rí tẹlẹ rí wọn ò ní ẹsára wọn ò ní sàn ó yà wọ àti ìyanu ṣẹlẹ ìdá nínú fífẹ jẹ orúkọ tó máa níbẹ̀ Christ Artillery Atamátàsí bẹ́ẹ̀ ni omi ẹ̀kọ́ lọ fi wọ́n ṣọ̀bù ẹ̀ wà kọ́kọ́ wẹ̀ mbẹ̀ ilé tó bá kù fi wọ́n ṣọ̀bù fi wọ́n lé kò fi wọ́n nẹ̀ wà rí pẹ́ẹ́ ìpadà ilé máa ṣẹlẹ̀ owó yẹn tọ́jú ẹ̀ wà tún lò nígbà mi wọ́n bẹ̀rẹ̀ lọ́ọ́ fìrìfíà lọ wá wá ṣe pààyàn tí mo ní kó ní kálukú gẹ̀ẹ́sì o tó bá mu dé máa sọ tó fẹ́ fi ṣe fún ọ. Gbogbo ẹ̀yẹ lọ múra o.
3: Lọ múra
0: báyìí.
3: Láàárọ̀ yìí.
0: Láàárọ̀ yìí o.
3: Gbogbo ẹ̀yẹ yẹn alágbára nígbàgbọ́. Ó máa ní agbára nígbàgbọ́. Ẹni sango ni o. Sango ti bàdàn ni ẹ o. Ìyẹn ní sango ẹlẹ́yẹ lérò o. Ẹlẹ́gbẹ́ ọba tó láyé àti ọ̀gá. Grace of. Ẹ tó wà lẹ́yìn ìtàfọ́ àrẹ́nà.
0: Lẹ́yìn
3: ìtàfọ́ àrẹ́nà ló wà. Grace of yẹn. Olúwa dá mi láre Fún yunifásitì ìbẹ̀rẹ̀ olùlọ ìsọ́ngo ẹlẹ́yẹ lérò ní ẹ̀bíẹ́ ìtàfọ́ ààrẹ
0: náà
3: nígbàdàn nígbà ìlú o. Àgọ́ méje ni program bẹ̀rẹ̀. Àgọ́ méje
0: gẹ́gẹ́gẹ́.
3: Àdúrà wákàtí mẹ́ta sí mẹ́ta bọ̀ ni ó máa ní agbára
0: jẹ.
3: Níbi tí ẹ̀yin ọlọ́run ti máa ma rúgbìn gbogbo tí àṣírí ogun oṣù tẹ̀ máa ma
0: fi
3: ẹ lọ múra ẹgbọ́ bá tó láyé
0: àtẹ
3: ohun tó bá wa àti ìgbésẹ̀ tó máa dé àtọ̀nà àbáyọ lórí jẹ́ ń fún ẹ ní àkà nọmba tó fẹ́ lò kọ́ sílẹ̀ báyìí UBA ni o UBA 1010 2424 7775 0 50 80 gbọ́n lẹ́ẹ̀kan sí UBA ni o 1010 2424 7775 0 50 80 orúkọ tó máa níbẹ̀ Christ Artillery Atamátàsí bọ́ lẹ́ẹ̀kan sí 1010 2424 7775 0 50 80 Christ Artillery Atamátàsí ogun
0: nígbà
3: o máa bọ́ lọ́wọ́
0: yìí
3: o máa bọ́ lọ́wọ́
0: yìí
3: ìdá nínú jẹ bó ṣe ń dára yẹn máa pè báyìí tí ìjẹ gbàdúrà fún ọ ìwọ tó fi 2000 ó kéré jù tó fi sí ṣàpèmí àti ìwọ tó wọnú èdìdí oṣù kẹjọ oṣù àṣẹmí ẹ tí mo lo ètè fún nọmba ẹ ni kó máa pè sí òun náà ni whatsapp nọmba mi ìwọ tó dẹ̀ fẹ́rí mi bí wòlíì náà o lè ti book appointment kọ́ sílẹ̀ báyìí o ó dẹ̀ lè ní kí á dẹ̀ sí prayer group mi kó lè máa rí àdúrà gbà kọ́ sílẹ̀ 070 0705 35 2 3 23 1 4 14 1 7 17 gbọ́n lẹ́ẹ̀kan sí o 070 0705 2 3 23 1 4 14 1 7 17 gbọ́n lẹ́ẹ̀kan sí o 070 0705 35 2 3 23 1 4 14 1 7 17 máa pè ní gbogbo ìwọ́n tó sọ ẹ̀rọ ìṣọ̀pọ̀ tí mo fẹ́ gbàdúrà oṣù tuntun fún ẹ gbọ́n nọ́mbà náà lẹ́ẹ̀kan sí 070 0705 35 2 3 23 1 4 14 1 7 17 bó ṣe lọ́ọ̀yìn ọ̀nà náà ogun yẹn dẹ̀ ṣe
0: amẹ́
3: ìjà ní mo bí ẹ àǹfààní kí ló jẹ́ fi hàn sí nàìjíríà yóò kó sọ ẹ̀ mẹ́rin àní sọ ìjọba
0: rẹ
3: àbọ̀ lọ́wọ́ ẹ̀ ìjà ní mo bí jésù olúwa.
4: Ẹgbẹ́ àwọn mòlẹ́ ìjọ tún ṣẹ̀fẹ̀ ṣáà ń fẹ́ fún ìyá àdúgbò. Bọ́ọ̀sù mẹ́ta ìṣẹ́jọ́ sáwà. Aago mẹ́wàá ìṣàlẹ̀ fún mi gbogbo ìbò. Bébù tó agbára àbúrò mẹ́rin ló wà. 96.7 La Gelu FM Jagaba Gogo Radio.

ẹ kú ojúmọ́. Ìròyìn yìí kà gbáńlá ayé ló ń dé sétí ìgbọ́ yín láti ìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè gájòkè. Ilé ìta kalẹ̀ sílé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Ṣéun Àríbìkọ́lá ló kọ́ mi ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ààrẹ Tinubu ti pàṣẹ fún àjọ ti EFCC láti gbẹ́sẹ̀ kúrò lórí àpò òṣùwọ̀n ìpínlẹ̀ Ọ̀sun. Mọ̀lẹ́bí ẹni tó jẹ́ adarí fún ẹ̀ka àjọ ti iléeṣẹ́ ààrẹ tó ń rí sí ẹ̀ka ìdókòwò ni wọ́n ti fẹ̀sùn kan ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin pé wọ́n fẹ́ fi ọ̀rọ̀ wá ọkùnrin ọ̀hún lẹ́nu wò lákàtà iléeṣẹ́ ọlọ́pàá láìsí àwọn agbẹjọ́rò rẹ̀ ńbẹ̀. Adarí ilẹ̀ ti Yamaha ni wọ́n ti ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè ti Thailand báyìí nígbọ̀jẹ̀ àti jẹ́ kí okùn ìbáṣepọ̀ kó le dàn. Ẹni tí ó jẹ́ ọmọ agbábọ́ọ̀lù ni Mark Hall ni wọ́n ní ó kú ikú òjijì nígbà tí wọ́n ṣàyẹ̀wò ẹ̀. Ní báyìí ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti pàṣẹ fún àjọ tó ń gbógun ti ìnákùnà owó ìlú àti àjẹbánu nílẹ̀ Nàìjíríà wípé kí wọ́n padà sílé ẹjọ́ lẹ́yẹ ọ̀sọ́ka kí wọ́n sì gbẹ́sẹ̀ kù lórí àpò òṣùwọ̀n owó ti ìjọba ìpínlẹ̀ Ọ̀sun. Ààrẹ lọ ṣàlàyé wípé ìgbésẹ̀ ọ̀hún ni ó ṣe pàtàkì lákòókò yìí kí wọ́n ba lè dáàbò bo òtítọ́ eléyìí tí àwọn aráàlú ní nínú ẹ̀ka ti ètò ìjọba tiwa tó fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbésẹ̀ ọ̀hún tí wọ́n gbé ló kù ṣáátá tí ètò ìdìbò sípò gómìnà yóò wáyé nípínlẹ̀ náà ní kòtọ̀nà. Tinubu nú àtẹ̀jáde tó tẹ̀bọ́ ta lọ́jọ́bọ̀ ibẹ̀ ló ti wípé kì í ṣe wípé òun tako iṣẹ́ àti ìgbésẹ̀ àjọ náà ṣùgbọ́n àkókò tí wọ́n gbé ìgbésẹ̀ ọ̀hún ni kò tọ̀nà tó. Tinubu ló ṣàlàyé wípé gbogbo ẹ̀ka tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó bá gbé ìgbésẹ̀ ni àwọn aráàlú yóò lọ mọ́ òun lẹ́sẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé nígbà míì ó ṣeé ṣe kóun má ní ìwòye tàbí kí wọ́n sọ fóun kó tó di pé wọ́n gbé ìgbésẹ̀ náà. Tinubu wá fìdí ẹ̀ múlẹ̀ wípé bó tilẹ̀ jẹ́ wípé òun ò tí ì gbọ́ kò ń kò dùn ń tọ́ṣẹlẹ̀ gan tí àjọ ti EFCC tí wọ́n fi gbé ìgbésẹ̀ náà ṣùgbọ́n àkókò tí wọ́n gbé ìgbésẹ̀ ọ̀hún ló pè fún ìdásí lẹ́yọ sọ́ka. Àwọn tó jẹ́ mọ̀lẹ́bí adarí fún ẹ̀ka àjọ tó ń rí sí àjọ ti iléeṣẹ́ ààrẹ tó ń rí sí ìdókòwò láti òkèèrè wá Adéníyàn Adéyẹmí àwọn mọ̀lẹ́bí ẹ̀ ni wọ́n ti fẹ̀sùn kan àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin eléyìí tí ó jẹ́ ìgbìmọ̀ tí ń ṣe ìwádìí alágbára lórí ohun tí arákùnrin ọ̀hún ń bá fínra lọ́wọ́ wípé ìṣe ni wọ́n fẹ́ ṣe ìwádìí lákàtà tó wà ní iléeṣẹ́ ọlọ́pàá láìsí jẹ́ wípé àwọn tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ ni wọ́n wà ńbẹ̀. Nígbà tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ẹni tó jẹ́ mọ̀lẹ́bí Adéyẹmí ìyún Peter Adéyẹmí ló ṣàlàyé wípé àwọn ìgbìmọ̀ náà ni wọ́n lọ síbi tí wọ́n fi Adéyẹmí hámọ́ sí tí ó sì kọ̀ láti dá wọn lóhùn béèrè láì jẹ́ kí ó pèsè àwọn tí ó jẹ́ agbẹjọ́rò rẹ̀. Inú àlàyé ọ̀rọ̀ rẹ̀ tí ó ṣe síwájú ibẹ̀ ló ti wípé àwọn tí àwọn jẹ́ mọ̀lẹ́bí làwọn kọ omi inú nínú ìgbésẹ̀ ọ̀tún náà tó sì jẹ́ wípé wọn ò láǹfààní láti jẹ́ kí Adéyẹmí kó pe agbẹjọ́rò rẹ̀ lákòókò tí wọ́n fẹ́ fi ọ̀rọ̀ wá lẹ́nu wò bó ti jẹ́ wípé ìgbésẹ̀ ọ̀hún ni wọ́n tún pè láti ṣe ní ìlànà ti gbangba làṣáàtà tí wọ́n sì wípé ẹni tí ó jẹ́ agbẹjọ́rò rẹ̀ yún Adémọ́lá Oyèdòkun ni lòun náà kọ ìpè ilé nígbà tí wọ́n sọ wípé ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ni yóò lọ rèé fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ní ibùdó kan tí wọn ò kéde nínú àtẹ̀jáde. Ẹni tí ó jẹ́ agbẹjọ́rò fún Adéyẹmí ló ṣàlàyé wípé òun ṣe ìkíni káàbọ̀ fún iṣẹ́ ìwádìí ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ṣùgbọ́n ìgbésẹ̀ náà ni wọ́n gbọ́dọ̀ gbé lọ́nà tí ó tọ́ àti eléyìí tí ó yẹ. Ẹ̀ka iléeṣẹ́ ti agbófinró ti ààbò ara ẹni ní ààbò ìlú ti ẹ̀ka ìpínlẹ̀ Kano ẹ̀ka ìpàṣẹ ibẹ̀ ni wọ́n ti ṣe ìtẹ́pẹpẹ ìṣísọ lójú ẹ̀ka míì báyìí lágbègbè ti Yẹwà níjọba ìbílẹ̀ ti Dala ní ìpínlẹ̀ ọ̀hún láti jẹ́ kí ẹ̀ka ti ètò ààbò nípínlẹ̀ náà kó tún gbèrú sí. Ọ̀rọ̀ ọ̀hún ló bọ́ tanú àtẹ̀jáde tí ẹni tó jẹ́ ọ̀gá àgbà pátápátá ìpàṣẹ fún àjọ ọ̀hún ní ìpínlẹ̀ náà Muhammad Hassan Agalama tí ó sọ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ ọ̀hún ìyún SC Ibrahim Idris Abdullahi nílùú ti Kano
níbàámu pẹ̀lú ọ̀rọ̀ tí Hassan Agalama tó sọ. Ó ní ẹ̀ka iléeṣẹ́ ti elétò ààbò ọ̀tún ọ̀hún ni yóò jẹ́ kí àwọn aráàlú ní àǹfààní ṣe ẹ̀ka ètò ààbò lákòókò tí ẹ̀ka ètò ààbò bá ṣòjòjò láyìíká wọn. Bẹ́ẹ̀ ni ó tún pa bìyàbìdún ẹ̀ wípé òun rọ àwọn tí ń gbé lágbègbè náà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò tó sì rọ̀ wọ́n láti má sì jẹ́ kí etí wọn kí ó di sí àwọn ìròyìn tó lè dẹ́kun ìwà ọ̀daràn láwùjọ. Láti ilẹ̀ òkèrè lọ́hùn-ún, ẹni tí ó jẹ́ adarí ti orílẹ̀-èdè ti Myanmar tí ó sì ní àtìlẹyìn ti ẹ̀ka iléeṣẹ́ ológun ni wọ́n ti lọ rèé ṣe àbẹ̀wò sí olóòtú ìjọba nílẹ̀ ti Thailand báyìí nílùú ti Bangkok, tí wọ́n sì ń béèrè fún àjọṣepọ̀ alágbára eléyìí tí yóò tún kọjá eléyìí tí wọ́n ti níbọ̀ láti bí ọdún márùn-ún tí ìjọba ti bọ́lẹ̀. Ààrẹ Min Aung Hlaing ló fìdí ẹ̀ múlẹ̀ wípé ńgbà wọ́n balẹ̀ sí olú ìlú ti Thailand lọ́hùn-ún nínú àbẹ̀wò alágbára tí ó jẹ́ ìgbà àkọ́kọ́ nígbà tí ikọ̀ ọlọ́tẹ̀ ti gbàjọba látọdún 2021. Nínú ìpàdé náà, olóòtú ìjọba tilẹ̀ Thailand Anuti Chamvirakul Min Aung Hlaing ló fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹkùn ti Myanmar tó jẹ́ ti ẹ̀ka iléeṣẹ́ ológun tí ń ṣèjọba ńbẹ ni wọ́n ń wá ọ̀nà àti dẹ́kun ogun abẹ́lé tí wọ́n sì ń fẹ́ kí àlàáfíà kó padà jọba láwọn orílẹ̀-èdè lè ti wọ́n ní ọ̀rọ̀ tó pọ̀ náà. Ẹni tí ó jẹ́ olóòtú ìjọba ọ̀hún lọ́wọ́ lòun ti ń làkàkà láti jẹ́ kí ẹkùn ti Myanmar kí wọ́n ní ó kọ nínú àkọsílẹ̀ àwọn orílẹ̀-èdè tí ń bẹ̀ lápá ti ìlà oòrùn gúúsù ti Asia. Inú eléyìí tí wọ́n ní pé ìjọba tòun ni wọ́n ti yọwọ́ kílàńkò rẹ̀ láwo nígbà tó kùnà láti jẹ́ kí àdéhùn àlàáfíà tí wọ́n ní pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún lọ́dún 2021 kó wá sí ìfojúrí. Lábala ti aré ìdárayá, ẹ̀ka ti oníṣẹ́ àyẹ̀wò kan ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé ẹni tí ó jẹ́ ọmọ gbajúgbajà agbábọ́ọ̀lù inú ikọ̀ ti Manchester United nígbà kan rí Mark Hall ló ti dolóògbé báyìí nínú àìsàn kan tí wọ́n pè ní ikú òjijì. Alex Hall ni wọ́n bá tó ṣubú lulẹ̀ nínú ilé ẹ̀ lágbègbè ti Maxfield ní Cheshire ní ọjọ́ 19 oṣù kẹfà ọdún tí a wà ń bẹ̀ yìí nígbà tí àwọn ọmọ rẹ̀ méjèèjì tí wọ́n kẹ́fìn rẹ̀ ẹni ọdún 32 ọ̀hún ni ó tẹ̀lé bàbá rẹ̀ tó ti fi ìgbà kan rí jẹ́ gbajúgbajà agbábọ́ọ̀lù fúnlẹ̀ ti Wales sínú ikọ̀ agbábọ́ọ̀lù tí ó sì ní ipò tí ó ní kìmí nínú ikọ̀ ọ̀hún pẹ̀lú ikọ̀ ti Manchester City àti àwọn ikọ̀ agbábọ́ọ̀lù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣe ṣàǹkóṣàǹkó. Ni wọ́n ṣàlàyé síwájú pé àwọn tó já dóòlà ẹ̀mí ni wọn ò láǹfààní láti dóòlà rẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Lẹ́yìn ikú rẹ̀, Mark Hall àti ìyàwó rẹ̀ Jill ni wọ́n wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ bá wọn lẹ́jà fò tó sì gbomi jé lójú àwọn. Ìṣẹ̀lẹ̀ ikú òjijì náà ni wọ́n lọ́mọ ìdí wípé wọn ò rí nǹkan kan tó ṣe lákòókò tí wọ́n ṣe àyẹ̀wò sí. Bẹ́ẹ̀ ni àlàkalẹ̀ sì fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn èèyàn tó tó 500 níye nírúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ máa ń ṣẹlẹ̀ sí ní orílẹ̀-èdè ti United Kingdom. Kí n tó máa lọ, ẹ gbọ́ àwọn kókó tó ṣúyọ̀ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí. Ààrẹ Bola Ahmed Tinubu ló ti pàṣẹ báyìí fún àjọ ti EFCC láti gbéṣẹ̀ kúrò lórí àpò òṣùwọ̀n owó ti ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn mọ̀lẹ́bí ẹni tí ó jẹ́ adarí fún àjọ tó ń rí sí ìdókòòwò ti iléeṣẹ́ ààrẹ láti òkèèrè ni wọ́n ti fi ẹ̀sùn kan ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin pé wọ́n ń gbé ìgbésẹ̀ láti lọ rèé fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lákàtà iléeṣẹ́ ọlọ́pàá láìsí agbẹjọ́rò rẹ̀ ńbẹ̀. Àwọn adarí ti Myanmar ni wọ́n ti ṣe àbẹ̀wò sí ilẹ̀ ti Thailand báyìí lójú ọ̀nà àti jẹ́ kí okùn ìfẹ́ wọn kó tún lè dá sí. Lẹ́ka ti aré ìdárayá láti ṣàlàyé fún yín wípé agbábọ́ọ̀lù ni Mark Hall ọmọ rẹ̀ ló dolóògbé látàrí ikú òjijì. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti ìkànnì yìí jáde, ẹ lè ṣàbẹ̀wò sórí àtẹ ti ayélujára lórí ìtànà www.lagelufm.com. Èyí ló pín ìròyìn tó ń dé sí ó ti gbọ́ yín láti ìkànnì Lagelu 96.7 FM. Ẹ lè tẹ̀lé wa
lórí àtẹ ti X pẹ̀lú ìtànà Lágelú FM 967 tàbí kí ẹ fẹ́ràn wà lórí àtẹ ti Banidore ìyàn Facebook lórí ewé Lágelú FM 96.7. Túndé Ọláwúwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún Olúwa Ọlágúnjú ṣeun Àríbìkọ́lá ń ló ti ń ròyìn Apọ́lá Ajímọ̀ o ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa òní ọ̀sán wa sí rẹ̀.

Thank God it's Friday. O dago meje. Koto pari.

lágbára ọlọ́run lónìí ni o friday òní ní àṣálẹ́ inú sóòrò ṣe rí àwọn ọmọ tí wọ́n bá wá ẹgbẹ̀rún méjì ọmọ tó bá wà ń bẹ̀ yóò gba báírò iléèwé láti lọ fi kọ exam kánde ṣàṣeyọrí ṣe wá rí gbogbo ẹ̀yìn ọkùnrin yẹn òróró àánú lẹ́yìn ọgbà máa fún inígò kọ̀ọ̀kan ìṣòro ni o yóò ti bẹ̀rẹ̀ láti àṣálẹ́ mọ́jú kẹ́ iná ọmọ jù àárọ̀ ọmọ sán ọ̀run ọmọ sọ̀kalẹ̀ gbogbo ẹni tó bá wà ń bẹ̀ àánú ọlọ́run ó máa sọ̀kalẹ̀ sórí ẹ̀ ẹnìkan tiẹ̀ sọ pé bàbá ń bolẹ̀ ìkòròdú ń bolẹ̀ tó já sí ibẹ̀ mo wà tẹ́lẹ̀ kí n tó wá sí ìbàdàn ìrìn àjò mi pọ̀.

pẹ̀lú ikoro

0: gbogbo pèdèpèdè ti ń bẹ ní kàn yìí pátá.
1: Wọ́n
0: máa ṣùgbọ́n mi ń jọ yẹn. Ẹ mọ̀ pé Gbẹ̀ngà ó yàtọ̀ lólùgbàlejò. Mélòó wa lára tèmi? Ẹ bá fẹ́ràn wa, àǹgbádùn yẹn jẹ́ àjọ yẹn. Kájọ fìyìn fẹ́ni tó nìyẹn. Ó sorí rí àṣìṣe jàre.
1: Ọpọ́nú wọn ti lè parí Ọlọ́run fẹ́ràn.
0: August 23. Mercy AC Arógun gbógun mi lólùndé.
1: Ó yàwó mi ọtún.

0: ẹ̀yin dojú school academy
1: ọ̀pẹ̀mí ayé rọlá
0: wọ́n ti jọ fẹ́ lọ hàn kan ní ojú school academy èmi àtó yàtọ̀ àwọn bọ́ ìsì ṣe dé nìyẹn ẹjọ́ ẹ máa fà wá lọ́wọ́ wọ́n fẹ́ gbẹ́ bọ́ òsàdúgbò ìgbọ̀n àgbà kan gbẹ́ o wọ́n gbé kinní wọn lọ ni ẹ fà wá lọ́wọ́ tẹ bá fẹ́ hàn kan ọlọ́run ọba mi ẹ̀yin tọ̀rẹ́ méjì bó ni ẹ̀yin ti fọ́kọ́ọ̀sì lójú ọ̀rẹ́ méjì gangan ẹ bá ń kí wòlíì ọlábọ̀dé sàmìyẹ bá a bá ń sọ ń pa abẹ yẹn ẹ̀yin ti bàbá ńlá mo kì yín o ẹ bá ń sọ bàbá ńlá ẹ mọ̀ sọ nípa àwọn ọkùnrin gúnṣẹ́ nìyẹn wọn ọ̀ràn gúnṣẹ́ ń tiwọn o ẹ bá ń sọ nípa ọkùnrin gúnṣẹ́ à ń sọ nípa àwọn àdúgbò kan tí ò ṣe fojú di gold miller ń kọ́ ń bẹ́ ẹ bá ń kí spencer tèmi gangan bàbá miller ń kọ́ ẹ wọ ẹjẹ kí n mọ múra tí mo lọ.
1: ayé mi lè lọ mo tẹ́tẹ́ ní ládùn lọ.
0: tún á lè jàn.
1: ńlá ni o máa
0: wọ. ògbéré di ọ̀sán mi ìfojú di yín o. ẹ̀yin dodo dúdú ẹ̀yin dojo togate òjòjòjòjò bánkì àtíkò gbogbo asaka ẹ bá ń kí sáárí límbẹ̀ àtíkò ẹ wo mò ń lọ. mọ̀wulẹ̀ pè mí fàbẹ́ tẹ̀ kankan mọ́ yín tó adé ọ̀sùn káyọ̀dé lorúkọ mi new vision yín náà ni ọkọ ìyàwó ẹ̀ àṣìṣe adémọlá lamójú ẹ̀rọ tá a jọ ṣe weekend yìí máa pè wá ẹ já lò dáadáa o olóyè gbẹ̀ngàn láyọ̀lá ó yàtọ̀ lólótó ètò yìí ire àtàwọn láàfin pàdé thank god it's friday ẹ enjoy weekend yín gbogbo party yín là ń bọ̀.
2: Lájúlówó fẹ́.

0: ya ka tun ma kira wa ku dede akoko yi iyen ni gbogbo bi ta ti mo lanfani ati mo je gbaladun eto yin eto wa je kan mo iroyin ere idaraja re lese kuku ni pili oyo lorilede wa Nigeria ni ile adulawo ati kaakiri gbogbo agbalaye adu gbogbo kan si laaro yi to re ati ko gbogbo ede lori tutun tutun ni baba so nipa eto je kan mo adupe lowo olodun to so wa lo futana ade to ti pada de iyen fun ta ro te ni layo ati ni alaafia ta si ni gbagbo pe ba se de laafia na la beyin ti ana laafia alaafia ati yin ti wa oni di fiya fiya logo olodun olodun tin gba fun a oni ko fun a lo ko gbogbo awon ta jo ma lanfani lati to gbogbo e papo laaro ita video ti gbogbo afi kan si Asis Ademola AK Granny Shaka olo ma je ke lanfani ati je pe ke gbo wa daada lapa abe yen oga wa tun de olawuwo lolotu eto ya Les Ferguson ti jani oloko dana loko mi oloko ele to ndana royin re daraja lori afefe lede yoruba ti anti adi sport actor actor ele to wa active elewo wa ni ikanni banidore ti ile ise 1b facebook ikanni lagelu 96.7 fm tabi ni tiktok at tijani oloko dana sport actor omole n tiktok na eja bere ni to ni se pelu orilede wa Nigeria eja bere ni to ni se pelu Naija saju ifigabaga ipele keta si asekagba ije quarter final ile ti o mo lanfani ati waye lojo Sunday laarin pegi agba bolu agba oje tobirin torilede ti Cameroon niyan o ati pegi agba bolu ti Super Falcons orilede wa Nigeria ile ti o mo lanfani ati waye gege bi oluko ni Justin Madugu oluko ni ko ti Super Falcons gege bo se nje odibimo o pe gbogbo aye ni wo ifigabaga gege bi quarter final sugbon ohun ati awon igbimo atawon agba bolu awon wo ifigabaga gege bi asekagba beyan ba ja quarter final ninu udije yi bi igba teyan si won wa ni mo gbagbe pe awon semi finalist ninu udije ti AFCON awon na ni won bi igba te igba ta ba leyan ri AFCON wa ati en ti o ri wa bo ba ti wo semi final o ti ri AFCON wa nu o ra nfa ninu lati ko lo kopa ninu udije fi eye agbaye iyen ta ba nso nipa ti agba oje ti awon obirin niyan o beyan ba ja quarter final o si won wa ni o idi niyan ti awon o se wo ifigabaga yi oju orilede ti Cameroon gege bi final awon si ngbaradi gege bi pe final awon fe gba ni awon ogbaradi bi gba to je pe quarter final awon fe gba gege bi nti oluko ni Justin Madugu gege bi to jodi bi monu o pe ko sa foju di bi ko si testi microphone ninu udije eleyi awon o foju la oju lasan se imura sile igbaradi awon fi yen na se lati je pe ki ifigabaga on ko yato fun iko ti Super Falcons ko yato si pe awon gba quarter final ko je gege bi final oluko ni Justin Madugu lo so be bakan na baba nso nipa ile ise ti nboju to ere idaraja lorilede wa Nigeria bi NSC National Sports Commission inti te wa lowo lati odo en to je alaga agba fun ajo ile ti se amojuto bolu alafesegba lorilede wa Nigeria Alhaji Ibrahim Guzo ile ti fidi e mule fun awon agba bolu iko ti Super Falcons bi ewo eti yin melo leyin idije ti ile ti agba ke itan ti fiya jo orilede Egypt Alhaji Ibrahim Guzo won tun te pele mo yato se yin gba tan so ye pe eyin omo e ileri ta se fun yin ke to denu idije AFCON wi pe go kan $5,000 go kan $5,000 mo layo lati so fun yin pe inti mo so leyin ifigabaga eyin ato orilede ti Egypt pe go kan ti ku ni $5,000 yo o ti di $10,000 go kan ti di $10,000 igbese ile iwaye lati je gege bi koriya fun awon agbábọ́ọ̀lù ikọ̀ ti super falcons ẹ la fọkàn balẹ̀ eléyìí tí mo sọ yìí àtàwọn míì tá a tún ṣe ìyẹn níléèrí fún yín yìí tá a kéde fáwọn oròyìn ni o àti tó jẹ́ ní ìdákọ́ńkọ́ ẹ la fọkàn balẹ̀ gbogbo ẹ̀ ló máa láǹfààní ìyẹn láti wá sí ṣiṣẹ́ o ẹ fọkàn balẹ̀ yín ọmọ yìí yìí tá a nílò látọ̀dọ̀ yín ni pé ẹ mọ́ ṣàfojúdi ẹ pa ọkàn pọ̀ kẹ́ ẹ sì múra síṣẹ́ eléèbó ló sọ bẹ́ẹ̀ work and pray ẹ ṣiṣẹ́ kẹ́ ẹ fàdúrà tí a nígbàgbọ́ tó gún mọ́nú yín pé àṣeyọrí eléyìí tẹ́ ẹ ti ń ṣe tẹ́lẹ̀ ẹ mọ́ jẹ́ kí ìyẹn kó sí yín lórí pé ẹ sì bá wà lágbà jù bẹ́ ẹ bá gba eléyìí mọ́ ìtẹ́ ti gbà náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ṣeé wọ̀ ńbẹ́ o gẹ́gẹ́ bí aláàjì ibrahim guzo gẹ́gẹ́ bí ó ṣe fi iṣẹ́ ti nsa ó fi iṣẹ́ wọn jẹ́ pé goal kan ti yàtọ̀ sí $5,000 o goal kan nínú ìdíje ti wafcon ó ti di $10,000 láti bẹ̀yẹn já sanwó iwájú lẹ́nìní friday cashport káàṣìẹ̀ káàṣìẹ̀ ìní àǹfààní aláìlẹ́gbẹ́ ní máa wà lọ́jọ́ gbogbo ọjọ́ jimo láti gbẹnu sí káàṣìẹ̀ o bó bá lè yin tíkẹ́ẹ̀tì mẹ́ta sòsè tíkẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà 15 nu àǹfààní 30 slot lè gbà nígbà tó bá play 30 ticket bó bá lè yin mẹ́ta lẹ́ẹ̀kan náà kì í ṣe pé tó yẹn yọkan tó tún yẹn yọkan o lọ́tọ̀ọ̀tọ̀ tó yin gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà àǹfààní aláìlẹ́gbẹ́ ni láti gbẹnu sí káàṣìẹ̀ o cashport friday cashport gbogbo àwọn tó ti gbẹnu sí cashport wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé mọ́jì agbó sí mbẹ̀ cashport àwọn gbẹnu sí ó sì dùn torí àwọn gbowó àwọn pé kò sí pé bó bá gba 100,000 àbí 200,000 àbí 500,000 àbí 1,000,000 wọ́n á sọ fún ọ pé ọgbà làjì lọ́sẹ̀ yìí tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ ọgbà 250 ọ̀sẹ̀ tó tẹ̀lé ọgbà 250 tó kù tí ó bá tí ó fi jẹ́ 1,000,000 tó bá rí nínú 250 tó kẹ́yìn o àyọ fáàtì ńbẹ àyọ gbogbo ẹ àyọ táàsì ńbẹ kò sí tó ń jẹ́bẹ̀ nínú ti káàṣìẹ o iye tẹ ẹ bá gbà náà iye tẹ ẹ bá jẹ náà lẹ́gbà bàbá sọ nípa ti cashport lẹ́nìní friday cashport ẹlẹ́tí ń play káàṣìẹ láti jọ yìí ó lè jẹ́ pé ẹ̀yìn ẹlẹ́dàá ti yín ò jẹ́ 50,000 100,000 bóyá 500,000 250,000 200,000 ẹlẹ́dàá yín gbé tán yányá ogun káàṣìẹ ẹnu tó bá ti relent ó jẹ káàṣìẹ síbí wọn náà sáà ń gbọ́ testimony ẹ̀yìn náà ń gbọ́ testimony lọ́lọ́kùn òjọ̀kan ẹ̀ ń jẹ 1,000,000 fún cashport at 2 years olóhùn ti ń play káàṣìẹ látijọ́ ìtẹ́lẹ̀ ẹ̀ẹ̀kan lòún jẹ nínú oṣù kínní òun tún play ìgbà tó wùn jẹ lòún wò pé ẹ wò ó play mọ oje ìgbà tó yá lòún wà wò pé ẹni tí ó ṣẹ́gun ò ní sáfogun aṣẹ́gun wọn yìí sáfogun lòún bá tún múra sí o pé láwọn tí wọn ń jẹ 500,000 jẹ 1,000,000 wọn lórí méjì wọn yìí sáǹjẹ̀nu èèyàn làwọn náà lòún bá tún múra sí padà tó sì jẹ́ odi bímọ yìí pé fóun tó jẹ 1,000,000 ní cashport yìí nǹkan kan ṣẹlẹ̀ sóhun àwọn aráabí wọ́n wọ ṣọ́ọ̀bù wọ́n kó gbogbo machine lọ tóun fi ń ṣiṣẹ́ fashion designing machine tán tún gbé sóhun lọ́dọ̀ pé ẹnìkan gbé machine sí ṣọ́ọ̀bù òun pétọ̀ tóun bá ti fẹ́ ṣiṣẹ́ òun àmọ́ lò lọ́dọ̀ òun wọ́n gbé tẹni yẹn náà mọ gbogbo machine òun tí wọ́n gbé ó sì padà jẹ 1,000,000 ó jẹ 1,000,000 friday cashport yìí tá à ń sọnù ọgbọ́n àtinúdá láti fi nǹkan ṣe bùkátà tí bùkátà òfin ní fi nǹkan sí ọ òun náà ni pé kò gbẹnu sí káàṣìẹ kò gbọpẹ́ *347*100#. bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn ọgọ́nàsì ẹran padà já o pẹ̀lú gbogbo ìgbìyànjú pé bí agbábọ́ọ̀lù ti arsenal finisius junior ó padà dúró sókè lọ́hùn-ún ìpẹ́ bí agbábọ́ọ̀lù arsenal jóde mímọ̀ fún ikọ̀ ti finisius junior pé bẹ́ẹ̀ bá lè bá wa bá aṣọ tó bá ilé gbà láti wá owó tá a máa fún un lọ́dọọdún £20,000,000 ni gẹ́gẹ́ bí owó ọ̀yà alákọ̀ọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì àṣetán láti san $120,000,000 ìyẹn fún transfer fee ẹlẹ́ẹ̀kẹta ni pé image rights ń dá wàhálà lẹ̀ láàrin òun àti àwọn aráabí táwọn ò ní dákọ wọn àwọn ṣetán láti fún ní 100% gbogbo owó tó bá ń rí ní image rights kí finisius junior kó mọ̀ kó lọ nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti arsenal pẹ̀lú gbogbo eléyìí Vinicius Junior padà dúró sókè lọ́hùn ni o bí nǹkan ṣe rí nù ó padà dúró sókè lọ́hùn Arsenal gbìyànjú ajé ṣùgbọ́n kò padà bọ́ sí ẹjẹ́ á lójú ọjà nísìnyìí á lójú ọjà kí láwọn nǹkan tó sodo pẹ̀lú àdéhùn Vinicius Junior báyìí nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti ikọ̀ ti Real Madrid ẹ bá lójú ọjà á dé láìpẹ́ yìí bá a bá dé kátẹ̀ wájú nẹ́tíwọ́ọ̀kì káàṣì ẹ̀ tanátán yányán báyìí o ẹ bá ní kẹsẹ̀ tẹ́sẹ̀ tẹ́kẹ̀ tó plé káàṣì ẹ lẹ́sí gbàgbé ẹ jẹ́ àlọ́ bá a bá dé kátẹ̀ wájú ẹ kú kalẹ̀.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: Assalamualaikum football muslimi ododo tin je won lati lo sile Hajj 2027 itele ati ilana ijoba Saudi Arabia ati ajo National Hajj Commission ojo ti foruko sile Hajj 2027 ti o wa so pe ni ogbojo osu kesan odun 2026 pelu mo kadam baazu no Hajj Umrah service won tin se eto umura lo soosu umura December umura Ramadan 2027 ni sadi e de ile se mo kadam baazu no Hajj Umrah service ti pe ama ibugbe to sumo masjid al-haram maka ati madina oje ile wa siara ofe onigbadegba pe baba ile se mo kadam baazu no Hajj Umrah service rin ajo itona ati ise to dara lase lati bere ti de ipari ise rin ajo yin e yara wa foruko sile si shop number 1 Olaya shopping complex oja bode ni Ibadan e pe wa loni sori 08034075325 ati 08123331119 kadam baazu no Hajj Umrah service ti igbekele itoju ati rin ajo dide ile mi
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa pàní lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ

0: kan rí látàárọ̀ ni ó ti sú mi igbó gan la ń lọ bolẹ̀ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
0: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashia.ng.
2: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọnu jorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣì rọ̀rán?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mo wà láwọn ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọ̀já rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti

0: ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ ọ̀yọ́ white stone souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkàn wọ̀lú ìbàdàn tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi sẹ́bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa high quality stone mix blender ìrora ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam pounder
1: àsọsùdìyànlẹ̀ yọ sọ́ka
0: battle school items souvenir bags high quality stainless pots tí doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí pressing iron àwọn ògbàlódé lóríṣiríṣi abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn kẹ́tìrà solar fan ohun èlò ní kitchen àti nínú ilé ó sì wòye ká bá yín set up kitchen yín a tún lè bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ń kulẹ̀lẹ̀ for the original souvenir gbéra ńlẹ̀ máa lọ sí white stone souvenir ìdí àpẹ́ odudua building directly opposite nnpc filling station ìdí àpẹ́ ìbàdàn bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 white stone souvenirs débi ọ̀rajà.
2: Labbaik Allahumma labbaik.
3: Ọlọ́dẹ Ali Imam Travelan Tours ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa rìnrìn àjò Hajj àti Umra. Àmọ́ rírì yín o, bí ẹ ṣe ń fi ìgbàgbọ́ sanwó Makka sanwó Umra sílé iṣẹ́ wa. Tọ́nà òsì jẹ́ kí wọn náà jàǹfà yín fún ìgbà kankan rí. Ẹ ṣe o, àlọ́ tó lọ ni ó máa jẹ́ o. Àwọn fi àsìkò yìí kéde. Ìjọba Saudi Arabia ti fi gbèdéke sí ọ̀rọ̀ Hajj àti Umra àtọdún yìí. Ó máa jẹ́ 26 September 2026. Hajj tibet accommodation maka àti medina pẹ̀lú jíjẹ mímu bàbá ń bari ni pé bta owó dẹ́ ọ̀nà ní maka a fún yín nínú 8 billion naira yín tara sàṣà kan sí wa lórí ìtàkùn àgbáyé www.manlandtravel.com telephone 08057522230 tàbí 07026862751 awari number 1 rando plaza iriakari estate olúyọlé extension along akala expressway ibadan number 31 new court road old gbagi ibadan 5850 indianapolis usa number 1 yba complex sabo ibadan the gasoline complex ìyànàgbọ́ ìdíròkọ bọ́dà ogo state millions multi-purpose plaza michael kọlioso expressway ajégúnlẹ̀.
4: Attention, attention, if you're not spending money.
5: Ilé-ìtìdé fún gbogbo ènìyàn pàápàá onífàájì tó gbafẹ́ tó fẹ́ ìtẹ́lọ́rùn ìfọkànbalẹ̀ àti ooru àsọ̀forílẹ̀sùká ilé-ìtura
6: the general hotel and lounge
5: lókòrédé o fún gbogbo ọ̀tọ̀ kúrò ní onífàájì ilé tó gbafẹ́ arìnrìnàjò ní àbí olùgbé ìlú ìbàdàn ilé-ìtura
6: the general hotel and lounge
5: ilé ìta kọ́ sí agbègbè ilé tó tún wò pẹ̀lú àwọn ohun amáyédẹrùn ilé ìtẹ̀ ìfẹ́ báwo lẹ sì fẹ́ sí ohun jíjẹ mímu lóríṣiríṣi inú ọba ilé tí ò ṣẹ́jú pẹ̀lú àǹfààní sí orí ẹ̀rọ ayélujára lọ́fẹ̀ẹ́ kẹ́ fi wò ó ka bó ṣe ń lọ lágbàáyé
6: come to the general hotel and lounge.
5: Welcome for day inside. Relax, chill, make yourself at home. Must be internet 24/7 light and for security no wahala. Ile

0: ìtọ́wọ́ ẹ̀kan lásán àrí kan kò sí lẹ́yìn ẹ̀.
1: Magista tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà àdó chili àti kọ̀nọ́fùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Magista yóò sọ gbogbo oúnjẹ tá a

0: ṣe ní yàrá òkè lọ́jọ́ wọn ni. Ẹ̀mi olórin yóò tó ń bà lé àwọn ìránṣẹ́. Pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ ọlọ́run láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ̀rẹ̀ láti Wednesday 12 Friday 14th August 2026. Pẹ̀lú ìpò ọlọ́run tó dájú lórí ìránṣẹ́. Ó fẹ́ ta kí bíi máa 2026 Apostolic Meeting. Ìwọ náà darapọ̀ wá gba agbára ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀. Kí ewu àkókò yìí má baà kó dànù. Ìwọ náà lè ṣèdàyọ. Ọjọ́ Wednesday 12 Friday 14th August 2026 láàgó mẹ́sàn-án òwúrọ̀ 9 AM. This is more than a meeting. It is a divine encounter with God. Through his anointed servant. Prophet Akibima. 2026 Apostolic Meeting. Ọjọ́ Wednesday 12 the Friday 14th August ni. Láàgó mẹ́sàn-án òwúrọ̀. Lẹ́nu olórí yóò fi máa bàlẹ́ gbogbo àwọn ikọ̀ rẹ̀. Àtòṣiṣẹ́ nínú ìjọ̀rò wọn lágbára. Gbogbo ẹ̀ ní Christ Power Bus Stop. Àdégbà yìí fẹ́ Ìbàdàn Express Road. Ìbàdàn Eagles Association of Ministers. Ló ṣàgbátẹrù ẹ̀. Ìwọ náà wà gbàgbára. Ó lè ṣe tayọ.
1: Káàbọ̀ padà látọjú ọjà ìkànnì ti lágelu lágelu 96.7 FM léyìí òkè gájò òkè tó kalẹ̀ sínú ọgbálé fún báláwo lágbègbè fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn jẹ́ ká mọ́ lètò ìròyìn eré ìdárayá tó dùn sí gbogbo nǹkan sí ẹ wò wá Facebook lágelu 96.7 FM tàbí ní TikTok at Tijani Olókùdáná Sport Actor láti bẹ̀ yẹn ká sún ọwọ́ iwájú. Ẹ̀yin ti atẹ́ ń bèrè top striker where is top striker where is top striker àlàyé ń fara ń sinmi ni àlàyé máa wọlé padà láìpẹ́ yìí. Ẹ jẹ́ àtẹ̀sọ́wọ́ iwájú o gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ̀ pé owó Victor Osimhen ta máa ń gbọ́ yẹn owó tí Victor Osimhen ń gbà lọ́sẹ̀ ọ̀sẹ̀ nínú pẹ́gí agbábọ́ọ̀lù ti Galatasaray ó pọ̀ ju ta máa ń gbọ́ lọ o. Òbí lẹ́yìn ìgbà tí Mohamed Salah tó ń dénú Kọjí Transport ó ní àṣírí gbogbo ẹ̀ tún tiẹ̀. Lákọ̀ọ́kọ́ ná bí wọ́n ṣe kéde ẹ̀ bá ṣe gbé jáde bí àwọn agbábọ́ọ̀lù bí wọ́n ṣe ń gbowó sí. Láti ipò ẹlẹ́ẹ̀kẹwàá Leandro Trossard tó ṣẹ̀ fínú Kọjí Gunners sílẹ̀ £133,000 nígbà. Talisca £153,000. Marco Asensio £164,000. Milan Skriniar £164,000. Mason Greenwood £164,000. Leroy Sané £184,000. Edasi Mure Asole Koti Man City tẹ́lẹ̀ £225,000. N'Golo Kante £225,000. Victor Osimhen £307,000. 307 olówó Victor Osimhen lọ́sọ̀ọ̀sẹ̀. Mohamed Salah ti gbadé o. Ó ti gbadé lọ́wọ́ Victor Osimhen. Torí owó ti ń tẹ̀ wá lọ́wọ́ pé Mohamed Salah ń gbà báyìí. Information ti ń tẹ̀ lọ́wọ́ pé owó ti Salah ń gbà jẹ́ £342,500. Ó ní Mohamed Salah ó ní ń gbà lọ́sọ̀ọ̀sẹ̀. Ó jẹ́ ṣe pé yàtọ̀ sí ti signing on bonus. Àdéhùn tó tún wà láàrin Salah àti kẹgí agbábọ́ọ̀lù ti Transport ni pé gbogbo owó tí Transport yẹn bá pa látàrí pé wọ́n gbé Salah lópin sáà látàrí ti Salah nìkan ni ò kìí ṣe gbogbo owó lápapọ̀ o tá a mọ̀ sí image right. Ìdá 20 nínú owó yìí 20% yóò mọ̀ jẹ́ ti Mohamed Salah fún ti eléyìí mọ̀ jẹ́ ti agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Liverpool tá a bá ń sọ nípa Jamie Carragher eléyìí tí ń bu Mohamed Salah pé kí ló lọ sí Turkey. Ó ju líìgì Turkey lọ ọmọ ọlọ́mọ ó tún kúrò ní Liverpool ó tún lọ cash out. Ìta mọ́ sọnu pé kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe o. Èèyàn jẹ́ dúdú èèyàn jẹ́ funfun kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe. Lẹ́yìn ìgbà tí ikọ̀ ti Real Madrid tí wọ́n confirm Yanda Monde lánàá àwọn alákòóso ikọ̀ ti Leipzig wọ́n ta sí Fabrizio Romano. Eléyìí tó kéde ní July 26 pé gbogbo ẹ ti yanjú tán yán yán. Here we go Yanda Monde. Ikọ̀ ti Leipzig ti gbà láti tà fún ikọ̀ ti ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Real Madrid. Nígbà tí Leipzig ó mọ tàbùkún ẹ̀ wọ́n ní ẹlàyé ẹgbẹ́ nu yín sọ̀hún. Ẹ̀yin náà wo ọjọ́ tẹ̀ ti péde pé here we go láti July 26. Ẹ wo gbà tí wọ́n ṣe confirm transfer gẹ́gẹ́gẹ́gẹ́. Ìyẹn lọ́jọ́ kẹfà oṣù kẹjọ. Nígbà táwọn náà wá fẹ́ bu ẹnu àtẹ́ lò dáadáa àwọn wá kọ́ bẹ̀ pé here we actually go. Here we actually go pe igbe gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ lásẹ̀ ń lọ yìí. Kì í ṣe ti July 26 ò fege. Fabrizio Romano ó mú lẹ̀ fún yín ni o. Gẹ́gẹ́ bí n tó yí ń lọ́nu. Torí àkókò wa láàárọ̀ yìí. Torí ẹ mọ̀ pa alálejò. ni ori eto je kan mo ni o ti gbogbo ojo jima o ti je yin baun eh lalejo sugbon tori akoko wa ja tete wo inu to ni se pelu Finicius Junior inu to ni se pelu Finicius Junior to ga po lopo ni won tin tabukun Finicius Junior ipe o se ja mukun meko sugbon ka to wonu ti Finicius Junior awon esi fi gabaga ele to lanfani ati waye iyen lana atawon ele ti o tun mo lanfani ati waye leni e je agbo yen na e ka wa wonu ti Finicius Junior ki do fa tawon eyan opolopo se bu Finicius Junior nipa bo se fe se re lojunu ko ti Madrid yen so se so mo ni pe kon la bo ni awon fi gabaga
2: akojuma to kun
1: akojuma
2: dide fi eye ile adulawo tawon obirin to lanfani ati waye lana o le de Cape Verde awon to le de Cameroon amaye kankan ni o le de Mali awon to le de Ghana amaye kankan ni bo se lanfani ati mo koju ara won ni pele keta si asikagba yen quarter finals o le de Ivory Coast awon ati Algeria ni Morocco awon to le de South Africa o le de Cameroon awon to le de wa Nigeria ni Malawi awon to le de Ghana ni bi nkan se je
1: le ti gbo ohun aku dede wo yi pati wa leni ni ogbeni ejiku laye ni oju itere ka won ti
3: akojumo atokun akojumo gbogbo eyan ara ni akojumo dun ojumo alayo ele to mo wa leni jimo to ni jimo dun ni oje
1: aku na we ni
3: inawo ni
1: inawo
3: pati ri lage lu bayi
1: oju ojo lage
3: ni mi odun ni
1: mi odun ni ojumo aku le yan ati dade yin se ni
3: mi pe ni fun lage lu ni
1: se dade yin ni asi be ma so pe ki se dadi yin ni bi da
3: ti oro ba gba be to ba gba be wa
1: to ba gba be wa
3: to ba gba be wa
1: o si ni pada se se ko pada ba be lo ka to ku lori eto laarin
3: yin ori eto la wa ko se so
1: babu olode Mr. Wasiu e ki awon yin
4: ko ko tun la bi wa si mo ni si fun ko wa ti la pa mo ke ti o ka ka gba lai pe akun jimen opolopo ila se lo ke pe gbogbo ẹ̀tọ́ jẹ́ nìkúra ní lọ́pẹ́ ká wá búrọ́jẹ́ ní lọ́nà jẹ́ ọkàn wọ́n lè rìn nàìjíríà oníjọ́ bàjẹ́ ọjọ́ gbogbo bí ọdún ni lágẹ̀lú.
1: envelope dẹ́ fọlọ́dẹ̀ kọ́ ló gbala yà
4: yẹn. ẹ̀wọ̀n náà ni síbẹ̀ yìí náà ti fi ti yẹn sàṣà kú.
1: mi ò mọ
4: àwọn yẹn fọlọ́dẹ̀ lọ́wọ́ àbí.
5: olóko o di o pa wa po yan ti lo bi mewa
4: o si ni o to si lo ron looto
5: o na ni
4: emi o gbo pe folode lowo ri
1: ya sa ni mi
5: mo si ile ko di ni party
1: emi o ko si
4: jo eyin le si ma janju lode
1: emi jeun po
4: adi nylon buku kan bayi e so fi nylon di lo le
1: amara mewa po ni
4: amara mewa lode
1: lo po ni
4: amara mewa to bi serve alejo mewa eyin nkan si je
5: bi ode kan bayi ta lo
1: ofitanu
5: kantuna
1: ajeun
5: eje to di o to di lo le ba re ti mo na gbo bayi
1: ogbeni oju itere ko ti e to di yen na ago meji la so ifigabaga super falcons ati lioness ti orilede ti cameroon ti e ele ti o waye ni ojo sunday sugbon ka to lo be yen opolopo ni won tabukun Finicius Junior pe o se le koku bayi anfani wa fun lati ku ni abe shadow Kylian Mbappe wa sinu kege agbabolu ti Arsenal to ni ohun mo fun ni £20 million lododun yato si signing up bonus to gba pe player abi ko gba signing up bonus yato si owo £20 million yen won tun mo fun ni 100% image right ele to won ati ko ti Madrid n ja si pe iwo lo muju ajo mu dogba dogba ni anfani wa wa fun lati kuro ni abe shadow Kylian Mbappe pe o le gbaba lo ndi omo o pelu bo se dronu ko ti Madrid yen lakoko na sa le so pe wa labe shadow Kylian Mbappe
4: laponu temi mo ro pe se pe agbabolu fun ara won won ni gbiyanju ara won so mo fi ni ori ara yen ni pe won wa lo ndi shadow Mbappe
1: bi ti Neymar jo ni
4: so ori ara ni pe ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ bá ti wọ́n nímà rí rí pé òun sì wà lọ́dá ṣáàdù
1: mẹ́sì
4: bọ̀n fi ní òye rí pé Mbappe ju òun lọ ní ọdún lára fẹsẹ̀ gbá àkọ́kọ́ nù ẹ̀kejì ni pé èmi rò pé gbogbo ọ̀rọ̀ tó ń sẹyìn láti ọjọ́ ìgbìmọ̀ mo lè sọ pé bóyá fi ni àwọn ẹjẹ̀ǹtì fi ni bóyá bí Arsenal ṣe gbórí wọlé wọ́n fi yanṣẹ́ díì táwọn náà fẹ́ ṣe ìyẹn nínú kọ́ríà ni so gbogbo ìlú wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wulẹ̀ sínú pé wọ́n fẹ́ kúrò tẹ́ka sọ pé tẹ́yà ti lẹ́mìí pé òun ti ẹ̀fẹ́ kú àbí ń dárò tẹ́lẹ̀ pé bóyá òun lè kúrò irú nǹkan tá Arsenal gbé wáyé ó tóun tó yẹ kí hàn tẹ́wọ́ gbà so bọ̀ ó ti jóyé wáyé pé gbogbo ohun tí Arsenal gbé wáyé won le fi nase ki contract o le lowo ra sin iyen no ko Madrid ni ko ogun tan gba tele o tele fe fun wa o tan na ti e mo pe Madrid na ti se won ti se atun se awon deal yen to ti yato si bo so tele o se won soro pe Ballon d'Or imi o ko ni se pelu nkan ton kan ku ba se yo pe sa ta ba wo sa to ko jansin la pe Kylian Mbappe o se dada julo yen no ko Madrid kan fe mu Ballon d'Or no Madrid o wa se mo Mbappe o le desert mo se ko na ri pe okay ko je pa won important because ta ma so Ballon d'Or ko ni se pelu pe a score goal re gende
6: goals
4: na score on goal to ba tin di awon important stage ni to ni season to ba tin se awon nkan mu ye kan to yato sin ta won akegbe re se
6: goal le lati knock out
4: even go o le ma da goal re re ko je pa won important goal
6: winning goal
4: bi winning goal
6: se pa tin na meta
4: goal wa score meji but any lo goal kan e kan lo score iwo lo lo mu wa lasiko to ni to lowura so nigbeyin gbeyin awon to fe dibo oruko re ni o ma ring le opolo won so lapolo ti mi ro pe lati duro ko sa buru be
6: won tun
4: mo pe eyan le baba London pe tori pojo alonda pe Mbappe wa nbe ko si no
6: won fi kun pe ti Vinicius Junior ba se dada ju Mbappe lo pe weight to wa laarin awon mejeji yen pe o lowura o ni kini ju Vinicius Junior lo pe iyen ma je ki iṣẹ́ Vinicius Junior ko lo si ti Kylian Mbappe
4: iṣẹ́ rí láyẹ̀ ní apọ̀dọ̀ tèmi ìmíràn alákọ̀ọ́kọ́ náà wípé bóyá wọ́n lọ ṣe ikọ̀ asa pé bóyá wọ́n fi wọ́n lọ ṣe Vinicius Junior fún Real Madrid ni tí Vinicius Junior bá méka rẹ̀ àfẹ́lẹ́bù tí Real Madrid bá yarí délẹ̀ ikọ̀ ní ogun orí wọlé tó tún máa mú ọ̀fà mi tó tún jù yẹn lọ wá performance Vinicius Junior nínú kan ti Real Madrid ó ṣàfihàn rí pé kò sí nǹkan kan pé wọ́n jẹ́ pé wọ́n fi lọ́ṣẹ́ ẹ máa rí pé nígbẹ̀yìngbẹ̀yìn nígbà tí kọ Real Madrid náà táwọn náà conclude gbogbo sáìnì yẹn tí wọ́n sọ ní pé ó wà very important sáwọn ikọ̀ Real Madrid padà wọ́n padà fi ọ̀rọ̀ yẹn sí orí ẹ̀rọ ayélujára wọn so lápọ̀dọ̀ ti tèmi tó bá ń sọ pé kéèyàn mọ ẹ̀tọ́ ẹ̀ kéèyàn dẹ̀jà fún ẹ̀tọ́ ẹ̀ pàápàá jùlọ ní àsìkò tó yẹ Vinicius Junior orí ẹ̀ ṣe yẹn ní àsìkò táwa pé èèyàn kan wà lọ́ndà ṣáájú ẹnìkan kò ní pé kéèyàn má gbérí lóòótọ́ yorùbá máa ń sọ pé igi ò kì í gbábẹ́ igi kó rúwé igi tí ò bá léwé tó fẹ́ rú tẹ́lẹ̀ ni ìyẹn ò ní pé kán má ríyàn Vinicius Junior tá bá wo nǹkan tí táwọn Neymar Junior gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan irú nǹkan tó sá fún lélẹ̀ tán fi lọ sí inú kan ti PSG
6: ṣébi tó bá lọ náà sọ padà kúrò lábẹ́
4: wọ́wọ́ pọ̀ kúrò kódà ó wà tá a bá ń sọ story ẹ̀ ní inú kan ti PSG ó sì wà lọ́ndà ṣáájú Kylian Mbappe gan ni tá a bá wo
6: ẹ tó sá fún Messi
4: ìsáà tó lò tóun àti Kylian Mbappe jọ lò ní orílẹ̀-èdè France nígbà yẹn kò ṣe ju Kylian Mbappe lọ so olè tó túmọ̀ sí pé èèyàn wà ń bì kan kò ní pé kí wọ́n má ríyàn pé bóyá torí páwọn kan ti wà lọ́wọ́ wájú èmi rí Vinicius Junior gẹ́gẹ́ bíi pé ó mọ the right thing láti ṣe so ìgbà tọ́lọ́ tún máa kẹ ó ṣe ní right time ikọ̀ Real Madrid nínú àṣìṣe tán ti ń ṣe láyé eléyìí tí wọ́n kóra wọn níjànú tí wọ́n ṣe ò ní pé wọ́n jẹ́ kí agbábọ́ọ̀lù yìí lọ
6: wọn bá mọ̀ pé igi
4: kò sí replacement fún lọ́wọ́ ẹ̀ nínú kan ti Real Madrid ní ẹ̀rẹ́ tó fẹ́ fi replace ẹ̀ pẹ̀lú nǹkan tí
6: ìjẹ́ tó bá lọ ṣe agbábọ́ọ̀lù kan tí Madrid lè gbé tó lè tó súnmọ́
4: ẹ̀wọ́n mo ti sọ ṣáájú sẹ́ kò sí replacement fún Vinicius Junior ti ikọ̀ Real Madrid lè gbé lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú nǹkan tó máa ṣẹlẹ̀ àti mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n pẹ̀lú prediction pé nǹkan tó máa ṣẹlẹ̀ ní sáà tó ń bọ̀
6: nínú díje ti la liga
4: àti nǹkan tí ikọ̀ Barcelona náà ń tó pọ̀ mọ́ra wọn kò sí nǹkan tó fẹ́ fi kún tó máa rí replacement Vinicius Junior mi níwọ̀n lè ṣe dáadáa o without Vinicius but replacement yẹn kò sí bẹ̀ so lápọ̀dọ̀ tèmi mo rò pé Vinicius Junior nǹkan tó ṣe the right thing
6: dẹgbà pé wọ́n ṣe ó wà lábẹ́ shadow Mbappe
4: no tẹ máa ń sọ̀rọ̀ pa shadow tẹ́ ń sọ̀rọ̀ pé tẹ máa ń sọ̀rọ̀ àwọn great player káàkiri àgbáyé kódà kó máa play ní bí kò tó máa play ní ikọ̀ míì tó bá sọ̀rọ̀ under shadow náà ló ṣe mọ̀ káwo àwọn Lionel Messi àti Cristiano Ronaldo kò síbi tẹ́ ẹ̀ wulẹ̀ rí kó ti máa gbá bọ̀ ní ẹ̀rà wọn
6: abẹ́wọn
4: náà lọ wà ó bá máa gba last wa wa lọ fẹ́ máa gba rugby o àbò fẹ́ máa gba tennis o àbí wà máa gba ń bọ̀ nílùú tí wọ́n ti sọ pé yẹn great player kò ní ṣe pẹ̀lú pé nílẹ̀ gẹ̀ẹ́sì nìsín ke so pe striker kan so mo ile Ireland iyan tere ni
6: o ba wa
4: Man City o ba wa ni Arsenal o ba wa ni Man U o ba wa ni Chelsea bi o ba ri o wa
6: abe
4: ile Ireland lo wa so le to tumo se pe ko si n to njo mo pe te ba so pe yan play under sorry to tan po o dangaja o mo nkan to nse prove ara re ni bi to wa na e ba jo anu bi kan na gbogbo ayo ri pe omokunrin na o pataki te ba wo Kylian Mbappe gan ni sa to ko je na wa siko kan ti Kylian Mbappe ni farapa fini yi gbe won
6: ben
4: dai even Mbappe ti pada di kan to ja na wa siko to ngo si nbe gan ni play Bayern City ti won na City ko si Mbappe nbe so iba to ri pe won gangan de o di pe nkan yen ko ton lo bi se lo so lapodo temi o mo nkan to se o de da laye are o de ni gbagbo o ni gboya lori nkan to se pe ko si iru en ti o ba ri ko wa nbi emi na le se todo temi
6: bi nkan se ri lapa abe yen niyan ifigabaga Nigeria ati Cameroon ti o mo waye lojo Sunday agbeye o lagu 12
4: la
6: won transfer na alejo wa ti de o alejo wa alejo wa ni aku dede woye alejo wa o kilo ko yin
7: e ka ro oruko mi ni olodede Kende Christiana Amode en soju fun CDK ni pile Oyo on den ki ma fi oloko dana si
6: won ni ke oloko dana si
7: ben
6: ile ise te soju kini te se nle se yin
7: ile ise ti mo soju fun CDK CDK ma care fun awon ara ilu ni won care fun wa ka le ni awon kan tan lo ninu le pelu irorun ka de ma san we die die lai si ile kankan lori e awon kan tan lo ni le bi AC ni o e fe ra solar freezer ni solar inverter generator o be yin fe si shop e fe ra irin ikose be ya fe si shop e hairdresser bayi nisin e la fan lati ra hair dryer hair straightener abi baba e fe ra clipper or wedding machine o wa ni CDK e efe se frozen business ben o wa ni CDK app ben ni o efe change gas burner yin ni efe set up ile mattress wa ni be pillow wa ni be ni dining set no ti yin kon ni pe ke download app CDK te ba ti download e ma ni afan lati ri awon kan tan ta yi awon kan ma ni pe lo la won ma mu wa si office wa ta won ba ma gbe phone lo a ta oja ni office wa ori app le ti ma ri awon kan te fera efera phone ni efera laptop te ba ti download CDK app CDCARE ni Play Store or App Store 33 as we download app yen e ma ri awon kan ti an ta ye de le sanwo yin ni ososu tabi ke san ni osose to ba se royin lorun si e fe ra back to school fawon omo yin bi e fe ra food flasks water flasks lunch bag or school bag o wa ni ori app CDK no te ba ti mu yes e fe sanwo TV yin fun bi 12 months ba yin nisin yen odun kan te ba ti san de ilaji 12 months after 6 months yen osu mefa ela fan lati gba tv yin ele ra tv papo kera solar freezer na kera generator na papo to ba se royin lorun se se ma san owo e awon kan ma ni pe awon ti san ode 50% awon ore oja awon gba ko ke se 50% ni ko le ma san e ma san ode la ji installment plan e to ko we fodu kan san o ba ni sin to fe ran kan 1 million to ba san 500,000 the first month
6: o wa re ti ke gbe dejo keji
7: be ko lo se ri ni CDK ila ji installment plan ni tori pe ko si ele kokan lori e so ma lati duro de la ji installment plan te ba mu gogon ni ori app ke to le gba awon oja yin
6: je lawon bi lawon eyan ti le san wo awon oja yin bi Facebook
7: ah ni o ah ni e ma lo force e wo anybody ko si ori app le ti ma ri account number yin ibe na le ma san wo si agba cash lo office agba cash ni anywhere ori app le ti ma se gbogbo e e fe ra moto ni o e fe ra keke ni o e fe ra okada ni o wa ni ori app CDK
6: awon kan tawe yen ba wa de ori CDK yi si won ba ri CDK ogbon wo won le da si abi bo won se le se
7: e te ba ti wa won kan ti e ri e to sin ko tenu nje awon kan tan ta yi te de ri lori app wa eyen kan get ata fufu eyen kan get link ke send e si wa ni ori app ma ba yin get e pe nkan ta CDK n ta ni ata panu ko le o e de ma send tai si wa ata tai si no
6: eh yi to do seyin yi oro agba yin jeta lo ni ohun ni fufu nle pe se e le bo won
7: ata fufu ato be ara ah ta nkan te ni ade yayan lowo
6: ibo ni ile ise yin wa
7: office wa ni iwaju Finre supermarket ni apata iwaju Finre supermarket ni o wa ni apata e le pe office apata si 070 7460 3911 070 7460 3911 titi mokola to wa ni junction veterinary e le pe wa si 070 7454 3005 070 7454-3005.
6: Ẹ òun lẹ ti gbọ́ kí ló kan yín lẹ́ẹ̀kan sí iléeṣẹ́ wo lè yẹn wá sọ.
7: Orúkọ mi ní kíkúnlẹ̀ kan sí olódìde Kéhìndé Christiana olóko dáná ọmọdé ṣojú sí dìkì ẹ.
8: Òkùnkùn ni gbérí mọ́.
6: A
8: ti padà dúpẹ́ délẹ̀.
6: Alihamudulilayi.
8: Sori iwọ ti ẹ, ọ̀rọ̀ rí o le jọ lójúmọ́. Sọ̀mọ̀ pé bí ẹyin ti ń si ọ́ nínú àgọ́ ara nínú gbèsè ayé rẹ̀ ńlọ́wọ́ mọ́ fẹ́ tì sí ẹlòmíì. Tó o bá nídìí káwọn èèyàn sì ìrànlọ́wọ́ fún ọ sọ̀rọ̀, ọ wá sọ wípé ọkùnrin ti ń bẹ lẹ́yìn rẹ̀, eyín èmi lọ ń nawọ́
6: sí.
8: Rárá ọ̀rọ̀ le jọ́ téèyàn kan yàn mọ́ mọ́ ni, o lẹ́yìn tó dúró lẹ́yìn ẹ̀, ta ló dúró lẹ́yìn rẹ̀? Ọ wá sọ wípé èmi o pé mo ní fùfú o, tó bá ṣe kinní kan ọbẹ̀ bákan kan o, èmi kọjá gbogbo orú lẹ́bùn ọlọ́mọ ìjà tẹ bàtà ká máa wọ́bẹ̀ káàkiri tí ó fi yá àdàbá hun, èèyàn yà wá ọbẹ̀ lọ́nà, ó ti wá ọbẹ̀ lẹ̀ kí èèyàn sẹ́ wá lọ tẹ̀bà ni. Bọ̀gá èèyàn wá tẹ bàtà kọ́ máa wọ́bẹ̀ kí ọlọ́mọ ìjà rí nù gbèsè ayé.
6: Ìbéèrè
9: tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ ló béèrè o, ó ti wọ́bẹ̀ kiri.
8: Nínú ọmọ kí adúrà yẹn tẹ́ nígbà tá a wà ní sukúl pé ká mọ̀ tẹ bàtà.
9: Nígbà tó wà ní sukúl ti ṣẹlẹ̀ sí
8: ẹ. Àgbà mo wà ní ẹlẹ́lá.
9: Nígbà tó wà ní ẹ̀zá iná ò tún ṣẹlẹ̀ sí ẹ náà.
8: Torí àdúrà tí mo ti gbọ́
9: yóò lọ
8: mi rìn wá ọbẹ̀ so kí tí mo sọ pé olúwa mọ̀ jà pé èmi ń wá ọbẹ̀ káàkiri. Màyà àkọ́kọ́ wá ọbẹ̀ ní ẹbí tó tẹ̀bà ni.
6: Jẹ́ ẹ ṣàlàyé tó mi fẹ́ play video yẹn fáwọn èèyàn ní
8: gbọ́ tó fẹ́ nu sọ. Mo gbọ́ tó bá nírú video yẹn lọ́wọ́ that is infringement on my privacy.
9: Lọ́yà tó ní tó sọ pé ò mọ́rúkọ lọ́yà ẹ̀ so wá rí ọmọ alábàríkà tó wà níwájú rẹ̀ kò lè wọ́bẹ̀ ká láyé. So wá rí gbogbo àwọn evidence tó kún ọwọ́ rẹ̀, èmi ni mo bẹ̀ pé mọ́ jẹ́ ká ṣe burúkú sọ́rọ̀ àgbà o, torí pé kọ́mọ́dà bẹ ni pé adúró tì lọ́rùn o, nígbà tó darapọ̀ mọ́ àwọn èèyàn gidi o ní ayé ẹ̀dá ayé ẹ̀dá náà.
6: Jíjọ́ òní tá a pàdé ní Bàbónlù.
8: Èmi àti ẹ̀ pàdé Bàbónlù
9: sínú àwọn àjí.
6: Tó sì bẹ̀ kọ́ ló ń gbé.
8: Èmi àti ẹ̀ pàdé Bàbónlù. Jọ́yọ́ sàlàyé ara
9: ẹ̀. Sàlàyé
8: èmi má bójú ẹ̀ jẹ́ làárọ̀
6: yìí. Tá a pàdé Bàbónlù.
8: Níjó for date yẹn. No. You have to be fast.
9: Sẹ́rù bàtà tó ń wọ̀ ń gbà yẹn rè.
8: Rárá.
9: Sẹ́rù mú sókè.
8: Dóró ni mò ń wọ̀ tẹ́lẹ̀.
9: Sọ́tọ́.
8: Bàtà àdẹ̀já. Mò ń gbọ́ sàlàyé ara ẹ̀ o.
9: Sẹ́bí.
8: No. Ẹ fúnra yín sọ o.
9: Sẹ́bí ìgbọ̀n rẹ̀ ṣe rí gbà náà ni.
8: Rárá ọ̀fọ̀kábí ọ̀fẹ́ làgbo tẹ́lẹ̀ ni.
9: Ó pọ́n ni.
8: Mo dá ẹ̀rẹ̀ ni. Wo bí ẹ fúnra yín lọ́rọ̀
6: sọ. Kò tó débì.
8: Ṣé ìdáni kọ́kọ́ sọ̀rọ̀ àbọ̀ mọ́. Torí mo múra yín wá láàárọ̀
9: yìí. Kò tó débì báyìí ṣe lẹ́nu rẹ̀ papọ̀.
6: Má
8: gbọ́ tó bá ti ń bú mi wọ́n ti wé nǹkan.
6: Jẹ́ ẹ̀wí tí mo fẹ́ wí. Tá a pàdé ń bàbò ń lù.
8: Èmi àti ẹ.
6: Mọ̀ gbọ́.
8: Déètì wo.
6: Ilé yá ń bọ̀ lọ́dún náà lọ.
8: Déètì wo.
6: Akọjọ́ méjì.
8: Ọjọ́ wo oṣù wo ọdún wo.
6: Lọ́dún 2024. Ní bàbò ń lù. Mo lọ èmi ọ̀dà fẹ́ràn ọdún mo wá lọ mú.
9: Ẹ̀hẹ́ níbẹ̀.
8: Ọ̀dà fẹ́ràn wa lọ.
6: Mo wá lọ.
8: Ọ̀pọ̀lọpọ̀ lúpọ̀ ni wà nínú.
6: Mo wá lọ gbà á ń bẹ̀.
8: Èmi
6: wá mú àgbòdá ní báyìí. Mo ń wá tí ó bá ń gbede ìbí.
8: Ṣé bọ́ ọ̀dà ni ọmọ ọmọ gbé wá ni?
6: Wọ́n wá wú òmí lọ kán bá kí olóko ojú tó ti mọ orí tẹ́lẹ̀.
9: Olóko ọmọ ni
6: o sì lè.
9: O dẹ̀ fẹ́ fi ìgbéraga sí.
6: Ìsì lè mú agbófo nà wá.
9: Ẹ̀bọ́ á bọ̀.
6: Àgbọ̀ ọdún tó bá lọ yọ ọ́.
8: Ṣé bí o wulẹ̀ ní mú fò. Mọ̀ mọ̀ gbẹ́dùn rẹ̀.
6: Wọ́n wá pé mi lè má gbófo nà. Wọ́n wá fònà bá mi. Bí o ti fònà bá mi ni ọ̀rá burúkú kan báyìí tó ti bẹ́ níbi àárín ọ̀nà
9: báyìí.
6: Ọbẹ̀bẹ̀
9: bó ṣe fo títì báyìí bọ́bẹ̀ ṣe bẹ́ mọ́ lọ́nù.
6: O tún dọ̀tí títì ìjọba.
8: Èmi ọbẹ̀bẹ̀ mọ́ mi lọ́wọ́. Èmi ọbẹ̀bẹ̀ mọ́ mi
9: lọ́wọ́. Ọbẹ̀bẹ̀ mọ́ lọ́.
8: Sori ma gbọ́.
9: Ọjọ́ ọlọ́bẹ̀ tó lọ jí.
8: Ma gbọ́.
9: Tó ń kọ́ bẹ́ẹ̀ kí.
6: Ó ti wá dẹni tí ó tan náwó
8: báyìí. Máa gbọ́ olóko sórí kíní kan lè fi ẹsọ. Gbogbo àìsàn olórí ẹsẹ̀ ni o.
9: Tákùlà
8: ọyọ lọ́hùn o.
9: Ó ti fẹ́ mọ sunkún.
8: Tákùlà àkọsí kọ́
9: sí. Ó ti fẹ́ mọ sunkún.
10: Lágbo lọ́fẹ̀ 96.7.
9: Ó ti fẹ́ mọ ké.

0: ojú ma yọ mi ìtumọ̀ wa láàárọ̀ yìí ọlọ́run wa ògo ni fún orúkọ
1: alhamdulillah
0: gangan tẹ́ ń gbọ́
1: àti ṣetán
0: ayọ̀ ni ò jẹ́ kí kiní òun tètè dẹ̀ kí a sọ̀rọ̀
1: sí ti ń sọ bí àwọn traffic wọ̀lù
0: tí àwọn yellow fever ó sàn fa ọ̀rọ̀ àgbà ní
1: ọ̀rọ̀ àgbà orísí mi
0: ó fẹ́ fi ẹ̀wọ̀ ọlọ́run ni ò gbà fún a kì í sórí ẹ̀dọ̀ kiri fún tààrọ̀ tó ní kan ní lágelúre 96.7 fm òkè tó ga ju òkè lọ lẹ́ni tí ṣe ọjọ́ jimo olóyin mi bá ṣe ṣe tèmi náà látúnṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lókè pẹ̀hùn mo kì í káàbọ̀ lẹ́ẹ̀kan sí sílẹ̀ funfun báláwo ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ nìbàdàn títí láyọ̀ akínṣọlá lórúkọ tí wọn.
2: Òní tún ni ọjọ́ ńlá míì tí í ṣe jimo olóyin láṣọ ọlọ́run ọba mi dùmàrí ayé wa yóò lóyin yóò sì ládùn. Kó wá dùn kó pọ̀ kó pẹ́ ọba òkè nìkan ni mo fún ni ṣe yóò sì jó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú ayé kó wa wá abídẹ̀mí ńlọ́kọ tèmi ò àkàdé ló kọ baba tó bí mi lọ́mọ ọ̀rọ̀ àgbà bí ò bá ṣẹ lórọ̀ bọ́ba pẹ́ ti àmọ́ ṣẹlẹ̀ ọjọ́ alẹ́ káàbọ̀ sórí ẹ̀dọ̀ kiri oyin.
0: Ẹ já bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa Nàìjíríà eléyìí tí ó jáde lẹ́ni láti inú ìwé ìròyìn Dìní Ṣẹ̀rú kọ́ gbà àgá sì dún àgá ń dá sun fúnra rẹ̀ débí ọmọ àgbo mọ́ nǹkan kan ṣé kì í ṣe wíńjọ. Sẹ́rí ẹ̀rọ àwọn tí mò ń bá rìn a fi sùúrù
2: ṣe. Irú èèyàn irú wọn ní irú àwọn onímọ̀ra wọn irú ìgbìn ní ìgbìn torí irú èèyàn tí wọn náà jẹ́ irú ọlọ́run fi sọ́run bàbá ìjọ sí ọ̀lẹ́gbẹ́ bákan náà gbọ́.
0: Èmi gan-an wà á wulẹ̀ gbádùn tààrà èmi gan-an ò gbádùn tààrà ó ti rẹ́ni tó ń bọ̀ wà bá sí àjọ gbádùn. Nínú ìwé ìròyìn The Nation fún ti àárọ̀ tòní ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà rẹ̀ Bọ́lá Ahmed Tinubu náà ti ké sí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ lórí ọ̀rọ̀ owó náà àti ìwà àjẹbánu àjọ EFCC wípé ẹsẹ̀ tẹ ẹgbẹ́ lé àpò àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ó yá ẹgbẹ́sẹ̀ ẹgbẹ́ àfihàn ẹgbẹ́sẹ̀ yín kò bẹ́ẹ̀ dàkọ́rù ni ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ẹ gbọ́ láàárọ̀ tòní o.
2: Ọ̀dà ẹni tí í ṣe ọmọ òye fún ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú ẹlẹ́sìn funfun ni SDP ẹ̀sìn kútùpàkútùpà Adéwọlé Adébáyọ̀ ńlọ́mọ̀ ti fi ọgbà gbọ̀rọ̀ gbalẹ̀ lórí ọ̀rọ̀ ètò ìdìbò tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun sí ipò gómìnà. Wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu iná lọ́yẹ kọlọ́rẹ̀ kọ̀wé kó fipò lẹ̀ lójú ọgán kí ìtọ́sọ̀ túlẹ̀ kó tó gbẹ o kìí ṣe ẹni tí í ṣe alága fún àjọ EFCC lórí bí wọ́n ti gbẹ́sẹ̀ lé àpò àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun.
0: Nínú ìwé ìròyìn The Nation náà mo ṣì wà mí ò tí ì kúrò ńbẹ o pẹ̀lú bí wọ́n ti ṣe ń ṣe lálàyé pé ẹni tí í ṣe igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Kashim Shettima òun náà ni ó bẹ̀rẹ̀ ìsinmi lẹ́nu iṣẹ́ ọlọ́sẹ̀ méjì láti ìgbà tó ti dé ipò ìṣàkóso bàbá mọ̀ ṣiṣẹ́ gan ni wọ́n ní bàbá ò lọ síbì kankan látàárọ̀ alẹ́ bàbá ó wà ní ọ́fíìsì ni.
1: Bí ẹ̀bá ṣe ń ṣiṣẹ́ ikú mu ní àsìkò òsín.
0: Àsìkò òun náà ni wọ́n rò pé ẹ wò bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ déédéé o ẹ wá lọ rẹ̀ ìsinmi ẹ mọ̀ gbọ́ nínú ìròyìn láàárọ̀ yìí o.
1: Ìsinmi àlè ọlọ́run ṣe.
0: Àmì o.
2: Ìwé ìròyìn Daily Post ní àhín lórí ọ̀rọ̀ àjọ EFCC àti gómìnà wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun Adeleke iná ni eléyìí tún dálé lórí o láti inú ìwé ìròyìn Daily Post níbẹ̀ ni ẹni tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ọmọ òye fún ipò ààrẹ láti inú ẹgbẹ́ òṣèlú ADC Atiku Abubakar ńlẹ́ ni ọ̀hún ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé kí ni ṣe rí ẹ̀yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu ngan ni ẹ̀yìn n ti ń gbénúgò tí ń jẹ́ jíìnì pé ó ń gangan ilé ń da ọ̀wọ́n bójú tí sì ń da ìgbésí ayé wọn ríbaribo ní ìpínlẹ̀ Ọ̀ṣun o.
0: Tó wọ́n ní ẹgbẹ́ òṣìṣẹ́ NSC òun náà ni wọ́n bẹ̀rẹ̀ ìjókòó ìfikùnlukùn lórí ọ̀rọ̀ àfikún owó oṣù àwọn òṣìṣẹ́ eléyìí tí wọ́n ti sọ pé ìjókòó ìfikùnlukùn lórí ibi tí wọ́n gbé nǹkan gbà pẹ̀lú owó tí wọ́n ń gbà tẹ́lẹ̀ àti iye owó tí àwọn òṣìṣẹ́ ìjọba làwọn fẹ́ máa gbà lásìkò yìí èlò lowó tí wọ́n ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ owó oṣù tó kéré jùlọ èlò náà ni wọ́n fẹ́ yín kinní ọ̀hún sí ẹkúnrẹ́rẹ́ dinú ìròyìn láàárọ̀ yìí náà lẹ́gbọ̀.
2: Ọ̀dà ìwé ìròyìn Daily Post ní àhín lórí àwọn ìwé ẹ̀rí eléyìí tí àwọn ọmọ òye fún ipò ààrẹ ti ń yọ̀ǹda kí wọ́n tó lè lọ́ọ́rẹ́ mọ́ kópa fún nínú ètò ìdìbò eléyìí tí ó wáyé lọ́dún 2027 ní àhín ní ọ̀kan lára àwọn ìkànkù nínú ẹgbẹ́ òṣèlú Bọ̀mílọ́wọ́ kí n bọ́ lọ́wọ́ ni ADC ló ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé kí ni a ní sọ ọ́ bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀ ó ní ṣe rí àwọn ìwé ẹ̀rí ti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu máa yọ̀ǹda fún àjọ olómìnira elétò ìdìbò INEC kódà látọdún 1999 ó fẹ́gẹ̀ eléyìí tí wọ́n ṣe àyídáyídá rẹ̀ ẹni máa yọ̀ǹda fún ọ̀bọ̀n lọ̀rọ̀ ọ̀hún ti wá jẹ́ àárín gbogbo ẹ̀dọ̀ kí ìròyìn ńlẹ́ ti gbọ́ o.
0: Tó lórí ọ̀rọ̀ à ń gbẹ́sẹ̀ tẹ̀lé owó àpò àsùnwọ̀n ti ìpínlẹ̀ ọ̀sùn òun náà ló mú kí ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ náà adémọlá adélékè kó gbé àjọ efcc lọ sílé ẹjọ́ o ó sì ń bèrè fún owó kan tó lọ bíi bílíọ̀nù lọ́nà méjì náírà lówó pé wọ́n ti ba nǹkan mọ́ wọ́n ba nǹkan jẹ́ mọ́ ìpínlẹ̀ ọ̀sùn lára pọ̀ àjọ efcc ẹ̀ ń so níwájú ilé ẹjọ́ o ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bọ̀ láti inú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde fún tòní.
2: Sísìn fi ìmùlé lẹ́yìn o.
0: Sọ tún fi èyí sí.
2: Bó ṣe.
0: Ṣé gájà ló ti rí èyí? Inú ìwé ìròyìn gájà ni wọ́n ti rí
2: èyí. Sẹ́kẹ̀mí ó máa sọ ọ̀rọ̀ mọ́.
0: Àhọ́dà máa sọ bóyá gájà kọ èyí síbẹ̀.
2: Gbóná ṣé wọ́n ní kọ̀dá sọ pé wà tọ́ mọ rẹ̀. Orí mi le.
0: Afidiri.
2: Orí mi le bí ọ̀sẹ̀ kúnta.
0: Afidiri jẹjọ àfi wò nílẹ̀. Asisogo owó
2: ìgbóra míràn mọ owó tí mo wà bẹ́ẹ̀ bá ti ń gbé wá ti fọ́ tà sí.
0: Sára àjókòó rẹ̀ bá ó yá bọ̀gbọ́bọ̀gbọ́ ìwọ ni kiri
2: òwúrẹ́ àlórí mi lé wọ́n ni ò síra síra. Ìwé ìròyìn ti gẹ̀jẹ̀ ní ẹ̀yìn wọ́n ni àjọ ilé tó ń gbógun ti ìwà jẹ́bánu nílẹ̀ yìí ICPC wọ́n ni iná ẹ̀ ló tún ti sísọ o tó sì ti kẹ́fín àwọn àjọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ilé ìtàn nìkan ṣe pẹ̀lú àjọ PFIPC jẹ́ ní àjọ òfegè ni wọ́n ni wọ́n tún ti rí méjì míì kọ́bà òkè kọ́ sànú ẹni bóò ni ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ àárín gbogbo ẹ̀dọ̀ kí lẹ́ẹ̀dì gbọ́ o
0: ẹ̀lẹ́ káàbọ̀ ẹ wo ọ̀rọ̀ àgbà ń ṣe mí.
2: Mo ti sọ pé mi ni wura mi.
0: Ẹyin tẹ́ ẹ wò wá nìkan ní ìbánidọ́rẹ̀ Facebook ọ̀rọ̀ àgbà ló wà di ọ̀rọ̀ mi ìwọ ló ń ṣe mí.
2: A ní wura mi ràn ni.
0: Ayé tó lóhùn fẹ́ ṣe mí rọ́lẹ̀ ń pa.
2: Sọ̀rọ̀ àwọn iṣẹ́ tí ń bá mi rìn lásìkò ẹ̀ ń bá ti náwó. Sọ̀rọ̀ àwọn iṣẹ́ tí mo ṣe pèlú bàjọ́ bẹ̀ káàkiri. Mo yọ̀nda
0: ẹ bọ́lá yọ ọjọ́ náà ó sọ fún mi ẹ jẹ́ pé white ló wọ̀ pẹ̀ tó po títì báyìí tí ajẹ́ pé nú aṣọ
2: rẹ̀ ló ti
0: ẹnìkan gbọ́ kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ níjẹ́jọ́ ń sá fọ́kàn. Tó ẹjọ́ lọ tààràtà sínú ìwé ìròyìn punch o ó di ìpínlẹ̀ ogun wọn ni gómìnà dàpọ̀ abiodun ti ìpínlẹ̀ ogun ló ti sọ ó sì fi ọwọ́ ìdánilójú ọ̀rọ̀ sọ̀yà lẹ́yìn tí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọmọlógún lẹ́wà nàìjíríà ti iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn iléeṣẹ́ ètò ààbò tó kù tí wọ́n pawọ́pọ̀ láti lọ rèé kó àwọn akẹ́kọ̀ọ́ ti ilé ẹ̀kọ́ ICT Gateway ICT Polytechnic ṣàpàdé eléyìí tí wọ́n dá padà lẹ́yìn tí wọ́n ti jí wọn gbé lọ láwọn ilé ẹ̀kọ́ wọn ó fi ọwọ́ ìdánilójú ọ̀rọ̀ sọ̀yà pé ṣé rí gbogbo àwọn tí ń jọ máa jínigbé ní ìpínlẹ̀ Ògùn àjọ mú nǹkan lẹ̀ o ká tètè mọ ibi tẹ́ gbàgbọ́ ọ̀rọ̀ ara yín gbà bí ẹ ṣàkúrò nípínlẹ̀ ogun ni àbẹ́gbà bòmíì lọ o gómìnà ìpínlẹ̀ ogun dàpọ̀ abiodun ló fọwọ́ ìdánilójú ọ̀rọ̀ sọ̀rọ̀.
2: Wọ́n sọ pé sáà máa sáà lọ ní
0: àbí ká ẹ̀yẹ dúró. Ẹdú ẹgbà kó ìjọba ọmọ fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ ìjínigbé mọ́ náà sì sí ẹyin wo
2: ìjọba
0: mo ṣe bí ẹ wo ọrọ̀ àgbà ló lọ́ọ́ máa mú yín o èmi ò sí
2: lé
0: o èmi ti tiráfù gbà tó sọ ìgbọ́ n tó wí èmi tí mo ti lọ sí kútọ́nù ọrọ̀ àgbà ló lọ́ọ́ máa
2: mú yín o ìwé ìròyìn ìdìbò ìjìní ààyè
0: ìwọ ló sọ bẹ́ẹ̀ o
2: àní nínú ìwé ìròyìn
0: mo ń gbọ́ ó kéré
2: wọ́n dákẹ́ ká parọ́ bímọ inú ìwé ìròyìn ìdìbò ìjìní ààyè lórí ọ̀rọ̀ tó jẹ mọ́ ẹyin ẹ palẹ̀ ẹrù yín mẹ́ẹ̀mẹ́ lọ ilé bàbá yín tó wáyé lórílẹ̀‐èdè south africa yẹn xenophobia wọn ni àwọn tí wọ́n jẹ́ aṣojú kò orílẹ̀‐èdè south africa eléyìí tí wọ́n wá sí orílẹ̀‐èdè nàìjíríà níjó ni wọ́n ní ìyàn ti ní kò sí òótọ́ olókan nínú ọ̀rọ̀ wípé ìjọba orílẹ̀‐èdè nàìjíríà lábẹ́ ìdarí ààrẹ bọ́lá ahmed tinubu ó ṣe asikọ́lóbìtò tọmọdé rẹ tàgbàdé san lákòótán fẹ́ ṣe pàdé pẹ̀lú ẹ̀ o.
0: Tó wọ́n ní nínú ẹgbẹ́ òṣèlú ADC nípínlẹ̀ Gombe akọ̀wé ìpolongo wọn wọn ló mú ìwé ó ní ẹ bá mú ìwé ó sì kọ̀wé fipò rẹ̀ lẹ kí ló dé tẹ́ ẹ fi wìí lẹ̀ nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde fún tòní lẹ́tọ̀ ti gbégbó.
2: Ọ̀dà ìwé ìròyìn Daily Post náà lélẹ́yìí o lórí ọ̀rọ̀ ètò ìdìbò tó fẹ́ wáyé lọ́dún 2027 wọ́n ní ẹni tí í ṣe igbákejì ọmọoyè fún ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú ADC Rotimi Amaechi iná lọ tẹ́wọ́ gba omi lẹ́ngbẹ́ àwọn èèyàn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP nígbà tí wọ́n lọ rèé ṣe àbẹ̀wò sí ní ọ́fíìsì rẹ̀ lẹ́yìn ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹ̀já àjọ máa ṣe papọ̀ gbogbo àwọn tí àwọn jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò ẹja ṣẹjọ́ sójú kan náà kó lè bá àhó kàn lè gbọ́n ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lórí àpèrè.
0: Àsìsọ́wọ́ wo ara rẹ̀ ń ràn ó ṣe pàtàkì ó ṣe kókó kó o gbéra pa tori pe di duro hun ah olohun wo o le wu po ya lo
3: edo ki ni Lagilu FM 96.7 Baba ni bala ola ki ya kankan ni won wi mo fi je pe lopo oba gbogbo eni ti oba mo bi ti egbe egbe nla ori wahala ni won wa ni gbogbo lati wa fi kokoro tin be lowo re sile ko ola counter inflation wealth summit ni ko ma bo oh yes whether you are a business owner civil servant entrepreneur student or investor the counter inflation wealth summit is actually for you during which you shall be taken through the nitty-gritty of using your smartphone to be making money through AI oh yes stop wasting your data your android phone can generate income for you na fi ni ma bo ni saturday ko da pa mo wa ni homeland foodies Agotelo Odono Ibadan to won o gbo bi awon logun aye se gori ejamu to won bi smartphone owo won pa WhatsApp ara won nipasẹ AI tools lori phone we after this summit you will be able to work on your own time with your phone and build extra or full time income while you create the life you want remember Homeland Foodies Agotelo Odono Ibadan is the venue and participation is free for queries please call 08060881065 and this Saturday is the date by 11 a.m. do not be left out
4: Eyin ti papa apa mi na ti gbogbo ile mo pe Zuri lo se kini Zuri lo lo kosoko yoko to gege bi gbogbo yin se mo wi pe ina dida ororun latori gige alubosa lilo ede leyin na ibani je pe se onje na yo dara se onje na yo dun sugbon lati pa ti mo tin lo ohun isebe Zuri ni akoko ibi idana ti bi akoko ayeye fun mi pelu die Zuri onje mi ma ndun orun re si ma ndun gan ni Zuri lo lo kose soko yoko to o se kini o shoki Zuri wa ni gbogbo ja ti shopu kakiri Nigeria ni iru shiki jollof beef ati classic Zuri lo se kini Zuri lo lo ko se chai
5: make your cooking fun labbaik allahumma labbaik
6: Muhammad Ali Imam Travel and Tours n dupe lowo gbogbo eyin te gbogbo arin ajo aja ti umura amaririn yin o bi e se n fi gbagbo sewo maka sanwo umura si le ise wa tonu won si je ka wa na jampa yin fun gba kankan ri ese o alo to lo ni o ma je o awon fi asiko yi kede ijoba Saudi Arabia ti fi gbedike si oro hajj ati umura todun yi to ma je 26 September 2026 gbogbo eyin te wa fe wa lo si hajj e je ka ite ma wa sanwo sile to di September 20 2026 wo hajj todun yin o ma je 8 million naira ninu e le o ti gba visa Ticket accommodation maka ati Medina pelu jije mimu baba n bari ni pe BTH owo down na ni maka a fun yin ninu 8 million naira yin sara sasa kan si wa lori itakun agbaye www.manlatravel.com telephone 08057522230 abi 070268627251 agbari number 1 Rando Plaza Iriakari Estate Oluyole Extension along Agala Expressway Ibadan number 31 New Court Road Old Gbagi Ibadan 5850 Indianapolis USA number 1 YBA Complex Sabo Ibadan Shopping complex Iyanago Idiroko Border Ogun State Millions Multi Purpose Plaza Michael Collier Express

0: lẹyìn ọpọlọpọ gbé àtìlàkàkà ìjọba ògbé ti fún fọlọhun o àmọ síbẹ ìwádìí ọrin kíni wí gbọdọ wáyé láti máa húlẹ húlẹ ìbò nínú ara aṣọ ẹni ti ń jẹni kírú ìwà ìjínigbé yìí kó tún má ba wáyé má lọjọ iwájú oríire abduction judicial commission ló ń rọ gbogbo nínú mọ kagẹ èèyàn nípínlẹ ọyọ lórí ìṣẹlẹ tó wáyé ní ẹsẹ ẹlẹ àti yàwòta community san ti gbé àwọn ọmọ iléèwé àti tísà lọ àmọ gẹgẹ bí ọmọ bíbí ìpínlẹ ọyọ tí ò fẹ wàhálà fún ìpínlẹ yìí ìjọba ń pe gbogbo èèyàn tó bá ní ń wí lórí bí ìṣẹlẹ ọhún ṣe wáyé ìró àti mọ ta ni lórí ìṣẹlẹ ọhún ohun tó ti rí gbọ lágbègbè lórí ètò ààbò kíṣẹlẹ ó tó ṣẹlẹ àti lẹyìn tíṣẹlẹ ìjínigbé ọhún ti ṣẹlẹ tán àti kí ló lè ṣokùnfà ìjínigbé lásìkò náà èyí lè gbéṣẹ àwọn aláṣẹ àtàwọn aláṣẹ nílé ìwé wa gbogbo aládùúgbò àtẹnìkọ̀ọ̀kan lórí ìṣẹlẹ náà àtẹni wọn jígbé àtẹni ajé èèyàn rẹ gbé ìjọba ń rọ ọ kó fóun tó kẹfín ìwé ìmọ̀ràn àtàkíyèsí rẹ àdírẹ́sì rẹ àtohun ìdánimọ̀ rẹ tòótọ́ ìjẹ́rìísí ẹmuwá tààràtà sí commission office secretariat ìbàdàn tàbí sórí email ọyọ state judicial oríire abduction@gmail.com látàsìkò yìí títí dọjọ́ kẹrìnlá oṣù kẹjọ ọdún 2026 èròǹgbà ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ àkóso ẹ̀yìn olúwàṣẹ́yìn mákindé ni pé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó mọ̀ tó bá wáyé mọ́ olùkẹ́lẹ̀ barrister mrs olamide sandra tella secretary of judicial commission of inquiry má fòyà láti tú àṣírí ntọ́ kẹfín ààbò tó péye ń bẹ fún ọ.
1: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ní àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi star yóò sọ gbogbo oúnjẹ

0: tàbí wọ́n ti máa súre fún gbogbo èèyàn. Gbogbo èèyàn àti ìlú yá kájọ dúpọ́ lọ́wọ́ olóore nínú ìjọ. God's Royal Church International, Lower number 19, Olabosi, Adedapo Street, Ọgá Níbẹ̀rù, Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Gbogbo èèyàn ni ó máa fọ fáyọ̀.
1: Lagilu FM 96.7.

0: Ọlọ́run ló ní aṣọ fún bọ̀sùn.
1: Bẹ́ẹ̀ni òun ni
0: wọ́n sì ṣàlàyé ọ̀rọ̀
1: fún yín dáadáa. Tójú tí yẹn ni àparò rẹ̀ fi máa rí.
0: Tó tún fi mú ọwọ́ rẹ̀ tó tún mú ẹ tó tún.
1: Tó fẹ́ máa ṣe wàhálà.
0: Ẹ wàhálà tó tún. Wàhálà
1: mú.
0: Bọ̀sùn.
1: Ó sùn ọ̀fun mi.
0: Ó bàjẹ́ ó sùn ọ̀fun bọ̀sùn.
1: Textbook ni.
0: Textbook.
1: Chapter ten.
0: Chapter wà lọ́wọ́ bọ̀sùn. Mọ̀ wọ̀rí. Mo ti sọ yẹn. Ẹ bá wa mójútó. Ẹ jẹ́ bẹ̀rẹ̀. Ẹ̀dùn ọ̀kí ìròyìn náà láṣìpẹ́ ìkànnì Lágelúre 96.7 FM òkè tó ga jòkè lọ. Ẹ̀ka àbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà wa. Ẹ ṣeun tẹ́ wà ń bẹ̀ fún wa tẹ́ ẹ̀ kúrò ń bẹ̀ o. Àwọn kánsílọ̀ kásọ̀rọ̀ fún ọdún 2018 nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́. Eléyìí tí wọ́n ti jẹ kánsílọ̀ rí tó sì jẹ́ pé gbogbo ìgbìmọ̀ ẹnu wọn ó lọ bí 6-10. Òun náà ni wọ́n mọ̀ tún ti fọwọ́ ìdánilójú sọ̀yà pé ẹran làwọn máa ń fọwọ́ sọ kì í mọ̀ ṣe eégún. Ṣé ẹ rí sẹ́nítọ̀ Sàràfàdéèn Abiodun Ali? Òun náà ni àwọn mọ̀ jẹ́ pé òun ni ẹni táwọn fọwọ́ sí táwọn fóǹtẹ̀ lù gẹ́gẹ́ bí olùdíje dupò gómìnà lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú APC níbi ètò ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti a níbi tá a wà yìí. Wọ́n ní ìfọwọ́sí ìfi ẹsẹ̀ sí àwọn ló mú kí àwọn mú gbogbo àwọn káwọn jọ pìmọ̀ pọ̀ àwọn foríkorí àwọn fikùn lukùn àwọn òbí nǹkan ti ṣe ń lọ ní tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn awòfin wípé ta ni Adé yẹ orí rẹ̀ gan ní pàtó. Àwọn rí i pé sẹ́nítọ̀ Sàràfàdéèn Ali òun náà ni Adé yẹ orí rẹ̀. Wọ́n ní nínú ìgbìmọ̀ ọ̀hún láti rí ọ̀nàrẹ́bù Bashir Lawal láti Ògbómọ̀ṣọ́ ọ̀nàrẹ́bù ọmọọba Adéyẹmí Adéyẹrí ìsẹ́yìn òkè ògùn ọ̀nàrẹ́bù amúbìkan àbíìbù ìbàdàn main city ọ̀nàrẹ́bù fakọ̀ẹ́dẹ́ jùmọ̀kẹ́ ìbàdàn ọ̀tá city ọ̀nàrẹ́bù akíntola túndé ìbarapá àtàwọn tó kù. Wọ́n ní gbogbo wọn fi orí korí o torí páwọn rí i pé kò sí ẹni tó lè wọ ẹsẹ̀ kùkú láàrin àwọn èèyàn tí wọ́n gbé kalẹ̀ yìí yàtọ̀ sí sẹ́nítọ̀ Sàràfàdéèn Ali. Wọ́n ní bákan náà ìrírí rẹ̀ tó ní ó tayọ ju gbogbo àwọn tó kù. Wọ́n ní bákan náà àfojúsùn èyí tí àwọn rí lórí gbígbé ìpínlẹ̀.

0: yo debi to lapere la won se joko ta won fori kori ta won se ipade papo pe ewo eja tele senator Sarafadin Ali o la won se tele o won ni gbogbo awon fori kori awon wo yi pe be eyan ba nsoro nipa eto isejoba lati ese kuku ni o ti wa kini won fe nbe kini ojuse awon eyan ki lo ye ki won se won ni gbogbo re lo ti gbo nje fe gbe to si tun gbogba awo re bo wa sile o o si nmura idagba soke fun ipinle oyo ni di oselu o ti wa nlo si enu ona re bayi awon wo bi pe e wo e je fa owo re soke o ka si tele gege bi aso obora ka won dabo ko tutu o mo ba mu ko jo mo ba pa bi ti wu ko mo o won ni awon kansero kansero to jade ti won wole lodun 2018 gbogbo won ni won panupo lekan si ti won si wi pe ijoba ipinle oyo pelu ipo agbara ni di oselu ni bi eto edibo ti o waye lodun 2027 awon ti ri awon si wo ojo ola re awriko ojo ola rere ni ni yo wa lowo senator Sarafadin Ali o la won se wo pe isokan ati itesiwaju lo se pataki ninu egbe oselu APC lowo lowo fun awon bayi tawon si ni je koyingin bi ti wu ko mo won lo to fun o ye fun o si di danto lona o tona rin le gbogbo ona la won duro gidigba gidigba ta won si so bi pe ko si eyan meji ti awon fowo si lodo ta won lodo ta won awon tun so fun yin bi awon se po to ti awon le ni egbe ta daada la won se wo bi pe ona abayo kan soso ti awon fe fi fowo si ti awon se atileyin fun ti o si da ti ase yori o si wa nbe lati ese kuku tebi to lapere la won se wo pe itesiwaju naa ni egbe oselu todo ta won awon si wo pe ninu iriri re eleyi to gbe dani yo tun se daada ju bi won ti se ro tele lo o na won se wo pe gbogbo awon patapata ti awon jade di councilor ni odun 2018 labi ase egbe oselu APC ta won si kora awon jo bi egbe ta o le mewa 610 ko se eyan mechi ti awon fe se atileyin fun lodo ta won bi o se senator Sarafadin Ali o
1: oda je nse be kin mu yi latinu egbe oselu onigbale yun All Progressive Congress APC ni ayina tin sala yoro wi pe gbogbo awon omo egbe oselu ohun ti won be ni ijoba abile Ido ni ipinle Oyo won ni won mo kora won jo si gbagan Alhaji Kamaruddin Aji Safe JP ele tin be ni agbegbe Omi Adio nigbati won ni nigbati awon eyan yoju wonu holun egbelegbe awon eyan ina ni won kora won jo sibe o ti won je omo egbe oselu ohun ti won si nfi emi ifokan si won han won tun wan jeje ileri atileyin eleyi to gbongbon o ati imo je olooto ifokan si si egbe oselu APC han ninu gbagan won o ti ko wa won si nsala yoro wi pe egbo ba ba jo se be ta duro ni oju kan ta ni sokan laarin ara wa to je pe gbogbogbogbon ti nsele ninu mo lebi ninu egbe oselu ohun tawon yeju edanu ti awon si duro leyo kan ni nigbati won ba ka eto odibo ni ipinle Oyo ni owo waju bayi ni egbe oselu APC yo wa o ninu atejade eleto filede eni ti se akowi alukoro fun egbe oselu APC ni agbon ti ijoba bile odo Ido onimero ebinisa Olatilu ina ni o ti wa ro awon omo egbe oselu APC wipe egbo e je ka tepele mo imo fi imo je olooto si egbe oselu APC o kasi mo wa won eyan ni ese kuku ka mo segisi won ka mo ku won mara ke egbe oselu APC ko le ba kun keke oni eyun to wa duro be awo gedengbe o ka ri daju wipe gbogbo awon gbongbongbon tin sele ninu egbe oselu APC awon wa gbo dakun fun ke egbe oselu ohun ko le ba te si owo waju ni o wa te pele mo erongba re lati je pe ki egbe oselu APC ko duro ni eyo kan ni o saaju eto dibo gbogbogbo odun 2027 wi pe ba ba fi le duro leyo kan awon egbe oselu APC awon oja ewi olu awon gbon mi ara renu awon si mu bori ni o nigbati won ni ipade ohun ina lo waye o lojo kefa osu kejo odun ta wa yi te si ni awon ikan ikan ninu egbe oselu APC lati ijoba abile ohun te mo gbogbo awon wardu te ati awon eyan te nikan se ninu egbe oselu APC won ni na ni ko pa nbe o ni gbogbo wardu mewewa tin be ni ijoba abile Ido ipade ohun nibe won ni won wa pari ipade ohun o live fi owo awon omo oye han soke pe egbo eja tete kagbo o eyi ni awon omo oye eleyi ti won mo soju awon o lati joba ibile ido won ni awon ti jolo nte o wi pe ni ti o mo je are orilede nigeria ninu eto dibo tin bo lo kan lati na egbe oselu apc won ni ina ni are bola ahmed tinubu awon yan ba o eh won ni seri fun ipo gomina ninu egbe oselu apc ni ipinle oyo eni ti awon duro ti ina ni barrister sarafadin abiodun ali awon yan tun o eh won ni ko wa tan be o won ni seri fun ipo omolegbimo asofin agba eyun asofin ti omo soju a gusu oyo oyo south senatorial candidate inu egbe oselu apc won ni ona ni onimero aderemi oseni la ba tun patewo won ni ko wa tan be o seri eni ti omo je omoye lati inu egbe oselu apc soju awon nilegbimo asoju sofin iyun ila orun barapa to nti ijoba abile ido ona ni omo je honorable Neyi Yusuf Osuolale won la mo tun patewo won ni edakun en ti wa se ti omolegbimo asofin ipinle Oyo lati joba bile edunko won ni na lan fe dako won ni honorable Taiwo Azeez Adeleke Ebony ni oba patewo won ni se ti wa ri o bi o se ri ninu eto odibo ti nbo lokan yi ina nu o nigba ti won ba omilegbe awon megbe oselu ohun soro ni joba bile Ido ninu gbagan Alhaji Kamaruddin Ajisafe JP won ni awon adari ni egbe oselu ohun won ti wa ro won pe eja duo leyokan okase yo soju kan na ko le ba ho won wa te waju pe egbo lara awon ikan ninu egbe oselu ohun ti wa ni bi ipade na ni atiri honorable Muili Lakondoro o si won jaye Muili Lakondoro bakan na honorable Taiwo Azeez Adeleke ebo ninu won ni bakan na ile de ti se igbakeji alaga ni joba bile ohun honorable Olarewaju Aiki nbebe o won ni ti se adari awon obirin women leader abileko Adeola Adegbola nbebe te mo honorable Adesina Salamu ati honorable Adeleke ori are honorable Madiu Afolabi honorable Popola Asanlaye ati omilegbe awon adari egbe oselu APC o
0: awon igbimo petu sawo eloyi ti won joko lori ati petu si awon ti won jade dupo gomina labi ase egbe oselu APC ninu ni won so wi pe won se ipade ifikunlukun o pelu awon ti won ti adari agbagba ninu egbe oselu APC lori ise ti won gbele won lowo o lara awon ti won si so wi pe won gbodo wa nibi ipade ti awon fe se ohun ko iwe si ti won si ti je won ni ho lati ri alaga fun egbe oselu APC nipinle Oyo Otunba Moses Alake Adeyemo eni ti se asoju arorilede wa Nigeria e ti won gbe renew hope le lowo eka ti ipinle Oyo senator Tesin Folarin bako na ni awon agbagba lati ekun idibo ni ipinle Oyo nibi ta ti ri senator Ayo Adeseun ati Aliaji Fatai Ibikunle won ni gbogbo won na ni won mo lanfani ati joko nibi ipetu sawo ohun o ti won o si ma fi egun eto le to gbogbo oro ti nbele pelu oro agba lati enu won jade ninu atejade ti Tunde Olajide to di okan pataki lara igbimo ohun fi sita lo se lalaye pe agbodo gbe enu oro awon agba agba segbe tabi ka so pe bo ni ti won abi bawo ni ti won se ri lo mu ki awon lanfani lati kowe si gbogbo won wi pe eyin te ja dari wa ninu egbe oselu APC e ma wo wa na e ja jo se loju ona ti ri pe gbogbo bi ti a fe gbin obi si obi gbodo wu nbe o ki o si le ri aseyori eleyi ti ogbongbon lori lati petu si gbogbo re ko je pe opin yo de ba gbungbungbun ninu egbe oselu ohun papa julo lodu awon eyan ti won dide dupo gomina labi ase egbe oselu ohun ni bi eto edugbo abenu eti egbe oselu APC lanfani lati se ati igbiyanju won lati ri pe gbogbo awon tinu bi ohun gbogbo inu to bi won o je rodo lori mumi ati lati petu si won lokan pelu oro etunu won ni gbogbo awon agbagba ina ni won si won lanfani lati ri daju pe won joju ti bi ipade alagbara ile ti won fe se ohun to si se koko lati je pe ki won fi egun otoloto oro tin benle ohun
1: o da je kin se be kin tun mu eleyi nibi ti ati ni Alhaji Odusanya eni ti se are gbogbogbo fun agbarijopo egbe awon akeko jade ni Fafiti Olabisi Onabanjo University eleyi ti won wa je musulumi won ni ina ni won ti wa nfi asiku ohun won ke si omilegbe awon ti won je akeko jade ni Fasiti Olabisi Onabanjo eleyi ti won je musulumi ti won gbe ni ipinle Oyo ipinle Ogun ipinle Eko to nti ilu Abuja lati ma bo logun logun logbon logbon o nibi ayeye ikore ni jopo idawo odunu olodun meji meji eleti isele keji la ru re eleti won fe se o nigbati o nfi oro unlede fun agbarijopo awon oniroyin nibe ni eni ti se eyin alaga fun igbimo majo baje fun etu ohun eyun eyin apogun Suleiman Adeite dosumo lo ti buwo lu iwe na o nigbati o mo te waju ninu oro oni se ri agbekale todun yi akori nti awon ojo mo jiro le lori oni imo si agbekale ile musulumi bo ti ye ko ri bo ti le je pe awujo gbogbo nkan ti jeme ni awujo lorilede Nigeria oni eni ti o mo je alaga nibi eto ohun fun todun yi ina ni apogun Taufik Oladi pupo iyen pharmacist Taufik Ade pupo Oladi pupo nu o eni ti se oga agba ati olutasile ile ise Vanguard Pharmacy won ni bakan ewe in lo je pe eni ti yo mo ba won soro ni ojo na ti o mo se agbekale oro danileko o na ni ojogbon Hafiz Oladosu eni to ti gba kan je oga agba ni Faculty of Art ni University Ile Ibadan ni o ba soro njo na o won te waju wi pe se ri eto yi ina ni won ti ni akole re wi pe nkan kun si ni iye lagba olohun won yo waye o bo ba di ni ola ti se ojo kejo osu kejo odun ta wa ti se ojo abameta Saturday won ni ibi gbagan ti o ti ma waye ina ni Muslim Association of Nigeria gbagan Muslim Association of Nigeria nu o eleti nbe ni agbegbe NTC Junction ni Joyce B Road ile Ibadan won wa ni awon wa ro yin o ke ma bo logun logun logbon logbon bi kankan ninu awon akeko jade ni Fasiti Olabisi Onabanjo to je muslimi bi ba nbo won ni mo kan mo bo kan kan mo san apa agbada bo bo ba tin bo mu yawo mu oko kan mo atan mo le bi yin dani ka jo rira wa ka si jo dawo dun o
0: to ijoba ipinle ogun labe idari idapo abiodun gege bi gomina lo mo ti soro to si nfi owo idani loju soya lojo bo Thursday lana lori oro awon amokun sikakan awon agbebun ajinigbe eleyi ti won wo ile eko giga ti gbogbo gbogbo nse polytechnic gateway ict polytechnic to wa ni sapade ni ariwa ijoba ibile ariwa remo eti won ji awon akeko gbe lo lose to koja lo to si nse lalaye fun iko oniroyin leyin to pe iko oniroyin lati wa gbo tenu re loke mosan yen ni ile ise ijoba tin be ni Abeokuta ipinle Ogun pelu awon oro itunu to kokoso pelu ise takutaku ti igbimo awon osise leto abo ti won kora awon jo se o lati gba awon akeko ohun pada kuro lowo iko awon ajinigbe o ka dupe pupo lowo awon ile ise olopa ile ise omo ologun eka ti DSS bakan na ile ise ajo ti abo are ni labo ilu to fi mo iko amotekun ti eka ti ipinle Ogun lori ise ti won se takuntakun lati gba awon akeko ohun pada won ni ta ba gbagbe ta ranti ta si ranti ta fe ran yin leti be ba ti gbagbe won ni isele alagba lo sele o nibi ose die seyin ti awon akeko ohun ko si owo awon iko ajinigbe ohun lowo nigbati won lo si ibugbe won ti won si lo ri ti won gbe ijoba ipinle Ogun ba fi owo idaniloju soro pe awon ti won je osise leto abo nipinle ohun osun won si wo lori ati ri daju gbagba pe won gba awon akeko ohun pada won ni loni ni un lana nu lojobo Thursday ojo kefa osu kejo 2027 ohun na ni gomina dapo abiodun lo lanfan lati ma so pe ewo won ti gba awon akeko ohun pada lai si pe nkan kan si enikeni ninu gbogbo awon eyan ti won jigbe lo ohun o to je akeko won ti se lalaye te si owo waju bi pe okan lara awon akeko ohun nigbati awon osise omo ologun ati ile ise olopa to n ti awon ise leto abo to ku ti won sapa lati ri won gba ni ota ebon lo lo re sesi ba akeko kan ni ara ti won si gbe digbadigba o di ile iwosan awon adupe fun olorun bi pe won ti yo ta awon kuro lara akeko ohun o to si ti n gba iwosan ti ara re si ti n to ti n ya daada ki awon obi re ki won lo re fi okan bale won ni se wa ri ise takuntaku ti awon osise leto abo ohun se won fi mo sibe o won si n se ise ohun tori pe won so kobo fun enikeni ki won to gba awon akeko ohun pada latari pe won ni emu owo wa won ni rara ijoba ipinle Ogun ni rara ko sese o awon ojo fi igun gbe igun geni eni ba de eni ti gun re to ba wuwo ju laarin awon mejeji òun náà ni yóò ṣàṣeyọrí tí wọ́n fi gba àwọn akẹ́kọ̀ọ́ òun padà nígbà tó òun náà ń sọ̀rọ̀ ẹni tí ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa nàìjíríà látúndí dùúsù òun náà ṣe lálàyé wípé wọ́n kó àwọn irinṣẹ́ èyí tí ó tó fún iléeṣẹ́ ọlọ́pàá pàápàá jùlọ ẹ̀rọ iyùn ọkọ̀ òfurufú ti ayárabíàṣá ti hẹlikọ́pítà láti máa fi wo gbogbo kọ̀rọ̀kọ́ndù ibi tí wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún sí kó tó di pé wọ́n ṣe alamí wípé ibi tí wọ́n wà rí tó fún àwọn òṣìṣẹ́ elétò ààbò ọ̀hún láǹfààní láti tara pòrò lọ síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ gba àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún jáde o ẹni tí alámòótó fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ogun bọ̀dé ọ̀jájú ni òun náà ṣàlàyé o lórí bí wọ́n ti ṣe gba àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún padà sí àkàtà àwọn òbí wọn àti àwùjọ nípínlẹ̀ ogun látara ìjọba ìpínlẹ̀ náà ipa takuntakun eléyìí tí wọ́n kò wọ́n sì ń ṣe lálàyé wípé ọwọ́ tẹ afurasí ajínigbé méjì lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí òun náà àtọ àwọn òṣìṣẹ́ elétò ààbò sọ́nà ibi tí wọ́n gbégbà torí iṣẹ́ ìwádìí ti bẹ̀rẹ̀ lójú ọgán o lórí bí wọ́n ṣe jí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún gbé lọ tí ọwọ́ sì tẹ àwọn èèyàn ọ̀hún padà.
1: ọ̀dà omi náà tún rèé wọn ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ ṣèyí mákindé lọ́jọ́bọ̀ thursday iná ló mọ̀ ti lọ rèé sísọ lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àkànṣe ohun amáyédẹrùn eléyìí tí wọ́n ṣe nínú ọjà àgbáyé ni bodija international market eléyìí ti ń bẹ nílẹ̀ ìbàdàn ní àyín o níbi ètò ọ̀hún ló ti wá ń ṣàpèjúwe àwọn àṣeyọrí ọ̀hún gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́mi ìṣó fún àwọn tó ń mọ sọ wípé àwọn ìjọba àbílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ láti jẹ́ kí ìgbésí ayé kó túbọ̀ mọ́ rọrùn fáwọn èèyàn sí ni o wọ́n ní níbi ètò ìṣísọ lójú àwọn iṣẹ́ àkànṣe ọ̀hún eléyìí tó dùn tí wọ́n ní ọlárinrin kódà ó ní gbọ́ngbọ́n nu ẹni gómìnà ṣèyí mákindé wọ́n ní yinni kẹ́ni ó lè ṣe mí wọ́n lọ́mọ̀ kọrin rè kí ẹni tí ń ṣe alága fún ìjọba àbílẹ̀ àríwá ìbàdàn ọ̀nàrẹ́bù olúwaṣeun olúfadé fún tó ṣàpèjúwe gẹ́gẹ́ bíi iṣẹ́ akin ńlọ ṣèyí o nítorí pé yinni kẹ́ni ó lè ṣe mí kú sẹ́bà yìí nísì mórí iṣẹ́ yá ọ wá tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé n tí alága ìjọba àbílẹ̀ ọ̀hún ṣe yìí iná ní ń ṣe àfihàn rẹ̀ àti pé ẹ̀rí máa jẹ́mi ìṣó ni wípé àwọn ìjọba àbílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn yìí ṣe akúrẹ́tẹ o wọ́n sì kájú ẹ̀ láti mú omilẹ́ngbẹ mùnùmúdùn ìjọba àwarawa dé bá ọ̀dọ̀ ẹnu àwọn ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ ó ní dípò ọ̀rọ̀ táwọn èèyàn kan sọ wípé kí ni ìjọba àbílẹ̀ ó ti di akúrẹ́tẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó ní ọ̀kan lẹ́rí yìí o tó sì ń fi yàn yín wípé ìjọba àbílẹ̀ wọ́n ń ṣe bẹbẹ yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ gómìnà ọ̀hún ló wá tún tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ṣé ẹ rí eléyìí nǹkan ló fi hàn wípé àwọn ti sọ wípé àwọn ìjọba àbílẹ̀ iná ni àwọn ó máa lò táwọn ọjọ́ máa ṣiṣẹ́ papọ̀ láti máa fi pèsè mùnùmúdùn ìjọba àwarawa fún omilẹ́ngbẹ àwọn èèyàn tí wọ́n ń bẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ o wọ́n ní lára àwọn iṣẹ́ àkànṣe eléyìí tí wọ́n ti sọ lójú ẹ̀ lánà òde yìí iná láti rí ọ̀nà oníkìlómítà méjì eléyìí tí wọ́n ní ń yà kùlùlù ni o nínú ọjà bodija gangan ni nínú bodija international market lára nǹkan tí wọ́n tún ti sọ lójú ẹ̀ ńlá ti rí ibùdó ìmọ̀ gbọ́kọ̀ pamọ́ sí eléyìí tó jẹ́ ti ìgbàlódé tẹ́ mọ́ àwọn ṣọ́ọ̀bù ìtajà ìyún ṣọ́ọ̀bù ìgbàlódé nu o eléyìí tí wọ́n ti ṣe yàrá ìtajà ìgbàlódé wọ́n ní bẹ nínú ọjọ́ ọ̀hún o láti jẹ́ kí nǹkan túbọ̀ mọ́ ṣe dáadáa sọ wájú sí fún àwọn ọlọ́jà náà mọ̀ ni gómìnà mákindé ńlọ wá tún tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ṣe rí àwọn iṣẹ́ àkànṣe tá a ṣe yóò jẹ́ kí ìlọbíbọ̀ nínú ọjà ọ̀hún kọ́ máa jágere yóò sì pèsè àyíká eléyìí tó nítumọ̀ fún àwọn èèyàn tán bá wá rajà ni o ò ní bákan náà ẹ̀wẹ̀ ńlọ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń tajà tẹ́ pé káràkátà wọn inú ọjà bodija ni wọ́n ti ń ṣe ó ní yóò tún jọ ràn lọ́rùn torí pé wọn ò ní gbé ọjà sójú títì wọn mọ ní yàrá àtajà táwọn náà mọ gbé ọjà wọn sí tí wọn mọ polówó tí àwọn èèyàn sì wà máa bá wọn ráńbẹ o wọn ní àìsí bẹ̀ láì bá dá sí o nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni tí í ṣe alága fún ìjọba àbílẹ̀ àríwá ìbàdàn ọ̀nàrẹ́bù olúwaṣeun olúfadé wọn ní wọn ní owó ojú gómìnà ṣèyí mákindé ni gómìnà ẹ mọ̀ sẹ́wọ̀n o owó dúpẹ́ lọ́wọ́ yín o fún àtìlẹyìn ọ̀rín kíniwín eléyìí tẹ́ ń ṣe fún àwọn láti jẹ́ kí ìdàgbàsókè kọ́mọdé bá ìjọba àbílẹ̀ ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ ó ní eléyìí táwọn wá ṣe yìí ìrètí táwọn ṣe fún àwọn èèyàn àwọn musẹ ńlẹ́lẹ́yìí o fún àwọn ẹ̀tẹ́ ń bẹ ní àríwá ìjọba àbílẹ̀ àríwá ìbàdàn àti ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ wọn ní lára àwọn èèyàn eléyìí tí wọ́n á kópa níbi ètò ìmọ̀ sísọ lójú àwọn iṣẹ́ àkànṣe ọ̀hún lára àwọn alátìrẹ́ni tí ń ṣe ọmọ oyè fún ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ látinú ẹgbẹ́ òṣèlú action allied people's movement APM eyun honorable Abimbola Adekanbi bákan náà ìlẹ́ni tí ṣe tí wọ́n jọmọ díje fún ipò gómìnà tí ṣe igbákejì rẹ̀ yun onímẹ̀rọ muftau open salau tẹmọ ẹni tí ṣe ọmọ oyè fún ipò ilé ìgbìmọ̀ asòfin sojú gúúsù ọ̀yọ́ ọ̀yọ́ south senatorial candidate láti inú ẹgbẹ́ òṣèlú APM honorable dikru lai stanley ọlajide odidi ọmọ wọn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APM tí wọ́n jẹ́ ọmọ oyè fún ipò ọmọ ilé ìgbìmọ̀ asojú sòfin wọn ni wọ́n bẹ́ẹ̀ tẹ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí àwọn náà inú wọn dùn sí nǹkan dáadáa wọn ni wọn bẹ níbi ètò ọhún láti sísọ lójú àwọn nǹkan náà.
0: ààrẹ fún àgbájọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nlc comrade joe adairo òun náà ló máa ti sọ pé ẹgbẹ́ òṣìṣẹ́ ti ń palẹ̀ mọ́ o láti jókòó papọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tó ń ti ìjọba ìpínlẹ̀ gbogbo lójú ọ̀nà àti ṣe àgbéyẹ̀wò owó oṣù tó kéré jùlọ tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ó máa gbà wọ́n ní ọ̀rọ̀ yìí jẹ jáde o níbi ètò kan èyí tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ṣe níbi ni kebi nípínlẹ̀ kebi lọ́hùn-ún o níbi tó ti gbé ṣe lálàyé pé ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà 70,000 naira èyí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà fún wọn láti inú oṣù keje ọdún tá a wà nínú rẹ̀ yìí náà ni pinpin rẹ̀ ti pin o tí ìdúnàdúnrà míì yóò sì bẹ̀rẹ̀ lójú ọgán wọn ni ẹni tí ó gbẹnusọ fún ààrẹ fún àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ náà láti rí audu titus amba wọn ló sọ pé ṣé rí owó tó bá ti yàtọ̀ sí owó kan tí ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà 500,000 naira gẹ́gẹ́ bí owó oṣù tó kéré jùlọ fáwọn òṣìṣẹ́ àwọn ò ní tẹ́wọ́ gbà bíi ti wù kó mọ̀ nínú ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí o 500,000 náà ni owó oṣù tó kéré jùlọ fún òṣìṣẹ́ wọ́n bèèrè ọwọ́ rẹ̀ pé kí lóore tó fi rí ọdí sẹ́yìn ò rí bí nǹkan ṣe mú hán hán hán lórí ọ̀rọ̀ ètò ajé lórílẹ̀‐èdè wa nàìjíríà ni wọ́n ló bẹ̀rẹ̀ sí ní ka gbogbo rẹ̀ fún wọn lọ́lọ́kan òjọ̀kan pé ti ń bẹ́lẹ̀ yìí bí ò bá sí bówó kan bá kéré jù bá ń lọ yóò ṣòro fún òṣìṣẹ́ láti lè rí ọwọ́ họ rí bíi ti wù kó mọ̀ torí pé nǹkan nira lásìkò tá a wà yìí ẹwà ni ẹwà gbọ́ ẹgbẹ́ òṣìṣẹ́ ò ṣetán láti wá máa tàporó gan pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà pé àjọ mú nǹkan lẹ̀ pẹ̀lú yí wọ́n ní bẹ́ẹ̀ kọ́ wọn láwọn ó jọ jókòó àwọn ó jọ forí korí fi kùnlukùn ni níbi ọ̀rọ̀ dé dúró wípé n tá a fẹ́ ṣe rèé ẹ wo owó tá a gbé wá síwájú yín rèé tí a fẹ́ gbà èló ni ẹ fẹ́ san gẹ́gẹ́ bí owó oṣù tó kéré jùlọ fún ẹgbẹ́ òṣìṣẹ́ àwọn ó jọ wá fi kùnlukùn àwọn ó jọ wá ṣírò rẹ̀ ìṣírò náà pé owó ọkọ̀ iye tí ń bá lọ rèé fún òṣìṣẹ́ owó epo iye tí ń bá lọ rèé owó ilé iye tí ń bá lọ rèé owó data iye tí ń bá lọ rèé owó oúnjẹ tí ń bá lọ rèé owó iléèwé àwọn oníbàwò ṣe sí inú àwọn ó sì ní kíni àwọn ó sì ilẹ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n fi wọ́n pé ohun táwọn ń sọ rèé kìí ṣe pé àwọn bù mọ́ tàbí àwọn yọ kúrò mẹ́ẹ̀ bíi ti wù kó mọ́ wọ́n ní ìdí rẹ̀ táwọn tún fi ń gbóṣù bá káre fún ìjọba ìpínlẹ̀ kebi pé 175,000 náírà òun ni àwọn ń san gẹ́gẹ́ bí owó oṣù tó kéré jùlọ fún àwọn ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tí ń bẹ ní ìjọba ìpínlẹ̀ tọ̀dọ̀ wọn wọ́n ní ìmátẹ̀wọ́ ko ìjọba ìpínlẹ̀ kebi wọ́n náà ó tiẹ̀ fẹ́ pàtẹ́wọ́ wọ́n ní wọ́n fẹ́ pa òwà pamọ́ wọ́n sàní wọ́n pàtẹ́wọ́ fún ìjọba ìpínlẹ̀ kebi o ní iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ṣe àmọ́ ìbíkunlukùn ìjókòó ìfi oríkorí lórí owó oṣù tó kéré jùlọ wọ́n ní láti inú oṣù kẹjọ ọdún tó wú tá a wà nú rẹ̀ yìí náà ni ó ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà.
2: Ìṣe tún fẹ́ dá àwọn
0: tó ń bá a rẹ̀. Ìwọ́n ti rí yìí. Ọlọ́run bá gbọ́bọ̀ sí òwò bẹ́ẹ̀. Ìṣe tún ti fẹ́ dá.
2: Ilé wọn sanjú ti ẹ̀ ni.
0: Kò
2: dàbí àṣìṣe.
0: Ìṣe tún fẹ́ dáhùn. Nígbà tí ó bà wá dáhùn tọ̀, èyí ti dìde. Ó káwọn kò jẹ́bi tá a rí mọ fún ti àárọ̀ tòní lórí ẹ̀dọ̀ kí ìròyìn nbò bá di láago méjìlá lọ́sàn tòun náà ni gudugbẹ̀rù yóò tún máa dé sí etí gbọ̀yìn títí láyọ̀ akínṣọlá náà lorúkọ tèmi o abárika jimo fún tòní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láláǹfààní láti ṣe lókè èpẹ̀.
2: ẹ ṣeun gan ni tẹ ẹ tún bá wa fìfẹ́ gbọ láàárọ̀ tòní ẹ má gbé kú ń bẹ̀ torí pé bí kan bá ti ń tán nìmí náà gúrí afẹ́fẹ́ ni ní àkàdé ńlọkọ baba tó bí mi lọmọ ọrọ àgbà bí ò bá ṣe lóòrọ bọba pé tí a máa ṣe lọjọ alẹ ó ní yóò san wá sí dáadáa.
3: ẹ̀dọ̀ kí ìròyìn lágbèlú fm 96.7.
4: bí kò lè lè tó orí mi jági lọ́wọ́.
5: bọ́dá mi ó ti wá sú mi báyìí.
6: rántí
5: kilo de kilo su enbe
6: ba se nbi ni niyan o osu to lo ni mo lo fill gas ti mo de mo ye ti mo fill e ngba yin ni se ni mo de be laipe bo ba so fun mi pe o ti gbowo lori
5: ehe
6: ohun ti wa se mi kaye fi ni pe gbogbo nkan lo won si loja lojojumo owo to nwole fun mi lo sosu ko ka nkan kan bu ka ta de nfeju si
5: aburo ko se won mi kan o everywhere ni gbogbo eyan lo mo wi pe asiko yi o ni agbara gan iwo na ma pomo meji ni mo ti bi awon mejeji nbe nile tori owo school won kin to se le kin to se tohun o de mo pe yawo mi o ni se kankan lowo ijeta oni ijeta e ni caretaker si pe mi lori owo ile ibi ta fe gbe gbogbo e ka bayi o ti e wa aye mi
6: e wo boja mi afi ko lo n ba wa da si
7: ehe mo ki gbogbo eti to la anfani ati ma gbo mi lowo lowo bayi kaakiri ilu Ibadan atagbegbe e o ye ke ti mo pe te ba ti gbohun yi iroyin ayo lo bade Benny, lati le se Empower Consult. Ekoko te atejise MPC. Oruko yin at address yin so ranse si
8: 09063848209.
7: Ile se Empower Consult je gbajugbaja ile se ti joba fonte nu. Gege bi ile se to nba ni risoro owo sise, iye business consultancy. Ati riran ni lowo nipa eto oro aje. Ada ile ise yi sile lati koni ba se nsowo jere ati fun eto ro ni lagbara fawon omo orilede Nigeria akeko jade ile eko giga awon osise ijoba ataladani pelu gbogbo eni to fe je anfani orire afojusun ile ise yi ni lati mu kaye rorun fun gbogbo eniyan koda niro asiko bayi toro aje dori kodo to de nira fun opo awon eniyan lati mowo lo senu e de ma wo eyi te gbo mi eni opo nkan te fe fowo se lojojumo lososese lo soso koda lododun gege bi apere iye ti won ta nkan loja won si ni lojojumo afefe gas tan fi ti gbowo lori owo ile na ti gbenu soke nkan be ti won loja be si la won nkan asara loge na ti won ehe eyin okunrin eyin go mo pe lati fe yawo lakoko ta wa ki se kere mi amo iye omo luabi ni pe ke wa ni fokan bale ke lowo lowo lati le fi gbo bukata yin lai ni di eru bukata le ore tabe bi lori Oya etetete MPC oruko yin at address yin se won ranse si
8: 09063848209
7: nje yin wa je odo ti o mi se lowo bi abi se te yin se ofun yin ni fokan bale ojo waju abeyin je onise osu to je wipe gbogbo owo te ba gba gbese le fi man san abi eyin je osise ijoba ni joba ibile ipinle tabi federal Boye yi de je yawo ile to nwowo lati fi bere owo sise tabi omo ile iwe giga to kon wa nle nitori idikan abomiran e ma foya o tumo si wipe e wa lara awon to koju osun lati je anfani ti ile ise Empower Consult muwa ete atejise MPC oruko yin ati address yin so ranse si
8: 09063848209
7: awon yoruba bo won wipe omo to ba sipa ni ya re gbe ile ise empower consult ti setan lati ran awon eniyan lowo lati bere owo sise iye awon to ba sipa to fe tun aye ara won se nipa owo sise won ko yin lofe be se le sewo jere ati bi eto osuna yin se le ru gogo titi teyin na o fi dominira pelu eto oro aje yin oya bi bo se soro bayi eyin na e mu phone yin ete MPC oruko yin ati address yin se won se si
8: 09063848209
9: awon to ba gbo wa lori eto yi awon na ma fi 1000 naira wole awon ti o ba si lara awon ogbon ta kokon mu lo ma fi 15000 naira wole
7: ba teji se yin ba se nde le se empower consult awon osise won ma kan si yin lati je ke mo boye koju osun fun anfani yi idi ni pe aye perete lo wa nle awon to ba tete kan si won ni won akoko da lohun nitori pe ko soju saju nbe ko se duro wo e tete te MPC oruko yin at address yin so ranse si
8: 09063848209
7: iyen lati foruko yin taboruko ile ise yin sile boye yin je akeko jade ile eko giga omo ile iwe onisowo onise osu odo ti onise lowo koda boye yin je yawo ile e ma je ka anfani yi fo yin ru e kan si won loni keyin na ja anfani oruko mi ni Kunle Akande e ku ikale

0: pẹ̀lú àwọn ara àti àmì rẹ̀ nínú ayé.
1: Ọlọ́run tá iná bí iná fún wa gbọ́dọ̀.
0: Nìkan ni èyí jọ yìí ò sí fún.
1: Ọmọ ní lágẹ̀lú èmi.
0: Ó dá dúró.
1: Ọlọ́run tẹ̀sí fáìsì.
0: Aṣọ ni.
1: Tí ó dòwòrò tẹnu bọ́ra.
0: Iṣẹ́ tẹlẹ́dùmarè òjọ tẹnikẹ́ni.
1: Ètò tó ń kọ́ni lọ́gbọ́n. Ẹyin.
0: Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n fi ròyìn ọmọ ẹ̀dẹ́ yẹn. Ìgbàkejì ló jẹ́ fún tẹlẹ́dùmarè. Yorùbá nígbàgbọ́ nú ọ̀rọ̀ wọn pé tíná bá kú eérú ni ó fi bojú. Olóyè kan bá kó ńlá ti fìmí ìsílẹ̀ lọ́dún. Ìyẹn ò sí fún elédùmarè. Àti ẹ̀ ní papòdà débi pé yóò fẹ lòmíì sílẹ̀. Òun ni lánàá òun ni lé ní òun tún ni tó bá dọ̀là. Ọ̀rọ̀ ò tán síbẹ̀. Nípa ìròyìn elédùmarè. Mo ti já níbi tí mo kọjú sí nìkan lè mí rí.
1: Ohun
0: tó ń bẹ níwájú mi nìkan ni mo lè sọ nípa rẹ̀. Àti ẹ̀yin náà tẹ́ ń gbọ́
1: mi. Ó ṣùgbà mi fàájì olùkọ́.
0: Ìbéèrè ni pé níbo la dáni wáyé kọjú sí. Níbo ló kẹ̀yìn sí. Níbo la pa ọ̀tún àti apá àlàáfíà àti ẹ̀. Èyí ṣe tó jẹ́ kébi ó kọjú sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ló ń rí. Níbi tá a lè máa rò pápò tún kẹ̀yìn síbẹ̀ náà ó tún rí ohun tó ń ṣẹlẹ̀ ńbẹ̀. Àtàpá ọ̀tún àtàpá òsì.
1: Tó tún tẹ.
0: Kedere ni gbogbo ohun tó ń ṣẹlẹ̀ síwájú Ọlọ́run. Ọ̀rọ̀ ò tún wá tán síbẹ̀. Ìmọ̀ nípa gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lókè. Àtẹ̀yí tó ń tún ṣẹlẹ̀ nísàlẹ̀ ẹlẹ̀ lọ́hùn. Ó ti wá rí i pé Àlùkùránì tó sọ wípé. Làmùyẹ́ lidi wà lámùyẹ́ ò là. Wà lámùyẹ́ kun láhùn kùfù wà ní
1: háhà. Àtọ́tọ́ Ọlọ́run ìyá
0: lọ. Iyèméjì ò sí nínú ẹ̀.

0: kódà ìròyìn rẹ̀ kọjá làákàyè lẹ́yìn àwọn ìròyìn tí ìwé mímọ́ ti ṣàlàyé fún wa ẹ̀dà bá ronú kọjá bó ti yẹ nípa ọlọ́run yóò dá àyè kan tí ò ní yí ẹ mọ́ pé adániwáyé mọ̀ọ́mọ̀ fira rẹ̀ gan rú àwọn kan lójú wọn ò lè define ẹ wọn ò lè ṣàlàyé kò ṣe é sọ kò ṣe é wí kò ṣe é ṣàlàyé ẹnu kọjá ìròyìn ẹnu ọmọ ẹ̀dá èèyàn kan ò gbàròyìn ọlọ́run ọba tán rí kálukú ọ̀sọ̀rùn ọba tí làákàyè rẹ̀ bá gbé àtẹ̀kọ́ tó bá nínú ọ̀rọ̀ ọlọ́run tó sì dákẹ́ síbẹ̀ wà láàyè ọlọ́run tó jù bẹ́ẹ̀ tó bá lò kí tó bá kí
1: mo ṣe tó tọ́ ọlọ́run la mú
0: mọ̀tí làákàyè tèmi àti ẹ gbé nìyẹn ọba ìmọ̀ta nípa ọ̀rọ̀ ọlọ́run nìyẹn ọlọ́run tún ju bá ṣe kì í yẹn lọ lọ́wọ́ akíbarò kẹbíra ọba tó kọjá ìròyìn ni mo gbé fún láàárọ̀ yẹn àti gbogbo ọjọ́ ayé tiwa ẹ̀ka àbọ̀ sí kànnì ti lágẹ̀dẹ̀ 96.7 fm òkè gàjòkè ìràwọ̀ islam lápẹ̀tò
1: aláṣepé iṣẹ́
0: ọ̀hún ṣe é
1: ajagun
0: pẹ̀lú lukman ọmọ tìjáni
1: adánitọ́ni tí kiri pani àdìgbò àrọ̀ ọ̀bàṣá
0: aláàní ń bẹ ní agbára pẹ̀lú mi láàárọ̀ yìí
1: àdìgbò àrọ̀ ọ̀bàṣá
0: bàbá wa ìmáàmù tilẹ̀ ìbàdàn mú kí gbogbo àwọn ìran àfáà pátápátá àti ìmáàmù ìmáàmù orí adé ni mo kí o bákan náà rahagi abdul asisi ọlásúmádé bello sulu balógun alásàlátù fúnlẹ̀ ìrúwà àti agbègbè rẹ̀ àmì ẹ̀kọ́ ọ̀la jimá lónìí ẹ̀mí ìwà òjò ogun dọjọ́ alẹ́ ni
1: ti
0: gbogbo àwọn olólùfẹ́ àárọ̀ jimá báyìí wọ́n á ti jí pèmí wọ́n á ti ṣàdúrà láì gbowó láì gbowó
1: sọ̀rọ̀ má dà ṣe má lọ lọ́rùn ó tó kè méje
0: ìránṣẹ́pọ̀ wa ò ní bàjẹ́ nu ayé.

orísun ìrànlọ́wọ́ fún ọmọ làkejì orísun àgbéga gbogbo ẹ̀yin tẹ́ ń fọ ọmọnìyàn lọ́wọ́ gòkè ayọ̀ ẹ̀yin náà ò ní jábọ́nú ayé gbogbo tẹ́ ẹ ní tẹ́ ẹ fi ń ṣe adániwáyò nígbà lọ́wọ́ yín nígbà táwọn kán ni tí wọ́n fi ń ṣe bí gbogbo ẹni ìyóhùn tó bá ti ń ran ọmọ làkejì lọ́wọ́ nú ayé pẹ̀lú ẹ̀bùn àti ọlá tọ́lọ́run ṣe fún lágbára lọ́wọ́ ọlọ́run ẹnì kọ̀ọ̀kan wa ò ní dẹni ẹ̀yìn olùwà kó sún àwa náà kan láàánú aláàánú kan tó ju ìgbà aláàánú lọ tí bá ẹ̀dá darapọ̀ inú rìn àjò ayé tí rìn àjò rẹ̀ fi yá kánká lọ́pọ̀lọpọ̀ nǹkan tó pàdánù òfin tẹ̀ lọ́wọ́ lókè ọlá òkè ọlá tó ń nàgá wo fi padà jẹ́ tiẹ̀ náà mo forúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ nínú ayé àríwá ni wọ́n wà ní àbí gúúsù ìlà oòrùn àbí ìwọ̀ oòrùn ìjẹ́ ọlọ́run o wọlá àpọ́nlé ọjọ́ ńlá tòní wọlá àpọ́nlé ọjọ́.

0: orí akọmọ nírin ijọ́ kíní àná bọ́ ọba pẹ́ lókè èpè ọ́ padà lò wọ́n ò pa ní oṣù kẹta ẹsẹ̀ ẹ̀ nígbà tó gba dẹ́rẹ́bà láìra mọ́tò nígbà tó fọwọ́ méjèèjì mú ọ̀pá
1: náà
0: ò ní lè dá ẹsẹ̀ gbé mọ́ ó ṣẹ̀ wá gba ẹnìkan tóun náà tún wá mú ọ̀pá pẹ̀lú ẹ̀.

0: ọ̀lẹ́ tẹ́sí challenge tó ń fi ìṣẹ́jú mẹ́wàá sáré tó ti padà dé.
1: A máa ṣe dúkìá ọmọ a máa wá
0: o. Wà á lo wákàtí òní tí ìdémọ̀lẹ́ tẹ́sí kó tiẹ̀ pò ń padà
1: bọ̀. Ìyẹn ọkọ̀ yóò ti máa jẹ́ o.
0: Ìyẹn ṣòdiwọ̀n gbólóhùn àtúbọ̀tán ákíbà tá à ń sọ ní.
1: Ìyẹn ọkọ̀ yóò ti máa.
0: Ṣé ìgbólóhùn pé ògbò lálá tó bá lọ sókè ìlẹ̀ ló ń padà
1: bọ̀.
0: Ó dáadáa o, ó dáadáa o, ó gan o. Má jẹ́ ohun tẹ́ ẹ tò síbí. Wani correction ti lọ ṣe torí ẹ ló jẹ́ máa dúró dè yín.
1: Lórí iwájú pọ̀ mọ́ bẹ́ ẹ̀ lórí àwọn.
0: Èrò kọ yín bẹ̀ kọ̀ jáde o.
1: N kò lè bọ̀.
0: Mo sọ òye.
1: Ayé lè wò ní jálé onílé bó ti ẹ̀ túbọ̀ múra sí.
0: Ṣé omi ara mi dé ká
1: o. Yàrá ibẹ̀ ni mọ̀ ní ayé pápá dìbò ti ẹ̀.
0: Wọ́n náà mọ̀ ti járí jẹ́ ńpàpẹ́ méjì ká máa fi dá gbẹ̀yìn lórí ètò fún sàárò. Ọ̀rọ̀ àtúbọ̀tán ni pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédìmarí. Ẹ lóò sàlámù àlékún. Ẹ máa kó ojúmọ́ sá. Olúwa ṣeun.
2: Kọ́mírèdì di ọ̀làdẹ̀ jọ láti aláwọ̀ lè sàlẹ̀ jẹ̀bù gbádẹ́ ń
0: fi ṣe. Ìsàlẹ̀ jẹ̀bù nílẹ̀ Ìbàdàn, ẹ káàbọ̀ bà mí, ẹ káàbọ̀ sí.
2: Àwọ̀ adọ́kùn ò ní ọmọ ọmọ ṣe lágbára ọlọ́run.
0: Àmì Elédìmarí bàbá.
2: Àlọ́ ọmọ àgbà. Àmì. Olùdánilẹ́kọ̀ọ́ yẹn ọlọ́run làákàyè rẹ̀ ọlọ́run ní ìjọ dọ́bà.
0: Àmì ọlọ́run.
2: Kókó ọ̀rọ̀ gan ni
0: wọ́n ti sọ yẹn.
2: Àmì
0: ọlọ́run ẹ̀ṣẹ̀
2: ẹ̀ṣẹ̀. Ọ̀nà ò ní sí adarí.
0: Àmì ọlọ́run
2: bá mi. Ọmọ ìlànà program rẹ̀ máa da gan ni. Mo máa ń dùn sí
0: ni. Olùkọ́ bàbá mi.
2: Mo máa ń ṣàdúrà fún ọmọ
0: mi. Ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀.
2: Kọ́mírèdì
0: ẹ̀ṣẹ̀.
2: Kọ́mírèdì
3: ẹ̀ṣẹ̀. Mo like ẹ̀.
0: Ẹ̀ṣẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ yín náà. Tọmọ tọmọ ọlọ́run ó dẹ̀ fi nífẹ̀ẹ́ yín. Ẹ̀ṣẹ̀.
2: Àmì
0: Elédìmarí.
2: Àmì
0: Elédìmarí. Àmì Olúkọ.
2: Àmì
0: Elédìmarí. Àmì ọlọ́run bàbá mi. Kò wá tá ìlà àbìlà àlè rẹ̀ àti ẹ̀ṣẹ̀ mọ́dúkọ̀ ẹ̀gá. Àmì sàn.

0: bàbá mi ẹjẹ ẹ ṣe mo dúpẹ́
1: fún mi.
0: Ìbànújẹ́ ò ní wọlé tàn yín nígbà kọ̀ọ̀kan.
1: Ìjàrùn sáà tó ń dùn máa yín.
0: Ẹ ṣe ẹ̀kú ìfẹ́ wa.
1: Ẹ̀sìn máa mi bílẹ̀.
0: Ẹ̀yin náà lẹ wà ń bẹ̀ tọ́kàn ti wà náà fi ìbàlẹ̀. Ẹnìkan tún ti wà lójú òpó. Àì pé tiẹ̀ pọ̀ lójú òpó gan. Hello, ta ló wà mí? Mo kì í o, bàbá mi. Àmì Elédùmarè àtẹ̀yìn náà tọmọtọmọ.
2: Orúkọ tèmi ni Kòfóṣì látolúndé Ìbàdàn.
0: Bàbá Kòfóṣì.
2: Ẹ̀mí mú sí láíláí.
0: Àmì òṣì òní wọlé tọ ẹ̀yìn náà lágbára Ọlọ́run.
2: Èmi ò fẹ́ mọ bí ó ṣe jẹ́ àràfáìn tó ń bọ̀ yìí pẹ̀lú ògùn ọlọ́run.
0: Àmì àmì àmì àmì àti àmì. Àmì o. Àmì o. Àmì o. Àmì Ọlọ́run bàbá mi. Mo dúpẹ́ ẹ ṣeun gan. Ọlọ́run ti gbóhùn yín ṣàṣẹ. Ẹ ṣeun. Ẹ ṣe mo dúpẹ́. Láàkó wá ta ilà abilà lílà sí.
2: Ohun
0: tó wá wọ ẹ̀yìn náà lẹ́mìí lágbára Ọlọ́run kákòókò yẹn ó tó tó Ọlọ́run á ti ṣe fún yín. Mo dúpẹ́ bàbá mi. Ẹ ṣeun gan. Ojú òní tì yín sà. Ẹ ṣe mo dúpẹ́ o. Hello. Nìkan tó ti wà lójú òpó. Ẹ máa káàárọ̀ sà.
3: Ó ṣe ẹ̀
0: láti ìlú ìsẹ́yìn. Ẹ ṣe bàbá wa.
3: Ẹ kú ètò.
0: Olúwa ṣeun sà.
3: Ọlọ́run máa kọ yín mọ̀ sí o.
0: Àmì Elédùmarè ẹ ṣeun.
3: Àmì ìdílé gbé wá. Ọlọ́run ò ní dé wọn ha o.
0: Àmì òjàre àti ẹjọ́ wọn ní ẹgbẹ́
3: àwọn ọlọ́run. Wọ́n máa di sọ.
0: Àmì Elédùmarè.
3: Àwọn ò mú ti wọ́n bẹ́ẹ̀. Àwọn ò mú ti wọ́n bẹ́ẹ̀.
0: Ó ṣe rí nìyẹn kálukú ò mú tiẹ̀.
3: Ọlọ́run
0: ti ní ọ̀fẹ́ nìkọ̀kẹ́ wa. Àmì
3: Elédùmarè
0: ẹ ṣeun. Wọ́n á rí sí egun ẹ ṣeun dúpẹ́ gan ó kún bí ìṣẹ́jú bíi mélòó lórí ètò.
1: ẹ̀rọ máa ń kulé lórí ẹyẹ dàkí ló ń ṣẹlẹ̀ tàbá kú.
0: ló wà ń bẹ̀ ẹ̀ka rẹ̀ jẹ́ ń gbà pé tiyín sí kí n tó. bàbá mi tiyín ò ní bàjẹ́. àṣẹ Elédùmarè àtẹ̀yìn náà. ẹ ṣeun. àmì Elédùmarè. àtúbọ̀tán jà ojú ògùn lọ. Orí ti àtúbọ̀tán ṣe. Èyí ayé. Kàsà. Ọjọ́ alẹ́ ń kọ́. Àmì ìṣẹ́ Ọlọ́run.
2: Ẹni tó bá tọmọ lakíjẹ ẹ̀jẹ̀ ó ti pamọ́ fún ọmọ tiẹ̀ náà ni.
0: Ẹ ṣeun.
2: Àtúbọ̀tán ṣàgbọ́ ó ṣàgbà wa láyé
0: yìí. Mo dúpẹ́ o.
2: Ẹ̀gbẹ́ni yìí.
0: Ọmọ ìjọ dádì.
4: Ọmọ ìjọ dádì.
0: Mo dúpẹ́ sí yín ò ní bàjẹ́. Ẹ ṣe mo dúpẹ́.
1: Èso ti mú mi sí.
0: Ṣéwájú èèyàn mi dáadáa ẹ ṣe mo rí tẹ dún bẹ dára tẹ wà pẹlú. alárùn ẹ ṣe ìkọ́là bẹ́jẹ́ wò bẹ́yà mo lè fi pé tiyín dàgbèrè lórí ètò fún ti tààrẹ ìyá yìí.
1: olúwa ẹ̀dá máa rí o.
0: alárùn ẹ ṣe ìkọ́là bẹ́yà ìpè yẹn jáde ohun mi kì í gbé.
1: kọ́ni
0: a. ọ̀pẹ̀yìn tó kàn ẹ́ má bínú.
1: fẹ́ yóò wù.
0: bá ní ohun tí ẹ bá mi sọ nọ́mbà mi rẹ̀. àtúbọ̀tán ìmí àtẹ ọlọ́run má jò pa wá
1: lẹ́yìn. yọ̀rọ̀ ń tó fọ̀ tààrọ̀ sá.
0: ẹ bá wò bọ́jú alẹ́ ó ti rí ẹ̀rọ ọlọ́run ọba.
1: gbà pẹ̀lú bọ́ ṣe tó ẹni tó ń gbádùn.
0: ó tó ń sáré káàkiri stadium lánàá rẹ̀.
1: ṣe òtọ́jọ́ alẹ́.
0: ó ní òwá lẹ́rìn agboolé kọjá mọ́
1: yìí. ra ẹ abọ ìgbésẹ̀ ń gbà.
0: a ṣe ohun tó ga ń padà bọ̀ wálé.
1: má máa ṣe tóbi ọmọ.
0: ẹni tó rí ẹ pé bí agbọ̀.
1: lórí àwọn.
0: ó dákàyè rẹ pé tí kálukú ń rẹ́spẹ̀tì ẹ pé àfi tẹ̀ bá gbọ́rọ̀ ọ̀dọ́rọ̀ ẹ. kọ́ ló wá ń jana lórí ìjókòó ìṣá. subhanallah rabbika rabbil izzati amma yasifun wa salamu ala mursalin wa alhamdulillahi rabbil

0: tún kú dédé àkókò yìí ní gbogbo bí tẹ́ ti mọ láǹfààní láti mọ gbọ́ ìkànnì lágelú lágelú 96.7 fm àtútidé náà nu láti wáyé kó tó ti káàṣì ẹ̀ ilé ìfáwọn tí ó gbọ́ pẹ́ káàṣì ẹ̀ láti gbọ́ pẹ́ káàṣì ẹ̀ friday cash port láyín lọ́jọ́ jímọ̀ àwọn èèyàn tí wọ́n dá mọ̀ wọ́n ti dá mọ̀ tá a ti mọ́ sọ fún yín pé gbogbo tíkẹ́ẹ̀tì yín láti monday yẹn tí èdè ní báyìí gbogbo ẹ̀ láǹfààní láti dàpọ̀ kìí ṣe àwọn tó bá play lénìí nìkan torí ẹ̀ ló ṣe mọ́ jẹ́ pé ẹ̀fẹ́ lómi bá jẹ káàṣì ẹ̀ friday wọ́n bá bíi pé jọ̀wọ́ ló ti play kẹ́ ó lè ní àná ìyẹn ọjọ́ thursday lòún ti play ó lè ní wednesday lòún ti play ó lè ní tuesday eléyìí ṣàfihàn pé intern sọ pé gbogbo tíkẹ́ẹ̀tì ọjọ́ monday di friday confirm nìyẹn lénìí àǹfààní aláìlẹ́gbẹ́ láti jẹ cashport tí ó fi jẹ́ pé kò sí nọ́mbà tó lè gbé gẹ̀ẹ́sì nọ́mbà yín nọ́mbà yín yóò mọ wọ́n wọn dànù báyìí ni bá lè yin tíkẹ́ẹ̀tì mẹ́ta ṣòṣe lẹ́ẹ̀kan náà tíkẹ́ẹ̀tì mẹ́ta 15 lẹ́ẹ̀kan náà kì í ṣe pé o play 500 o play 500 o tún play 500 yìí o 15 lẹ́ẹ̀kan náà tẹ́ bá ti tẹ kóòdù yẹn *347*1004*#. Nọ́mbà tí a bí yín pé tíkẹ́ẹ̀tì mélòó ẹ̀ẹ́kàn tẹ 3 ni tẹ́ bá ti tẹ 3 báyìí ó ti lọnu ẹ ti yin tíkẹ́ẹ̀tì mẹ́ta ṣòṣe lẹ́ẹ̀kan náà nù. Àǹfààní tíkẹ́ẹ̀tì 30 bí ìgbà tẹ́ bá play 30 tíkẹ́ẹ̀tì òun ni pẹ̀lú tíkẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà òun lẹ́ẹ̀tì play káàṣẹ̀ látijọ́ yìí ó lè jẹ́ pé ẹlẹ́dà ti yín kì í ṣe 50,000 100,000 pé bóyá bí 500,000 àbí 1,000,000 lẹ́lẹ́dà ti yín fẹ́ gbé tán ẹ mọ̀ bá a jiyàn nǹkan ńláńlá lẹ́lẹ́dà yín nífẹ̀ẹ́ sí ẹ̀yin náà sáà mọ gbọ́ testimony ẹlòmíì olóhùn tí ń play òun ò jẹ́ njọ́ tí ó jẹ́ báyìí ó kàn jẹ́ 500,000 ni ó kàn jẹ́ 1,000,000 ni nǹkan ńláńláńláńláńlá lẹ́lẹ́dà ti ẹ̀ gbé lẹ́ẹ̀kan náà ẹlòmíì ìṣeré ti ẹ̀ yẹ́ àmọ́ mú jẹ ni 100,000 50,000 100,000 50,000 ẹlòmíì yóò sì lẹ́ẹ̀kan náà gògà yóò gbẹnu sí 1,500,000 tán yányán ó tún lè ṣe díẹ̀ kó tún padà jẹun tó tó bẹ́ẹ̀ ọgbà àtinúdá láti fi nǹkan ṣe bùkátà kí bùkátà mọ́ lè bá fi nǹkan ṣe yàn òun náà ni pé ìwọ̀nba sẹ́ńjì ti ń bẹ lọ́wọ́ rẹ òun fi gbẹnu sí káàsì ẹ̀ kò gbọ́ pẹ́ *347*1004#. bá a bá ń yí koto lọ́wọ́ ìyẹn ò túmọ̀ sí pé kẹ mọ́ play káàṣì ẹ o kò túmọ̀ sí pé kẹ mọ́ play káàṣì ẹ bá a bá ń yí koto lọ́wọ́ kò ní fa níwọ̀n bá gbàtà ti sọ pé monday to friday bá a bá ń yí koto lọ́wọ́ ó lè jẹ́ pé nọ́mbà tẹ bá ṣẹ̀ fi play ní ìsìn ni ó gbé yanu kí n ti kọ̀ǹpútà àwa òkun ní mọ̀ pé ẹsẹ̀ play ni àbí bẹ́ẹ̀ bá fẹnu ara yín sọ kìí kọ aago bẹ̀ pé nọ́mbà yìí ó lágbẹ́ àkókò báyìí ló play o débi téèyàn àmọ́ ọmọ pé ìjẹta leléyìí play àná leléyìí play 3 tickets get 30 tickets lénìí friday cashport ẹjẹ́ á bẹ̀rẹ̀ sí yí àwọn nọ́mbà ọ̀hún láti ẹsẹ̀ kùkú ká tó mọ fẹ́ lọ sókè lọ́hùn 50,000 alákọ̀ọ́kọ́ ta ni nọ́mbà yìí eto ló bẹ̀rẹ̀ nọ́mbà yìí 00 ló bẹ̀rẹ̀ nọ́mbà yìí 9762 ló parí nọ́mbà yẹn 9762 ló parí nọ́mbà yìí ogo àti sa nọ́mbà òun sí o 00 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 9762 ló parí nọ́mbà yìí ó ti kù sógun lọ́wọ́ báyìí àwa ti dá nọ́mbà o ẹgbẹ́ kínní yìí.
1: Hello.
0: Hello, àpò ojúmọ́ o. Lágelú la ti ń pè yín tìjání olóko dáná ló kọ mi.
1: Ó mọ bàbá tìjání àtàwọn síròyìn tó sá fẹ́rẹ́fẹ́rẹ́.
0: Bàbá o, ẹ̀ràṣà kí ló kọ yín búlẹ̀ wáyé.
1: Olúwa ti Adékúnlé ló ń kọ mi o.
0: Láti
1: Amúlòkó.
0: Gba olè tí plè káàṣì ẹ̀.
1: O ti pẹ́ o.
0: Ẹ ti jẹ gan o.
1: Ee
0: ọ̀nà ti sí ọ̀nà ti làbá ẹ̀ mọ̀ jẹ lọ ni.
1: Ọlọ́run ṣeun mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: Ẹ ti jẹ 50,000 láàárọ̀ yìí.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: Ẹ̀yin tẹ́ ẹ jẹ 50,000 ẹ jẹ 1,000,000.
1: Àmì àmì àmì.
0: Congratulations customer care wa máa pè yín sà.
1: Ẹ
0: bó wo yín ṣe máa tẹ̀ yín lọ́wọ́.
1: Ẹ
0: bẹ́ẹ̀.
1: Àmì
0: àmì àmì àmì àmì.
1: Àmì àmì àmì.
0: Ẹ ṣe gan sà. Ẹ ṣe gan sà. Ẹ ṣe gan sà. Níbi àti yí alákọ̀ọ́kọ́ tá a ti ń pe alákọ̀ọ́kọ́ báyìí. Ibẹ̀ náà láti yí 50,000 ẹlẹ́ẹ̀kejì. Gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ àyín tán pé bá a bá ń yí koto káàṣì ẹ̀ lọ́wọ́ kò dẹ́yìn lẹ́kùn láti play o. Níwọ̀n bá gbà tí ó sì gbèdéke ń bẹ̀ pé tó bá ti dago báyìí o ẹ mọ́ play mọ́ o ẹ̀hẹ́n. Ẹ bá yìn ní ìsìn ó lè jẹ́ pé nọ́mbà yín ni ó gbé anu. 50,000 ẹlẹ́ẹ̀kejì tá ni nọ́mbà yìí. 081 ló bẹ̀rẹ̀ nọ́mbà yìí. 5738 ló parí ẹ̀ 50,000. Tó bá ń gbọ́ wá so 50,000 ń jẹ́ bẹ́ẹ̀.
2: Hello.
0: Hello, a kú ojúmọ́ sá o.
2: Ẹ máa káàárọ̀.
0: Lágelu FM láti ń pè yín sá. Àwọn wà lójú òpó. Kí ló kọ yín bolẹ̀ wáyé sá?
2: Àti fi super glue lẹ fóònù mọ́ wọ̀.
0: Ẹ ti fi ìyẹn wí sáájì. Mìíràn bá ń chájì fóònù tẹ́lẹ̀ ìyẹn ó lọ yọ ni. Ìmí.
2: Olúwa Gbẹ̀ngàn ni láti Muslim.
0: Láti Muslim. Ká ní ìtamọ wà tí mo bẹ̀rẹ̀ tí mo sì ń bí tí mo wá play káà sí ẹ̀. Mo lè mú fóònù mi lọ̀dọ̀ wẹ́dà ẹ bá ń jó mọ́wọ́ yìí.
2: Kò ṣe wà níyàn.
0: Ìgbà wọlé sí play káà sí ẹ̀.
2: Ajọ bẹ̀rẹ̀ ni.
0: Ẹ ti jẹ gan o.
2: A ti bẹnu sílẹ̀ kan rí.
0: Ẹ̀kan èló lẹ jẹ́ ń gbà yẹn.
2: 250.
0: 250 ni tọ̀. Ẹ tún ti jẹ 50,000 láàárọ̀ yìí.
2: Mo ti rẹ̀
0: pé
2: ṣèṣúrù
0: díẹ̀ kẹjọ́ wọ 500 rẹ̀ tó. Ẹyin ó dẹ̀ da bẹ́ẹ̀ o bóyá ká pè yín lẹ́ẹ̀mejì kẹ mọ́ gbé nígbà tá a bá fi yí 500 yóò kàn mú nọ́mbà yín báyẹn ni.
2: Ó sì lè tún mù torí mo dáàbò wọlé.
0: Ẹ dáàbò gan ni tọ̀ kò sí wàhálà ẹ jẹ́ àmọ́ congratulations customer care wa máa pè yín bọ́ ṣe pè yín. A ti yí koto 100,000 alákọ̀ọ́kọ́ 100,000 alákọ̀ọ́kọ́ *347*100*2#. Bá a bá ń yí koto lọ́wọ́ kò dáyín lẹ́kùn láti play káàṣì ẹ o kò sí gbèdéke àkókò kankan ń bẹ̀ o. Kò tí ẹ fago bẹ̀ pé ago báyìí nọ́mbà yìí lè play yóò kàn gbé nọ́mbà yẹn jáde ni. Kò sọ gbọ́n kankan téèyàn fẹ́ dá sí. Èmi ò fẹ́ mọ irú ọ̀sẹ̀ tán ṣe fún ọ tó fi ń wẹ̀. Ìfẹ́ mọ tán sin fún ọ. Ìfẹ́ mọ àṣírí tí ń bẹ lọ ó lè jẹ káàṣì ẹ̀ láì play káàṣì ẹ̀ láyé. Ìfẹ́ mọ irú jínù tó ń lò ó láì play káàṣì ẹ̀ ó lè jẹ káàṣì ẹ̀. Nígbà tí jínù rẹ gan bá gbìyànjú ẹ̀ wò nígbà ó bá padà dé. Yóò kọ́kọ́ fọ̀ tí bú ọ pé ibi tó rán gan ibẹ̀ dí ibẹ̀ dúdú. Kò sí tó fẹ́ lò. Ogun káàṣì ẹ̀ náà ni pé kò play káàṣì ẹ̀. Ẹ bá wá ti ń play látijọ́ yìí tẹ́ ẹ bá ti relent ẹ jẹ káàṣì ẹ̀. Ogun káàṣì ẹ̀ nu. Ó sì ti á kàn yín báyìí. 100,000 tá ní nọ́mbà yìí. 090 ló bẹ̀rẹ̀ nọ́mbà yìí. 0100 náà ló parí nọ́mbà yẹn. Àti yí ṣá nọ́mbà yẹn sí ń bì.
3: Àti gbọ́.
1: Hello, fóònù.
0: Ẹ̀lú àgọ́ ojúmọ́ sá.
1: Àwọn àdéhùn.
0: Lágelu la ti ń pè yín.
1: Lágelu.
0: Bẹ́ẹ̀ni, Tìjáni olókun dáná ló kọ mi, káàṣì ẹ̀ ní ń pè yín.
1: Ẹ ra sá.
0: Ó ní kẹ́ ẹ lówó kẹ́ ẹ bímọ.
1: Àdúrà yín ó gbà o.
0: Àdúrà tí yín ló gbà. Kí ló kọ yín bolẹ̀ wáyé?
1: Tẹ́mi náà ti káàṣì ẹ̀ ní.
0: Ẹ ti káàṣì ẹ̀ sá. Kí ló kọ yín bolẹ̀ wáyé?
1: Amúlòpọ̀ ni mò ń gbé bàbá wa ní Ayékalẹ̀ báyìí.
0: Láyékalẹ̀ kí ló kọ yín sá?
1: Lórí express orúkọ mi ni Mikhail Adémọ́lá.
0: Congratulations. Ìgbà wo lẹ ti play káàṣì ẹ̀?
1: Láti inú oṣù kẹrin ọdún tó kọjá ni mo ti ń play.
0: Ẹ ti jẹ gan o.
1: Mi ò tiẹ̀ tí ì jẹ́ rírá wa. Kódà ìyàwó mi gan lọ́wọ́ ẹ̀kọ́ lè jì mí lénìí tí mo tó yẹ tá padà.
0: Ìyàwó dáadáa nu.
1: Nínú
0: 100,000 tá a tẹ́ jẹ yìí ṣe gbọ́ sá. Ká lè mi ni yín ni 100,000 ni. Káwá lèmi lẹ̀yìn ni 5,000 máa yọ ní owó ọ̀hún. Màá sì kó yòókù. ma koyo fun fun ya eh ngba gbe 5000 pere ni yo nbe yin koyo kun fun ya
1: thank you my dear Allah thank you my dear
0: eh congratulations sir customer ke ma pe yin sir bowo yin o se teyin lo
1: eh se mo dupe sir thank you
0: bi nkan se winu
1: emi na cash e
0: bi eh ti cash e ti cash e ati 100000 alakoko 100000 elekeji gege bi mo se ja yin tan pe baba yin ko to lowo iyen o tun mo si pe be ba play cash e ko ni wonu ko to yen bayi o inu be ni nlo so si bo ba yin ticket meta lekan na bi gba to play 30 ticket wa ni 30 slot nle o wa ku number ti o gbege si na yo mo ti gbugbo won danu bayi ni 100000 elekeji eh 081 lo bere number yi 9662 lo pare number yi 081 lo bere number yi 9662 100000

0: Alhamdulillahi Rabbil Alameen wa salatu wa salam ala Rasulullahi sallallahu ta'ala alayhi wa sallam. Alhamdulillahi ladhi ayanan ba'da man amatana wa ilayhi nuzur. Alhamdulillahi Rabbil Alameen ama tun dupe fọlọrun oba anu
1: wa ilayhi amkuru
0: ba to fi anu gbe mi ati dide laaro yi lori ibusun wa
1: ki
0: to se wi pe awon kan na fe be olorun o kadara ko gbe won eyan lo ran kolore gbe won kuro lori ibusun si gbe awon mi bayi bi on ti gbe won keke njo mo pe ile iwosan ni won gbe won lo won gbe lo mi keke so mo pe bi on ti gbe ti opolopo wo gbe won lo re gbe bo mo le ni oluwa o olorun oba wa je kiru eyi ko kangun semi ati e to laju sabe epe to si laju si ile iwosan iwo na so jade lenu re pe alhamdulillahi ladhi ayanan badaman amatana wa ilayhi nuzur. Ogun ti opolopo fin jara re lo poju eyi to n gbe wa lati ta lo ta logun tin je eda ninu aye Olorun le dan wo pelu ifi dan wo kan baba bi Olorun Olorun asi ma gbo awon eyan ba tun binu si o tun ni bawon eyan mi tun se be awon eyan ti eyan o si se kini ti won si ti wa kuro loro eyan ṣùgbọ́n tó bá jẹ́ ẹlẹ́kẹta ni a jẹ́ pé wọ́n gan lọ́tà ara rẹ ìwọ ló ṣe ara rẹ báwo ni a ṣe fẹ́ sọ pé kó o dáríjì ara rẹ bí ṣé wọn ó tún gbé nǹkan lọ síbi kan fún ọ ni dákun forí jìnra rẹ èyí ò pọ́síbù mo ro e laaro yi iwo na fori balẹ fọlọrun olodumare ko tuba gbogbo bi to ti farako to ti farako to ti fesele to nfenu ko lo re tuba lodo olorun oba alekiola o le deni mimo pada lo le toyin eto wa jimo oloyin niko ni ti lagelu 96.7 fm okay gaji okay yen ni lu badan le funfun balao ni ayin ibale mi omo yin ore yin adala minat afeji soro re domidodo omo atin sola ni lu iwo lodo oba tengbele tin kiyin pe etu kaabo sori eto yin eto wa jimo oloyin lọ́sẹ̀ tí ó lọ láwa ọkọ̀ ìtànàbìnú àgúnlẹ̀ nítorí pé a ò fẹ́ gbára wa lákòókò lọ jujuju ẹsìn mọ̀ pé ta bá ní ká tẹnu bọ̀ bó ti tó àti bó ti yẹ oṣù méjì mẹ́ta a ṣì máa wà lórí ìtànàbì kọ̀ọ̀kan lónìí a wọnú tànàbì musa alayhis

0: kọkọ.
1: Ọlọ́run kì í ṣe ẹ ti sọ̀rọ̀ àwọn istifahu àwọn ẹni ẹ̀ṣà sọ ní jẹjọ náà. Ẹni ẹ̀ṣà ò lè tán lórílẹ̀ o.
0: Ẹni ẹ̀ṣà ò lè tán lórílẹ̀.
1: Wọ́n lè tán nítorí pé ọba ti ń ṣẹ̀ṣà kò dù kúrò ńbẹ̀. Nínú ẹni ẹ̀ṣà nínú àkàndá alànàbì Musa.
0: Àní ìsọ̀nà tí wọ́n sọ̀nà.
1: Ó dàbí ẹ̀rọ ọlọ́gì tá a gbé ẹ̀rọ tá a àgbàdo tá a gbé lọ dí ẹ̀rọ ọlọ́gì.
0: Ok.
1: Tá a wá lọ tá a wá bá horó ẹyọ kan àgbàdo nínú ẹ̀rọ ọlọ́gà níbo ló gbà tọ́lọ́run fi ṣọ.
0: Aṣálẹ́ṣà ni àbọ̀ ọlọ́run ni.
1: Nítorí pé lákòókò tí ànábì Musa dáyé.
0: Àní ìsọ̀nà tí wọ́n sọ̀nà.
1: Gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ fún wa. Àkókò yẹn ni Fẹ̀ráọ̀nù ń dọ́lá gẹ́gẹ́ bí ẹ ṣe yànnà náà.
0: Mashallah.
1: Onóòdẹ̀ dọ́lá. Gbogbo ẹni tí ó bá ti ń ṣe kìràkìta kọ́lá má parun lọ́wọ́ ọ̀run. Tí ò bá ṣọ́ra yóò lukun Ọlọ́run.
0: Alakbar. Musa Fẹ̀ráọ̀nù lukun Ọlọ́run látara kí ọlá tá a fún ọmọ parun ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Allah.
1: Àwọn Sias àwọn olùríran. Wọ́n sọ fún yín pé ọmọkùnrin kan ní ọ̀pá ọlá rẹ̀ run.
0: Wọ́n jíṣẹ́ bẹ́ẹ̀ fún.
1: Bẹ́ẹ̀ni.
0: Bí àwọn kan ti máa ń dáwọn èèyàn dúró náà lójú pópó.
1: Bẹ́ẹ̀ni.
0: Tí wọ́n kàn sáré mú nǹkan kan wá àti pé àwọn tí ó jẹun lọ́pọ̀ jù nínú àwọn tọ̀hún bí ó ti mú wá fún náà nu.
1: Wọ́n tiẹ̀ lè mú wá fún yàn.
0: Bàbá.
1: Èèyàn ni ó wàá fi.
0: Yóò lo ikí máa tiẹ̀.
1: Yóò fi ọpọlọ sí.
0: Àmọ́.
1: Yóò fi ọpọlọ sí.
0: Ṣé kíní ìbí ẹ ti wí yìí?
1: Bẹ́ẹ̀ lórí. Nítorí pé ilé ayé ta wà yìí ó wà dynamic ó ní ẹkọrọ.
0: Chronic.
1: Ìgbà tí ẹlòmíì tí Ọlọ́run bá bẹ́ ẹlòmíì sọ̀rọ̀ ẹni tí kò ní gbọ́rọ̀ létí rẹ̀ ni ó gbẹnu rẹ̀ sọ̀rọ̀.
0: Àwọn akẹ́kọ̀ọ́.
1: Báwo pé irú ẹ ló máa bá mi sọ̀rọ̀. Ó dẹ̀ ti jíṣẹ́
0: tiẹ̀. Yóò mú kú mu. Oúnjẹ kú jẹ.
1: Èèyàn ni ó wà
0: jókòó ló
1: fọpọlọ ni ò ní kó sí páńpẹ́. Àwọn mi torí páńpẹ́ làwọn èèyàn mi fẹ́ máa ń dẹ́lẹ̀ fún yàn. Èèyàn ni mo ti gbọ́ yóò wà lọ lé. Àwa lọ jókòó.
0: A sọ di èlùbọ́ tá a ṣẹ̀ṣẹ̀ lọ lẹ́nu ẹ̀rọ.
1: Yóò
0: wà lọ jọ.
1: Bí àjọ ayé ṣe rí
0: nìyẹn.
1: Nígbà tá ànábì Musa.
0: Àní ìsọ̀nà tí
1: Musa. Ọlọ́run fi àjò lọ han Fẹ̀ráọ̀nù.
0: Ẹ má tí ì lọ jìnà. Kí ni ìdí gan? Ok. Wọ́n sọ fún un pé ẹnìkan tí wọ́n bá bí ni ó pa ọlá rẹ̀ run. Ìdí tó fi ń pa gbogbo ọkùnrin tán bá ń bí lákòókò yẹn nìyẹn. Ẹ ṣe. Bó wa ni ànábì Musa ṣe gbọ́ nínú àwọn ọmọ àkókò náà? Torí àkókò ńlá bì.
1: Àkókò yẹn la bì.
0: Naam.
1: Kò ṣàdédé bọ̀.
0: Ẹ ṣe.
1: Ẹni tí ó rìn níṣẹ́.
0: Tó fẹ́ wá jẹ́.
1: Tó wá fẹ́ rìn ẹni yẹn. O náà ló ṣiṣẹ́ bíbọ̀ rẹ̀ wípé ẹni tí a lò ẹ̀ fún láti jíṣẹ́ fún kó parẹ́ látara rẹ̀ o náà ni ó tọ́jú rẹ̀.
0: Ẹ ti gbọ́ báyìí tó bá jẹ́ pé lóòótọ́ Ọlọ́run ló ran ẹni iṣẹ́ tó ń ṣe má fòyà má bẹ̀rù má sojo ó dá mi lójú pé gbogbo èyí tó wù tó ń dojú kọ ní ogun yìí olúwa ṣẹ́gun náà fún ẹ torí pé òun ló ran ẹni iṣẹ́ kò sì ní fi ẹ́ lẹ̀ gẹ́gẹ́ bí o ṣe fi ànábì Musa lẹ̀ níjọ́ kìíní àná ẹjẹ́ sára lè sọ́kà pélé ọjà ní pápápá tá a bá padà dé á tẹ̀síwájú lórí ètò ẹ kú kalẹ̀.

0: located in our office, JKJ Builders and Developers Limited. So one on your road, Aremo Bronx bus stop, opposite ITA Money Ibadan. Telephone 0707-118-1997 and 0808-070-1243.
1: Fún olè ṣàlàyé mọ́ panilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ

0: Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀ rán láti lọ sí ilé Hajj 2027. Ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Àjọ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukadda Mbaazuna Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ìsan díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukadda Mbaazuna Hajj Umrah Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid Haram, Makkah àti Madina, oúnjẹ ilé wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ Mukadda Mbaazuna Hajj Umrah Service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bodè nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí sórí 08034075325 àti 08123331119. Mukadda Mbaazuna Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
1: Wagilu FM 96.7.
2: Tọ́ ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà tí lè ṣe Lagiru 96.7 FM òkè gajọ́kè. Gẹ́gẹ́ bá ti ń bá lọ kó tó di wípé a lọ sẹ́ka ìpolówó ọjà, àní ọba tó ràn Ànábìmọ Sáníṣẹ́ òun náà ló yọ láti kékeré kúrò lọ́wọ́ àwọn ọ̀dọ́kùnrin ọmọ kéékèèké eléyìí tí Firion tó ń lù ú pa. Bàbá ẹ tẹ̀síwájú.
3: Naam. Àkọ́kọ́ ìyá Nabi Musa gangan fúnra rẹ̀ wàlíyá tó láàyè
2: ni. Wàlíyá ni òjíṣẹ́ ni ẹrú Ọlọ́run tó fẹ́ ni
3: lọ́dọ̀ àwọn
2: àyànfẹ́ Ọlọ́run ni
3: ilmul asrar àwọn àdúrà tí ìyá Nabi Musa ṣe pọ̀ dùá Ummu Musa kìnnì kan albao bintu rọgẹba àwọn ẹgbẹ́jà lọ àárín nákàlì. Naam, wòlé Ọlọ́run ni. Tọ́lọ́mbá dẹ̀ fẹ́ ṣiṣẹ́ ibi àṣẹ rẹ̀ náà ni ó gbé nǹkan gbà kí ọ̀rọ̀ má pọ̀. Wọ́n ṣàbí Ànábì Mọ́sá lákòókò yẹn gbogbo àwọn ọmọ ilẹ̀ Íjíbítì, àwọn ọmọ ilẹ̀ Mísírì, àwọn ọmọ ilẹ̀ Ísíráìlì, àwọn ọmọ bani Ísíráìlà, wọ́n wà nínú ìṣe ẹrú sìn ní ìlú Egypt. Wọ́n ti kó wọn lẹ́rú, wọ́n ti jagun, wọ́n ti kó wọn lẹ́rú. Wọ́n wá wà ńbẹ̀, ibẹ̀ náà ni wọ́n ti ń bí, tí wọ́n ti ń rẹ̀. So àsìkò yẹn náà ni ṣe mọ̀ pé aláṣẹ tó mọ̀ pé àwọn tó ń kó lẹ́rú ni wọ́n dẹ̀ sọ fún pé àárín wọn náà ni nǹkan ó ti jáde ló ṣe pàṣẹ yẹn. Àṣà bí Ànábì Mọ́sá nígbà tí ìyá rẹ̀ bí gẹ́gẹ́ bí wàlíyá Ọlọ́run ọ̀nà wa wọlé fọlọ́run pé kí ni kóun ó ṣe fọmọ yìí. Ọlọ́run wa reveal sí i pé kan àpótí kékeré tí aṣọ sí nínú bí ọmọ yẹn sí lọ gbé sórí odò iná rọ̀ dó ilé ìkì àwa náà la dà padà á dà padà wá fún ẹ. Àdéhùn Ọlọ́run ni fún ìyá Ànábì Mọ́sá yìí pé tí o bá ti ṣe bẹ́ẹ̀ ìwọ ṣàfọkàn balẹ̀.
2: O náà sì wẹ̀yìn wò kò ṣe iyèméjì.
3: À ń gbọ́dọ̀ jẹ́ pé wòlíì Ọlọ́run ni. Wòlíì Ọlọ́run ni. Iná àwòlíyá aláì Ọlọ́run ní àwọn ẹrú sí òun táwọn wòlíì òun láà ká òfin àléhì wọn à ní bẹ̀rù wà láàmú Yazanu ìbànújẹ́ òdẹ̀ ní dé bá wọn. Ó ṣe bẹ́ẹ̀.
2: Ó ṣe Bọ́lọ́run ti wí.
3: Bọ́lọ́run ti wí. Ó kàn án. Ó ń sunkún.
2: Gẹ́gẹ́
3: bí abiyama ṣùgbọ́n àdéhùn tọ́lọ́run ṣe fún yẹn ó mọ̀ yìí pé ayé ó padà wá sí ìmúṣẹ. Ó bẹ̀rẹ̀ sí ní omi ń gbé ọmọ yẹn lọ ibi tójú ẹ̀ ka mọ́ tó ní kí ẹ̀gbọ́n Ànábì Mọ́sá kó máa wò ó tọ́rọ̀ ti bí ìyá rẹ̀ ti bí ọmọbìnrin kó tó kàn òun. So omi yẹn ń gbé lọ, omi yẹn ń gbé lọ gẹ́gẹ́ bí tàn ṣe sọ fún wa omi yẹn gbé ọmọ yẹn dé ẹ̀yìn odò tó wọnú ààfin Fẹ̀ràhàn. Ìyàwó Fẹ̀ràhàn náà Háṣíà ọmọ ń lọ ṣe fàájì létí odò
2: pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ tí ẹ̀
3: òṣèré tí àpótí ń bọ̀ nìyẹn ló máa wò pé àpótí kan lélẹ́yìí ẹ tú
2: kíní bẹ́ẹ̀
3: wọ́n ṣàtú
2: odò ọmọ
3: lọ bá gbé lọ bá ọkọ rẹ
2: tí mo mọ rí rèé
3: ọkọ rẹ ní àpá ọmọ yìí ni ṣe bọkùnrin ni ó ní se mo po nu ti lomo e yonda re le fun
2: fe mi le yi
3: ko mo tojo re
2: ko
3: le je e omo ti ta ri le ti odo ko le je
2: omo ti o le nikan
3: ti o le nikan kan
2: Allah akbar ton lo ba to ju eyan lo
3: la ilaha illallah gege bi ayo lo ba ba ni la bas
2: ko si wala
3: mo yonda re fun mo tojo re
2: Allah
3: bi e itan bi mo sa se bere ni nigbati ninu itan ta gbo oni pe nigba to di ojo kan Firaun n se faaji lowo anabi Musa wa sumo be bitibiti n baba ba se ri oja irungban kan ninu irungban Firaun irungban Firaun po gan
2: o fa irungban kan tu
3: oju baba pon
2: eh
3: lo ba ni ah ah
2: e gba mi
3: bo omo ti won so lele yi
2: eh
3: iyawo ba tan tapere si waju ko le jo won me le iwa gbon a test ye
2: ah
3: bani ki la fi test ye bani ko buru to ba gbon a mo
2: bi o ba si gbon
3: bi o ba si de gbon a mo won wa ni e lo mu eyin kan wa e lo mu ogun na kan wa
2: ah
3: won wa fi eyin sile won fo ogun na sile o ti ndagba won wa ni ko mu ko ti ndagba die won wa ni ko mu kan be itan so fun wa pe o fe mu eyin awon malaika gba lowo ko mu ogun na ogun na to mu so enu lo so da ka lolo
2: Allahu akbar baba so ta ba ri yan tin ka lolo laye bayi
3: o ja nabi musa
2: o nko la koko family mi o ka lolo ko si nto jo abo ma le ni emi ti mo bi o ka lolo ba ya re o ka lolo nbo lo ti gba ka lolo wa won ni o fokan bale anabi musa iran ti enu lati sinu ebi re
3: so ni ka se awani se e ti ri pe ogbon
2: somo
3: ele se tori po wa gbe
2: eni tori n to dun le to lo mu
3: to lo mu ogun na bi anabi musa se bere gbesi aye re ni sugbon yi je omo bani israila kuku lara re ibi ti ise iranse re to ti wa fe bere gangan o ni wi pe nigba ti o dijo kan Arabi mo any kan omo bani Israela
2: e ja se bayi nibi ti sere ti fe bere gangan e ja bere yin lojo mejo tori pe ojo ti lo bere se nso ilo ndun mo mi sugbon ti ba ti le ko dun mi to awon eleto ni gba won ti nawo si mi pe iseju kan lo e ba ja fi iseju kan o ka fi dagbere ka si fi bi awon eyan wa pe e ma binu o pe bi se ndun mo yin ndun ma wa na to ba de lose to mo a ni dan lagara rara rara abi
3: be
2: ko
3: be inshallah correct la
2: e ba nda ko yin le kan si ka ma ri le
3: ele kan si oruko mi ni alaji giwa mu ni rudin ola leko inshallah
2: adala mi lati loruko temi mi ma lo se ma tin se dani lu iwe lodo ba ten gbele ten gbore to ba ni to fe bere to ni se pelu oro esin 08055471669 08055471669 titi jomejo ta tun fa yo pade lagbara olorun ba to le mi ti oni ti igba ni mo nki oga mi ti won dari eto fun ti taro yi eni gbana mu lagbara olorun subhana rabbika rabbil izati amma yasifuna wassalamu ala al mursalin walhamdulillahi rabbil alamin

0: ẹyin temi nile loko lona oja e ma gbo eto olaiwola o emi saido supa saido n bi ti gbo aye mo na eto olaiwola ni mo ngbo benga o yato ju
1: aye ko nlo aye osuro
2: ọjọ́ ìwádé àjẹkọlá lorúkọ mi ò sunday dagburu gọgọ náà ni ò gbogbo ẹyin olólùfẹ ẹyẹ pátápátá gbogbo ẹyin olólùfẹ eré orí ìtàgé pátápátá kò sí program méjì tí ó yẹ kí ajọ máa gbọ́ ju ó yà tọ̀.
3: ọmọ ohun tí màá ń ṣe

0: ẹwọ ńlá lágbo òṣèré o nílàgẹ ìlú rẹdíò jìbọra o gbẹngà ọláyọ ńlá lágbo òṣèré màá nọrùn ni ó bá so bí ó sóhun wẹsẹbọ yẹn kò kò sí eléré ìbẹlẹ ti lè gbọ gbogbo tó ń ṣẹlẹ nípa gbogbo eléré nàìjíríà gbátagbátá lágbo òṣèré láyọ bákàlà àgàtà lágẹlú.
1: Ẹyin tèmi fẹ́ mi Adébáyọ̀ lorúkọ tèmi èmi yàtọ̀ lọ́mọ nítorí ẹ̀mí tí fẹ́ kẹ́ máa gbọ́ ó yàtọ̀ lágbo òṣèré pẹ̀lú gbẹ̀ngà lágẹlú ẹ̀fẹ̀.
2: Táyé ti bá kọjá ńbàdàn ṣé mo máa ń gawú ni irọ́ tí má dé fẹ́lẹ̀lẹ̀ ṣé mo máa ń ṣó o irọ́ tí má lọ ní gbọ̀rọ̀ ṣé mo máa ń gawú ni irọ́ kí wá ló fa sára mi ẹ̀yin jọmọ mi yá gbogbo láti mo ní ṣe bẹ́ẹ̀yìn rẹ̀ fún mi tí bá lọ fọ́n bù bá o ṣe máa gbà mí yá ẹ dákun ẹ dábọ̀ ẹ máa fẹnu ẹ máa fẹnu pásítà mi o.
3: Èyí tèmi lágẹlú la tún wà ń sin lágẹlú náà tún sọ ńbàdàn sí o gbogbo àwọn èèyàn ti gbà fún lágẹlú èmi gangan mo ṣáré gbé rí wá bẹ́ẹ̀ ni gbé síbẹ̀ lágẹlú náà ń gbọ́.

ẹyin èyàn tẹ ń gbọ́ mi tá a jọ ń wẹ lórí ètò yìí lágelu ni wọ́n ń pè bí. Oní ọjọ́ Jímọ̀ ọjọ́ ẹlẹ́ẹ̀keje oṣù ẹlẹ́ẹ̀kẹjọ ọdún 2026 Gbẹ̀ngàn Ọláyíwọlé ó yàtọ̀ ń kí yín àdé yẹn ó ń kí yín ọmọ yín yẹn ó ń kí yín lágbo òṣèré la pètò ẹja jọṣe àwọn ìròyìn wo lẹ fẹ́ gbọ́ wíìkì tá a lò tán yìí ó mọ̀ blend gan

0: àwọn nǹkan kan náà ṣẹlẹ̀ lágbo amúlùúdùn tí ò dùn mọ́ yàn nú. Ṣùgbọ́n kò sí ohun tá a fẹ́ ṣe. Ẹja jọ gist lówùúrọ̀ yìí. Ẹ má gbàgbé pa káàṣì ẹ̀. *347*1004*2#. Ẹ tún gba káàṣì ẹ̀ lónìí. Wọ́n ti ń já yín sí gbogbo ìgbà. Wọ́n ti ń sọ káàkiri. Fún ìdí èyí. Ẹ̀yin tẹ́ bá da mọ̀ dáadáa.
1: Eré asanla tó.
0: Tẹ́ mọ̀ bó ṣe ń lọ dáadáa.
1: Kúlálá, erùkún lálá, a fi mọ̀ nàkànàkàn tó rí tìrò látìkì
0: jẹ́. Ẹ jẹ́ àjọṣe tó tò ní o.
1: Bọ́mi pín tó máa ń ṣọ́n fà.
0: Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń sọ.

0: òṣìṣẹ́ ní yàrá òkè lọ́jọ́ wọn ni. Ẹ̀yin olóòrùn yóò tún bà lé àwọn ìránṣẹ́ pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ ọlọ́run láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ̀rẹ̀ láti Wednesday 12 bí Friday 14th August 2026 pẹ̀lú ìpè ọlọ́run tó dájú lórí ìránṣẹ́ pọfẹ́tàkì bíi ìmà 2026 apostolic meeting ìwọ náà darapọ̀ wá gba agbára ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀ kí ewu àkókò yìí má baà kó dànù ìwọ náà lè ṣèdáyọ ọjọ́ Wednesday 12 bí Friday 14th August 2026 láago mẹ́sàn-án òwúrọ̀ 9 AM This is more than a meeting. It is a divine encounter with God. Through his anointed servant, Prophet Akibima. 2026 Apostolic Meeting. Ojo Wednesday 12. The Friday 14th August. Ni. Lagu meso uro. Lemono yufu ma bali bubu awen kore. Atu sheni lu joro wa lagbara. Bubu eni Christ Power Buster. Adegra yife iba express road. Ipado. Igu's Association of Ministers. Lu shabate mwe. Iwono wa bagbara. Holy shit ayo.
1: Golden Chance Lotto.
2: Golden Vogue Independence Promotion. Gbogbo eyan lolufẹ Golden Chance Lotto. E ku orire. Golden Chance Lotto ti setan. Lati fo bitibiti million gbedunnu ko opo eyan. Bi Naija se nsajo yo odun ominira. Darapo mawo olorire. Ti o janfani owo tulu tulu. Ti eni ko kan Golden Chance Lotto Morning Game. Golden Vogue. Lo ba kaju osunwa. Lati je ninu 125 million cash bonanza. Gege bi ebun fo odun ominira independent gift. O le tala imoye igba. Mo si ta to. Be lo se je to. O ya gbera so ma dolu ara e. Lo tarata si eyikeyi Golden Chance Lotto Stand Kiosk tabi sobu wa gbogbo o le ta lori online wa our website www.goldenchancelotto.com tabi USSD code *7005# lori MTN nikan ni o ta morning game ta ma si Golden Vogue scan QR code lori ticket tabi sticker poster na me drop ko drop o ebun minera independent money gift dey grant for you ofin ati lana wa o ayo yi o wa fe ni odun 18 soke o ya latasiko yi di September 27 you fit play 200,000 naira 100,000 naira 50,000 naira Make you enter zone category. Golden Chance Lotto loni. Irina oni bawa. Lodun ominira.
3: Bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorunsùn déédéé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbù gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
5: Ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti ìlú kan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ́ sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender ìrara ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam panda
6: àsọsùdìyànlẹ̀ yọ sọ́ka
5: battle school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pe ka ma lo niru asiko yi present iron awo gba lori lorisirisi abomofo seven dish rechargeable fans gbogbo irinṣẹ to wulo feyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin ṣe ti gbogbo color o si jọra ankulẹlẹ for the original souvenir gbera nlẹ ma lọ si white stone souvenir ide ape oduduwa building directly opposite nnpc filling station ide ape ibadan fun raja lọpọ o le pe 08069134989 08069 134989 White Stone Souvenirs. Debi Oraja.

0: inú ọ̀sẹ̀ tá a lò tán yìí.
1: Bàbá gba àtàwọn mi ọ.
0: Òun la gbọ́ wípé àwọn èèyàn méjì lára àwọn.
1: Bàbá kò ṣàlékún.
0: Ǹbẹ̀ lágboolé amúlùdùn. Ọ̀kan òṣèré ni. Ẹlẹ́ẹ̀kejì òǹkọrin ni.
1: Kò tó bá mi lè máa kó mi yọ.
0: Pé wọ́n filẹ̀ ṣaṣọ́bùrà.
1: Ọlọ́run

0: ṣe.
1: Gbogbo wa lati gbọ ipapoda onkorin ni Saint Janet. Atọ̀tún àtòsí lọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ ń pa ẹ̀. Wọ́n sọ ń pa arábìnrin yìí. Nígbà tí wọ́n bá sọ wọ́n ni ẹ ó mú nǹkan tó pọ̀ mọ́ra. Bákan náà la gbọ́ ti Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà.
0: Káwọn tí ọṣẹ́ ọjàre àwọn tó ń ṣiṣẹ́. Káwọn tí
1: ọṣẹ́. Ilé ètò náà jáde kúrò láyé ní kòpẹ́kòpẹ́.
0: Tàforí ṣe láti ń fọ̀rùn ṣe ọlọ́run.
1: Kódà wọ́n ti gbé jáde pé Candle Night Abatis Night ẹni. Ọjọ́ Tuesday tó ń bọ̀. LTV8 Lẹ́kọ̀ọ́ ni wọ́n ti ṣe gàgẹ́ Artist 19. Ṣẹ́ra àwọn òṣèré méjèèjì yìí àti Saint Janet ni ó. Àti Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ni ó. Àwọn méjèèjì according to ń tà ń rí. Tá a sì ń kà lórí íńtánẹ́ẹ̀tì ni wọ́n ní medical challenge. Jẹ́ pé nǹkan ṣe wọ́n lábẹ́nú. Àwọn míì.
0: Àránṣe tó fi kẹ́mi náà jẹun.
1: Nǹkan ò lọ déédé bó ṣe ó lọ déédé fún wọn. Ṣùgbọ́n nǹkan kan máa ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn tí ìgbà ojúmọ̀. Tí nǹkan ò bá lọ déédé fún wọn. Ó dúró àmọ́ ti ọ̀pọ̀lọpọ̀ àti lè sọ síta. Wọn ní fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀. Bóyá tẹ bá mọ̀ ní ayé tí a tiẹ̀ ti rẹ́ pé íńtánẹ́ẹ̀tì ní ìsìn bẹ́lẹ́bẹ́yẹbẹ́yẹ ní. Àtẹni tó ní íńtánẹ́ẹ̀tì, àtẹni tó yẹ pé ó yá dátà ní. Àtẹni tó bọ́rò hotspot ní. Ẹ̀kan mọ sọ̀rọ̀ kò bá kùn gbé. Ẹ bá rí wọn tán bá bọ̀tà láti wá sọ̀rọ̀. Ilé àmọ́ jẹ́ pọ̀lọpọ̀ ó pa nǹkan tí ń ṣe wọ́n mọ́ra. Ọ̀pọ̀lọpọ̀ àwọn celebrities ni wọ́n bẹ ńlé tí wọn ò lè bọ̀tà torí pé ìkílẹ̀ àyè yóò mọ sọ ń pa wọn.
0: Iṣẹ́ ọ̀rọ̀ ló ṣùgbọ́n iṣẹ́
1: wọn. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì fẹ́ fi sọ̀rọ̀ síta wọn mú mọ́ra. Bí Goli. Ṣùgbọ́n wọ́n máa pass through a lot. Nígbà tán bá wá kú tá máa ṣe èyà èyà. Ẹ dákun ẹ̀yin èèyàn wa. Ẹ já change ojú tá a fi máa ń wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńlá ńlá. Oníkálukú wọn náà ní nǹkan tán ń pa mọ́ra. Tẹ bá rẹ́ nìkan tó bá sọ̀rọ̀ sókè ṣe bí ó yá encourage wọn ni. Ṣé pé bóyá kí a máa bú wọn pé yẹn kinní kan ìgbà tó ń bẹ lọ́wọ́ rẹ̀ kí ló ṣe ẹ kinní kan báyìí ló mú nǹkan báyìí ní ṣe káàkiri. Ari ti Bísọ́lá Badmus ó sọ̀rọ̀ sókè ṣe bí Ọlọ́run ṣàṣàánú ẹ̀. Ari ti Kẹ́mi Afọlábí ó sọ̀rọ̀ sókè Ọlọ́run gbàánú ẹ̀. Ní kò pẹ́ kò pa ìbùsọ̀ Ọláọ̀kẹ́ òun náà sọ̀rọ̀ sókè. Ẹ rí pé láìfù tiẹ̀ náà chẹ́ǹjì. Ní rí káàkiri ní kọ́nsáàtì kọ̀ọ̀kan ti ń ṣe kọ̀lábò. Àwọn nǹkan tá a rí nù ṣùgbọ́n àwọn tán ti dùn wá nú rí. Tí nǹkan kan kékeré bá ṣẹlẹ̀ sí wọn. Wọ́n jà á mọ̀ yọ ẹnu sùtì sí wọn. Ní ìsìn báyìí. Tó yá ẹlòmíì lára jù ni kó mọ post RIP. Bí kò rètí mọ broadcast nǹkan pé hot news ni orí page mi ni wọ́n ti tètè rí. Àdúrà tí mò ń gbà ni wípé àtẹ̀mí àtẹ̀yìn Ọlọ́run ọba òní jẹ́ post RIP wa ní lásìkò yìí. Yóò pẹ́ pẹ́pẹ́. Ẹ̀yin èèyàn mi fún ti káàṣì ẹ̀. Ẹ jẹ́ ń já yín sí. Ṣé rí bí mo ṣe ń bẹ lórí ètò yìí? Láàrin àsìkò yìí sí 30 ìṣẹ́jú. 100,000 naira ń bẹ tí mo fẹ́ filẹ̀. 50,000 naira lọ́nà méjì. Mo ti káàṣì ẹ̀ ni o. Ìwá ṣe gbogbo èèyàn ló wà fún. Ìwọ tó bá mọ̀ pé o fẹ́ já ìtànà tó ń tàn. Ìwọ ni kó o mú fóònù rẹ báyìí. Gbìyànjú ẹ̀ pẹ̀lú 500 naira. And the more you play náà ló fi jẹ dáadáa. Chances pọ̀. Bí ìgbà tó ń já pépẹ̀ ẹyọkan, ó ń fi sínú báskẹ̀tì. Ó ń jẹ́ ẹyọkan fi sínú báskẹ̀tì. Tán bá wá rú báskẹ̀tì. Ó ṣeéṣe pé o bá ní mẹ́wàá ńbẹ̀. Ó ṣeéṣe kó jẹ́ pé wọ́n bá mú yóò ẹyọkan ó bọ̀ sọ́wọ́ wọn. Bó ṣe jẹ́ nù *347 *1004*2#. Ẹ gbìyànjú eléyìí náà ẹ má ní ìsọfún yín o. Yóò mọ̀ sọ pé ṣé kí n pè àbí mọ́ pè rẹ̀. Báyìí mọ́ jẹ́ n play rẹ̀. Ohun tó ní o mọ́ play n kò fẹ́ jẹ́ olówó lọ́wọ́ ní ìsinmi. Owó àwùfù lélẹ̀. 50,000 naira méjì mo fẹ́ filẹ̀. Láàrin ìṣẹ́jú bíi mẹ́wàá ń mẹ́yọ kan. Tó bá tún yá 20 minutes ń tún mú kejì. O lè jówó tiẹ̀. Mi ò ní ìdí pàṣẹ. Mi ò ní ìdí commission.

àdúrà tá a gbà náà ni pé gbogbo ibikíbi tó bá ń dùn ọmọ aráyé ò ní ba tó dáa jẹ́ tọ́gbọ́n rẹ ti sọ̀rọ̀ sókè òun jìyà gan ni òun jìyà gan ni lórí ayọ̀ ajéwọlé òun ló ń tan ilé ẹ̀kọ́ láti ìbẹ̀rẹ̀ dópin pẹ́ ṣùgbọ́n tó dùn òun jù ní pé lọ ṣe intaviu kan bó ṣe sọ sákálá pé ẹ̀gbọ́n sì lọ́sàn kò orúkọ ní kò mọ lọ kó ń kúrò lẹ́yìn òun ṣe gbọ́n ṣe rántí dádì mọ́mì wọn ò mọ sọ̀rọ̀ that is to say wọ́n ti gan pa ìwòlé àgbàna ó ní ṣùgbọ́n àbúrò òun kò tiẹ̀ wo ọ̀dọ̀ òun mọ́ ní ìsìn wọ́n ti dọ̀tà ani lohun obinu si pe ṣugbọn ohun ti n sọ bo ṣe sọrọ epo dun ohun die pe bayin pe nkan le bọta nkan ni ko ma lo be si re ohun gbọ ni ọlọrun kọ so ni pe asiko ti to je ko mo yin o ma lo olohun o wa mo leyin pe aso ti n plan re gan leyin aso ti n gbianju ati exit aso ti n wa ona bo won ti kuro labe ohun gan ohun o si mo ṣugbọn emi ọlọrun sọ fun wi pe o ya ọjọ to n sọ fun omije n bọ loju ohun ni pe ọlọrun ni ko lo da duro ya won ma lo bayi nigba to wa lo tan leyin lo wa gbo pe asa o ti n wa ona ati je pe ko n gan kuro lodo ohun wọ́n tún sọ tó pọ̀ ṣùgbọ́n àdúrà tiwa gbogbo èèyàn tẹ́ ń gbọ́ wa lásìkò yìí ẹ ṣáàjẹ́ a máa gbàdúà ohun tó dùn ibi tó dùn àwọn ò sínú kí nǹkan ó bàjẹ́ ẹ̀gbọ́n ẹ dákun ẹ jèbúrọ̀ ẹ̀ àbúrò náà ẹ dákun ẹ wá nǹkan ẹwọ́ náà bí gbogbo ẹ̀ ó ṣe parẹ́ gbogbo àwọn èèyàn tí wọ́n ń yọ ẹnu tó ń sọ inú àwọn èèyàn máa dùn ní ìsìn àti máa broadcast àti máa pe gbogbo ẹ̀ káàkiri ìjọpá àwọn gangan náà ní best information lọ́wọ́ ẹ pa wọ́n lẹ́nu mọ́ ìjà tó ń rúgbó bọ̀ yìí àwọn rúná sí ẹ mọ̀jẹ̀ rúná sí ẹjọ́ lọ bẹ̀ torí pé bí èèyàn bá ń ro àròkà mọ mẹ́kún àsundà wá ẹ gbàgbé ń pa àmúfẹ́ wí àwíjàre torí ní ìsìn báyìí oníṣiríṣi mo sì mọ̀ pàwọn méjèèjì inú mi ti ẹ̀dọ̀ àwọn méjèèjì gbọ́n dáadáa sí ní ìsìn náà mọ tan kámẹ́rà fún yín wọ́n mọ ṣe intaviu káàkiri ẹ mọ ṣe intaviu kankan lásìkò tí ó mọ jẹ́ kí ọ̀rọ̀ yóò túmọ̀ tẹ̀ káàkiri torí pé yorùbá sọ pé blood is thicker than water

wọ́n ní àwọn sójà méjì lára àwọn sójà tán tẹ̀lé èèyàn lọ bí patí bẹ́là àwọn méjì náà ti ń dá sẹ́ẹ̀rí à fún bá iléeṣẹ́ ọmọ ológun ti ń dá sẹ́ẹ̀rí à fún wọn iṣẹ́ tá a gbé fún yín à ní ẹ lọ mọ́ sọ́ọ̀yàn ààrẹ mọ́ ṣe bodyguard pẹ̀lú èèyàn wọ́n ti fò

ọmọ ogójì ọdún ni tèmi tọpẹ ọṣọba bẹ́ẹ̀ sì rí peter jarvis àti pella àwọn méjèèjì ti kéde ìjọ tí wọ́n ó ṣe white wedding traditional wedding náà ṣe sẹ́yìn wọ́n ti lọ fún registry ọ̀kọ̀kọ́ wọ́n ṣe traditional wedding èkejì wọ́n ní white wedding àwọn eléyìí kìí ṣe wọ́lùkọ́lù àwọn tá a mú kìí ṣe gbogbo èèyàn wọ́n ti kọ́ lé yín tán sọnù bẹ́ẹ̀ sì rí ṣeun kuti anikulapo ó ti sọ̀rọ̀ pé kọ́lọ́ mọ̀ gbà wá lọ́wọ́ àwọn blogger sọnù ó ní wọ́n sọ pé pati pella táwọn lọ òun bínú kúrò ńbẹ̀ torí pé mc kan sọ̀rọ̀ wípé whiskey dì ó try ju fẹ́lá lọ òun lòun fi bínú ó ní kò rí bẹ́ẹ̀ ó láwọn ṣẹ̀ṣẹ̀ sí kalakuta republic titun mi ó ní ibẹ̀ lòun lọ ohun ò tiẹ̀ rí tìyẹn ro

ẹyin èyàn mi ṣe wá ríbi tá a wá ń lọ gangan lélẹ́yìn ẹyin èyàn ó ti pè mí a fẹ́ sọ̀rọ̀ nípa òǹkọrin islam ni èrè àsàlátù mo fẹ́ yànnà láwọn nǹkan kan fún ọ ìyàtọ̀ ń bẹ láàrin entertainment àti ẹ̀sìn ẹwẹ jẹ́ ń lọ tajà ẹmọ kúrò mbẹ bá dé padà látòjú ọjà mo fẹ́ play àwọn nǹkan kan fún yín nípa tèrè àsàlátù ẹ sì gbọ́ dáadáa ọlọ́run jẹ́ kẹ́ ẹ wá fòye gbé kẹ́ ẹ fòye digest ẹ̀ gbogbo òṣèré lélẹ́yìn ti láti bí ọjọ́ bíi mẹ́rin mẹ́ta báyìí oníkálukú kan ń tan ring light ni ti wá di ọ̀rọ̀ fubú àwọn kan pitch tent wọn síbì kan ẹ wo mo ń bọ̀ ná mo ń bọ̀ mo ní gist fún yín ẹ má kúrò mbẹ́ mo ń bọ̀

Mama, what?

0: Tete babo lo fi si JKJ Builders and Developers Limited. To wa ni odo your road. Arebo Blocks Bus Stop. Opposite ITA Money Ibadan. Telephone 0707-118-1997. Abi 0808-070-1243.
1: Kini arun bayi abi esile igbonse ele ni
2: wo sile igbonse ele
3: en to ba wa se nba mi yan ni ko se daada lati gba ti won ti gokude ni gbogbo eyan ti fowo di mu
4: eyan ogbo nipa graceful rest funeral home ile ise ti nba ni se nba mi oku ti won tun ba ni gboku pa mo digba te eyan ba fe oni run be furu ni ogbe koda awon re oni yi pada awon ara ilu oyinbo won oje fi esere ti e ba fe se nba mi e tawon eyan fo di mu ni bi oku eyan yi to ge graceful rest funeral home ni e ma bo won ni ambulance lati fi ba yin gbo oku debi te ba nfe lowo ti o gara awon band boys and biara wa be si fe ra ibusun le ke casket e ma bo lulu ran lowa private burial land ile se ku aladani wa be si ni an se postmortem ile se graceful rest funeral home wa ni onara hospital complex gegede olu layo amuloku akara road ibadan telephone 0814350426 ati 0876262803 ile se graceful rest funeral home lo ni ojo gbogbo wa ni odale
5: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà tí iye ọmọ tí o fẹ́ bí ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
6: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀ lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ ẹnu dídùn tó lágbára ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
5: Ìlera rẹ ẹ̀tọ́ rẹ ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ o.
7: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fanilápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira.

0: ènìyàn ta ni wọ́n tún gbé ga o ìkó ṣe bàbá lókè ta ni wọ́n tún fi.
1: Gbogbo ẹ̀ lẹ́mọ̀ wò lórí Facebook báyìí lágelo FM 96.7 ẹ lọ wò níbẹ̀.
0: Ọlọ́run tó dá wọn òkè yìí.
1: Ṣé ẹ wá rí ohun tó ṣẹlẹ̀ lélẹ̀ táwọn èèyàn wá ń tàn káàkiri? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣubú tá ẹ̀ wá? Kò jẹ́ kó rí bẹ́ẹ̀, nǹkan kan ò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Só ti di kírísítẹ́ẹ̀nì ni, só ti di kinní kan ni. Orí Facebook wá di pé dìbéètì wá ń wà lọ́tùn, dìbéètì wá ń lọ lọ́sì. Ṣùgbọ́n kinní kan làwọn èèyàn understand, entertainer ni. Kò síbi tí wọn ò lè pe entertainer sí pé kó máa bọ̀ láti wá kọrin. A ti rí ẹni tó yẹ pé àwọn onífuji tí wọ́n pè wọ́n sí chọ́ọ̀chì pé kán wá kọrin chọ́ọ̀chì. Bẹ́ẹ̀ sì rè ẹ̀yin ará ilé, ó ní nǹkan kan tí mo fẹ́ yẹ kẹ́ ẹ wò. Tẹ́ ẹ bá lọ sórí Facebook wa, interview kan wọn kan ń bẹ tán ṣe fún ìyá kan, ẹ lọbẹ̀ báyìí, ìyá ni aláṣọ funfun ìyá yìí, ẹ lọbẹ̀ kẹ́ ẹ lè fojú ara yín rí náà, mo ti kúrò ńbẹ o. Ti ìyá yìí ń sọ̀rọ̀, ẹ lọbẹ̀ orí Facebook wa, mo fẹ́ jẹ́ ẹ lọ wo ẹ lórí Facebook wa, kẹ́ ẹ lọ wo ẹgbọ́n tí ìyá yìí sọ.
2: Nǹkan tó bá tẹ́ ni.
3: Tí ọ̀pọ̀lọpọ̀ bá wùn báyìí, sáà ni mo wò pé ìyá ọmọ Yesu ni.
2: Àwọn èèyàn sọ bẹ́ẹ̀, wọ́n sọ bẹ́ẹ̀, mo dẹ̀ jẹ́ pé pé wòlíì ni mí, mi ò fi ṣẹ̀ṣẹ̀ lẹ̀, mi ò fi lẹ̀.
3: Kẹ́yẹ̀ jẹ́ wòlíì,
2: mi
3: ò kọ́ mọ́ ṣẹ̀ṣẹ̀ sí.
2: Bẹ́ẹ̀ nìkan ni báyìí tọ́ ni kọ́ bá sọ pé ká má sọ ògo lọ́tún fẹ́ bá ti ń jẹ́ ni, má jẹ́ kan bá ti ń jẹ́.
3: Màmá gbogbo ẹnu lẹ́mọ̀ fi ń sọ̀rọ̀
2: yìí. Bẹ́ẹ̀ tó bá ti sè é tó bá fata sí tó bá sè bẹ́yìn tó bá fi jẹba ó ti sọ ògùn
3: ó ti do ògùn
2: bẹ́ẹ̀ni tó bá ti jẹ ẹwú ẹdún kí ló ṣe ògùn ló ṣe.
1: Ó pọ̀ gan torí ààyè ò pọ̀ ni o, mo fẹ́ máa ṣí fún yín lábẹ́ láfẹ́ láwẹ́láwẹ́ ni. Ẹ dẹ́kun ẹ tún wá wo ẹwú ẹnìkan tó jẹ́ àáfàá tó lọ sí ilé ìjọsìn ìṣẹ̀lẹ̀ tó lọ ń preach ńbẹ, ẹ lọ wo lórí Facebook wa lágelo FM. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ wo ẹ lọ bẹ̀ báyìí lórí Facebook wa, ẹ wo àáfàá ni o, ẹ gbọ́ orí púpì ló wà o, orí púpìtì ló wà,
4: ẹ bá gbọ́
1: òun lè ń wò.
5: Mariamu
4: isikola til malaika ya marihama inna allah
5: yubashiru kibikalimatin minhu simulin basiu
4: oni mo fe fun olomo nla kan to ja si pe ni mba nbenu aye enikan oni to
5: isimulin basiu
4: bi oba darin bi kan ariwo so ni ti daada
5: isimulin basiu
4: talelina
5: isabunu mari
1: afa le ngo yi o abi
4: isabunu mari
1: e lo wo lori Facebook wa, ori pupit lo wa yi
4: omo ta wa fun
1: ori pẹpẹlẹ tí ń wò yìí.
4: Gẹ́gẹ́ bí wọ́n ṣe fún Mariama náà ló kọ, Ọlọ́run ló fún Mariama náà ló kọ, bàbá rẹ̀ kọ, ìyá rẹ̀ kọ.
1: Ṣé wá rí ọ̀pọ̀lọpọ̀ tí wá sọ gbogbo kìíní, ẹ ti wá sọ di nǹkan lórí Facebook, kódà gan kí lorúkọ àáfàá yìí, àáfàá lágbàájì, ẹgbọ́n tó sọ òun náà sọ̀rọ̀, ẹgbọ́n tó sọ tiẹ̀ náà.
2: Ẹ bọ́ ni kò dá.
3: Ẹ sọ ògùn dáadáa.
2: Ẹ sí ògùn gidigidi.
3: Ó yẹ ká pa ẹ́dánù.
2: Ó yẹ ká pa ẹ́dánù.
3: Kó wá ní di fúra mílẹ̀, ká ń gbèbọn tìmí báyìí.
2: Ká jọba sí mi.
3: Ká máa yìn mí ní pop action.
2: Pop action.
3: Kí dẹ̀ kú bẹ́ẹ̀.
2: Ó ṣe ọkọ mi ti tó.
3: Ó ṣe ọkọ ìyá mi, má bínú.
1: Lágbára àwọn òkà kò wá tán bẹ́ẹ̀ lọ sórí Facebook wa, ẹ tún lọ wo àáfàá ìjọ kan bẹ sáìdí Àkúrẹ́ sọ títóbi rẹ̀. Àáfàá àwọn ní kọrin lórí stage ní Revival, ẹ ti bá ń gbẹ̀yìn kúrò, ẹ lọ wo ti àwọn àáfàá tán kọrin ní Revival lórí níbi tá ti ń ṣe ìsọjí, ẹ ti rí níbi orí bánà sọ títóbi rẹ̀. Ìbẹ̀ǹbẹ̀ àwọn àáfàá ní bẹ̀ǹbẹ̀ tí wọ́n ń kọrin tí wọ́n ń lù lù ń bẹ̀, òun lè ń gbọ́ yìí.
6: Òbí ẹ ṣe ṣe ń gbé.

0: ṣe ní yàrá òkè lọ́jọ́ wọn ni. Èmi olóòrùn yóò tó ń bà lé àwọn ìránṣẹ́ pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ ọlọ́run láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ̀rẹ̀ láti Wednesday 12 Friday 14th August 2026 pẹ̀lú ìpò ọlọ́run tó dájú lórí ìránṣẹ́ pọfẹ́tàkì bíi ma 2026 apostolic meeting ìrònú ìdarapọ̀ wá gbàgbára ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀ kí ewu àkókò yìí má baà kó dànù ìwọ náà lè ṣèdàyọ ọjọ́ Wednesday 12 Friday 14th August 2026 láàgùn mẹ́sàn-án òwúrọ̀ 9 AM This is more than a meeting. It is a divine encounter with God through His anointed servant, Prophet Akibima. 2026 Apostolic Meeting. Ojo Wednesday 12. This Friday 14th August. Me. Lagu meso bro. Lemme lo yuk ma bali bu bwa wei kore. Atu shenil yi joro wa lagbara. Bubu eni Christ Power Buster. Adegra yi fe ban express wo. Ipado. Igu's Association of Ministers. Lu shabate mwe. Iwono wa bagbara. Holy shit ayo.
1: Ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti ìlú kan wọ̀ lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ́ sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́bí ìsílé àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa. High quality stone mix blender ìrara ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam panda
2: àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka
1: battle school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pe ka ma lo ni ru asiko yi present iron awo gba lori lorisirisi abomafo 7 dish rechargeable fans gbogbo irinṣẹ to wulo feyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin ṣe ti gbogbo kọlọ o si jọra ohun kulẹlẹ for the original souvenir gbera nle ma lọ si White Stone Souvenir ìdí àpẹ Odudua building directly opposite NNPC filling station ìdí àpẹ Ìbàdàn bó rajà lọ́pọ̀ o le pe 08069134989 08069134989 White Stone Souvenirs. Debi Oraja.
3: Mọ̀mìnì mọ́mìnà tún àmàlà oríire.
4: Assalamu alaikum fún gbogbo mùsùlùmí òdodo tí ń jẹ̀rọ láti lọ sílé Hajj 2027 ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú ọ̀kadà mbàásùn náà Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Nísàn díẹ̀díẹ̀, iléeṣẹ́ Yàrá ọ̀fẹ́ onígbàdégbà pé bábá iléeṣẹ́ Mukadam Basuna Hajj Umrah Service ìrìn àjò ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí shop number 1 Ọlọ́yà shopping complex ọjà Bode nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119 Mukadam Basuna Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
5: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lọ́wọ́ tí ó fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Accra Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijema Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
6: Gàgàgà
7: Gàmísì
6: gbogbo ọ̀yà nípínlẹ̀ lódù ṣùgbọ́n ọjọ́ tí ọ̀yà tó jẹ́ odù ọ̀yà bá farahàn a rí pẹ̀lú àpẹẹrẹ ní Gàmísì Aba Mixture àgbà ògùn amára sọjí káfògidì ewé àtẹgbọ́sẹ̀ yọ̀ lọ́tínú Gàmísì farabá wo dẹ̀gbìnrin tó ń gùnfẹ̀ ní tẹ̀lé-tẹ̀lé Gàmísì Aba Mixture ni ó gbẹlura bínú kú tínú kún gbòdògbòdò ti san ara gbogbo fẹ́ ṣiṣẹ́ pé torí kéríkì ara ń roni láti jókòó dìde fúyàwó àdàgíraṣẹ́ ọ̀n rẹ̀ san ara díẹ̀ díẹ̀ nu yá sàwárí egbògi Gàmísì Aba Mixture bó sì fẹ́ dalábùkù lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bọ́ba dẹrẹ alẹ́ Gàmísì Aba Mixture ni ó gbẹlura ẹran rẹ̀ ó sì lé kan si lori okele gedegede ara fifo danu mara fuye ganu si abamicho lagbade fun o bara ni 100 odun to tun gba made ni yawo tara re tun ta kutuputu irufe ganu si abamicho nlo gbelura ganu si abamicho o tu wa kaakire le taja ogun ati lagbe ni kari kari asun wa lagbata jake jalo le nigeria ganu si abamicho fast kenny nigeria enterprises lo se idojuko nnpc filling station legbe bridge olon kemi lagos ibadan expressway mbadan lo wa telephone 08081689617 08081689617 Ganusi lo kara o takebe
2: gaga
7: Ganusi
8: wala no yo ke beteli e ku ise o
9: Tuti ya o sinu ipaje adura awe ati iso oruwo logbon ojo ti ijo Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire shagbekale re lori oke Betheli bere lojo Friday to gbeyin osu keje di Friday to pari osu kejo akori itusile patapata ninu agbara okukun total deliverance from power of darkness Ephesians 6:12 akoko adura lojojumo ago mesan owuro si mejila osan ago meta osan si mefa irole ago mokanla ale ti meta oru ni iso oru opo awon woli ati olori emi nbe ti olorun ti pese sile fun opo ise iyanu bi igbala iwosan ibuku itusile ibapade atokewa ibi ta gbe ti pade Bethel Mountain along Adebayo Ijeayure Road Ibadan olugbalejo woli gidioni tanimo owo esupofo elu elu baba 08033281742 fa eni meji tabi meta lowo dani kejo ni iriri itusile lori oke Betheli mashallah iwa o

0: Allahumma labbaik.
1: Bọ́lá di Al-Imam Traveling Tours ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń bọ́ wani ìrìnàjò Hajj àti Umrah.
2: Àmọ́ rírì yín o,
1: bí ẹ ṣe ń fi ìgbàgbọ́ sanwó Mẹ́kà sanwó Umrah sílé iṣẹ́ wa,
2: tọ́nà ò sì jẹ́ káwa náà jàǹbá yín fún ìgbà kankan rí.
1: Ẹ ṣé o,
2: àlọ́ tó lọ ni ó máa jẹ́ o.
1: Àwọn fi àsìkò yìí kéde
2: pé ìjọba Saudi Arabia
1: ti fi gbèdéke sí ọ̀rọ̀ Hajj àti Umrah àtọdún yìí.
2: Ó máa jẹ́
1: 26 September 2026. Gbogbo pẹ̀lú jíjẹ mímu
2: bàbá ń bari ni pé
1: BTA
2: owó dẹ́hùn náà ní Mẹ́kà
1: a fún yín nínú 8 million naira yín.
2: Tara sàṣà kan sí wa lórí ìtàkùn àgbáyé
1: www.manlatravel.com
2: telephone
1: 08057522230
2: tàbí
1: 0702686271.
2: A wà ní number 1 Randall Plaza Iriakai Estate Olúyọ̀lé Extension
1: along Akala Expressway Ìbàdàn
2: number 31 New Court Road Old Gbagi Ìbàdàn
1: 5850 Indianapolis
2: USA
1: number 1 YBA Complex Sabo Ìbàdàn
2: The Gasoping Complex Ìyànàgbọ́ Ìdí Ìròkó Bọ́dà
1: Ogo State
2: Millions Multipurpose Plaza
1: Michael Kọ́lùsọ Expressway
2: Àjẹgúnlẹ̀.
3: Golden Chance Lotto
4: Golden Vogue Independence Promotion gbogbo ẹ̀yẹ olólùfẹ́ Golden Chance Lotto ẹ kú oríire. Golden Chance Lotto ti ṣetán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú ko ọ̀pìyàn bí Nàìjíríà ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira darapọ̀ máwọn olóríire tí ó jàǹfààní owó túlu túlu ti ẹni kò kàtá. Golden Chance Lotto Morning Game Golden Vogue ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fọdún òmìnira independent gift. O lè ta láì mọye ìgbà mo sì ta tó bẹ́ẹ̀ ló ṣe jẹ tó ó yá gbéra sọ má dọ́lu ara ẹ lọ́tàràtà sí èyíkéyìí Golden Chance Lotto stand kiosk tàbí sọ́ọ̀bù wa gbogbo. O lè ta lórí online wa our website www.goldenchancelotto.com tàbí USSD code *7005# lórí MTN nìkan ni o. Ta morning game ta mọ̀ sí Golden Vogue scan QR code lórí ticket tàbí sticker poster nọ́mbà drop kò drop o. Ẹ̀bùn òmìnira independent money gift dey grand for you. Òfin àti ìlànà wa o, ayò yìí yóò wà fẹ́ni ọdún méjìdínlógún sókè. O yà látàsìkò yìí di September 27 you fit play 200,000 naira 100,000 naira 50,000 naira make you enter zone category. Golden Chance Lotto lónìí àìrínà ò ní bá wa lọ́dún òmìnira.
5: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbúfẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn.

0: ɛte te ba bɔlɔ fisi JKJ Builders and Developers Limited. Tɔwɔ ni odɔ your road. Aremo Blocks bus stop opposite ITA Maniya Ibadan. Telephone 0707-118-1997 tabi 0808-070-1243.
1: Ọjọ́ àti ọjọ́ kan iṣẹ́ agbára yóò tún ṣe lọ́dún yìí
2: o. Ẹ jẹ́ àfàgbọ́ agbára ìgbà ìyanu ọdún yẹn ní ìgbà oṣù kẹjọ bí ọlọ́run ti máa ń rìnrìn agbára nìyẹn. Nípasẹ̀ ìpè wòlíì Daniel Amọ̀wálé Adébíyí JP. Anu a 31 days covenant fasting and revival. Àkórí ìtọ́dún yìí. Ọ̀nà àbáyọ sí ohun gbogbo. Gbogbo tí ń bá wọ̀nyí àjà lọ́jọ́ tó pẹ́. Àkọ́kọ́ tó ọ̀nà àbáyọ fẹ́nà. Nípasẹ̀ fi ọlọ́run lórí àwọn ìránṣẹ́. Prọfẹ̀sọ Dèmọ́lákúndé Wọ́ndáfà. Ambassador Prọfẹ̀ Samuel Ogunuga. Prọfẹ̀ Orede Adéròmú. Prọfẹ̀ Adéyẹmọ. Adéyínká Jò. Prọfẹ̀ Joseph Ayọ̀ Túndé. Pastor Sheu Asọ́láyé. Pastor Yemi Ojo. Pastor Rẹ̀mí Ojo. Prọfẹ̀ Jọlọ́ruwa Lárí. Prọfẹ̀ Fẹ́olúwa Fẹ́tọ́mọ́lé. Prọfẹ̀ Tẹ̀sọ́láyé Nká Ògúnṣọlá. Apọ́sítù Tímọ́tì Ọládèjì. Pẹ̀lú àpàrọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórin ẹ̀mí wo ní Ọlọ́run aláyẹ̀. Daniel Amọ̀wọ́ Ọládébíyí JP. Wọ́n máa sọ fẹ́rẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílẹ̀ aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Bákanjọ́ Saturday 1st August to Monday 34th. Nínú ìjọ Christ our Saviour and Holy Ghost Ministry. Aṣáájú Pásítọ̀. Bíi Àìtínú Oyè Estate. Arúgbó Rọ̀jọ́ Ìbàdàn. Àkọ́kọ́ ojútú rárẹ̀ ò yá jẹ́jọ́ rìnrìn àjò ẹ̀mí o.
3: Ládìlúwà FM 96.7.
4: Gúdúgbẹ̀.

0: ẹ káàbọ̀ padà látọjú ọjà lọ́run o ìkànnì lágelu 96.7 FM òkè gàdùkè o ni wọ́n ń pe ibi táwa wà yìí ìròyìn gúdùgbẹ̀ náà la sì tún mú wá sí etí gbọ̀ yín alele ẹ jẹ́ kí n wọnú ìwé ìròyìn punch lọ pẹ̀lú ìròyìn kan náà tó tún wà ń bí ó ṣàlàyé ọ̀rọ̀ wípé ní ìpínlẹ̀ Ondo wọ́n ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá náà ni ó ti tẹ ọ̀dọ́mọbìnrin kan tí wọ́n porúkọ rẹ̀ ní Adéjọkẹ́ Ayọ̀mídé wọ́n ní onítọ̀hún ẹni ọdún 34 òun ni ọjọ́ orí rẹ̀ o ẹ̀sùn eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá mú fún òun náà ni ẹ̀sùn lílu jìbìtì pẹ̀lú mímọ́ pera èèyàn ní nǹkan téèyàn ò jẹ́ wọ́n ní ọmọbìnrin ìgbéra rẹ̀ kalẹ̀ pé bí òun ti ṣe wà yìí òun ń jẹ́ ẹnìkan tó ní iléeṣẹ́ kan tí ó máa ń bá èèyàn kan máa ń bá gbogbo èèyàn mójútó ọ̀rọ̀ bí wọ́n ó ṣe rí ìwé ìrìnnà sí òkè òkun gbà yẹn tá a mọ̀ sí físà wọ́n ní lẹ́yìn èyí sì rèé ó bá bẹ̀rẹ̀ sí ní gba owó lọ́wọ́ àwọn èèyàn wọ́n ní owó tó wá padà rejọ lọ́wọ́ àwọn èèyàn òun náà ni owó ọ̀hún ti ń lọ bíi bílíọ̀nù mílíọ̀nù ní ọjà rẹ̀ mọ́bìnú o mílíọ̀nù lọ́nà 42 ó tún lé pẹsẹpẹsẹ ìyẹn 42.3 million naira gẹ́gẹ́ bí ròyìn ọ̀hún bó ti ṣe jẹ́ kó di mímọ̀ fún ni nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ń ṣàlàyé ọ̀rọ̀ láti pàṣẹ ẹni tó dúró bíi agbẹnusọ fún iléeṣẹ́ ọ̀hún ìyẹn nípínlẹ̀ náà dsp Àbáyọ̀mí Jímọ̀ ó ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó jáde ní ọjọ́bọ̀ thursday tó sì jẹ́ kárọ̀ kó di mímọ̀ wípé ẹni tí wọ́n mú gẹ́gẹ́ bí afurasí yìí wọ́n pé jìbìtì gbà òun náà ló ń fi iṣẹ́ òun ṣe àwọn èèyàn tó sì ti lù ní jìbìtì títí ìwọ́gọ́ì wọ́n ní àwọn onítọ̀hún ti lé dáadáa ní 90 èèyàn ìyẹn 93 people wọ́n ní ó ti ṣẹ̀ǹgbò níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ fún wọn wípé kíni òun lè bá wọn sheik tí wọ́n fi rí ìwé ìrìnnà gba ó ní kìí ṣe gbogbo orílẹ̀-èdè o ṣó ń gbọ́ títí wọ́n ní ṣùgbọ́n tó bá jẹ́ pé spain ló fẹ́ lọ àǹfààní wà òun lè bọ́ ṣe tó rí ìwé ìrìnnà sí ilẹ̀ òkèèrè sí orílẹ̀-èdè ọ̀hún ó lè rí gbà tó bá jẹ́ pé ní portugal ló fẹ́ lọ tó bá sì jẹ́ pé france ni ní tòun ní tòun wọ́n ní orílẹ̀-èdè mẹ́ta yẹn ló rọra kó pọ̀ kò kó gbogbo orílẹ̀-èdè àgbáyé pọ̀ pé ibi tí òun lẹ́nu sí nìyẹn o nígbà tí jimo tó tún wá jẹ́ kọ̀rọ̀ di mímọ̀ oníṣẹ́ rí ẹni tí wọ́n ń pè ní Adéjọkẹ́ Ayọ̀mídé yìí wọ́n ní kódà ó ní àgbà wọ́n ní abẹ́òkúta ó ní ń gbé o ìyẹn ní ìpínlẹ̀ ogun tó sì jẹ́ wípé òpópónà Adésóyè òun náà ló ń gbé ní ìpínlẹ̀ ogun ọ̀hún o wọ́n ní àwọn èèyàn náà ni wọ́n kọ̀wé ni wọ́n sì mú lọ sí iléeṣẹ́ kan eléyìí tó jẹ́ taládàáni tó jẹ́ pé iléeṣẹ́ tí ó máa ń mọ òfin ni wọ́n pe iléeṣẹ́ ọ̀hún ní Akíndayọ̀mí Olúwa Tóbi and Associates wọ́n ní àwọn èèyàn yìí gan láti iléeṣẹ́ ọ̀hún ẹni wọ́n ti pè lẹ́jọ́ tí wọ́n sì sọ wípé bó ti ṣe wà ń abíyá rẹ̀ ò mọ́ o gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ti ṣàlàyé ọ̀rọ̀ síwájú wọ́n ní wọ́n fi ẹ̀sùn kan pé àwọn owó tó ti regerege lára àwọn èèyàn òun náà ló ti lé dáadáa ní 142 million naira wọ́n pé ó ti ní fóònù kan eléyìí tí ó filẹ̀ fáwọn èèyàn bẹ́ẹ̀ náà sì rèé ló jẹ́ wípé nọ́ḿbà rẹ̀ lórí síìmù yẹn òun ni ó fi pé kí àwọn èèyàn máa fi ṣe owó sí òun nínú àpò àsùnwọ̀n eléyìí tó gbé kalẹ̀ wọ́n ní àpò àsùnwọ̀n tó gbé kalẹ̀ ó pè ní o pẹ̀lú ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ kan nọ́ḿbà yẹn ó pe kóníkálukú bẹ̀rẹ̀ sí ni wọ́n fi owó sí ìyẹn ò ní àwọn tí wọ́n bá mọ̀ pé àwọn fẹ́ lọ sí òkèèrè ilẹ̀ òkèèrè láti lọ wá iṣẹ́ àti láti ti lọ wá bí nǹkan ó tún ṣe dùn dáadáa àmọ́ o orílẹ̀-èdè spain portugal àti france nìkan ó lòun lè bá wọn ṣe wọ́n ní nínú ìtẹ̀síwájú eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ti fi ń tẹ̀síwájú lórí ìwádìí alágbára tí wọ́n ṣe ń pa rẹ̀ wọ́n ní padà rí i pé ó dàbí pé ọwọ́ rẹ̀ ò mọ́ o pé gbogbo ohun tí ó gbé kalẹ̀ tó sọ pé òun jẹ́ nǹkan kò tí ì jẹ wọ́n pé bí ọ̀rọ̀ yìí bó ti ṣe dé iléeṣẹ́ ọlọ́pàá òun náà ní iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ yẹn nípínlẹ̀ Ondo ó ti mú iṣẹ́ ṣe tó sì ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí alágbára nígbà tẹni tí ó jẹ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún tó tún fi kún ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní owó tó gbà lọ́dọ̀ àwọn èèyàn yìí ó kọjá àádọ́rùn-ún lẹ́sù pé àwọn sáfẹ́ẹ́ rin ìrìn àjò lọ sílé òkèèrè káwọn sì fi lè ní ìwé ìrìnnà wọ́n ní náà ló mọ̀ fi gbàdúrà owó yìí sí o tó fi kọ́rọ̀ rẹ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ni ó rí àwọn àkọọ́lẹ̀ gidi kan gbámú lásìgbà tí iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí alágbára lórí ọ̀rọ̀ ọ̀hún o èyí gan náà ló sì fà á tí wọ́n fi rí ọmọbìnrin ọ̀hún gbámú wọ́n ní àwọn èèyàn kan náà tí wọ́n fi orí kó lọ́nà ọ̀dọ̀ rẹ̀ wọ́n ní wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò jimo ṣàlàyé ọ̀rọ̀ wi pe se ri ngba tawon ba ti pari ise iwadi alagba tawon se pelu opolopo awon eyan ti awon ti ri ti o je onibare omobirin yi pe o fe ba won se iwe eleyi ti won fi rin ajo lo soki okun won ni leyin tawon ba se pari awon iwadi yen tan ko pelu awon eyan na alele bayi oro re o di waju ile ejo nu ninu sele mi na eleyi to fara pe won ni ninu osu kokanla odun eleyi to lo ni ipinle ogun iroyin jakori mo fun ni wipe ile ise olopa ni ipinle ogun na ni owo re tenikan ti won pe oruko re ni elizabeth thompson won ni orito na to je obirin won pe ohun na ise ni o lu jibiti pelu awon eyan to be si ni gba owo gidi ni owo won won ni nigba ti won fi boju wo bojuri awon eyan bi meta kan o ti kokan gba owo kan ile to le daada ni million mejo owo naira lowo awon meta won yun ni elizabeth thompson ile ohun na to seru ise laabi ohun o ibi to na si sapamo si ni wipe o nle ba awon eyan wa iwe irin na si orilede canada won ni se ri ngba won mu nti e won ni won be si ni fi oro wa lenu wo ni pe bo lo se se kini won ni leyin ore yin won sa pada wa ri pe ori ero aye lujara lo duro si pe wo bi eyin fe lo so orilede canada bi eyin e temi lago
1: awon eyan wa gba lago
0: eyin e wa sodo mi
1: awon sondo
0: iwo wa ni ko dana
1: so mo pe iya aya orilede wa nigeria bi akoko won ti momo ti so pe momo re mi tinubu ti so pe lori ero aye lujala dakun agbaye ni won ti nfi kini yi no ti nfi so polu awon eyan
0: o mo wi pe awon kan gbagba pe ti o ba ra ran ko le roto won sa ni eleyin ti elizabeth ti se pe ori ero aye lujala lo ma joko si pe wo bi o kan ma pen le danu o je wa
1: so fe japa ṣe canada ló fẹ́ ni àbí us àbí uk àbí germany gbogbo ẹ̀ ló ti wà nílẹ̀ fún wa nsìn o nídìí láti ṣe anything
0: ìwọ ṣàkóso ìwọ nǹkan tó bá fẹ́ lọ sílé òkèèrè ò ní ṣe kankan mọ́ lẹ́yìn pé kò mọ owó àwọ̀ yẹn
1: o wa ẹ̀ nídìí láti wọ́n kàn sa eré káàkiri
0: ẹni tó dẹ̀ ń wá owó yẹn tó kọ owó yẹn fún ẹni ẹ̀ ń jẹ sí i
1: nígbà tí físà yín bá jáde lẹ máa tó san owó they play
0: yo yara 1.5
1: olorun ba ngbo yo bi ele ba tin gbowo kale to ngbowo ti e kale pe ejo a ma pe yin
0: won ni number won de kin lo mo
1: a ma pe yin email address wa at bosunclef.226coco
0: kini bosun wule gba
1: lo we salaye 123700
0: salaye ti bosun wule gba ka mo
1: se ma in ma paro mo ni to ba ti ri
0: o se je pe at boss clef lo wa gbenu si
1: dot kinikan olorun
0: wa yo dag
1: tori ke bere fisa kankan won ai ti po ni isin
2: hello ma
0: oko e ti e paro oko hello e ka so yes ma
2: ari tade
0: e ka so sa
2: iya o iya wa
0: e ra sa
2: e ku se lu e momo si o
0: amen
2: o ko mi ni said ata kan lati sagba kan yan ba rí àwọn ẹni ibi tó tún lọ ń ru kó sí ohun kó sí òkú tó ti kú ṣé wọn ní tẹ ọjọ kú lọjọ ìsinmi wọn tún wá ní ẹni ìwọnú sáré torí ọrọ ayé títí wọn ẹrí gbó dàbí nǹkan àwọn tó ń sin òkú ọmọ ọṣọ òkú wọn o tó ṣe jẹ pé wọn ò tiẹ tún jí gbé lọ ẹkú ètò kò ní bàjẹ o ìyálàyà.
1: Ayé ìgbà kan lọ́jọ́ kú lọ́jọ́ ọ̀sẹ̀ ni wọn bá gbẹ̀yàn dáadáa bó odò bá tún dé àti sàárẹ̀ àti òkú
0: títí
1: igbó ni ó tún wọ́ wọn lọ.
0: Kí ni wọ́n fẹ́ ṣe sọ̀rọ̀ rẹ̀ bá.
1: Ọjọ́ òkú rẹ̀ wo lọ́jọ́ ọ̀sìn níbo ló ti ń sinmi tí ó tún mọ̀ lé kí
0: òru. Wọ́n òkú ti lọ o.
2: Ìyáwó ni àti Bọ́lá Sadé Ọlọ́ni ó gbà yín.
0: Àmì kò gba títí.
2: Ẹyin méjèèjì ni lájẹbí tó ń payín papọ̀ fún
1: ìròyìn
2: ìròyìn tẹ kọ́kọ́ gbé kalẹ̀ gan-an lájẹbí gan ti sọ̀rọ̀ ìyìn ara wọn tán. Ẹyin méjèèjì ọkọ̀ fún gbúdọ̀ fẹ́ yín o.
1: Bẹ́ẹ̀ wá fẹ́ gbọ́ sí ọkọ̀ kan lójoo fara méjèèjì ẹ ṣe ń dẹ́sẹ̀ sí.
2: Tọkọ̀ kan bá fẹ́ yín méjèèjì wá ló so.
0: Èwo wá ní
1: ala kankan mọ́dà yín gan lẹ́dàá wà
0: láwọn. Èwo wá ní kí
2: ni. Méjèèjì ni ẹ burú.
0: Títí yẹn ni títí yẹn ni láyé.
2: Ọlọ́run o. Ẹ kúrò yìí. Ẹ kúrò yìí.
0: Mo ti sọ pé kí wọ́n kí wọ́n pín wa lọ́tọ̀ọ̀tọ̀.
1: Wọ́n á tẹ̀ máa pín wa lẹ́nu.
2: Wọ́n á máa pín lọ́tọ̀ọ̀tọ̀ ni o. Bẹ́ẹ̀ ṣe ń bá lọ yìí. Ọkọ̀ kò gbúdọ̀ fẹ́ yín.
0: Mo ti sọ pé kí wọ́n pín wa lọ́tọ̀ọ̀tọ̀.
1: Ẹ bẹ́ẹ̀ ti ìròyìn lá ní ẹ̀dá sí.
2: I'm going to go to the bank. Ẹ̀rí pé àwọn ọmọ yìí wọ́n lọ́rọ̀ ọpọlọ ṣùgbọ́n bí tó ń lọ pẹlẹ yìí sí òdá tó ẹnímọ̀ kọ̀ǹpútà irú ọmọ báyìí ikọ̀ kan gbo lọ ilé ìdarí kan gbo owó ẹ̀ kan sì fún níṣẹ́ gidi ni o torí pé ohun tí èyí wọ owó báǹkì bá yẹn a mọ̀ pé ohun tó ṣe yẹn òdá ṣùgbọ́n bíréèmì ni ó lágbá àwọn tó ní bíréèmì báyìí kan kó wọn kan fún ọ níṣẹ́ tó dá yóò ní tiwa ọmọ wáyé lágbógun láti kàn láṣẹ.
0: Ẹ ṣe o, ẹ̀lọ́ o, ta ló wà ń bẹ̀?
2: Hello.
0: Hello.
2: Nígbà tó ń kú ètò, Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o. Ìjọba yóò pẹ́ Yemí láti ìlú ìsẹ́yìn ni o. Ẹ̀rí nípa ti èyí tó mú lọ́wọ́ mu ọ̀tún ábú bí wọ́n ń gbowó lọ́wọ́ wọn ṣeré. Àwọn là ń tẹnra wa o. Gbogbo owó tí wọ́n ń kó fún ẹni yẹn tó bá mú owó yẹn tó bá fi ṣe bísíǹsì tí wọ́n ní jèrè ń bẹ̀ ni. Ẹnìkẹ́wọ́nà ọ̀rọ̀ orí ayélujára yẹn kọ́nà wọn sóhánú wa ní tí ẹ bá
0: dúró nǹkan bẹ́ẹ̀ ṣe orílẹ̀-èdè tó pọ̀ o bíi mẹ́ta péré
2: náà
1: wọ́n tọ̀ gbogbo ẹ̀
2: àwọn máa tẹ̀lé irú nǹkan bẹ́ẹ̀ yẹn kọ́nà wọn sóhánú wa ní ọlọ́run ní sẹ́kù
1: pàdé ọkọ̀ ṣe wọ́n jẹ́ ǹgẹ́ ń fi sà ǹgẹ́ ẹ̀kọ́ ṣẹ́kù ń fi sà wọ́n fún ọ kékeré ṣe ǹgẹ́
0: ṣé níkọ̀ọ̀kan àbọ̀dé yẹn ti ẹ̀ ń
1: ta
0: ló kọ̀kọ́ pé wọ́n lọ́wọ́ owó gùnfẹ́ kan wá ẹni ó kó wá gan kò lè dọ́nà bí ogun
1: gbọ̀ngàn tó ń tó ń
0: tó ń kẹjá lajú wa gábọ̀ mi dábọ̀ ń kọ́wọ́ sí
1: gbọ̀ngàn tó ń tówó jò lè dá gùnfẹ́ jẹ́
0: ayérayé gba ni ọlọ́wọ́ sàánú ẹni ajá kó ti di chọ̀ lọ́sàn-án tòní àfi chọ́chọ́ gun ìròyìn eléyìí tá a pè ní gudugbẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá ti di lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́wọ́ ọlọ́run látọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday ohun tó ni gudugbẹ̀ ròyìn yóò mọ̀ wá sẹ́sìgbọ̀ yín láago méjìlá ọ̀sán ṣaago kan àmọ́ ẹ mọ́ gbàgbé o ní òpin ọ̀sẹ̀ yìí lọ́jọ́ Saturday àti Sunday ìròyìn tá a pè lẹ́dọ̀kì yóò mọ̀ wá sẹ́sìgbọ̀ yín láago méjì àárọ̀ sí aago mẹ́jọ títí wá dìgbà náà ọlọ́run ọba yóò ṣàánú fún gbogbo wa àkú jimu ni o mo kí bàbá wa Adétọ́lá Balógun pé wọ́n kú ọjọ́ òbí lágbára lọ́wọ́ ọlọ́run ọba ojú wọn yóò máa rọ́dùn láṣẹ ìdùnmọ́ni Fọláṣadé Àjàlá lórúkọ tèmi tí mo jẹ́
1: títí dayo akínṣọlá náà lórúkọ tèmi ẹ ṣe tẹ wà ń bẹ fún wa.

0: adájọ́ kẹni lé olóyè ọ̀dẹ́ ń bí 96.7 sani ọ̀sani fíkwẹ́sì tí tí wá o ẹ̀sìn tẹ́ ń bọ̀ wá.
1: Kárímọ̀dé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: ẹjẹ́ túbọ̀ kíra wa káàsẹ̀ káàbọ̀ sórí ètò yìí.
1: ọ̀rọ̀ àgbọn lórí wa kò lè yọmọ.
0: ó wà ń bẹ̀ lápá bí o tún ti wà ń bẹ̀ lápá bí o.
1: olúwa lóye.
0: ẹ̀ á jẹjọ rè é tá a tábí tẹ́tẹ́ ọlọ́run ọba mi òkè náà ló pé a jẹ. ọlọ́run ọba mi òkè náà là á mọ fọpẹ́ fún lọ́jọ́ gbogbo ní ìgbà gbogbo àti ní gbogbo àsìkò. ọba tó sọ fún òrùn lọ́jọ́ sí ó pé ó mọ gbojúṣe ọ̀sán ó sọ fún ṣùpá ó ní ó mọ gbojúṣe òrùṣe kò nílé bàbá kò ní títí ìyá ẹ̀ mọ́. torí ẹ̀ ló kọ́ ọlọ́run ọba mi fi ṣòro kì fáwọn tí ò mọ̀ lọ́lọ́ ni. a tún dé sórí ètò wà ń bẹ́ẹ̀. a tún gbádùn ara wa bíi kà sí nǹkan. kì í ṣeré kì í ṣàwàdà. pàtí ti ń lórí rédíò. léyìí tẹ́ mo gbádùn lọ́sọ̀ọ̀sẹ̀. àmọ́ ẹ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ń lẹ pé ó mọ̀ lọ bẹ́ẹ̀. ẹ bá wá wọnú yàrá yìí ẹ ṣì àwọ̀ ibi tó yẹ kẹ́ ẹ wà náà lẹ́wà yìí lágẹ̀lú 96.7 fm òkè gajòkè ńlẹ̀ ìbàdàn.
1: bóyá ká lọ sáwọn àjíṣà.
0: ibi àti ń gbá látùn gbá ara wa.
1: ó ti ṣe ń bá kan jù.
0: tí kì í ṣeré tí kì í ṣàwàdà.
1: ó ti ń bá kan jù ẹ̀rẹ́. ìlàkàlà
0: jùgán. àmọ́jú ẹ̀rọ fún sáà tá a wà yìí tí ń tẹ́gbìn àtẹ́ fi ń láǹfààní àti gbá.

0: káàbọ̀ sórí ètò tá a pè ní ó wà ńbẹ̀. Ó kọ gbogbo àwọn ọkọ̀ tá a jọ ṣe tí ó fi dùn tí gbogbo ó kọ sí. Súdí Adégbèrú àmọ́ TPMC TP tó ta lẹ́nu.
1: Lọ́lọ́run tún fi sí.
0: Bọ̀ dáa padà.
1: Ó ṣe.
2: Àwa dúpẹ́ o.
0: Ṣìkẹ́ òkè Tọ́lá.
1: Àpò bẹ̀rù dúpẹ́ àgbà mi.
0: Ọpọlọ́jọ́ bí ijó ni. Àwọn ọ̀rá káyìbó. Ti kẹ́kọ̀ọ́ wá báyìí.
2: Sẹ́yìn ní kókó.
0: Elizabeth Jẹ́ẹ́jẹ́.
2: Àti ìpàkù sóre bẹ̀ láwùjọ.
0: Ọlámilékọ̀ọ́ Bámidélé. Káàbọ̀ sórí ètò tí a pè ní wà ń bẹ̀ lápá àbí. Abala àkọ́kọ́ lórí ètò yìí labala ó wà ń bẹ̀ tá a ti mọ̀ já yín sáwọn nǹkan tí ń lọ lóríṣiríṣi lóde àríyá wa. Ṣé bẹ́ẹ̀ ló yẹ kó ṣe máa lọ ni? Ṣé bẹ́ẹ̀ kọ́ ló yẹ kó ṣe máa lọ? Eléyìí tá a máa ń gbé yẹ̀wò. Abala kejì labala pẹ́pẹ́ dẹ̀. Àwọn èèyàn kan wà tó yẹ pé n tán bá lò lọ sí patí báyìí wọ́n máa ń fi pẹ́pẹ́ àwọn èèyàn tí wọ́n ní. Èmi patí tá à ń lọ yẹn wọ́n gbọ́dọ̀ mọ̀ pé èèyàn wọlé. Wọ́n gbọ́dọ̀ mọ̀ pé èèyàn gbórí wọlé. Abala tó gbẹ̀yìn ni abala ẹ̀họ́dà. Ẹ̀họ́dà yẹn ó ti wá ní tíkẹ́ẹ̀tì tẹ́ fi wọlé o. Báyà bá ti pé hóì ẹ pé hólà. Báyà bá ti fún yín lámbà yẹn bẹ́ẹ̀ bá ti fi lè sọ tẹ́ ń ṣe ẹ̀ lo igi. Ẹ jẹ́ wọnú òtò fún.

0: ọ̀rẹ́ mi má bínú pé mo da ẹjọ́ kọ́ látara
1: kọ́lá óyèmí mo
0: ọ̀rẹ́ òfin ọ̀rọ̀ àwọn òfẹ́ tàn jẹ́ ojú ẹ̀ rí
1: bó ṣàn gbogbo kan
0: tó bá ti wá sí ìbàdàn báyìí ló máa yọjú sí mi
1: wo má má bínú sí mi wọ́n mọ̀ pé ọwọ́ dídí ẹ̀ ni
0: óyèmí
1: ṣùgbọ́n tó wá gbé mi wá gangan lónìí tó fi rí mi ọ̀rọ̀ kan ni sóyè ọba hun
0: óyèmí
1: wọ́n ní pé tí ara ilé ẹni bá ń jẹ kòkòrò tí ò da kòkòrò kẹrẹ rẹ kò ní já feel alright
0: okay
1: èmi dẹ̀ fẹ́ feel alright
0: okay
1: ló jẹ́ kí n gbọ́ pé kí n sọ ó dẹ̀ mọ̀ pé kò ń ṣe kó bíá èmi àti ìyàwó rẹ̀ àjọta ọ̀rẹ́ ni wá
0: ọ̀rọ̀ ìyàwó mi ló fẹ́ sọ
1: ọ̀rọ̀ ẹ̀ ni mo fẹ́ sọ
0: kí ló ṣe fún ẹ ṣó ó pàdé lóde owó kí ẹ bá kàn ní
1: ọmọ dáadáa nìyàwó ẹ ọmọ dáadáa òun kọ́ ti bá tá a ti fẹ́ ó mọ̀ ṣe dáadáa sí
0: mi rárá
1: ṣùgbọ́n tó ṣe tí mo fẹ́ sọ gangan òun ni pé mo ṣàkíyèsí kankan ni mo máa ń rí instagram rẹ mo dẹ máa ń rí gbogbo social media tó máa ń post sí mo rí i pé tó bá wọ aṣọ kan lẹ́nu fún pati ọ̀tọ̀ ni tí ó tún wọ̀ ní ọ̀sẹ̀ kejì tó wá rí bó ṣe wá wọ̀ ká ní pé mo tiẹ̀ tó wá máa ń rí títà tó wá máa ń tún aṣọ wọ̀ ní kìbádà mo wá ṣàkíyèsí pé tó bá ti wọ aṣọ kan ní ọ̀sẹ̀ yìí ẹ lè rí aṣọ ọmọlọ́run rẹ fún ọdún tí ọdún wọ̀ tán èmi ìtún ni anoda aṣọ ló tún rí
0: kọ́ la díẹ̀ ọlọ́run tó ń ṣe bẹ̀ òkúrò ń di àrò
1: mo mọ̀ bọ́lọ́
0: èmi tí mo dẹ̀ ń ṣe kò sún mi
1: mi ni o mọ̀ tọ́jú rẹ o mọ̀ sì mi gbọ́ o ṣùgbọ́n ìwọ wa ni ká wọ aṣọ kan lọ́sẹ̀ yìí kó dọ̀sẹ̀ tí ń bọ̀ ká tún gbé mi wọ̀ kó tún sọ̀sẹ̀ tí ń bọ̀ ká tún mọ̀
0: sórí ọ̀rọ̀ tó ń sọ yìí mi ò ríro because ìwọ ọkọ lẹni àkọ́kọ́ ta kọ́kọ́ sọ àbúrò mi elizabeth jẹjẹ pé
1: tó rárá àwọn aṣọ tí mò ń sọ yìí àwọn aṣọ olówó ńlá ni o àwọn léèsì tó jẹ́ wípé kìí sọ̀rọ̀ 200,000 ni mò ń bẹ́ sọ
0: tí ò bá ti lówó ló máa ń ronú bó ṣe ń ronú
1: yẹn ọlọ́run ẹlẹ́dàá mi
0: tí ò bá ti lówó ló máa ń ronú bó ṣe ń ronú yẹn kìí ṣe pé bóyá pé mò ń bu ẹ ọ̀rẹ́
1: o ò bú mi báyìí
0: àbú ẹ fún kinní sórí ilé ayé tí èèyàn wà yìí ayé kan ló wà ìgbà tí èèyàn bá dẹ̀ fẹ́ jayé kéèyàn jẹ́ ni ọ̀rọ̀ tó ń bá mi sọ yìí torí pé ojú ọ̀rẹ́ mi ni ó lójú èèyàn tó lè bá mi sọ bọ̀ sún aláìyànde tó kọ́kọ́ bá mi sọ lọ́jọ́ béèrè lọ́wọ́ ẹ̀
1: kọ́lá
0: mo ba ojú ẹ̀ jẹ́
1: kọ́lá gbọ́ mi sórí ọ̀rẹ́ wa ló gbé mi gangan wá sọ̀rọ̀ irú ọ̀rọ̀ báyìí ó lè rí mi lọ́dọ̀ ara àtakó kan mí ṣùgbọ́n mo mọ̀ pé bó o ṣe jẹ́ sí mi bí ìyàwó rẹ̀ sì jẹ́ èèyàn dáadáa sí mi
0: ṣó mọ̀ pé ìyàwó mi ṣó mọ̀ pé brand influencer ni
1: ìwọ ni
0: pé aṣọ
1: kan lẹ́ẹ̀kan péré ká
0: bí ìbá fà
1: ìyàwó ìyàwó
2: di kíkí yín mú cherry mo ti wà lẹ́nu ọ̀nà yẹn láti ó ti fẹ́ẹ̀ tó fi 30 minutes tí mo ti ń gbọ́ gbogbo nǹkan tẹ́ ń sọ
1: mo ń bá kan
2: mo fẹ́ bèèrè nǹkan kan lọ́wọ́ yín ná ẹ fi lé yín lẹ̀ ọ̀nà kú ọlá ni mo màmọ́ pẹ́ ń gbé ẹ wá kúrò láti yanyan kú ọlá ẹ wá wá sí
0: eré àwa bí wọ́n ti kókó ìkòló bẹ́ẹ̀sì
2: èkó látún ti wá sí ìbàdàn wa rojọ́
1: kọ́lá
2: kọ́lá mo fẹ́ bèrè náà ṣé iṣẹ́ bọ́ lọ́wọ́ yín ni
1: o sì máa ń tẹ̀ mọ́lẹ̀
2: kọ́lá àbí bóyá nǹkan kan ṣẹlẹ̀ níbi tẹ́ ti ń ṣiṣẹ́ wọn wá ní ẹgbẹ́lé
1: kọ́lá o sì wò mí
2: tí ń bá ní kí n wò dáadáa gbogbo nǹkan tẹ́ wá bọ́kọ mi sọ yìí kò tí ẹ̀ kàn yín lápá kò kàn yín lẹ́sẹ̀ kí n ti pé mò ń ránṣọ ṣé kí n máa rìn
0: àníkẹ́
2: kó lè dáa ni mo dẹ̀ ń bá kiri o
1: ìdí ibi tí mo ti ń po ọ̀dà lọ́wọ́ ni mo ti wá síbí báyìí kó lè dáa ni mo ń bá kiri o kó lè dáa ni mo ń bá kiri
2: ṣé kí n máa múra dada kí n máa fa ìfọkọ mi ni àbí ṣọkọ mi complain fún yín pé òun ò lówó láti ra
0: ni bẹ́ẹ̀
2: bá rí owó tọ́jú ìyàwó yín
1: kọ́lá tún lábí nà
0: ó ní owó aṣọ bíi mẹ́rin kan tí mo sì fẹ́
2: tẹ̀ báyìí ẹ wá ń sojú bí ẹni pé ẹni tí yẹ gbogbo ìyálé ayé ti jẹ tán ẹ wá ń sẹ owó yẹn pọ̀ tí ẹ̀ ń dẹ́ ta kí ló kàn yín
0: bẹ́ẹ̀ wọ bí kò kẹ́ o èmi lè máa wọṣọ jẹ́ kí ìyàwó mi já máa
2: rí ẹ wá jẹ́ kí ṣọ́ọ̀kì yín ṣe rí ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni o paracetamol tẹ fẹ máa lò sí ẹdẹ kẹlẹdẹ kẹ ọlọrun ẹ máa lo overdose nítorí pé bí mo ṣe ń bọ̀ lé nsìn ọkọ mi kí ni mo rí
1: sọmọ
2: style tí ìyàwó pẹ́lá wọ̀ lọ́jọ́ wedding yẹn sọmọ pọ́rẹ́ mi níkẹ́ sọmọ pé mo rí lọ́rùn ẹ lẹ́nu
0: ó ṣe dáadáa
2: èmi náà máa
1: ràn
2: mo dẹ̀ ti bẹ̀ ṣe estimate
1: nine hundred thousand náà ràn sọ yẹn
0: àwọn àbúrò mi bá mi sọ
2: èmi ò ní gbọ́ bóyá local tailor ní tailor àdúgbò yẹn
1: 1.2
2: péré
0: ni èmi ò
2: sórí ìṣòlẹ̀ mọ̀ pé o promise mi ní 900k
0: kan náà fún
2: aṣọ wedding àwọn ṣọlá
0: gbogbo owó tí màá ṣàṣe sí ẹ lé ní ìbáyìí 3.5 ma se si
2: ah o mi to ye mo se nife
1: to ko ati yawo
2: yi o ja won kan ti won lowo lowo lati toju yawo won se pe enu won o si
3: bi oko elere o mo pe mi o n so lo si eyan
0: anike anike anike
2: lo si eyan ni
0: ti o ba tin se n pe mo ro ati ma se
3: o ti ja o kola
2: kilo kan yi
3: o ti ja mo ti si so si
2: ki okay yawo en ti so yen gan se ko ye ko ti mo po re yin ti tan le ni bayi tori tin ba si ri epo ba won rin o mu kan nu emi ati
1: mo te o

0: bẹ́ẹ̀ bá ṣe ìdarapọ̀ mọ́ wa orí ètò wà ń bẹ̀ náà la wà lápá bí ẹ já sáré lọ tajà náà tá a bá padà dé látọjọ ọjà èyí tó ń tẹ̀wájú ẹ̀lẹ́bẹ̀rún ẹ kú kalẹ̀
1: ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
2: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀ lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
1: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ.
3: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijema Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
4: Orí ètò ti ń jò.
5: Tó bá jẹ́ tòrùlé tó lálùpẹ́ tàbí tó ṣe é fọkàn tán, orúkọ iléeṣẹ́ kan tó gbóúnjẹ fẹ́gbẹ́ gbà wó bọ̀ tó tó gbangbẹ́sùn lọ́yẹ́, The Great Aluminium Roofing Product ni mò ń pè rí. Oh yes, The Great Aluminium Roofing Product, your number one choice for homes, shops, factories, and every building. We are available anywhere across Nigeria, bringing you trusted quality. Ṣùgbọ́n ẹ ṣọ́ra o, ẹ yàgò fún àwọn ayédèrú òrùlé tó pera wọn ní The Great Aluminium Roofing. Padà, ojúlówó làwọn òrùlé wa. Check for authenticity, a scratch pin to verify your product, the BG name boldly printed at the back and branded by the ropes on every bundle. No fakes, no compromise, only the best for your building. Ilé ìgbé rẹ yóò fakọyọ pẹ̀lú ààbò tó dájú, ìyẹn pẹ̀lú òrùlé DG Aluminium tí yóò mú pẹ́ tọrin. DG Aluminium Roofing Product, the real strength you can trust.
6: So country people of Nigeria, tori dey for town, tori dey for town. Sisi Chiki Toduru don come again with ogbonge program where he call True Talk Sunday. True Talk Sunday, hell chimo. As man take pass man, now so program take pass program. Oh, True Talk Sunday. Make I talk aloud, make I talk and clear. You no go like make man pikin tell you the tori. E better make you take your ear, collect am as he dey hot. Oh, inside over the world for your family, for your compound, for your community, even inside their shop and their office. Hey, Chine Kele. This program, if no be say I get mind, I for cry. Hey, if they do my head, dada. Elderly people don't talk and say truth in their life. But many people still they dodge the truth. But we must talk am. With CC Chiki to Duro, you go to waka come your domoto. Anytime when 10 o'clock in the morning, knock chok come Sunday. Waka waka go jam 12 o'clock of afternoon. Sunday, get the whim. Truth to the bitter, but it's their life. Oh yes! Hey! You go to come your domot on top Lagelu 96.

0: kaabo pada lati ojo oja te ba se ndarapo mo wa mo nkin kaabo sori eto ta pe ni o wa nbe lori ikani lagilu 96.7 fm o dabi ere ni ki sere o dabi awada ni ki sawada bawo eyan kan se ma nse niyan looto ile to je pe won ra aso olowo yin bi ye to je pe ban ba ti wole kan bayi won tun wo mo ba ti e je kokan te lo party awon party kan mo wa to je pe o le je get together so won ma aso ese le tun wo jade oju kile yin fi wo to de ti wa nu le o ti fe dale mi ru bayi o je kin ja yo mi o de ki fi yawo sere mi fi yawo ba yan sere 0912370875 0912370675 lati le okere +2348142492906 hello
1: ele kaso
0: o
1: wa nbe ni ma je
0: yes sir yes ma
1: ele tun na dale re ru amo na tun de na o ko ti role o pora lowo tun de apoda unu gba ni se mo so iwo ya ile wo ko na tara re oni njo na re ya obi ran yen se o mi mo ko mi mo ko ko mo poko
2: e ba nso fun o
0: e fi tin se tin ma e ko le ma ko abe se ma ba se ma tun le wa
1: ma gara re mo so tara je
0: e fi tin se tin
1: yàwó rẹ ọtọjú ọmọ ẹnlẹ kìí sáájọ máa ga rẹ.
0: rárá o aṣọ tuntun là ń rà o.
3: àwọn ọmọ wa sunkún délé yín ni.
0: àrà alálòpọ̀ o.
3: sọ ọmọ wa délé yín wa gbóúnjẹ ni.
1: ọ̀rọ̀lọ́wọ́lọ́wọ́lọ́wọ́lọ́ yóò ṣe ọlẹ̀.
0: kò lè ṣí mi lẹ̀ kò lè ṣí mi lẹ̀
3: o ojú yín ló máa ṣe kò lè tán.
2: fúnra wọn ni màá gbọ́n.
0: hello ma.
4: hello.
0: hello sir ó kọ́ ibilẹ̀ tí ń pè
4: yìí.
0: ọmọ
4: I'm a cobra video.
0: Yes,
4: sir. I'm going to do the color, so I'm going to come back in with you. Cool. So, you can go here with me about you, my lord. Yeah, okay. So, I'm going to send you to this. This is why I'm a comment about the profile of money. Oh, yeah, cool. Realize that. I won't last on the book, but say, you can't meet me.
2: Oh, yeah, I
4: was a candle. I work on the Lalua, so Lala. O se ko le se ra nkan se se business to ogbon la ko nibe o mo re la bugu la la te
0: e se ngo sa e se ngo aya ke awon eyan wa ile itan wa loju opo facebook ogbe emi ode emi omo kure won ni wa nbe dasola kure de won ni eku eto olorun yo ma ba wa se o ami o ye emi boluwa ti fe won ni eku eto olubin pe hem adeoti awon na nki wa won ni eku eto soli olugbile lati lu iseyin won ni eku eto iseyin lati iseyin oyo state asemu abidemi adisa won ni eka so babajide sanwo eko Oyebamiji won ni good afternoon to you sir well done babajide sanwo eko ati EFCC office asemu adekunle adebayo won ni welcome o wa nbe omolara iya come awon na nki wa e se won yin na ma bo loju opo facebook e wa kiwa ke fi rungba yin sowo e pin ko kari ile ko kari oko e wa wa loju opo lagelu fm 96.7 e ba wa tele e ba wa pin video yin fa won yin min na ko tun le janfani e fi sayo ruti mi love money good afternoon colades international wedding samuel amowo won ni e ku eto e se won o e se won e je mu ipe hello
4: hello
0: e ka ba sori eto
4: o ba kin e ku eto ko ni ba je o
0: yes sir
4: sai da ta kan lati ta gba kan yan ba na
0: e se won
4: e se won e se ri to wa nbe ni pe to ba ja si pe agbara yin gbe ke wa oki ye gbogbo nkan to ye ke se gbogbo e lanfani e wa lati se rorun we ko si to buru nbe
0: mi complain na
3: daddy
4: tó bá já sí pé agbára yín gbé o tẹ wò pé gbogbo àti lótúkù kí mo tún wá ṣùgbọ́n tó bá pẹ́ yìí náà mọ́ wípé tọ̀ ó dàbẹ́ ní pé obìnrin kan bá mi náwó ni àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe sí wà lọ́tún lósì tẹ́ ẹ̀ tí ì ṣe ẹ̀ ń gbélé mi rẹ́ǹtì kò sí wípé bóyá kíní èèyàn gbúdọ̀ ṣọ́ọ̀ṣì tó o ní ìtọ́jú.
0: Ẹ bá ń gbélé mi rent yẹn kò kọyín o bó bá ṣe wàhálà ṣe lè náwó wa o.
2: Èmi ni mò ń
3: my husband's money is my money.
2: Èmi ni mò ń bá handle site ẹ lọ́wọ́.
4: 2 points tẹ fi ń raṣọ ẹ sì wà níbi tí landlord ó ti
2: wá. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
3: Dẹ́ni ìta bá jẹ la òun lè re wa.
4: Ìta
3: bá jẹ lè re wa ìta bá wọ̀ lè re wa ẹjẹ́ àwọn
4: òun. Orí tó bá ṣe kínní ẹ̀yin nìkan ni ó kú o.
2: Àwọn ni o.
3: Fẹ́mi ló lè kú ọ nìkan. Àbí
2: ojú ẹ fẹ́ là.
3: Ẹ̀rí
2: fẹ́ náà.
0: Hello.
5: Ẹ káàbọ̀ sórí ètò.
0: Yẹ ẹsẹ̀ káàbọ̀ sórí ètò.
5: Gbádùn ní òní bàjẹ́
2: o. Àmì o
5: ọ̀kẹ́ olúwa rotimi olúwa contain àríṣe àpáta ìbàdàn.
2: Ẹ káàbọ̀.
5: Ó rọrùn bí èèyàn bá ti ní owó dáadáa. Irú bí ẹ ṣe ń kówó pín ìyàwó yẹn ń sìn. Tó bá jẹ́ pé obìnrin yẹn jẹ́ni tó rò dáadáa ni ó yẹ kó máa fowó yẹn ṣe nǹkan rí ni.
2: Kò
5: yẹ kó máa wá fi aṣọ.
3: Láti ṣe nǹkan bí wá laṣọ rírà ni.
2: Irú ròǹbọ̀nù.
5: Àtìtà ni kò lọ
3: sí tì.
5: Àmọ́ ya aṣọ tẹ́tẹ́ yẹn àti
3: kó tún mọ ọdún. Ṣẹ́mọye event tí mo máa lọ represent ọkọ mi tí mi bá múra dáadáa máa láwù.
0: Tẹ́mi máa lọ ṣiṣẹ́ owó ó máa represent mi.
5: A yóò tọ́ lọ bí ọ̀pá àbọ̀n ìgbà tí inú yẹn bá ń jó kéèyàn ti gbó nǹkan ni. Tọ́ bá wá ní kéèyàn ti gbó nǹkan kì í ṣe bí káṣọ. Àkísà ni.
2: Ọlọ́run àti àwọn ọgbọ́.
5: Aṣọ tẹ ti wọ̀ bí ọdún márùn-ún sẹ́yìn ìṣèjọ́sún lè wọ ọmọ ni.
2: Tó
5: bá gbà mọ́ ó ti lọ nà án. So ẹni tó bá jẹ́ pé kò tí ì ṣe gbogbo nǹkan rere tẹ́gà máa ń ṣe láyé ó bẹ́tà kó ronú ẹ̀ dáadáa kó má fowó ra
0: tẹ́. Ẹ ṣe jàre.
2: Kọ́lá à ń kọ́ fún ìsìn òun parẹ́.
0: Ẹ jẹ́ sáré lọ tajà náà tá a bá ti padà dé ètò ń tẹ̀wájú ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kú kalẹ̀.

0: Assalamu alaikum fún gbogbo mùsùlùmí òdodo tí ń jẹ̀rọ láti lọ sílé Hajj 2027 ní tẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Baasuna Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ní san díẹ̀díẹ̀, iléeṣẹ́ Mukaddam Baasuna Hajj Umrah Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilẹ̀ wa, ṣìyára, ọ̀fẹ́ onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ Mukaddam Baasuna Hajj Umrah Service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yìí. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí shop number 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bodè nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mukaddam Baasuna Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan. Course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LGE, NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akron Avenue Ikeja, Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbádù Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
2: Àrùn báyìí, àbí ó sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀ ni.
3: Wo sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀?
4: Ẹni tó bá wa sẹ̀mbà ní ìyẹn ni kò ṣe dáadáa. Láti ìgbà tí wọ́n ti gbókùú dé, ní gbogbo èèyàn ti fọwọ́ di mú.
2: Ẹyin ọ̀gbọ́n nípa Graceful Rest Funeral Home. Ilé-iṣẹ́ tí ń bá ní sẹ̀mbà mi òkú. Bí wọ́n tún bá ní gbókùú pamọ́ dìgbà téèyàn bá fẹ́. Kò ní rùn bẹ́ẹ̀ fúrú ní ọgbẹ́. Kódà àwọ̀ rẹ̀ ò ní yí padà. Àwọn aráàlú òyìnbó wọn ò jẹ́ fi ń ṣeré. Tí ẹ bá fẹ́ sẹ̀mbà mi, èyí táwọn èèyàn fọ́ di mú níbi òkú èèyàn yìí tó gẹ̀. Graceful Rest Funeral Home ni ẹ máa bọ̀. Wọ́n ní ambulance láti fi bá yín gbé òkú débi tẹ́ ẹ bá ń fẹ́ lówó. Tí ò gara àwọn bamboys and biara wà bẹ́ẹ̀ sì fẹ́ ra ibùsùn lè kẹyìn casket ẹ máa bọ lórí ìrànràn lọ́wà private burial land ilẹ̀ ẹ̀sìnkú aládàáni wà bẹ́ẹ̀ sì ni à ń ṣe postmortem. Ilé-iṣẹ́ Graceful Rest Funeral Home wà ní ọ̀nà àrà hospital complex Jègèdè Olú Láyọ̀ Amúlòkun Àkàrà Road Ìbàdàn. Telephone 08143504426 àti 08076262803. Ilé-iṣẹ́ Graceful Rest Funeral Home lóní ọjọ́ gbogbo wa ní ọ̀dálẹ́ o. Yeah, no.

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí tìgbọ̀n yín níkànnì Lágelo 96.7 FM òkè ìgájọ òkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Fún wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùnrin ó ti wà ń kalẹ̀. Tèmi Táyọ̀ Oyè Ládùn àbọ̀ ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ níkànnì Lágelo 96.7 FM òkè ìgájọ òkè. Ìkànnì Lágelo ti Sátidé yìí ó tún

0: nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá
1: ayé.
2: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
5: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Bọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́.

0: hoda.
1: Kaya ko mo fashion iya mo ala.
0: Pariwe hoda. Bet it in you are born here. Fẹ́ràn oúnjẹ bíi
2: balasa o labalaba lasa o tó bá di ìpolẹ́kún.
0: Má ṣe bí jú bí ẹ ń pé tó bá bù fún kò ní jẹ.
2: Ibú tó bá ì
0: parí olórí. Máa bọ́wọ́ wá gbà.
2: Káyé dákun mọ́ fàìṣàn yìí.
0: Ọ̀fadà ń bẹ́ ń bí o.
3: Àṣàrò wà ń bí o.
4: Basmatic rice lèmi gbé wálé
5: nù. Ègbó náà wà ń bí pẹ̀lú.
1: Láyé káyé dákun mọ́ fàìṣàn yìí a mọ́ wa lára.
0: Àmàlà dúdú ń bẹ, àmàlà funfun ń bẹ, gbẹ̀gìrì ń bẹ.
5: Iyán àtọbẹ̀ ẹ̀gúsí wà ń bẹ báyìí.
0: Ogun fẹ́ẹ́rẹ́ bẹ.
5: Abọ́dé ṣàkì.
2: Labalábá èèyàn, ibú tó bá.
0: Bá a bá ti pé, oyì ẹ pé.
5: Hola.
2: Dákun mọ́ fàìṣàn yìí, àmú wa lára.
0: Oyì.
6: Opa.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
4: Ẹ
6: kú ètò.
0: Ṣé ẹ rún mọ́ ni? Oyì.
5: Wọ́n tún wọn láti
0: yẹ.
6: Hello.
0: Oyì.
6: Opa.
4: Bẹ́ẹ̀ni ó sọ wọn náà gbé.
0: Taba ló kìkẹ́ ló ka yín o.
1: Mo wà láyé.
0: A bá ti pé oyì ẹ pé hola.
1: Mo wà láyé. Káyé dákun mọ́ fàìṣàn yìí.
0: 09123708675 09123708675 09123708675 láti ilẹ̀ òkèrè plus 2348142409106
6: Hola.
0: O kan ibe la tin pe.
6: Alaji gari wa lesmeta.
0: O ya kile fe je.
6: Iyan to se dada to mu dada.
5: Ato be egusi abi?
6: O be egusi.
5: Eran wo le fe ko wa lori e?
6: Eran gbe etu eran etu.
0: Etu nbe.
5: O wa. Kile fe mu le lori elerun fun.
0: Elerun fun nbe.
5: Elerin dodo
0: nbe. Taju nbe.
5: Ẹlẹ́rìndòdò lẹ́fẹ́. Yóò kan ra.
4: Ẹlẹ́gbẹ́ jẹ ju bí tiwa ní dájú.
0: Ẹ̀yin ṣe jẹ ju ayín lọ.
2: Ẹ̀rọ dalẹ̀ láyé ẹ̀kún wọn ni wọn káyé dákun mọ́ fàìṣàn yìí yẹn mọ́.
0: Oyì.
6: Hola.
0: O kàn níbẹ̀ láti ń pè yí.
6: Ẹmi Adéṣepé láti Òrùwà.
0: Ẹ káàbọ̀.
4: Ẹ káàbọ̀ sórí ètò.
6: A kọ ètò náà.
5: Yes sir, kí lẹ fẹ́ jẹ?
6: Ṣé túwó wà nbẹ yẹn?
5: Túwó wà.
4: Túwó àti gbẹ̀gìrì.
6: O pẹ̀lú gbẹ̀gìrì pẹ̀lú wéjú.
5: Ẹran wo lẹ fẹ́ fi jẹ́?
6: Ẹran màálù.
5: Kí wà lẹ fẹ́ múlẹ̀ lórí ẹlẹ́rù fún ẹlẹ́rìn dòdò?
6: Ẹlẹ́rìn dòdò ni mo fẹ́.
5: Ẹlẹ́rìn dòdò lẹ fẹ́.
0: Ẹ tẹ́ bá rí bí àwọn ẹran bíi bọ́gọ́ yẹn náà sí nkọ́.
6: Bọ̀kọ̀tọ̀.
5: Ṣé o máa ti kéré?
4: Kó tún wá ní jòlò lẹ́gbẹ̀ẹ́.
5: O ti lọ.
0: Oyì.
7: Hola.
0: O kọ ibẹ̀ lẹ́sìn pé.
7: Olúwa contain àríṣe àpáta Ìbàdàn.
0: Ó yá kílẹ̀ fẹ́.
7: Ẹ kí ni àmàlà dúdú àtọ́bí àbúlà.
4: Ìwéjú àti Ìbàdàn ní dádì ń tiwọn.
5: Àmàlà dúdú.
7: So ọwọ́ bá mi wá ẹmu fẹ́ mu ni.
4: Ẹmu àṣẹṣẹ dá.
0: Ìbẹ̀.
2: Yóò kọ́ ẹ̀ lára. Yóò bá àtẹ̀mọ́ ní ọlọ́run. Wọ́n lóṣù kẹlẹ́ bí àárọ̀ wọ́n wá ní kàtọ́ mọ́lẹ̀. Ìtumọ̀ kátọ́ fi ti ń la kábí kòkó nípa.
0: Oyì.
7: Hola.
0: O kọ́ ìbẹ̀rẹ̀ sí pé.
5: Oúnjẹ ẹ̀gbọ́n yìí ó pọ̀.
7: Oyinlade Abiodun láti Madina Adébólú.
4: Kílẹ̀fẹ́ jẹ.
7: Àwọn èèyàn ti dé. Akínṣe bá dé. Ṣé ẹ fún wa ní rice jollof rice.
5: Jollof rice ilẹ̀fẹ́ jẹ. Rice bẹ́ẹ̀ni lẹ́yìn tó fẹ́ jẹ.
7: Èmi gẹ́gẹ́lẹ́ lọ́jọ́.
5: Ẹran lẹ fẹ́ lórí àbẹ́já.
7: Ẹfa ni
5: ẹja tutu.
4: Ẹ bá ti wá gbé ti bẹ́ẹ̀ni fún yín náà wò ṣe ẹja tutu sí ń dọ̀hún.
0: Ó dà.
4: So opportunity tún ni fún yín lónìí.
2: Ó ṣe bẹ̀rẹ̀.
1: Kí lọ bùtà wá.
2: Ìyá ní òun ṣe bẹ̀rẹ̀.
1: Kí lọ bùtà wá.
2: Ọwọ́ bùtà tán mo tún bu yọ.
0: Oyì.
8: Hola.
0: O kọ ibi lẹ́tí ń pè yí.
8: Ìyá bẹ̀rẹ̀ kò láti ayé gbọ́lẹ̀ yọ.
5: Kí ni ká bá yín gbé wá sáyé gùn?
8: Àmàlà.
5: Irú àmàlà funfun àbí dúdú?
4: Ṣé funfun ni àbí dúdú?
8: Funfun mo fẹ́.
4: Ìbàdàn kọ̀rẹ́ẹ̀tì ni mọ́mì yìí.
5: O ti re.
4: Ẹ mọ́ wọlé àbáyé bá bùlá.
2: Wọ́n á máa ló burú. Wọ́n fi wọ́n sí lọ ẹ tó kọ̀.
1: Wọ́n á máa ló burú.
0: Oyì.
8: Hola.
0: O kọ ibi lẹ ti ń pè yìí.
8: Orúkọ mi ni yóò sì láta ti pẹ.
0: O yá kí lẹ fẹ́.
8: Ẹ fi lámùlà dúdú.
5: Àmàlà dúdú ọbẹ̀ wo?
8: Àbùlà.
5: Ẹran wo?
8: Ẹ̀gúnfẹ́ oríṣiríṣi àìsínú
5: ẹran. Àtijínú ẹran, kí lẹ fẹ́ mu sí i? Kí lẹ fẹ́ mu lé lórí?
8: Ẹlẹ́yìn dòdò ni mo fẹ́
5: sọ. Ẹlẹ́yìn dòdò lẹ fẹ́, yóò kàn yín lára gbọ́ ọlọ́run, kò ní pẹ́.
0: Oi.
9: Oi. Hola.
0: O ko ibele sin pe yi.
9: Ya ma wa la ta pata.
0: E ka bo lati apata.
9: Kukuru ni mo fa o kukuru atobe efo, efo olosu.
0: Kukuru atobe efo inbe. Inbe lodo awon sike.
9: Ebe efo legusi mo.
5: Yo ko ya.
9: Era wuju ti wa na.
5: Era ki le pe.
9: Ewuju.
5: Okay.
0: O da mi ni lanfani ati mu ipe kankan mo. Baba ni awoju ago wa ojo ti lo. Ogun baba si tin dide na le mo pade alaji gbo igala wa lori eto ndun igba.
2: Iya mi lo la bo si.
0: Oruko bosun alayande eleyi tin tegbira te fin lanfani ati gbadun e dada.
2: Oni ba
0: ko lo to eto ikenete gbo eje kebugi. Ade gbe ru amo OTP.

ńlá tó dúpẹ́ sí lọ́dún yìí yóò wá ọkàn. Ìwọ́tọ̀ text message lọ gba nǹkan lẹ́nu mi lára lẹ́rọ̀.

àwọn ẹlẹgàn tó máa ẹgbẹ̀rún márùn-ún èèyàn márùn-ún wọ́n bá fún yàn ní nǹkan yìí fún yàn ní 1 million 1 million ebi lápò ara mi mo ti fẹ́ fún ọ Ọláyẹmí wa máa kọ àkàtàǹbà wọn lẹ̀. Kúrà àti fàdákà èmi ò ní. Pétérù lọ sọ bẹ́ẹ̀. Òun wò pé Jésù ní retí pé kọ́ pé kò ń dìde kó ń ọmọ rìn. N ti ẹni yẹn ń bèrè àárọ̀ dènà. Owó ni ń bèrè n tiẹ̀ owó. Sẹ́rí ẹni tí ń bá bu àdúrà ìjó láyé kò ní lọlẹ̀. Owó tí ọkàn fi jẹun láyé tí ọkàn fi jẹun lásán ní ń bèrè. Oni sàánú mi. Ní Beautiful Temple. N tó gbọ́ lẹ́nu Pétérù ó wà disappointed. Wúra àti fàdákà èmi ò ní. Owó lè mi fẹ́, fàdákà gan lè mi fẹ́. O ní ọ̀dà, ọ wà á dìde lónìí, ọ mọ rìn. Àrọ́ náà sì dìde, ó sì bá ọ̀nà àti ẹ̀ lọ.

0: baba akorin la ta ro ni o ti su mi igbo gan la nlo bole mu mi lo
1: arakunrin fokan bale onu ati la re ni mo fe fi han e o ya wo ore ore
2: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lórí splash 105.5 fm pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1# lórí ìlàjẹ̀lú 96.7 fm *347*1004*2# tàbí lójú òpó website www.kashe.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé kí ló ṣẹlẹ̀ kí lè ń sọ lójú oorun yìí ṣe ń làlàá ni àbẹ́ ń ṣì ìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni ó dàbí ẹni wípé àlá ni kódà àlá tó dára ni mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ káàṣì ẹ̀ wọ́n wà láọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀ ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀ bó ti ń jẹ owó ojoojúmọ́ bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà àjọ tó rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ ọ̀yọ́ ló fòun tẹ̀lú káàṣì ẹ̀ ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ tó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀.
4: ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
5: nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀ lábẹ́ òfin. ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? ìsàlẹ̀ ẹnu dídùn tó lágbára ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
4: ìlera rẹ ẹ̀tọ́ rẹ ọjọ́ iwájú rẹ ń tàn. ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation.

0: forúkọ mi.
1: Ọlọ́run ò sí lẹ́yìn ọ̀lẹ́.
0: Ọlábàdé lorúkọ mi, ìbá fún Tayo.
1: Bí n ò jókòó ma, bí n ò ló lọ́ ma jókòó mi kì í sorinre.
0: Báwo jẹ́ mi
1: rán? Ọ máa continue títí táyé rẹ̀ ò fi dá ni. Ẹ̀bára ẹni tí a ń jẹ lọ́jọ́ alẹ́ tọ́ rẹrù tó fọ̀pá lọ́wọ́.
0: Báwo ni ẹ tún wo a?
1: Ó hewu lórí, ọ rẹrù ó tún fọ̀pá lọ́wọ́, ń tẹ̀ yẹnkẹyẹnkẹ lójú pópó.
0: Ìjọ ẹnu wọn ni tó.
1: Bẹ́ẹ̀ bá wádìí ẹ̀ wò, irú wọn fàárọ̀ sinmi ni.
0: Ẹ tó ń sùn ní kò sùn kan súnpá lóde.
1: Tẹ́ ẹ bá tún wádìí ẹ̀ wò dáadáa, ó ṣeéṣe kọ́ mọ́ fi ọ̀rọ̀ ọmọ kọ́ mọ́ kà sí ń gbàárọ̀ ayé ẹ̀.

0: níbo lọ bá ìgbésẹ̀ ayé ara rẹ̀ dé.
1: Kóloba kóloba.
0: Tí ọ̀rọ̀ rẹ̀ ò fi yí ọmọ. Kí ló dé tí su tiẹ̀ ọ̀tẹ́ gbẹ́?
1: What matters to me is to become a soldier.
0: Kí ló dé tí èlùbọ̀ rẹ̀ ò tó ro kàdámọ́kí? Èsè tí ẹ̀kọ́ tí wọ́n ń rò tó ní kókó. Ló fà á tí ọjà rí o fi tà. Ibi tí kálukú bá bára rẹ̀ dé ní ọ̀gbádùn ara rẹ̀ dé. Ilé-iṣẹ́ tó tí ń ṣiṣẹ́ ẹnu ẹ mú yányányá. Ọ̀rọ̀ kì í kú mọ́lá. O mọ̀gá ọmọ máa ṣẹ́ gbogbo èèyàn ló fún lésì. Àti lágbègbè ńbẹ yóò dogun dọ̀dẹ̀. Ọkọ̀ pa ó tì. Ó lòun níbẹ̀ ṣe mọ́ láìlá ilẹ̀ lọ.
2: Ayé láwa o. Àwọn ìta ọ̀ṣẹ́
0: o. Lòun ní bọ́ ṣe mọ́. Mo jẹ́ pé tí a bá ń jà ládùúgbò, o ò ní ló sọ mọ́yà tí débẹ̀ lọ́rọ̀ wòran. Èyí oúnjẹ ọ̀wọ́n sè. Ọkọ̀ gbé fóònù dání, kò sí rò kankan lọ́kàn rẹ̀ nú ayé àbí kọ́ ọmọ yẹ fóònù ọkọ̀ rẹ̀ wò.
2: Àtúbọ̀tán ayé láwa o. Àwọn ìta ọ̀ṣẹ́ o.
0: Obìnrin míì náà kò ní làákàyè. Àbí ọkùnrin míì náà ò ní làákàyè.
2: Ilẹ̀kùn ọrùn ti ìsíkalẹ̀ o. Kọ́kọ́rọ́ ilé ayé sọnù.
0: Àti ìṣetán àti fi kọ́kọ́rọ́ sílẹ̀kùn ọrùn báyìí olúwa o.
2: Ilẹ̀kùn ọrùn ti ìsíkalẹ̀ o. Kọ́kọ́rọ́ ilé ayé sọnù.
0: Ọkùnrin dìndìnrìn ọlẹ́.
2: Ẹ̀wùrà ti pé ya àyípo.
0: Tí ìyàwó rẹ̀ ń wẹ̀ lọ́wọ́ tí ń lọ rí yẹ fóònù ẹ̀ wò. Òun fẹ́ mẹ́ntí ń pè é. À má padà níbi tó ń bá bọ̀. Má padà ń bẹ̀ rárá jẹ́ ọmọ lọ bẹ́ẹ̀ ni ó ti dùn jù.
2: Àyíké o, wà sí mi àyíké o. Ọ̀pẹ lọ ya láwọn sàtì ya bá fún ìgbẹ́ o.
0: Ẹ máa lọ rí yẹ fóònù ìyàwó ẹ̀ wò. Bóyá ẹnìkan ti bá sọ̀rọ̀ nígbà tó lọ ṣọ́ọ̀bù. Níbo lọ látàárọ̀ ibi tí ọlọ́run lọ wákàtí kan lólo wákàtí mẹ́jọ ọ̀lẹ́. Ṣé ibi tí ẹ̀ ti ń já kí látàárọ̀ tí ó ti ń já káàkiri bí ó ṣe rówó tí ó gbádùn ayé rẹ̀ pẹ̀lú àwọn ọmọ. Ọlọ́run ti pẹ́ nìkan wọ́n ẹnìkan ń pè lórí fóònù. Tó o bá ṣiṣẹ́ débi tó nítumọ̀ obìnrin ọmọ wá fóònù ẹ láti wò. Mo lọ balẹ̀ ayé ara ẹ dé o. Ọ̀gá nìwọ ò ní yìí kankan lọ́fíìsì. Bọ́ bá ń bọ̀ àwọn yóò máa gbà jẹnẹjẹnẹ wọ́n máa sá fún ọ. Bọ́ bá ti kú bẹ́ẹ̀ wọ́n yín mú sí ọ ni. Wọ́n á rìspẹ́tì ẹ kankan gbígbà jẹnẹjẹnẹ yẹn wọ́n fi ń bà ọ jẹ lẹ́yìn. Bọ́ bá gbàgbọ́ njọ́ tó bá rìtáyà. Lọ kẹrù lé sẹ́bẹ̀. Igi mú lásán wò èké ọ káàbọ̀ sọ́fíìsì.

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ̀tọ̀ tí ó máa dé sétí gbọ̀nyín ní kànnì Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùn yín ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbò ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ ní kànnì Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Ìkànnì Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa lágbára.
2: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti ìlú kan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa. High quality stone mix blender ìrara ti ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam panda
3: àsọ̀sù ìdíyẹlẹ yọ sọ́ka.
2: Battle school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílò àsìkò yìí. Present iron àwọn ògbà lórí lóríṣiríṣi abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn kẹ́tìrà solar fan ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ń kulẹ̀lẹ̀. For the original souvenir gbéra lẹ̀ máa lọ sí White Stone Souvenir ìdí àpẹ́ Odùdúwà building directly opposite NNPC filling station ìdí àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 White Stone Souvenirs. Débí ọ̀rajà.
4: Olawa láyé mọ̀.
5: Bàbá akọrin látàárọ̀ ni ó ti sún mi igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
6: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
5: Kàṣẹ pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lórí splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.kàṣẹ.ng.
7: Bọ̀dájídé bọ̀dájídé kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń sọ lójú oorun yìí ṣé ń là láàni àbẹ́ ń ṣí ìrọ̀rán.
5: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni ó dàbí ẹni wípé àlá ni kódà àlá tó dára ni mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́ bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti

0: tẹ̀síwájú.
1: Pánsá ò fura, pánsá jásí.
0: Ajẹ́ ìwẹ̀yìn lọ bẹ lẹ́dẹ̀jẹ́.
1: Ìyẹn lajà ṣe jẹ.
0: Ìjẹkújẹ kìí jẹ́ kéèyàn ráàyè nínú ayé láti máa tọ́kàn lọ́rọ̀ ẹni. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀gùdá ló ń gbénú ayé tó wó ń bẹ lọ́wọ́ rẹ̀ tó jẹ́ pé kàn náwó yànfùn yànfùn.
1: Mo ní jẹ sọ fi ayé.
0: Àǹfààní yẹn bọ́ lọ́wọ́ ẹ̀ tán, wọ́n á fi ka àbámọ̀ bọnu.
1: Màlúù sọ wípé kájọ máa rárín wẹ̀yìn.
0: Gbogbo òrìn ta bá rìn láyé, àfi ká máa rárín wẹ̀yìn.
1: Ẹ ṣe nílé.
0: Bá jẹun ní patí ẹ já rárín wẹ̀yìn. Bá mu ní patí ẹ já rárín wẹ̀yìn. Bàbá ń lọ sóde ẹ já máa rárín wẹ̀yìn. Àgàgà òde àlè.
1: Ajẹ́ ìwẹ̀yìn.
0: Ọmọ náà ní kùmọ̀ látàrí. Ajẹ́ ìwẹ̀yìn bẹ́lẹ́dẹ̀jẹ́. Bí ẹ bá ṣiṣẹ́ tó bá kówó jọ.
1: Pánsá jásí.
0: Ọwọ́ ajẹ́ kíru ẹni bẹ́ẹ̀ kọ́ náwó ọ̀hún tán kó torónú àti gbé nǹkan rí ṣe. Mo sì ń bọ̀ ń bẹ̀yìn èdè. Ẹ jẹ́ kí ni Bangbọ́lá fẹ́ sọ ká tó rọlù tó kàn lórí ètò Honda.
2: Tó rẹ kábọ̀ sí abalẹ̀mọ́ rarin wẹ̀yìn fún tòní. Adéwálé Bangbọ́lá yẹn ràn yan ọmọba tó sí òde èèyàn bí òde bí òde ní ṣaláṣọ tuntun. Bàbá Labu ń ṣógóyè lábọ́sìndì. Gbogbo ẹ̀yin èèyàn wa ẹ̀yin tẹ́ ni arúgbó nílé. Yálà bàbá ni, ìyá ni, ìyá ìyá ni, bàbá bàbá ni. Àsìkò ọ̀gìnì tí láwa yìí o, ẹ̀jẹ̀ tọ́jú arúgbó wa. Ẹ̀jẹ̀ tọ́jú wọn bó ṣe yẹ ká tọ́jú wọn. Ẹja fún wọn lóúnjẹ gbígbóná, ẹja wọṣọ tó nípọn káwọ̀ fún wọn. Gbogbo ẹni tẹ́ sì bímọ tó tún jẹ́ pé inú ọ̀gìnì tí ń lẹ bímọ sí ẹ rarin wẹ̀yìn o, ọmọ wo ní ṣàárẹ̀ o. Lẹ́kan ẹ tọ́jú ọmọ yín, ẹ wọ aṣọ tó tíìkì fún aṣọ tó lágbára, ẹ sì máa fún ní nǹkan gbóná jẹ. Ibi tá wa ń lọ lórí arin wẹ̀yìn tòní, ẹ̀yin èèyàn wa, àwọn tán máa ń ṣèbúra ni, tán máa ń búra. Yálọ ọkùnrin àtobìnrin tá bá fẹ́ fẹ́ra wọn, ibẹ̀ ni à ń lọ lónìí. Arákùnrin kan àtàrábìnrin kan náà ṣe ìbúra fúnra wọn wípé títí láéláé àwọn ò ní yára wọn. Àwọn ti lẹ̀ pọ̀ bí ike tán bá sọnù ná. Àwọn ti lẹ̀ pọ̀ bí símẹ́ǹtì tán bá pò ní kankéré. Ṣùgbọ́n bí wọ́n ṣe rò kọ́ lórí nígbà tí arábìnrin padà déléèwé, nítorí òun pẹ̀lú arákùnrin wọn jọ ká secondary school ni, nígbòde iléèwé gíga, ó tún rẹni tó gbafẹ́ tó gbajúmọ̀ tó ní ọjọ́ ọ̀la ju ọkùnrin tán jọ ń bọ̀ lọ. Wọ́n sì ti búra tán ti ṣe gbogbo ohun tí ò yẹ kí wọ́n ṣe, tán tọra wọn bíléèdì tán ṣe gbogbo ẹ̀ lọ́tún lọ́sì. Nígbà tí wọ́n wá dàgbà tí wọ́n tó yẹ kí wọ́n lọ́kọ àbí kí wọ́n níyàwó, ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìbúra yìí ó takò wọ́n o? Gẹ́gẹ́ bí ìyẹ̀rù ṣe máa ń sọ wípé gbogbo nǹkan láyè ni ló ń lè ṣe, ṣùgbọ́n òun ò lè búra fún yàn. Tóun bá ti sọ pé òótọ́ ni kinní yìí o, Ọlọ́run gbọ́ òótọ́ ni. Tọ́ bá ti gbà ọ gbanu, ẹ̀yin èèyàn wa ẹ mọ̀jà máa búra. Ìbúra ó léwu fọjọ́ iwájú wa, nítorí kò sẹ́ni tó mọbi tó ń lọ nílé ayé, kò sẹ́ni tó mọbi tí rìn àjò rẹ̀ tí ó kulẹ̀ sí. Ẹ mọ̀jà máa búra. Kò ní júbà ìlọ lórí àrùn ìwẹ̀yìn fún tòní. Adéwálé Bangbọ́lá yín náà ni ọmọ bàtò sí òde òyà bí òde ní ṣaláṣọ tuntun. Bàbá Labu ń ṣógóyè ló ń sọ wípé ètò sì ń tẹ̀síwájú, ẹ máa bá wa bọ̀.

0: oríṣiríṣi nǹkan là á ṣe lórí ilẹ̀. À ń bímọ lórí ilẹ̀. À ń jẹun lórí ilẹ̀. À ń rìn lórí ilẹ̀ bàṣàbàṣà. Àdúrà mi ni pé ilẹ̀ ò ní súnkẹ́ mọ́ wa lọ́wọ́. A bá ń sọ̀rọ̀ lórí ilẹ̀. Àwọn nǹkan ńláńlá là á ṣe lórí ilẹ̀. Bí ilé ńláńlá kíkọ́ lórí ilẹ̀ ta fi tọ́ka ibi tá a ti bí ni. Àwọn kan ń bẹ wọ́n ní. Ilé bàbá àwọn ní ń bẹ lókè odò ń bẹ̀ wọ́n. Wọ́n sì fi ń yangàn pé bàbá àwọn lónìí ilé wọn. Ẹ ti nà ká sílé bàbá ẹnìkan wà láì tẹ́lẹ̀ ẹ̀sìn fẹ́ làásí láwọn ohun gángan ọ̀dálékọ́ tọ́ máa rí ọ̀nà ká sí pé ilé bàbá àwọn rèé. Ṣé kò yẹ ká ronú wa wò? Ká mọ̀ wípé dandan nílé á tiẹ̀ jẹ́rìí ilẹ̀ Ìbàdàn ọmọ Ìbàdàn. Títí kọ́kọ́ wà lọ́kàn wọn nú ayé ni pé ilé bàbá wọn ní sọ ti lọ́dọ̀ tọ́ bá ti lọ́dọ̀ dáràn. Bàbá sọ wọn pé a máa rẹ́ǹtì ilé káàkiri ayé ni ọjọ́ máa ń lọ. Eléyìí gan ló dífà fún iléeṣẹ́ JKJ. JKJ Builders and Developers Limited. Wọ́n kalẹ̀ sí Old Oyo Road, Aremu Block Bus Stop. Opposite RITA nílẹ̀ Ìbàdàn. N tó mú lórí oko gbéra ń lẹ̀ tẹ́ dìde. Ó ní ẹ̀bùn tó fẹ́ fún gbogbo àgbáyé lónìí. Àti ń sọ̀kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n tó fẹ́ gbé tuntun fún wa o. Kí n tó tẹ̀wájú lórí ọ̀rọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ìnáwó káàkiri. Ìnáwó tí ọ̀kẹ́ lòmíì lọ́lọ́rìí iná bíi 10 million lé lórí. Ngo dénjọ́ kejì ọwọ́ àkáǹtì owó kú 500,000. Wọ́n á mí kanlẹ̀ àpàtẹ́sàn wọlé. Girlfriend ẹ lòmíì lásán ní ṣe bẹ́ẹ̀dẹ̀ ọ̀nà owó dà bẹ́ẹ̀. Àwọn owó kan bẹ tá a máa ná tí èmìrì kankan wọlé ju pé àkànṣá nà fàfi ayé lọ. Tàbá wá tètè dánú rò ọyẹ ká fowó ọ̀hún jó nǹkan. Ẹni tó lówó ẹ má sanwó náà yàn tó bá kájọ má fàjọ ṣòfò á kájọ rà fún ẹran. Fowó bá dé lọ fowó jó nǹkan ọjọ́ ń lọ o. Àǹfààní kan mà tún dékẹ́ tí wọ́n fẹ́ fún wa nílé iṣẹ́ yìí. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá ń gbọ̀n sókè dáadáa.
1: Ẹ ká sọ gbogbo etí tó láǹfààní láti máa gbọ́ mi. Orúkọ mi ni Engineer Joshua Babarede. Tí mo jẹ́ aláṣẹ àtolúdarí iléeṣẹ́ JKJ Builders and Developers. Káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Mo dẹ̀ fi gbogbo àsìkò yìí kí gbogbo ẹ̀yin oníbàárà wa yìí lólùfẹ́ wa ẹ̀yin tí ń bá wa dò pọ̀ níṣẹ́ JKJ Builders and Developers. Àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ agbára Ọlọ́run. Nǹkan mẹ́ta péré ló gbé mi wá.
0: Ẹ jẹ́ kí a gbọ̀ kí gbogbo ọmọ Nàìjíríà ọmọ.
1: Nǹkan mẹ́ta.
0: Ẹ sá wo.
1: Ẹ rí pé o yẹ sàdédé rí mi lórí afẹ́fẹ́. Nǹkan mẹ́ta yẹn ni ti promo 7 days splash promo.
0: 7 days ọlọ́jọ́ méje péré.
1: Bẹ́ẹ̀ni táwọn ṣe tẹ́yìn gan endorse fún iléeṣẹ́ JKJ Builders and Developers.
0: Ṣé ti iléeṣẹ́ yẹn tí ọba ti kọjá ọjọ́ méje yẹn.
1: Ilẹ̀ yẹn ti padà sí iye tí à ń tà.
0: Ẹ sá wo ní ta lọ́wọ́lọ́wọ́ kí lẹ̀ ń ta tẹ́lẹ̀.
1: Ẹ ṣe ika àkọ́kọ́ tí mo fẹ́ káwọn èèyàn kọ́ mọ̀ ni wípé ilẹ̀ tá à ń tà ní 50% discount price tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Ilẹ̀ tó ju owó iye tá à ń tà lọ ni.
0: Gẹ́gẹ́ tó fi lọ́nà wo ló fi ju iye tẹ́ ń ta.
1: Bẹ́ẹ̀ni
0: lọ́nà wo.
1: Ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ real estate developers ló pọ̀ lọ́yọ̀ state káàkiri. Àwọn mi ò mọ̀ pé wọ́n á ní 10 minutes drive ni. Ilẹ̀ ti wà láti ọ́fíìsì wa tó bá ti kọjá 15 minutes.
0: Ọ́fíìsì wa
1: wà ní.

0: 0701 18 90 97 is 0701 18 90 97.
1: Wọ́n bá ń pè tán yóò máa gbé kọ́ọ̀lù.
0: Èmi gẹ́gẹ́ bí ọ̀gá àgbà lè ṣe AKJ builders.
1: Láti lè rálàyé ńlá sí.
0: Bẹ́ẹ̀ni èmi náà ní ìmọ̀ gbogbo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀dọ̀ mi náà ni gbogbo ẹ̀ ń já sí. Ó náà ni WhatsApp number wa. Ẹ dé lé lọ sórí Facebook, ẹ lọ sórí AKJ builders and developers. Ẹ lọ gbogbo àwọn ilẹ̀ tá a ti ní. A wà lórí YouTube, a wà lórí Instagram. Bẹ́ẹ̀ni a ní website AKJ builder. So àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Lẹ́ẹ̀kan sí ọ́fíìsì wa mo ló wà ní opposite RITA Aremu block bus stop Maniya Ibadan.

0: bí wọn bá ń sọrọ pé èèyàn là ó lu nínú ayé bí wọn bá ń sọrọ wípé èèyàn rí tajé ṣe ọpọlọpọ èèyàn ni wọn máa ń rò wípé èèyàn tẹǹdì ni bẹẹ ló sì jẹ wípé kì í ṣe gbogbo èèyàn ó ní tẹǹdì kó tó di wípé ó là ó lu right information nìkan ni eyín kan nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé torí náà ló fi jẹ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mú wá fún yín mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí ẹ bá ń súnmọ́ kiní yìí gẹ́gẹ́ bá ń dárúkọ yín àti ilé iṣẹ́ tẹ wá ṣojú.
1: Orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ní Àtiwá.
0: Tá a bá ń sọ̀rọ̀ The Essence Global Project, kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí?
1: Iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní ara pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ní iléeṣẹ́ ìdálé lórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi hàn àwọn èèyàn tí wọ́n lè fi máa make we owó sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà ní gbogbo ẹ̀ dàbí nǹkan ṣùgbọ́n ẹni tí ò bá ní right information yóò kẹ̀ máa wò pé báwo ni àwọn tó make ẹ ṣe make ẹ.
0: lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá gbọ́rú fẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí ní tí wọ́n sábà jẹ́ náà ni sógúndógójì ṣé náà ni ti iléeṣẹ́ Essence Global.
1: eléyìí ò kì í ṣe sógúndógójì ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ eléyìí tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa eléyìí ṣe sógúndógójì rárá.
0: bó wá la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global.
1: èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ǹdì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí iná ni a máa fún láǹfààní ṣùgbọ́n tí ò bá tètè tí ò sí lára ogún àkọ́kọ́ tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí a máa fún ìyẹn ogún àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
0: ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ ìgan gbé dání ní pàtó ṣé okòòwò lẹ́fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ́ẹ̀.
1: eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó tí ó fi máa rán owó ńṣẹ́ tí ó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́kù tó jẹ́ pé okòòwò ní tó yàtọ̀ sí sógúndógójì tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà ìbáyọ̀ míì.
0: a ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orí ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà ṣé sẹ́mínà náà la wà fún nílé iṣẹ́ The Essence Global.
1: eléyìí ò kì í ṣe sẹ́mínà pure business presentation eléyìí business briefing ni eléyìí kò kì í ṣe sẹ́mínà torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi ṣùgbọ́n business briefing ni eléyìí.
0: bá a bá fẹ́ darapọ̀ mọ́ Essence Global bó la ṣe tata tọ̀ ẹni á pe nọ́mbà kan kí ni nọ́mbà náà.
1: nọ́mbà tí àwọn èèyàn ó sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí ni 09075101004.
0: ẹ bá ń tún nọ́mbà ń pè lẹ́ẹ̀kan sí.
1: 09075101004.
0: ẹ ń jẹ́ kó di mímọ̀ wípé The Essence Global Project kì í ṣe sógúndógójì lẹ́yìn gbé dání iléeṣẹ́ ti
1: yín. rárá o eléyìí ò kì í ṣe sógúndógójì rárá.
0: for the opportunity of those joining us that doesn't understand Yoruba what do you have for us from your company sir.
1: The Essence Global Project we are not governmental initiative that show selected individuals the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral and we are launching in the city of Ibadan that is why we come on here today.
0: so is this not Ponzi scheme?
1: It's not Ponzi scheme. This is pure business opportunity that you can be using to generate capital. Either you have half much with you or you haven't make money before. But this one will be a kind of added source of income for you to make more money. But it's quite different from Ponzi scheme. This is pure business.
0: So how do we join the Essence Global Project?
1: After this program, we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now.
0: Another thing about the Essence Global Project, there are a lot of promo like this with aired on air and other places. They say we should come for seminar. Are we also joining seminar?
1: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end at the comfort of your home soon.
0: So how do we join the Essence Global Project?
1: By mere sending your name and your location to this very number that I want to call now. 09075101004.
0: The number again, sir.
1: 09075101004.
0: àǹfààní ńlá ni wọn náà ti gbọ́ yìí láti iléeṣẹ́ The Essence Global Project. wọ́n léyìí kì í ṣe sógúndógójì bẹ́ẹ̀ ni kì í ṣe tàlágbèdá ò nílò kó o mú èèyàn kan wà bẹ́ẹ̀ yàn méjì wá kó tó di wípé wọn náà jẹ́ àǹfààní tó sì dolówó dọlọ́rọ̀ tí wọn náà lè máa fúnyàn tó kúrò nínú kòsíkòsí. gbìyànjú kó o pe nọ́mbà yìí kó o lè gba ìtọ́ni lórí bó ti ṣe darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global Project. ojú òpó ńlẹ́ẹ̀kan sí ni 09075101004 09075101004.

awon ti won je adari egbe osise nile yi ni won ti kominu lori bi nkan o se fararo lagbon eto oraje ile yi eleyi to si mu opolopo ipenija deba egbe osise tonti bi agbaro wo naira wa bo se ti jawale ati bi igbe aye gbadun awon eniyan bo si se ti mehe eyi to ti wa je ki owo ti awon osise ngba nile yi ki agbara re ko deku jojo awon adari egbe osise ohun nibi eto kan eleyi ti won gbe kale to nboju wo eto awon osise todun 2026 eyi to waye nilu Benin Kebbi ti solu ipinle Kebbi ona ni o se agbe kale lati se ajoyo odun kejidini adorun eleyi ti se agbe kale egbe osise nile yi eto ohun eleyi ti won gbe kale lati mo fi boju wo eto awon osise lorilede Nigeria eleyi ti won pe ni imo se ise toto ninu eto oraje bo ti ye kori lorilede Nigeria nibe na ni apolopo awon adari egbe osise awon osise oba to fi mo awon ti won ni nkan se ninu ijoba nile yi to fi mo awon osise awon agbani sise atori sise awon eyan ti ni nkan se lagbon egbe osise na ni won wa nbe ninu ijiroro eleyi to waye ohun ona lati ri awon osise lati ipinle mererin deni ogoji ti nbe nile yi awon ijoba bile te ma awon eyan ti won be ni agbon eka aladani ti won si jo nboju wo igbaye gbadun awon osise to nti mimo nise lowo awon eyan na ninu oro re eni ti ise igba keji are egbe osise Adewale Adeyanju ni oro to gbe kale lo ko are egbe osise Yanju Ajaro nibe lo ti kefire wipe ohun meji bogi eleyi to mu ipenija debe awon osise nile yi ohun naa ni owo osu eleyi to kere julo to nti bi owo orilede Nigeria bi o se ti dinku ninu agbara re jojo. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú náà ló ti ṣí aṣọ lójú ọ̀rọ̀ wípé àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìlera eléyìí tí àwọn nílò náà ló tó bí ẹgbẹ̀rún lọ́nà ogójì àwọn dókítà onímọ̀ ìṣègùn òyìnbó tẹ̀mọ àwọn nọ́ọ̀sì eléyìí tó tó ẹgbẹ̀rún lọ́nà ogójì bákan náà láti pèsè ètò ìlera eléyìí tó mọyán lórí fún omilẹ́ngbé àwọn èèyàn eléyìí tí wọ́n bẹ ní ìpínlẹ̀ náà tó ń ti mímọ̀ nílò owó tó tó bílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà láti pèsè ètò ìlera tó nítumọ̀ gómìnà ọ̀hún ló kéde ọ̀rọ̀ lédè níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn èèyàn tó tó bíi mílíọ̀nù kan àti àbọ̀ ó lé díẹ̀ ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti forúkọ sílẹ̀ tí wọ́n sì fèròǹgbà wọn hàn nínú ètò àdójútòfò lẹ́ka ètò ìlera eléyìí tí wọ́n pè ní ìlera Èkó nínú ètò ọ̀hún ti lọ lọ́wọ́ láti rí dájú bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní àǹfààní sí ètò ìlera tọmọ yẹn lórí Sanwó-Olú ló fi ọ̀gbà bọ̀rọ̀ balẹ̀ níbi ètò ọ̀hún eléyìí tí wọ́n ṣe ní ilé ìtura Oriental Hotel tí ń bẹ ní àgbẹ̀ Victoria Island ní ìpínlẹ̀ Èkó ó tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àìní ànító àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìlera tó ń ti bí ó ṣe sí owó tó tọ́ àti eléyìí tó yẹ nínú agbọn ẹ̀ka ètò ìlera ní ìpínlẹ̀ Èkó òun náà ni àwọn ìṣòro gbòógì tó ń dojúkọ ẹ̀ka ètò ìlera ní ìpínlẹ̀ náà bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mọ nawọ́ rẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Èkó láti ilẹ̀ òkèrè láti mójútó àìsídédé lágbọn ẹ̀ka ètò ìlera òun náà ni wọ́n ti ń fà sẹ́yìn lásìkò yìí ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ẹ̀ka ètò ìlera òun náà lọ jẹ́ pé owó tí àwọn ń yà sọ́tọ̀ sí agbọn rẹ̀ òun náà ló kéré jọjọ sí ti

agbarijọpọ oníṣẹ́ ọwọ́ ní ìpínlẹ̀ Ondo ni wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ láti fi ọkọ̀ àwọn ọmọ ẹgbẹ́ àwọn sínú ọ̀pọ̀lọpọ̀ ìrónilágbára eléyìí tí ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé kalẹ̀ eléyìí tí wọ́n pè ní ìrètí ọ̀tun àwọn èèyàn ọ̀hún lábẹ́ ẹgbẹ́ kan eléyìí tí wọ́n pè ní Artisan Defender and Empowerment Foundation ni wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ọmọ ẹgbẹ́ àwọn tó lé ní 1,000 ó náà ni wọ́n ti yàn nípòsìn tí wọ́n láǹfààní sí omi lẹ́ngbẹ́ ìrónilágbára eléyìí tí ìjọba àpapọ̀ ń ṣe lásìkò yìí bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní ẹgbẹ́ ọ̀hún ó náà ni àwọn ti ń làkàkà tí wọ́n sì ń ṣe àtìlẹyìn alágbára fún ìjáwó olúborí ẹ̀kejì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú àtẹ̀jáde eléyìí tí ó buwọ́lù ẹni tí í ṣe alága fún ẹgbẹ́ ọ̀hún onímọ̀-ẹ̀rọ Ògúndípẹ̀ James àti akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ náà Adébáyọ̀ Olúgbẹ̀ngà náà ni wọ́n ti fi ọ̀rọ̀ múlẹ̀dè wọ́n tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wípé ẹgbẹ́ ọ̀hún ni wọ́n fọkọ rẹ́lẹ̀ lábẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà èyí tí ó ń mójútó ìgbàyégbádùn àwọn oníṣẹ́ ọwọ́ lágbọn Niger Delta wọ́n á rọ ìjọba àpapọ̀ nílẹ̀ yìí wípé kan bójú àánú wo àwọn ìwé eléyìí táwọn ti kọ síwájú síjọba àpapọ̀.

ilé-iṣẹ́ panápaná ti ìjọba àpapọ̀ náà ló ti gbé ètò ìdánilẹ́kọ̀ọ́ gbòógì kan kalẹ̀ eléyìí tí ó ń pa dandan fún àwọn ilé-iṣẹ́ eléyìí tó bá ń gba àlejò tàbí àwọn òṣìṣẹ́ tó tó 50 níye lójoojúmọ́ kí wọ́n fi àwọn èèyàn kan kalẹ̀ láti wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ bò láti mójútó ìṣẹ̀lẹ̀ náà àjọ ọ̀hún nínú àgbékalẹ̀ eléyìí tí wọ́n ṣe pẹ̀lú ilé-iṣẹ́ kan eléyìí tí wọ́n pè ní principal consult ti pilgrimage integrated management consult limited èyàn òpọlá òkèrèkè chinedu nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n fi léde wọ́n ní ilé-iṣẹ́ panápaná ti ìjọba àpapọ̀ òun náà ni ó ń ṣe ìbáṣepọ̀ alágbára pẹ̀lú ilé-iṣẹ́ pilgrims integrated management consult limited ọ̀hún láti rí dájú wípé jákèjádò orílẹ̀-èdè nàìjíríà náà ni wọ́n ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ àwọn ilé-iṣẹ́ eléyìí ti ṣe aládàáni tàbí ti ilé-iṣẹ́ ọba lórí bó láti mójú tó ìṣẹ̀lẹ̀ iná eléyìí tó bá bẹ́ẹ̀lẹ̀ nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n fi léde wọ́n ní nínú rẹ̀ náà ni wọ́n ti rí dájú wípé ilé-iṣẹ́ kọ̀ọ̀kan lọ fa òṣìṣẹ́ kan kalẹ̀ ló kọ àwọn òṣìṣẹ́ eléyìí tó tó 50 níye láti wá kọ́ ẹ̀kọ́ náà wọ́n tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wípé àwọn ilé-iṣẹ́ eléyìí tí wọ́n ti fi èròǹgbà wọn hàn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi okọ́lẹ̀ tí ètò ìdánilẹ́kọ̀ọ́ abala a yóò sì bẹ̀rẹ̀ ní ọjọ́ 29 oṣù kẹjọ ọdún 2026 láwọn àgbọn ibi tí wọ́n ti yà kalẹ̀ ní ìpínlẹ̀ èkó bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn àgbáyé náà lẹ́nu tẹ́tí gbọ́ láti kàn ní lágẹ̀lẹ̀ 96.7 fm ní báyìí nínú ìròyìn ilẹ̀ òkèrè ìjọba orílẹ̀-èdè saudi arabia ìjọba ilẹ̀ turkey àti ìjọba orílẹ̀-èdè pakistan náà ni wọ́n ti jọ kọ́bọ ìwé àdéhùn àwọn alágbòye láti jọ mọ dáàbò bo orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta pro lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n bá fẹ́ ṣe ìkọlù sí wọn ìwé àdéhùn ọ̀hún náà ni wọ́n buwọ́lù tí wọ́n sì kéde rẹ̀ nínú ìpàdé eléyìí tó wáyé láàrin ọmọọba orílẹ̀-èdè saudi ìyẹn prince mohammed bin salman ààrẹ orílẹ̀-èdè turkey recep tayyip erdogan àti ẹni tí í ṣe olóòtú ìjọba nílẹ̀ pakistan ìyẹn shehbaz sharif nínú ìpàdé ọ̀hún eléyìí tó wáyé nílùú saudi arabia orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta òun náà ni wọ́n ń bójú wò láti jọ jùmọ̀ gbé ètò ààbò alágbára kalẹ̀ lórílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta lẹ́yìn ìkọlù alágbára eléyìí ti wáyé láàrin orílẹ̀-èdè amẹ́ríkà àti ilẹ̀ iran eléyìí tó ti mú ìkọlù wá sí orílẹ̀-èdè saudi arabia ilẹ̀ iran òun náà ni wọ́n ní àtòun àti orílẹ̀-èdè amẹ́ríkà látìgbà tán ti jọ ní ìkọlù alágbára síra wọn ló ti ń ju àdó olóró sí orílẹ̀-èdè saudi arabia àtàwọn orílẹ̀-èdè míì tí wọ́n jọ mú

0: báyìí bàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
1: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọn yin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
2: Gbogbo ọ̀nà nílé tí tí fi ń fani mọ́ra láràárọ̀ kọ́ọ̀bù kan bó o nìkan lásìkò kan náà.
3: Ọ̀rẹ́ mi tó bá mo tó ṣẹlẹ̀ lánàá.
4: Ìwọ náà kojú mọ́.
3: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
4: Ó dáná sọ ká gbọ́.
3: Àbí.
2: Pẹ̀lú lítìntì ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyàn sán mọ́ra. Lítìntì ó wà fún ìṣọ̀kan.
5: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìṣebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri oúnjẹ mi máa ń dùn òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọkọ sẹ́ ṣọkọyọ̀kọ̀tọ̀ ó ṣe kíni ó ṣọ́ọ̀kì. Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì jọ̀lọ́ọ̀fù bíìfù àti classic. Zuri ló ṣe kíni Zuri ló lọkọ ó ṣe ṣáì.
6: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa. High quality stone mix blender gara tí ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam panda
7: àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka
6: battle school items souvenir bags high quality stainless pots. The doctor recommend pe ka ma lo niru asiko yi present iron awo gba lori lorisirisi abomafo 7 dish rechargeable fans gbogbo irinṣẹ to wulo feyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin se ti gbogbo color o si jọra onkulele for the original souvenir gbera nle ma lo si White Stone Souvenir ide ape odudua building directly opposite NNPC filling station ide ape Ibadan ku raja lopo o le pe 08069134989 08069134989 White Stone Souvenirs. Debi Oraja.
8: Ǹjẹ́ òun wá ọ̀nà bí o ṣe lè kẹ́kọ̀ọ́ ìmọ̀ nípa ìtòlera kó lè di ọ̀jìnmílẹ́ka ìtòlera bí? Gbọ́mi, Ìbàdàn College of Health Technology ni kò gbà lọ. Ilé ẹ̀kọ́ tó gbóǹtẹ̀dá sílẹ̀ lọ́wọ́ ìjọba àpapọ̀. Bákan náà, àjọ MBT yìí fọwọ́ sí pẹ̀lú kí ló wá tún dúró dé. Àyè ìgbaniwọlé ti sísílẹ̀ láti kẹ́kọ̀ọ́ gboyè diploma. Ìwọ́sà ti fọmọ yọ nínú ìdánwò jáàmbù fòṣe ló wọlé. Àyè sísílẹ̀ fáwọn ètò bíi Community Health Technology, Paramedics Health Technology, Public Health Technology, Family Health Care Technology. Ẹni tó bá mú ilé ẹ̀kọ́ míì nínú àkọsílẹ̀ fún ìdánwò jáàmbù tó sì ní 100 máàkì 100 máàkì lè pààrọ̀ ilé ẹ̀kọ́ àti kóòsì rẹ̀. Bó bá wá ní jáàmbù, òbẹ́ wùdé, ẹ lọ forúkọ sílẹ̀ fáwọn ètò míì tó jẹ́ diploma bíi Community Health Extension Workers, CHIEL, Health Technician, Pharmacy Technician. Bákan náà, o tún lè gba ìwé ẹ̀rí akọ́ṣẹ́mọṣẹ́ fún ètò bíi Junior Community Health Extension Workers, JCHIEL. Ẹ kàn sí wọn lónìí, wọ́n wà ní Plot 29, Ọlọ́rungbèjà Street, Jègèdè Olúńlọ́yọ̀, Amúlòkó Road. Ẹ sì tún lè forúkọ sílẹ̀ lórí ecotech.edu.ng. Ẹ̀lú ẹ̀lú wọn ni 0805-109-8329 tàbí 0806-998-0560. Ìbàdàn College of Health Technology, gbígbé agbára wo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọjọ́ ọ̀la lẹ́ka ìmọ̀ ìlera àtàmúgbòrò ṣe ètò ìlera ló jẹ wọ́n lógún.
9: Omi ni mo mi na tun la mama oriire.
10: Assalamu alaikum fún gbogbo mùsùlùmí òdodo tí ń jẹ̀rọ láti lọ sílé Hajj 2027. Ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú mukadam baasuna Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò umrah olóṣooṣù, umrah December, umrah Ramadan 2027. Ní sáà díẹ̀ díẹ̀, iléeṣẹ́ mukadam baasuna Hajj Umrah Service ti pe Adama Ibugbe to sumo Masjid al-Haram Makkah ati Madina onje ile wa Siara ofe onigbadegba pe baba ile ise mukaddam basuna haja Umrah safi zrin ajo itosuna ati ise to dara lase lati bere ti de ipari ise ile ajo yi e yara wa foruko sile si shop number 1 Olorun shopping complex Ojabode ni Ibadan e pe wa loni tori 08034075325 ati 08123331119 mukaddam basuna haja Umrah safi ti gbekele itoju ati ile ajo dide ile mi
7: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
11: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kẹ má wà rárá.
11: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a s

0: ìbọn ṣe mi le wọlé ni tẹmi àti bá tẹ gbà kò tí ìbò ṣá le wọlé ni.
1: Wọlé sí ìbò.
0: Èmi àti ẹ kákan gbà kò tí ìbò ń sìn. Ṣé wọn ni dìbò fún wa ni.
1: O ṣe ní ìdí wọn ti di o ti kún.
0: A lè dánwó gan.
1: Wọ́n ti bá ọ náà kó tó dé. Ọmọ kó presentation.
0: A lè dánwó gan.
1: Presentation ètò orí rédíò ọ yàtọ̀ sí ti ń pè ní òṣèlú. Mo pin rẹ si mo pin ẹwà mo ha owo èèyàn níran lọwọ mo ṣe
0: ṣe nkan to wa so yi ṣe o kankan so ni abi ke ṣe ṣe po ju oko nta ko so o ta oko so ju
1: oko bo
0: presentation
1: o yato
0: iṣẹ radio yato si o ṣe lu
1: so ori ti n pe ni entertainment
0: yes ke
1: agbo ti n bẹ lori aare alaye eyan ti n ronu lọwọ
0: yes ke
1: awọn ẹda ti n wo pe ko sọ naa lọ ẹni o fẹ pokun so ẹni o fẹ gbe nkan ẹni oropo naa ti dimọ latara agbekalẹ ati rẹkọdu itaniji ni yàrá òṣèlú òkùnkùn ni o lè tàbẹ́là wọlé kọ́ ọmọ ayé rẹ
0: kúnbẹ̀ kúnbẹ̀ ó ti yé mo ti gbọ́ ẹ
1: ọmọ yìí

0: ìyàwó ni
1: ọkọ ìyàwó le ni
0: ẹ rántí ikọ ọdaràn olórí gbogbo
1: èmi lọkọ ẹ
0: ìwọ lọkọ ta
1: ni lọkọ ìyàwó le dọkas mẹwàá
0: ọmọ àtàn rẹ ọjọkọ àjọkọ àtọ ẹsẹ bẹrẹ nù kíọsìkì ọjọkọ àti abẹrẹ nù
2: tẹnsì
0: ọjọkọ àti
2: ọjà náà ok èmi lọkọ ṣe tó bá lọ ṣe rẹ lọ parẹ ngbà yẹn
0: iye ń bẹ ń lé ọrọ ayé sọkọ ẹ àtúngbà mọ olú agbẹtira a ní ọmọ wa fún ẹ
2: nígbàgbà rẹ bá ta
0: nígbà agbẹtira ṣe gbogbo ògùn tí ẹ kọ sí bọrọ wú ẹ ọmọ bu
2: ṣèbí wọn lọkọ
0: ọmọ àṣọ
2: èmi wọn lọkọ tó gbé kí nílé yà
0: èyí
2: tó gbé léyà náà ló mọ bọbùkátà
0: rẹ ìtẹ́mi fi sí é lára
2: ẹ èmi wọn lọkọ ọmọ ṣe gbogbo tó bá lè kọkọ kọ ṣe
0: sọmọ wa yóò ṣèṣe ọmọ máa kùn
1: ọlọbọ
0: kọlọbọ pàpọ
2: òponú ọkọ
0: sọbọlọ sọbọlọ
2: òponú ọkọ
0: ọpẹ fún àmọmọ ọkàwọ òkè o.

0: Allahumma labbaik.
1: Ọlọ́run ti àlè mọ́ traveling tours ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bọ́ bá rìnrìn àjò hajj àti umura. Àmọ́ rírì yín o, bí ẹ ṣe ń fi ìgbàgbọ́ sanwó Mecca sanwó umura sílé iṣẹ́ wa, tọ́lọ́run ò sì jẹ́ kí wa náà jàǹbá yín fúngbà kankan rí. Ẹ ṣé o, àlọ́ tó lọ ni ó máa jẹ́ o. Àwọn fi àsìkò yìí kéde bí ìjọba Saudi Arabia ti fi gbèdéke sí ọ̀rọ̀ hajj àti umura àtọdún yìí. Ó máa jẹ́ 26 September 2026. Gbogbo ẹ̀yin tẹ̀ wá fẹ́ bá wa lọ sí hajj. Ẹ jẹ́ ká ètè máa wá www.manlandtravel.com (0805752230) tàbí 0702686271. Àwárí number 1 Randall Plaza, Iriakari Estate, Oluyole Extension, Along Akala Expressway, Ibadan. Number 31 New Court Road, Old Gbagi, Ibadan. 5850 Indianapolis, USA. Number 1 YBA Complex, Sabo, Ibadan. The Gas Shopping Complex, Iyanago, Idiroko, Oboda, Ogun State. Millions Multipurpose Plaza, Michael Koliozo Expressway, Ajegunle.
2: Ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ̀tọ̀ tí ó máa dé sí ìgbọ̀n yín nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè Gájú òkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó di inú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùn yín ó ti wà gàlẹ̀. Tèmi Táyọ̀ Oyè Ládùn àbọ̀ ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè Gájú òkè. Ìkànnì Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa

0: káàṣẹ́ káàṣẹ́
1: ó yí biribiri dada yín nìyẹn
0: lọ
1: bàbá lere ni ere ni àwàdà ni àwàdà ni orí rẹ ti sọre
0: 347*1004*2#.
1: Rọ́ọ̀nù
0: 347*1004*2#.
1: Bí a bá ṣe àṣejì rẹ̀ lẹ̀. Alápẹ̀rẹ̀ ìjì ó dó létí odò.
0: *347*1004*2#
1: Ọlọ́run
0: lẹ́fìtà.
1: Dàlù.
0: Rẹ̀mí lábala kí ló ń ṣẹlẹ̀? Ẹja ṣojú òpó ìsílẹ̀ torí ọjọ́ ń lọ bí àná.
1: Kí ni làkọjá yín? Kí ni ṣẹlẹ̀ ń kọ́ mi ní tí yín tẹ́ wò pé a gbọ́dọ̀ pé wọ́n sọ fún.
0: Lọ́bọ́lọ́bọ́ wo ló ṣẹlẹ̀ láàyè landlord àti tenant?
1: Kí ni wọ́n fi lọ yín tẹ́ wò wípé ìwọ̀sílẹ̀ léyìí
0: ẹ̀gbẹ́lẹ̀ léyìí? Àwọn tẹ́ ẹ̀jọ́ wà ní ṣọ́ọ̀pù ọ̀dọ́ yín yẹn talẹ́jọ ní gbólóhùn aṣọ kan tó fẹ́ di wàhálà.
1: Ọjà tẹ wà tẹ tí ń tajà yẹn gangan kí ni ṣẹlẹ̀ ń bẹ̀.
0: Rẹ̀mí ẹ jẹ́ ká jiná ilé ń bẹ̀ pápá torí kọ́rọ̀ ọba lè ṣe dáadáa.
1: Yóò bá láì dákẹ́kù.
0: Bá ṣe ń retí pé.
1: Bá ti ń retí pé lọ́dọ̀ yín. A retí pé o ẹ̀ má ta wálé pé o.
0: Ọmọbìnrin kan rèé.
1: Òkè.
0: Ọ̀dọ́ ni.
1: Sisiti lọkọ.
0: Ó dẹ̀ gba ilé.
1: Òkè.
0: 2-bedroom flat.
1: Ṣé ìṣepàṣẹ àwọn ẹjẹǹtì o?
0: Nígbà tó gbà rẹ̀ ni gẹ́gẹ́ bí àtẹ̀jíṣẹ́ ó ń bẹ lórí ibi.
1: Ok.
0: Àtẹ̀jíṣẹ́ ni. Ó gbà àsìkò tó gbà lọ́rẹ́ rẹ̀ obìnrin kan náà wá nílò ilé. Ó ti wá ilé kò síbi tí ó ti wà lédè.
1: Lọ́rẹ́ rẹ̀ o.
0: Lọ́rẹ́ rẹ̀. Bani ṣé òkùnkùn máa bọ̀ ní yàrá méjì pálọ̀ kan tẹ̀mí báyìí?
1: Àbí òkú tí ìbímọ yẹn lọ́kọ.
0: Single kojú ọ̀la àwọn méjèèjì.
1: Àbí
0: kò gba yàrá kan.
1: Kémi ọmọ manage yàrá kan.
0: Kémi manage yàrá kan àti sitting room.
1: Ká máa lo sitting room fàlejò.
0: Ọba ni a o ṣe ọ̀rẹ́ mi. Ọba wa.
1: Estere.
0: Mo jọ ń gbé. Ọjọ́ òtọ́jọ́. Oṣù tóṣù. Ẹni tó gbà ní. Ọkọ rẹ̀ àfẹ́sọ́nà ó bá ń wá.
1: Wá bo.
0: Sínú yàrá
1: kan. Ebi ta lọ yẹn wo ti máa lọ rúnra wọn.
0: Nígbà tó wá. Odìbò wọn jọ ń gbé.
1: Bébo
0: pẹ̀lúkọ ẹni tán gbà sí ilé obìnrin tán gbà sí ilé
1: tí a ní ọmọ fúrí ara ẹ pamọ́
0: tó gba yàrá kan òun náà sanwó bẹ wọn jọ ń pín sọ báyẹn ni o.
1: Kí ló wá bí ológun
0: ká mọ wà á fọ̀rọ̀ gùn wọn ọlọ́run ṣe ọmọ kan sí méjì
1: oorun sísun
0: wọn ti lọ́mọ méjì wọn gbé ìjà wa bẹ yọ láàrin ọ̀rẹ́ kìíní àti ọ̀rẹ́ kejì
1: ẹni tó ṣe lóore
0: tó di tọlọ́pàá tó di lulu ọ̀dà nígbà tẹ́ ti wá jẹ́ kó di lulu tó di ti wàhálà ìgbà yẹn kó tó yẹ kẹsẹsẹ sẹ́yìn di mẹ́sẹ̀jì sí wa ní àwọn ti ń gbọ́ ètò wa
1: wọn
0: àwọn
1: òfẹ́ wípé
0: kó dàbí pé àwọn pé tàbí pé káwọn èèyàn mọ ohun àwọn torí ohun àwọn àwọn tó ti máa mọ ọ̀dà ẹ lè sẹ́ndì mẹ́sẹ̀jì
1: ok
0: wọn nígbà yẹn táwọn wá rò pé àbí káwọn sẹ́ndì mẹ́sẹ̀jì làwọn ṣe wá sẹ́ndì mẹ́sẹ̀jì ok fẹ́yìn ara lẹ́tẹ̀ gbọ́ wa náà ẹ̀yin náà lè sẹ́ndì mẹ́sẹ̀jì rẹ̀mí ká má fọ̀rọ̀ gùn. Ọmọbìnrin tó gbá àyàn sílé ọwọ́ lòun sọ pé kọ́bọ́ ta kó máa lọ ó ní torí wípé àjọ gbé àwọn kò tẹ́ òun lọ́rùn wọn.
1: Àpẹẹrẹ pé
0: kò ìjà ni lójoojúmọ́
1: bẹ́ẹ̀ni kí wọ́n wá lẹ́wọ̀n
0: ó ní kò sí nǹkan tó ń sọ ìyẹn omidan lágelú ó ní kò sí nǹkan tó omidan lágelú ó ní kò sí nǹkan tó ń sọ tí omidan splash tó ń gbà tó ba lára mu.
1: Iṣẹ́ ni àgbà léwu rẹ̀ pò lóni lé ni
0: ó lóun wá wò pé òun omidan lágelú yìí tóun wá gbomidan ìwọ splash pé ṣé àkọ́kọ́ náà ṣó sọ fóun pé ó máa rí sí.
1: Ọ̀bẹ mi sọ̀rọ̀ ọkọ̀ ọlọ́fẹ́ fi rẹ lọ́kàn balẹ̀ ni.
0: Ọmọ kìíní ọmọ kejì ó níbi tí wàhálà tó kọ́ ń ṣẹlẹ̀ ni pé bathroom toilet nkankan nìjà tí kọ́kọ́ ń dé pé ìwọ ló clean ìwọ ló clean mo clean lánàá ó clean
1: lánàá. Yọ́ọ́ mọ̀ pẹ́.
0: Ó wá náà ní ó dáná àti wọ àti ọmọ méjèèjì ẹ wá máa lọ. Ibi tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí rè obìnrin kọ̀ omidan splash tó ti bímọ
1: tí a ti mọ kọ wálé
0: kò lọ omidan lágelú tó gbá èèyàn tó ń rìn lọkọ tó jẹ òun ló gbà sílé lọdọ ó ní kó wá náà lọ. Ẹ jẹ́ ká wá bèrè rẹ̀ mí ṣé omidan lágelú tó gbà sílé tó jẹ́ pòun gangan ni
1: olọ́gbàlé
0: onílé mọ̀ tó sanwó lé
1: bó ṣe rí nù
0: òun kọ́ lónílé òun lónílé mọ̀
1: ṣùgbọ́n lọ́gbàlé
0: ṣó látọ̀ láti sọ pé kó máa lọ ení láti lé ẹ kéjì lílọ tó wá ní kó lọ tí ò lọ yìí kí làá ti ṣe bò lábàyàràjá ẹ̀yìn ara lé tẹ́ pèsè
1: ọ̀dọ̀ wa ara lé
0: tẹ́ bá wa dá sí.
1: Oríbiru ẹ̀ bá bọ́ kí ara mi Babájídé èmi sọ pé ọlọ́run tí ó lé olè.
0: 0912-3708675
1: torútorú
0: ó ní ó lọ ṣó lẹ́tọ̀ọ́ láti sọ pé kó máa lọ
1: kò sí ní lọ
0: ekeji so n lo ni le so fi fe le
1: in so ba soro pe oko nbo debi ko yin o de
0: eyan ara le
1: debi ko fori ara e pa
0: mani iru oro bayi bawo le se lo pe ka se to
1: e pe a
0: imoran wo le fe fun awon
1: e pe mi
0: ti sele yi
1: o ba je ka temi le bayi da
0: 0912370875 emi wo wi pe so ebo ajo gba le tenant jo ni won be yen na so ye so le le ni
1: ohun lo gba le si ba ben to le le
0: hello
2: hello e ka san
1: e ka san
2: o ya re sebi sebi anu ni ore se fu ore eh o gba to ti a ti pe won ja le nu ja lola en to gba le lo ni le ko jade ko ko ben jade
0: ko jade
2: eh eh
0: so leto ati le jade sebi tenant na jo je ben na so n lo ni le ni
2: rara o lo gbale o lo gbale
1: o lo gbale
0: eh
2: o lo gbale
1: yo yo
0: oda e se
1: yo yo e
0: ja tun gbo e ja tun mo tell me ma wi e ja tun gbo tell me ma wi o e ja tun gbo won ni sin wo ikuru won ta ba di jo bi
1: bala bala
0: ilu apala awon kan ni pala
1: oru won keru ki lo ba mi so gbo mo ba nketi kan da ke gbe
0: e se yan gidi mo gbo do gbe je wa so do hello hello hello ẹ ti wọlé
2: ẹ pé to
1: ẹ gbọ
2: ọpọlọ yóò níjọba
1: amen ya allah
2: ọba ọlọrun ọpọ dem ko wa ọlọrun tó bàbá fún ní mọni
1: sí amen
2: lórí ọrọ tó ẹ gbé wa
1: ayin
2: maru fọlọwálé gbélé kalẹ láti sọ ìlú sọrọ
1: o ní dààmú
2: ẹsà so nǹkan tó ṣẹlẹ ni pé ẹni tó fi àánú obìnrin tó lọkọ yẹn òun ló nílé
1: ó ní
2: àánú ló fi ó wá fẹ sọ àánú dídí mọ lọwọ ohun àtọkọ rẹ kẹrù jáde ni àtọmọ tó bí
1: adamu
0: ẹjọ baba bó ṣe ní kẹrù jáde yẹn tí wọn wá kọ tán kẹrù jáde tán dáhùn kí láti ṣe.
2: ẹni tó gbalẹ̀ yẹn gangan lè lọ sí kóòtù kó sáàdì wọn sí kóòtù náà.
1: ọ̀tán
2: òdodo ọ̀rọ̀ mi òun ló gbalẹ̀ lọ́wọ́ onílé onílé ò mọ ẹni tó gbà sílé.
1: Ọtan
2: eri ni yen
0: ọtan e se
1: o ni go ago
0: abala ki lo sele oro kan to sele la mu wa iba jo nda si ka na fi keko o hello
1: e ka bo
3: yo kelu re yo go de ni ni
1: ah se lo to je am o ko yin baba
3: e ni kala ti o le joba
1: ah ah
0: e
1: buru to ba
3: yo kelu re yo go de ni
0: e to ba e ma gbo obirin na so pe ko lo lo to but ko wa lo
1: ko lo
0: ai lo yen kini solution ni
1: e ni ko se
3: ah won lo land order association ni mo gbe ara won lo be ko to do wa ti joba
1: won ti lo won lawon omo gban ko wole won lo yanju e laarin ara won
0: wahala oda e se o
3: gbe ya lati le yeto ye ni jabo o
0: ami o e se o
3: da te ti ba jo bi le ni kan o
0: ami o
3: ko ti olo kan ni o
1: ka bo o
0: e se o
1: e da da lo de o
0: hello
3: hello
1: hello
0: e ku le
1: hello
3: efeto
0: o
3: bon se man se mi ni awon ta ba ti gba ye ile mi na ru e sele se mi na bye bye bye
1: se sa ti yo nbe se ti yo nbe
3: se mi ani o lo ko lo
1: ah
3: ko si lo bi si
1: eh pe ani yo lo
3: bon se man se ni yen
1: ko se ni lo mo ni o ni lo
0: oda
1: be ale yeto yo lo bo ni alo
0: hello
1: hello
3: bi
0: eh o so rire
3: Bọ̀ọ́lẹ́
1: ni, ẹgbẹ́ ẹ̀dọ́, ọmọ mi dáadáa. Dáadáa
3: mo bá yé.
0: Dásọ́lá mi.
3: O lè dààmú àwọ̀
0: ẹ̀kì. Ẹ ní gbọ́kù rẹ̀.
1: Kó o kúrò yẹ lẹ́gùn sí.
3: Sílẹ̀ ẹ̀jẹ̀ bí máa kí ni
1: dáa. Ayin.
3: Ayin.
1: Ah ah.
0: Kò mọ̀ pé wọ́n náà ní lọ́wọ́ ni bámi bá fa bámi fa.
1: Ta ló lò yẹn.
3: Àdáàrò pé bí ẹ̀ ẹ̀rọ pé ẹ̀ ní gẹ́gẹ́ lẹ̀.
1: Àní ọwọ́ bí jàre ń ọ̀fẹ́ wọyọ bí gbọmọ fi tambore ṣe mo ní ta ló lò yẹn.
0: Dasọla ló ń sọ̀rọ̀.
3: Àdírí ẹ̀kí ló ní.
1: Dasọla ní sọ̀rọ̀.
3: Dasọla ní
1: káàkiri ẹ̀kí ló ní. Àmọ́ bínú.
0: Àkúlálẹ̀ bá rò
3: sí. Bí lo ní kẹ́gbọ̀n yí o. Ó yẹ kí wọ́n ṣe dọ̀rọ̀ sí pọ́kọ̀ lọ́rùn. Pókókó lé ni o. Kí wọ́n lọ lánàá association. Kí wọ́n bá ti á bá fẹsẹ̀ òfin agbo lẹ́kọ̀ọ́. Kí wọ́n rẹ tọlọ́pàá. Wọ́n gba rẹ̀ ní kóòtù. Ó fi hùwẹ̀.
1: Inú ẹ̀ ló tó báyìí ni.
0: Ọ̀dà
1: ọlọ́pàá
3: sọ̀rọ̀. Bọ́lá ẹ̀ lọ.
0: Dasọla Akoride.
1: Gbogbo dasọla mọ ni ìdarí jìnnà.
3: Dasọla
1: mọ binú pọ̀. Tọlọ́pàá bó wà
0: nù.
1: Tẹ́ẹ̀mà jókòó ẹ̀yẹ kántà.
0: Kò sí wàhálà.
4: ẹ já gba ìpè kan sí méjì sí kátó kù labalá ẹ lọ ta káàṣì abẹ yìí kó tó. Hello.
1: Hello.
3: Hello. Kọ́ ilẹ̀ pé tó.
1: Ṣé dáadáa lẹ́dẹ́ o?
3: Ní àfi ogun Túndé Ọlọ́ládé ló máa yín sọ̀rọ̀ rẹ̀ ní àti ẹ̀.
1: Ṣé dáadáa lẹ́dẹ́ o?
3: Àlàáfíà làwọn ọ̀hún sí gbẹ́lẹ̀ yìí ò lè. Bọ́n ṣe máa ń ṣe ni amóhorojú ní ṣe ni wọ́n. Inú Yorùbá fi máa ń sọ pé lọ́ra yára gbọ́rọ̀ lọ́ra fèsì. Ìdí ni wípé yẹ kẹ́ni yẹn ó rò dáadáa kó tó di kó gba irú ẹni tó gbọ́ ọ̀rọ̀ ti dọ̀rọ̀
4: ọ̀tọ̀ ṣe amóore suni láti ṣe
1: inú ọkùnrin àtobìn tá a lọ dalẹ̀ gan inú ọkùnrin àtobìnrin
3: ẹ̀ ló o
1: ṣe dáadáa lẹ́dẹ́ o
3: ẹ̀mí àti ẹ̀mí
1: ẹ káàbọ̀ máa mi
3: ẹ kú èkó
1: ìyá alágbòkọ́ yìí níbí rí
3: ìyá alágbò láti bí rí
1: o ní dáàmú
3: obìnrin amóore suni ṣe ni
1: ẹ kú àtìlébọ́lé yóò tura
3: amina ya aláwọ̀ ẹ ṣe mo dúpẹ́
1: ẹ̀mí rẹ̀ ogun amina ya aláwọ̀ amina
3: ọ̀dàlẹ̀ ẹ̀dá ni égbò ogun pọ́gbọ́n àwòdì ọ̀rẹ́ rẹ̀ bára
1: abẹ́ẹ̀rí
3: ọwọ́ òṣèlú gbẹndu sọlọ́bẹ
1: ẹ̀rí nǹkan
3: kọ́ lọ ọ̀tọ̀dọ̀ pàpí ọba kẹ́rù ẹ̀dá
1: ni
3: irú wọn ni ẹ̀dá náà ni ó ti mọ́
1: sọ yẹ ká ra ó tù débi yọ ọmọ ọkọ wọlé
3: bọ́bá jẹ́ pọ̀rẹ́ rẹ̀ bá ń bọ̀ tó lè rí légbà
1: ọwọ́
3: àgbálẹ̀ tán ọwọ́ àdọ̀kọ̀ máa ń dá
1: ara
4: ojú odi kan lọ́jọ́ gbọ́
3: ọ̀rẹ́ tó gbalẹ̀ lónílé
1: ọ̀tá
3: olónílé o ọlọ́run pọ̀ ní èrè fún gbogbo
1: wa àmì o àmì o
3: pátápátá ni ọ̀fọ̀bọ́ọ̀lù ọ̀ni ìbùkún ni bẹ́ẹ̀ ni àfọ̀bọ́ọ̀lù tó gbé
1: gbèrú sẹ́yìn ọgbà ẹ̀kún ìyàwó ọ̀dẹ̀ o ṣeun
4: ẹ ṣe o
1: banki next level n bẹ yẹn o.
4: Bàbá kúkú náà fẹ́ dá sí i kúkú jágbe sáfẹ́fẹ́
1: kúkú
4: bá kúkú sáfẹ́fẹ́ ẹ ló ẹ ti wà láfẹ́fẹ́ o.
1: ọmọ lóòkù
4: ọ ti wà láfẹ́fẹ́ o.
5: nítorí pójú ń dùn mí.
4: ọ ti wà láfẹ́fẹ́.
1: àtò bẹ́ẹ̀ o àtò bẹ́ẹ̀ o
4: ẹ ti wà láfẹ́fẹ́ bàbá kúkú
1: ẹ ti wà láfẹ́fẹ́ o.
5: ẹ dàtà
4: a ti wà láfẹ́.
5: mo kí yín mo kí dádì wa àgbà.
1: ẹ̀mí yín ó gbó bàbá.
4: Tó kún bọ kúkú.
5: Ọkùnrin ló ń ké sí.
4: Ọyẹ ẹdá ṣètò ẹ sì gbogbo ayé ló ń gbọ yín.
5: Ọlá tó kún bọ kúkú.
4: Ọlá tó kún bọ kúkú. Ó yà gbogbo ayé ló ń gbọ yín ẹ ti wọlé. Ẹdá ṣètò.
5: Ẹ dára fún yín.
4: Àmì.
5: Ẹ ní mú rí bú sọ ẹnu.
4: Àmì.
5: Gbogbo nǹkan tí a ti sọ yẹn náà abẹ́ ti gùn.
4: Ó ti da àti ẹṣẹ. Hello.
6: Hello.
4: Ẹ kúrọ̀lẹ́
6: o.
1: Ẹ lẹ́wà.
6: Ẹ kú ètò orí ilé mi jágbó.
1: Amina ya la o.
6: Ó ti rí làwọn èèyàn ti sọ ohun. Àwọn afidi sólóore. Wọ́n ṣòro ṣe láàánú.
1: Ó láṣẹ Ádámà.
6: Àwọn ọ̀lámì. Ọ̀lámì lára wọn. Bẹ́ẹ̀ ọlọ́run ní bí a ṣoore ṣe.
1: Amina ya la.
6: Ọmọbìnrin ń kàn wòran díẹ̀. Nígbà tọkùnrin ti wá wà ni ó ti jọ mọ sọ pé kò o sọ fún mi pé ó mọ gbọ́kùnrin
1: wá. Ó lè má wá wá lójú ẹni ọgbà lé.
6: Bí o ti àgbè wá o nígbà o ti ronú inú ẹ̀ ló ti ṣùgbọ́n ó ti ṣùgbọ́n fún. Ṣé o ti sọ fáwọn tó gbalé lọ́wọ́ rẹ̀.
1: Àwọn ara kan jẹ bo tí èbí mẹ́ lé mọ.
6: Yọ́n mọ fi ń di méjì amúniṣòro ẹ ṣe. Ọba ti bá a sọ láàrin àwọn ẹgbẹ́ onílé ẹ bá nílé o tí wọn bá ti lé tí ò lọ ìjọba lọ́kàn o.
1: Orí mi.
6: Ìjọba lọ́kàn o.
1: O ti yẹ búkì náà ń bẹ́ẹ̀ bí yọ ọba yanjú ẹ̀. Búkì ọba yanjú ẹ̀.
4: Ẹ ṣe jàre.

0: ìrọjọ́ wọn ni ẹ̀yin olóòrùn yóò tún balẹ̀ àwọn ìránṣẹ́ pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ ọlọ́run láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ̀rẹ̀ láti Wednesday 12 bí Friday 14th August 2026 pẹ̀lú ìpò ọlọ́run dájú lórí ìránṣẹ́ kò fi takí bí ìmà 2026 apostolic meeting ìwọ náà darapọ̀ wá gba agbára ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀ kí ewu àkókò yìí má baà kó dànù ìwọ náà lè ṣèdáyọ ọjọ́ Wednesday 12 bí Friday 14th August 2026 láago mẹ́sàn-án òwúrọ̀ 9 AM this is more than a meeting it is a divine encounter with God through his anointed servant prophet Akinbíyìmá 2026 apostolic meeting ọjọ́ Wednesday 12 bí Friday 14th August ni láago mẹ́sàn-án òwúrọ̀ lẹ́nu olóhùn yóò fi máa balẹ̀ gbogbo àwọn ikọ̀ rẹ̀ àtòṣiṣẹ́ nínú ìjọrò wọn lágbára gbogbo ẹ̀mí Christ Power Buster Adégbàyí Ife Ibadan Express Road Ibadan Eagles Association of Ministers ló ṣàgbátẹrù ẹ̀ ìwọ náà wàá gba agbára kó o lè ṣe tayọ.
1: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half far at a time.
2: You won't believe what happened yesterday.
3: Seriously. And good morning to you too.
2: Sorry, I forgot. Tea before tea.
3: All right then, spill.
1: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
4: Sinu ipadi adura awe ati iṣẹ oru ọlọgbọn ọjọ ti ijọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe agbekalẹ rẹ lori oke Bethlehem bẹrẹ lọjọ Friday to gbẹyin oṣu keje di Friday to pari oṣu kẹjọ akori itusilẹ patapata ninu agbara okunkun total deliverance from power of darkness Ephesians 6:12 akoko adura lojojumọ aago mẹsan owurọ si mejila ọsan aago mẹta ọsan si mẹfa irọlẹ aago mọkanla alẹ si mẹta oru ni iṣẹ oru ọpọ awọn woli ati olori ẹmi nbẹ ti ọlọrun ti pese silẹ fun ọ̀pọ̀ iṣẹ́ ìyanu bíi ìgbàlà ìwòsàn ìbùkún ìtúsílẹ̀ ìbápàdé àtòkèwá ibi tágbé ti pàdé Bethel Mountain along Adébáyọ̀ Ìjíayùnrẹ́ Road Ìbàdàn olùgbàlejò wòlíì Gideoni Tanimọ̀wò èṣù pòfo ẹ̀lú ẹ̀lú bàbá 08033281742 fa ẹni méjì tàbí mẹ́ta lọ́wọ́ dání kẹjọ ní ìrírí ìtúsílẹ̀ lórí òkè Bethel má ṣaláì wá o.

0: bàbá akọrin látàárọ ni
1: ó ti sú mi igbó gan la lọ bolẹ mú mi lọ.
0: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
2: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Ilájẹlú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashia.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣí ìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lù Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káṣíẹ̀. Ṣó ti Káṣíẹ̀.

0: Tale Johnny, hello e kasan.
1: E jo ni bo ni gba mi se omi o to wa.
2: Ko si bi ti gba mi o to, gba mi se omi o to wa.
1: E ja man te ba wa,
0: a n gbo yin.
2: E sa ba wa na ni pe eyin ijaku mo meji yi.
1: Ta lo so wa n jaku mo loju yin te.
0: Soruko, soruko abi so wa niyan.
2: Mo so yin be.
1: Ta ni?
2: Emi gangan ti Oluwa ni Lomi Aji o lo so yin be.
1: Se church
0: ki le ri te
1: se church le ti so wa ni abi mo sa si te ti
0: ki ba da so oruko yen.
1: Embo le ti ri jaku mo.
2: Se gbogbo igba te ba ti bo sori eto. Arẹrin to si sokoto la ma rin.
1: Sokoto le ma nwo ki.
0: E pele.
2: O ni.
1: Sokoto.
2: Ele.
0: E ma lo.
1: E n foran do baba. Ki le wo sokoto ki si. E ma
0: lo gbe nu so mo so lo.
1: Ki le n wo sokoto. Iya re mi to doko ji ni.
0: Drosi. E ma lo tin jade tere
1: ji. Yeri ni iya re ma wo osun. Yeri.
0: E ma lo.
1: Yeri.
0: Ani. Ani e ma lo.
2: Oloju eni ti n gba po
1: kan. Ami o.
0: Ya teyin na o.
1: Ya sokoto.
2: E pele o baba sokoto baba yeri.
0: Otan.
1: Iwo nu Olorun.
0: Asiwala.
1: Iwo nu Olorun.
0: E mura si.
1: Mura si.
0: Hello, ta lo tun wa loju ope.
2: Hello, ro peto.
0: E ma pele.
1: Se lati gisogba.
0: Mhm. Igba sogi.
1: Han?
2: Ati gba igba ti gba sogi.
1: Le ti wa?
2: Be ni sir.
1: O ko yin
0: ki le fe?
2: Ade Tola ni lataye.
1: Ah, omo lara mi, lara mi, lara mi, lara mi. To ti ko njago ni.
0: Mhm. Ba de ku ni.
1: O ti ko njago.
0: Lara. O ti le lara mi lo.
1: E wa lele.
0: Hello.
1: Gisogbo.
3: O le lara mi lo.
0: E le wi.
3: Gbakunmo leyin mejeji. Ategbon atabo.
1: Se baraki le gbe
0: do si. Eh eh eh hello.
1: Eh pe baba atomo.
0: Point of correction. Ko si egbon atabo
1: le to. Baba atomo ni.
0: E ni ore meji.
3: Ologun ti
0: e le fa gugu si. E le fa gugu si.
1: E fa gugu si.
0: Ore meji agbo.
3: O n gbo gugu n te yin si. E si fe e fe ka ma so imogi.
1: Kele wi.
3: Ebe ka ma so ri mogi.
0: E fe so ri mogi.
1: Se bi ogiri le joko si. Se joko bi ogiri.
3: Ala n so ni yen.
1: Ti ma so.
3: Ala igba le yin mejeji.
0: Ala igba.
1: E se wa n joko to
0: gi. E je ma lo. Boya ke tere di ke ma.
1: Ta te isaworawo. E wa n joko to gi.
0: So ri mogi ri. Se ri na ro giri ke to so ri wele.
3: Ah! Ona o gba yin o.
0: Abi atoyin na o. Yo gba yin na o.
1: Eyin nu Olorun.
3: O gba yin o.
1: Eyin nu Olorun.
3: Lage ibo mi lage ni ti ri e mejeji.
1: Inu obi oko ni.
0: Jago ni.
3: Boni baba ti ri yin re.
1: Jago re.
0: Jago na ti ri wa.
1: Asegi re.
3: Ohun tó jẹ́ kẹ́ kó àwọn ọ̀gá mẹ́ta tì yín nìyẹn tí wọ́n mọ̀ pé èsì burúkú ni.
1: Jésù dáríji ẹ olùkọ́ yìí.
0: Ọlọ́run kò dáríji ẹ
1: tó ní mímọ́ bá dáríji pásítọ̀ yìí.
0: Ọlọ́run kò bá mi dáríji ẹ.
1: Bá dáríji pásítọ̀
3: yìí ń sọ̀rọ̀.
0: Ẹ́.
3: Bá lọ ti mọ̀ pé pásítọ̀ ló ń sọ̀rọ̀.
1: Mọ̀ mọ̀ ní
3: mọ̀
1: mọ̀ ní mọ̀ mọ̀ ní mọ̀ mọ̀ ní
3: Fáàlù méjèèjì tẹ́ẹ̀tẹ̀ yóò mọ̀ yín lórí.
1: Fáyà!
0: Fáyà! Fáyà! Fáyà!
3: Ní ọmọ jáde ń bẹ̀ ìdùnnú.
1: Fáyà!
3: Oríire ní ọmọ jáde ń bẹ̀.
1: Fáyà!
3: Gbogbo ibi tẹ bá di ẹmọ rí ṣe.
1: Fáyà!
3: Owó ni ọmọ wa yín kiri.
1: Fáyà!
3: Ẹ rò wo ṣayé.
0: Fáyà! Fáyà!
3: You are too much.
1: Ọ̀gá
0: ẹ ṣe. Ẹsẹ́
1: torí yín ni.
0: Fáyà yà yà yà yà yà
1: yà yà yà yà yà yà yà.
4: Hello.
0: Hello. Atakankan mi.
4: Bigma.
0: O so ire atakankan.
4: Pastor ti fẹ́ fáyà ẹ tẹ́lẹ̀.
1: Sọ́dárì ìbá àbí AK-47.
4: Wọ́n ẹ lè
1: wọ́n
4: ọmọ gan ló jẹ́ sí wọn.
1: Ọlọ́run jọlọ́ fàìsì ló bù fún.
0: Atakankan bọ̀ kíni kọ́lọ̀ problem ẹ̀ náà kíni ìṣòro ẹ gangan.
4: O ti
0: máa rí mi fíjù lórí ètò náà bí ìṣeré náà kí ló máa ń ṣe ná.
4: Green and white color Nigeria. Ṣé ẹ rí bọ̀dá? Ẹ kíyèsí big man yìí. Ṣé ẹ rí ọjọ́ tí àní ti fi tó bá jẹrù ẹ̀ síta mi ní bá dá sí
1: o. Ó yé mi. O ti ṣe tẹ́.
4: Tí bá ní kẹrù ẹ̀ bóde. Bóde mo ní o bóde.
1: Àwọn dẹ̀dọ̀ lẹ́yìn títí. A bá kí títí torí títí ọ̀la gbẹ̀ngàn.
4: Ẹ rí ni mo ń parọ́ lára òun tó bá jáde rí lára òun lára. Lára mi.
1: Ojú lásẹ̀ kọ́ lára náà lo pàwùdà. Lára ń lo tìró.
0: Ó dàbọ̀ ó dijọ́ mẹ́jọ. ọjọ́ sí lọ ó dàbọ̀ ó dàbọ̀ máa lọ máa lọ ọjọ́ lọ́jọ́
1: dìde dìde dìde dìde dìde má ti lọ bí ẹbọ kẹbọ jẹ sísẹ bọ jẹ kẹbọ mu.
0: ẹ bọ tí láàrin ìwà àti fayọs kí ni ìṣòro tó wà láàrin iná.
1: èké ni ìdí tí fi ń fọ̀rọ̀
0: àti. èké ni orí kí ló ṣe fún ẹ.
1: ngbé yẹn ti sunlé tó pọ́ sẹ́ẹ̀mejì tí ìyàwó ẹ̀ pè mí pé òun ò rí àbúrò yín lé for 2 weeks.
0: fayọs láàrin mi àti ẹgbẹ́
1: mi. kí ló dé tíwọ náà wà á di
0: àtọ̀ òwúrọ̀ àti. kí ló ṣe fún
1: dídì
0: rí.
1: èké kí ni mo ṣe fún yín bọ̀dá.
0: kí lè ṣe ọmọ yìí lọ́dọ̀ ẹ̀.
1: o ṣe nǹkan kan lẹ́yìn ẹ̀kọ́.
0: ṣé mo gbà yàwó mi ni. àbótẹ́ ọlọ́mọ pali.
1: bí ọ̀ra lè lọ wọ báyìí. ṣé mo gbà yàwó mi ni.
0: kí ṣe kí ni.
1: bí ọ̀ra lè lọ.
0: kí ló mọ̀ tó wà ní ọ̀ra.
1: kò sí ẹ̀
0: kọ̀kọ́. tọ́ bá fọwọ́ gbé nǹkan.
1: Ẹ̀yà
0: lálẹ́ ọdẹ àbọ̀jáde yálọ dídé.
1: ọlọ́wọ́ sọ́ọ́
0: ọlọ́wọ́ sọ́ọ́ wa
1: ọ̀ ànẹ́rí dàbọ̀.
0: ọdàbọ̀.

Alárìmọdéyí Apọ̀lọrí ọmọ Sàlámì Lágilú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: àwọn ìbílẹ̀ á fúnni níwòsàn ìlera sí lọ́rọ̀ olóyún abí wẹ́rẹ́ ẹni tára ẹ̀ ò bá yá tó bá ṣe bó ṣe yẹ kó ṣe ṣe tó lò ó bó ṣe ní kó ṣe lò ó ara ẹ̀ á yá ẹ kàlẹ́ ẹ kàárọ̀ ẹ kàsán ẹ kú ọ̀lẹ́ ní gbogbo ibikíbi tí a bá ti ń gbọ́ tẹ bá ti ń gbọ́ ètò wa ètò kan tọ́lọ́run ọba mi gbé kalẹ̀ Krobi's half hour níbi tá a ti ń dá kékeré lúke níbi tá a ti ń ṣe ìwòsàn níbi tá a ti ń sọ̀rọ̀ R.E.E.Z. Rhys Peters àti àwọn nǹkan míì àti àwọn nǹkan kan ìmíì náà yíyá wọn wà ń kalẹ̀ ń bí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àwa la wá a sì dúpẹ́ lọ́wọ́ elédùmarè pé ẹ̀yin la bá bẹ́ẹ̀ ni Dr. Mrs. ti wà nínú kulu wa ń bí obìnrin takuntaku tí ọlọ́run ọba mi fi ń dára tí ọlọ́run ọba mi fi ń ṣèwòsàn tí ọlọ́run ọba mi ti ara wọn ń gba ọpẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run yíyá wa ẹ bá kí àwọn ara ní.
1: Anu ma lo sọ̀rọ̀ baba agbára mi ma kọ́ ẹ̀yin

0: ọ̀sẹ̀ náà kàn mọ̀ ọ́n ga má mi wá nígbà ilé mi tí ó lórí ọ̀bẹ tí mo sì rí mọ́ ilé mi tùmọ́rọ̀ ẹ̀ pé ara mi fún wọn pé mo ti wá gbígbà ní tí wàá ṣe tó wá jẹ́ nǹkan tó yà wọ́n náà lẹ.
1: ó yà mí lẹ́nu o olórí òfin ọlọ́run nílé ogun tó ti sẹ́kù lórí mọ́lẹ́ kọ́ńtẹ́sì congratulations.
2: a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká ní ó lè sọ wípé ó lè ṣeéṣe fún lu arábìnrin yìí mọ́ sọmọdé là kẹta ti 133 years ni age obìnrin tí ó sọ̀rọ̀ yìí.
3: kí ẹ̀ka ní 31-33
2: kó máa fi àyàwó
3: máa ro èèyàn kí ẹsẹ̀ máa ti ru èèyàn
2: lórí
3: débi pé ẹni yẹn ò ní lè rìn mọ́ ìbàdí àti ẹsẹ̀ tó máa ń ru àwọn èèyàn yìí ǹjẹ́ kí ló máa ń fà á.
2: Sẹ́mi máa ń sọ yí pé according to the way of analysis in acupuncture our kidney ló wà níbi ìwò méjì tó wà bíi ìbàdí wa yẹn kidney point wa nìyẹn when there's a yin and yang imbalance there will be pains and that kidney òun ló ń control wa láti ìdodo wa round dé ẹ̀yìn ìbàdí yẹn títí dé àtẹlẹsẹ̀ wa gbogbo tó bá ń ṣe wá láti bi ìbàdí yẹn ráàdì gbogbo wa dé àtẹlẹsẹ ó lọ́wọ́ kíndìnrín wa nínú according to the way of acupuncture diagnostic. So tó bá ti rí bẹ́ẹ̀ yẹn máa sọ pé we are what we eat nta bá jẹ́ ló máa sọ bí ayé wa ṣe máa rí la ṣe gbọ́dọ̀ ní raise bitter sínú ilé kálukú wa àṣegbọ́dọ̀ ní sáré wọlé bitter sínú ilé kálukú wa làṣẹ ní láti jáde yọjú sí wa ẹ jẹ́ ká ṣe àyẹ̀wò ẹwẹ́ ni yìí sì odidi ọdún kan ọmọ tó pupa beautiful lady tí ń fi àyà wọ́n lẹ̀ odidi ọdún kan ó lóun fẹsẹ̀ tẹ̀lé ńjọ́ kejì ó ya òun lẹ́nu ǹjẹ́ yìí tẹ̀ ń gbọ̀ngàn ṣé kò yẹ̀yìn gan lẹ́nu torí ó ya èmi lẹ́nu.
3: ìdọ̀tí kúnnú gbogbo ara tó wá àfẹ́ẹ̀tì kídìní kí wọ́n dẹ̀ wá wò nǹkan táwọn á ń jẹ nísìí tó jẹ́ kẹ́míkà kídìní ò nífẹ̀ẹ́ sí
2: àwọn
3: kẹ́míkà tó ń
2: tuntun àjẹjú iyọ̀ kò nífẹ̀ẹ́ sí àjẹjú ṣúgà kò nífẹ̀ẹ́ sí nǹkan olóróró àwọn nǹkan ní fúláwà kò yẹ ká máa jẹ́ kó pọ̀ jù nínú oúnjẹ wa.
3: ìwọ̀ntúnwọ̀nsì
2: tọ́nà fẹ́ pè wọlé sí iléeṣẹ́ wa níbí báyìí ẹ lè pè wá.
3: ọ̀dà ẹ̀yìn yan wa doctor mrs ẹ̀ṣẹ̀ ẹ̀yìn yan wa ẹ ti gbọ́ látọ̀dọ̀ wọn a máa ṣí ojú òpó sílẹ̀ fẹ́yìn tẹ́ bá ní ìpè rí ẹ̀yìn tẹ́ bá ti lo risk bitters rí àbí àwọn oògùn wọn kankan àwọn capsules wọn kankan tó jẹ́ pé ó wá nǹkan tó ń ṣe yín wá yọrí sí nǹkan tó jẹ́ pé ó ti lọ ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti sọ lẹ́yìn ṣùgbọ́n a fẹ́ gbọ́ bóyá lóòótọ́ ni ká mọ̀ láti ẹnu yín ṣùgbọ́n kẹtọ́ wa máa sọ mo fẹ́ fàkókò yìí pé gbogbo àwọn èèyàn pé risk bitters jẹ́ kò ṣe máa ní nílé olúkúlùkù wa torí téèyàn bá ń fọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara ẹ̀ o máa ń jẹ́ kí ara mọ́ àìsàn náà dẹ̀ máa ń sá lọ nọ́mbà tẹ́ lè pè wá sí 09123708675 09123708675 àtẹ̀bá tẹ̀fẹ́ béèrè ìbéèrè ni o kò sá àyè wà láti béèrè ìbéèrè ẹ̀yin tó bá pé ìbéèrè lè fẹ́ béèrè hello ok nọmba tẹ lè pè wá sí nìyẹn 081
2: èrè ìbánisọ̀rọ̀ tèmi
3: 09123708675 tẹ̀bádẹ̀ fẹ́ lọ sọ́fíìsì wa tó wà ní mọ́nà tán doctor mrs
2: lẹ́kẹta cipolaris bank ní òye díjì
3: wọ́n máa wà ńbẹ̀ lọ́la wọn kì í síbẹ̀ níjọ sátidé
2: kì í síbẹ̀
3: mọ̀ wọ́n ní sátidé yìí o àwọn fẹ́ fi fún àwọn èèyàn tó bá nílò ìtọ́jú àwọn fẹ́ fi tọ́jú wọn ni ẹ̀ ó yá ẹ pè wọlé ẹ béèrè ìbéèrè yìí.
2: hello
4: ẹ kalẹ
3: sà.
4: ẹ jọ egbò ni a ti lè gbọ́ sí eréṣin ìta
2: ẹ. eré àbúlé wa.
4: mo wà lápẹ̀tẹ̀.
2: ẹ máa wá sí challenge ẹ lè wá sí block e sub-7 ní scout camp ní challenge tàbí ká lọ sí crown pharmacy ní challenge bákan náà.
3: ṣé àpẹtẹ yẹn súnmọ́
2: wọ́n dẹ̀ pa gbèdé ló bá dẹ̀ súnmọ́ yín
3: ọ̀dọ̀
2: ọ̀nà sílùú láì
3: ìwó road.

0: ebere ibere yi esi da en to ba de ti ejo e ba gbe ipin en to ba de ti lori ti o ti sise fun e je ka gbo latodo yen
1: hello
0: hello
1: hello
2: era ba
1: mo ki mama wa to wa nbe
2: yen ese sir
1: alafi ara yin ko ni lo
2: ah mi ko jesus
1: olo wa pelu yin o
2: ah sir
1: ejo pe se number yin gangan la need e ti so pe number yen jo
2: 00
1: a ori bi call rara e ba wa pe deje
0: oya e mu biro ke ri bi call e wa tu tu pe bayi
2: 00 080 21 21 91 9 1 20 20 40 40
0: egba apile ko
2: 00 080 21 21 91 9 1 20 20 40 40
0: number tele pe won si niyan e de le ba won office ni mona ton ile keta Sipularis Bank hello
2: hello
1: hello e kale o
2: e kale o
1: le
2: jade
1: mo ki alejo wa ti wa ni ori eto
0: e se bo sir
1: that mi o mo pe ogun e ri bi o se ri ni eni kan lo emi ko ra ni gbogbo pe ki o gba ra iwo ku le ra tojo
2: sure
1: ẹni ẹ wá ní kí gbé pé inú òun pé àwọn òun ṣe bákanbákan owó ìgbéra dáadáa ní kí ló ṣẹlẹ̀ wà ní kò wà ní àmúdẹ ra òun kan nílé lásìkò ṣé wà lò wà ní kí lọ gbé wá bí mo ṣe gbé oògùn yẹn fún nìyẹn mo bá lò 130 minutes ló bá bá mi pé kí n gbàgbé ẹ owó olóògbé wọ́n sílẹ̀ fún mi mọ́ o. Òun máa gbé gbogbo ẹ̀ òun ní lọ ní ẹgbà wọ́n ní èmi gan tí mo lò gan tí mo rà gan mi ìtì ìlú kankan bẹ̀ tó ṣiṣẹ́ mi tó wá sọ fún mi kó má ṣiṣẹ́ mi èmi mọ̀ tó èmi náà lò mí orí pé ara mi yàtọ̀ ni mo ṣe lò oògùn tó dára ni
2: ìlọ́jọ́
1: ẹ̀ṣẹ̀ dáadáa.
2: Ẹ ṣe sá REEZ Reese Bitter ẹ mọ̀ jẹ́ kí a sọ pé lè náà ṣiṣẹ́ bí rẹ̀ ẹ má fòjò pòjò Reese Bitter.
0: Hello.
3: Ẹ kalẹ̀ ma.
2: Ẹ kalẹ̀ ma.
3: Yes, ma'am.
2: Yes, ma'am.
3: Ibi ṣiṣi pé èmi náà ni o, yàdúrà ni.
0: Ah, yàdúrà ṣẹ́ wa o.
3: Ẹ sọ ọjọ́ mẹ́ta ma.
0: Ẹ sọ
3: Reese Bitter. Reese Bitter ni ẹ ṣe ó dáa fún egungun ẹsẹ̀ ni.
2: Agogo ẹsẹ̀ ẹ jẹ́ ká kéèsì nǹkan ní ṣúgà tí à ń jẹ tá a bá ti ní ìpèníjà ń pe gogo ẹsẹ̀ mo sọ fún yín pé tí kidney bá ti fẹ́ máa ní yíngan yang imbalance yẹn tí ó bá fẹ́ máa balance ẹ̀ bá agbára bá ṣe balance dáadáa tó ó lè máa affect wa bẹ́ẹ̀ yẹn ẹ lọ watch nǹkan tẹ́ ń jẹ kẹ́dẹ̀ yé mu tútù iye mu nkan tó tutù ṣó ti yé yín nǹkan lórí dúdú nǹkan lárin dòdò ẹ kéèsì
0: ẹ yọjú sí ṣọ́ọ̀pù
2: wa à ń fọ. Ẹ̀lẹ́ wá sọ fún fíìsì wa nílé kẹta sí Polaris Bank.
1: Lóye díjì. Ẹ̀sán alájọ ẹ̀ lọ gbogbo láti ràn láti ẹ̀lẹ́.
2: Ẹ̀sán ẹ̀sán.
1: Ẹ̀sán àti nọ́mbà yẹn sọ.
2: 00.
1: Ẹ máa gbọ́. Ìbàdàn nìkan lẹ máa ń fi sí. Ìbàdàn nìkan ló ní ìyá
2: ọkùnrin ẹ̀ pé àwọn èèyàn yín tó ń jẹ́ fámásì kí n tọ́jà wa lẹ́sẹ̀ títì. Ẹ pọn fámásì sí yín kí wọ́n pe nọ́mbà wa.
1: Àwọn oríṣi ìlú mi náà ń bẹ táwọn ẹ máa ń ní ìdí kójọ sí.
2: Ṣé ó wà ní Ṣákì?
0: Ọ̀dà ẹ ṣe àti bọ́tà. Zero torí owó ń
2: jẹ́
0: 00 21 91 20 40 00 21 91 20 40 00 21 91 20 40.
2: Yes.
0: Hello.
1: Hello.
2: Ẹ kalẹ̀. Ẹ kúrò lẹ.
1: Alàgbà mi ní pé nọmba yẹn sọ̀rọ̀.
2: Ok.
1: Ẹ dákun ká balẹ̀ tó bá ní arthritis lẹ́sẹ̀.
2: Yà.
1: Ṣé lè máa di oògùn yẹn?
2: Ẹ jẹ́ kọ́lé Reese Bitter kó dẹ̀ ló sáré wọlé pẹ̀lú ẹ̀ oògùn ṣẹ́. Hello.
0: Ẹyẹ yẹn wá ẹ ti gbọ́ gbogbo ibi tá a ti ní ọjà wa kì í ta ọjà wa létí títì òun ni ẹ ṣe lè rí ní everywhere bẹ́ẹ̀ ṣe rí àwọn kankan ní gbogbo ibi tẹ́ ẹ bá yà sí irọ́ ìyẹn Reese Bitter àti àwọn oògùn tó wà nílé iṣẹ́ wa kì í ṣe bẹ́ẹ̀.
2: Ẹ lọ sí Kúlẹ́ra, ẹ lọ sí Rí Pharmacy ní Challenge, ẹ lọ sí Nasiru Láyé ní Agbeni, ẹ jẹ́ ká lọ sí ọ́fíìsì Chiquito tó wà ní
0: Scout Camp.
2: Ẹ̀sìn lọ́sọ́fíìsì
0: wa ní ilé
2: kẹta sí Kúlẹ́ Charis Bank.
0: Challenge orita Ring Road
2: Apata
0: Apata ele wa si shop tiwa to wa ni shop Chiquito to wa ni
2: Scout Scholar ekale
4: ekale ma
2: era dadi
4: yala se ani na
2: ro ben sir pa pa pa sir
4: mo se gbo kini for the first time
2: question yes sir question yes sir
4: now kile pe unko ogun ya
2: ga aru e z
0: features
2: aru e z
0: z
2: race ben sir yes sir
0: ben sir bitters
2: oda eya ta lo tun wa nbe hello
4: e ka le anti sikito
0: yes sir e ka le sir
4: e go ti an lo fun gbe ria
0: hello lo fun
2: pe ba se toju ara yin gbogbo yawo yin na le ma toju sibi mefa lala le ni ke ma mu iyawo yin na de lati mu iba ni yawo mefa mefa le gbodo toju ke ba toju ko te toju kan e tun tun ko to fe da be
4: hello ma
0: Yes, pe mi lori phone mi ni se ma pe mi ejo a wa ninu studio e pe studio line hello
5: hello
2: e kale
0: yeah
5: yes
0: ejo
5: ara bo nti ta fun so ko ni eje nu
2: dada eyin te ba legbo to ko ti o san e ma fi raju e olorun lo en te diabetes so e ma fi se de ma lo ogun se gidi fun olorun
0: hello
2: a claim o olorun do ni ko ri be
0: oda eja ka gbe pe meji si okay hello hello
4: hello
0: hello
2: hello
4: kito ba wa ko mo ba le o ko mo wa le ba wa o
2: eh o ni ka
0: ta lo so
4: wa ma ya la ja sa ke ko mo wa le ba ka ri o
0: okay ka sa ka sa ni owo kia kia o ṣe rí ogun tá à ń sọ̀rọ̀ npa ẹ̀yìn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ó yẹ kẹ mọ̀ pé Chiquito kì í fẹ́ bá àwọn nǹkan tí ò bá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ torí orúkọ tí ọlọ́run ti fún yàn orúkọ díẹ̀ tí ọlọ́run ti fún yàn so mo fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ dr mrs ta ló tún wà mẹ́rin tó ní ìbéèrè ẹyin tí ẹ bá wò ó pé ẹ lè tẹ bá fẹ́ wá sí.
2: Hello baba. Yes sir. Hello, see good of pharmacy. No wode. Hello.
4: Hello, ma.
2: Hey, kale baba. Yes, sir. Ma papa.
0: Tọ́ba ti yọjú ni ẹ máa jẹ́ ká máa sọ pé ṣe rí ẹni tí àìsàn bá ń ṣe ọ̀ tí nǹkan bá ń ṣe tó bá rí nǹkan tó dá nǹkan tó máa ń ṣe wá nìyẹn ẹ jáde ẹ lọ sí gbogbo
2: ṣùgbọ́n ìbáwò yẹn ló lọ sí lóyìnbó
0: ṣùgbọ́n ìbáwò yẹn ló lọ sí lóyìnbó
2: lọ tẹ treatment Abuja wá síbí
0: àyè máa gbé wá sínú yàrá rẹ̀
2: wá ní ojú
0: bá jẹ́ pati ìpọ̀mọ́ méjì àmàlà méjì ìpọ̀mọ́ kan
2: àtẹnukan
0: má
2: débẹ̀
0: má jẹ́ ká fi àlàáfíà ara wa máa ṣeré nígbà tá a bá gbé lọ ẹlẹ́yẹlé tá a gbé wọnú yàrá wọn ní ọ̀yọ́ tá a gbé wọnú yàrá èèyàn kan ní
2: ìdí. Tá a bá gbé owó la wà áfítà yóò di yẹn mú tẹrẹ kiri ẹni tó lọ́n bá fẹ́ lò fún ni kó jáde
0: kó kẹ̀tẹ̀
2: ọlọ́run
0: ló njẹ ka gbe
2: yẹn hello
0: ẹ ka gbe yọ kan yẹn ok ẹ ka lẹ ma yọkọ pẹlu papapa
2: papapa
5: yes ma ijọba ẹni tó bá ní bóyá èyí ní orin ara ara máa ń lò.
0: Tẹ bá ti rẹ́dì lọ́la ẹ yọjú
2: sí ṣọ́ọ̀pù Chiquito
0: ẹjọ́ ẹyẹ yan wa ẹyin tẹ bá fẹ́ wá sí ṣọ́ọ̀pù tèmi lọ́la láti wá rà màá ti wà ń bẹ̀ láti aago mẹ́wàá ẹ pè mí kẹ tó wá gbogbo bó bá ṣe ń ṣe yín bẹ́ ẹ ṣe ń rà màá máa fún yín lámọ̀ràn àwọn nǹkan tí ẹ lè fi kú tó yẹ pé gbogbo nǹkan tó bá ń ṣe yín ọlọ́run á máa gbàkóso irú oúnjẹ tẹ máa jẹ irú omi tẹ máa mu tẹ bá dẹ̀ fẹ́ lọ rí ọ̀gá mi wọ́n máa wà ní Ìbàdàn lọ́la normally wọn kì í sí ní Ìbàdàn àwọn ògbómọ̀ṣọ́ ti ra àwọn fáínálè níjọ́ sátidé ṣùgbọ́n abẹ̀ wọn lélẹ̀ ìpè kọ́ fún wa ní sátidé ọ̀la torí àwọn tó máa fẹ́ rí wọn ọ́fíìsì wọn wà ní mọ́nà tán ní
2: ilé kẹta
0: sí Polaris Bank ẹ̀dẹ̀ ti ní nọ́mbà wọn 08021 91 2040.

lọ́jọ́ tó pẹ́. Àkọ́kọ́ tó ọ̀nà àbáyọ sẹ́ńdà. Nípasẹ̀ fi olórí àwọn ìránṣẹ́. Prọfẹ̀sì ń bẹ Babatunde Wonder Fantasado Prọfẹ̀sì Samuel Ogunuga. Prọfẹ̀ Orede Aderounmu. Prọfẹ̀ Adéyẹmọ Adéyinka Jo. Prọfẹ̀ Jose Bayo Tunde. Pastor Seun Asolaye. Pastor Yemi Ojo. Pastor Remi Ojo. Prọfẹ̀ Jọlọ́run Alari. Prọfẹ̀ Fọlúwa Sẹ́tọ́mọ́lé. Prọfẹ̀ Tẹ̀sọláyé Ika Ògúnṣọlá. Apọ́stù Timothy Ọládèjì. Pẹ̀lú àpàrọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórin ẹ̀mí wo ní Ọlọ́run Alaye. Daniel Amọ̀wọ́ Ọládéméjì JP. Wọ́n máa sọ fẹ́rẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílá aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Bákọjọ́ Saturday 1st August sí Monday 34th. Nínú ìjọ Christ our Saviour and Holy Ghost Ministry. Àṣáájú pásítọ̀ bí I ti ní oyè Estate. Arúgbó Rọ̀jọ́ Mbàdàn. Àkọ́kọ́ ojútùú rẹ̀ rè ó yá jẹ́jọ́ rìnrìn àjò ẹ̀mí

0: Market Bible Office JKJ Builders and Developers Limited. So what? No, your road. Aremu Blocks Bus Stop. Opposite ITA Money Ibadan. Telephone 0707-118-1997. Tabi 0808-070-1243.
1: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati se toju arugbo yin. Sugbon ta yo si be gele le se ma janfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo je to ye won, won ma to ya ki won gba toju to fi mu ayewo ilera lore kore won mo rufe ire tarugbo se won si masiko to ya ki won nora Emerald Comfort Home opo eroja itoju arugbo lo wa nle gele bi won ti se loke okun e kan si Emerald Comfort Home loni ni Ajinde 1 Road 2 Junction beside transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
2: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi gbà bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà ẹwà.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
6: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́
2: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Nìrànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807-112-4000 0807-112-4000.
2: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
8: Gbogbo àgbáńláyé káàkiri dúníà o, ẹ máa gbọ́ ìkànnì Lágelu FM 96.7 òkè gajòkè Nìbàdàn. Èmi tú bàbá ìta ọkọ̀ra Fakútọ́ ni ìpadàbọ̀ Gbẹ̀ngà Adébóyè ìlú ni pé kẹ́ ẹ máa gbọ́ ìdẹ́gbẹ̀ngbẹ̀ rédíò.

ìyàtọ̀ ní gbogbo ayé. Bíbélì ló sọ fún mi pé ẹjẹ́ ká lọ sí ilé Olúwa, pé inú mi dùn nígbà tí wọ́n sọ fún mi pé ẹjẹ́ ká lọ sí ilé Olúwa. Bíbélì inú mi láti rí ká bẹ́ẹ̀. Inú mi dùn nígbà tí wọ́n sọ fún mi pé ẹjẹ́ ká lọ sí ilé Olúwa. Ilé Olúwa kan náà la tún dé yìí. Ẹ̀ka alẹ́ onílé yìí. Àkùdé dé àsìkò yìí, àdẹ̀kù bójú ọjọ́ ṣeré, ṣàlàfíà léwà. Ẹ mọ̀ pé mi ò yé má sọ pé Big Man Presenter èmi yóò gbójú mi sórí òkè wọn ni. Ẹgbọ́n náà níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Ìrànlọ́wọ́ mi yóò tọ̀ wọ Olúwa wá. Tó bá wá rí bẹ́ẹ̀. À já sí pé ẹgbẹ́ orí yín sókè yẹn nu ọ̀nà, àní ká jùmọ̀ gbé yín sókè ẹ̀yìn ìlẹ̀kùn ayérayé. Kí ọba ògo kó ṣe bẹ́ẹ̀ kó wọnú kun lè gbé òsáfẹ́fẹ́ wá ní àṣálẹ̀ yìí. Orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo nìkan ló sá wọnú ẹ̀ tó dẹ̀ sì ní àǹfààní àti iyè. Ògo ni fún bàbá àti fún ọmọ àti fún èmi mímọ́. Bí ó ti wà látètè kọ́ṣe, ó bẹ nísìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmì ẹ̀ka alẹ́. Ẹ kú dédé àsìkò yìí. Ilé ìwòsàn àyànmọ́ lórí afẹ́fẹ́ lágbèló láàrin 6.7 FM. Ìlàkalẹ̀ sí ibi tẹ́ ìjá sí nìyẹn. Ilé ìwòsàn àyànmọ́ lórí ìkànnì lágbèló ní gbogbo ọjọ́ Friday bí ilé ìlú máa ń wáyé. Bóyá yìí ṣe ń ṣalábàápàdé ẹ̀, bóyá yìí ṣe ń gbọ́ fún gbà àkọ́kọ́. Agogo mẹ́jọ àbọ̀dá ago mẹ́sàn-án àbọ̀ ni wákàtí kan gbáko ni. Ibi báyìí la ti ń ní ìbápàdé pẹ̀lú Kristi. Ibi la ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ilé ètò ṣe bẹ́ẹ̀ tó yẹ kórókó. Ibi la ti ń gbàdúrà tádùá dẹ̀ ń gbà táwọn ẹ̀dẹ̀ ní tẹsítímọ́nì lójú ẹsẹ̀. Ibi la ti ń gbọ́rọ̀ ìṣìníyè ìṣìlétí, ilé ètò ń wá ronú tó mọ́kàn wa fà sí ìjọba Ọlọ́run. Ilé ìwòsàn àyànmọ́ Destiny Clinic. Lost City Gospel Grace Ministry ni ìjọ Ọlọ́run àlàyé tọ́lọ́run ọba àmì mọ̀ wọ́n gbé sórí àpáta tí ò lè

lọ́jọ́ wọn ni. Èmi olórí yóò tó ń bàlẹ́ àwọn ìránṣẹ́ pẹ̀lú gbogbo ṣẹ́ nínú ìjọ ọlọ́run. Lá

0: Olabi Ofori-Ogun, gentleman on the body system Ogbontarigi, Akanse bitters ito ba orisirisi aisan bi adota ninu agbo ara wo yaya. 50 bitters be ti gbogbo obirin to dati emo, imule awon boys to fe pe lori e to fe se normal ra. 50 bitters wa fun gbogbo sisi ologe, omoge to sexy, bobo ati baba to fe wa fully active in the other room. Tabi ko mo lomoge wole ko ma le se normal. David, ta sise sise ki ati sun ton wa fe dogun ewo, ayegba yen ti koja o. Step up pelu 50 bitters ko sunrayo, ko fun bebi e tan, nibi kibi, nibi gbogbo ati nigba kugba. 50 bitters is produced by the 50 Waves Limited. Esileri da kakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni +3 Light and Craft Building, Basoro, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. Nadaki Jolote.
1: Ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa. High quality stone mix blender. Ìrara ti ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam panda.
2: Àsọ̀sù ìdíyẹlẹ yọ sọ́ka.
1: Back to school items. Souvenir bags. High quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron. Àwọn ògbà lórí lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́. Serving dish. Rechargeable fans. Gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra. Solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir. Gbéra lẹ̀ máa lọ sí Whitestone Souvenir. Ìdí àpẹ́ Odùdúwà Building. Directly opposite NNPC filling station. Ìdí àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 0806913 4989. Whitestone Souvenirs. Débí ọ̀rajà.
3: Bàbá Ìgbàrú bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrú tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀yìn ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Isanra ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.

0: Jockey. Lagilu FM 96.7.
1: E ku dede asiko yi o gbogbo eyin te ngbo mi nile loko. Oruko temi o yi pada o omolara abosede Adebanjo si gbogbo yin mo si iyara le mi nje. Mo ni alejo pataki kan nile loni onisegun agba si gbogbo eniyan mo daada. Baba Ibaruba ti gbogbo aye mo si oba Isan Ara. Mo di adugbo Omole teni Ibadan. Leyin ile baba Adedibu opposite People's Girls Grammar School. Mo ri awon eniyan ti won ro ketiketi. Idi ni yi ti mo fi so wi pe a gbodo se iforowanilenuwo fun baba yi. E ba nki awon eniyan kaabo.
2: Udede akoko yi gbogbo eti to ba la nfani ati ma gbo mi gege bi atokun ti wi baba Ibaruba lo ko mi gbogbo eyan si ma pe mi ni oba Isan Ara ise la se debe o odun ni mi mi isa imo foloko gbogbo awon eti to wa si ngbo mi ri o mo wi pe ke ise tuntun ni osupa loju orun kin to teso waju e kokko gbo ero bani soro 080 33 88 10 08 tabi 070 18 21 11 11. O ti pe ta ti npa oyinbo je nbo ko fo be ni ko ni fo elewe are mo la wa o itoju gbogbo ara aye pata la siyan layo ise ta mo ta ko ta daye ba ta si wadi ijinle si na lo so wa do lokiki taye fi npe wa ni baba Ibaruba loni a tun jo soro lori awon kankan abi meji e wa nkan fi ledi abi ke fi dile nkan alaafi ara wa ko ni gbandanu gbu bi elubo
1: baba ibi ti mo ti fe bere gangan ni wipe kini yoruba npe ni elewe aremo
2: e se atokun be yan ba tin ja ewe to nsogun efori ogun narun ogun maropa marose ogun inu lilo ogun laku egbe ka ma rin ko ma tin ni gbangban bi eni fe subu ka ma rin tage tage ka ma mi loke loke ki to o ma po tabi ko mo salai to ko di wi pe oju nsu abi nkan la go lori eyan ati gbogbo n to je mo n ta fi lala afi alaye ta wa n fe wi ategbo ti bile awon baba wa se iru ewe yi ni won pe ni elewe are mo awon ti won se ona bala afi a o ti wa ni je be
1: baba eje ka sare wo awon aisan tin da emi awon eyan legbodo lakoko yi tabi tin so awon eyan di arugbo osan gangan
2: e se atokun opolopo aisan ni so awon eyan di alaabo ara telomi si ti darugbo koja ojo ori e lakoko aisan kan be ti an pe nla ku egbe awoka losan losan fasan fasan awon aisan to ni se pelu inu eje to je pe kokoro inu eje ni yo ti kadako ti o mo ko ba eje are eda eyan ti awon san tin be lara ofin ni raye rin de bi to ye ko raye rin de ni o ba di pe eni to ye ko rin buso meji pelu erin ni o ni le da opo na meta rin ti o fi mo mi gule gule elomi isire won mo fa wonu moto won mo gbe bi gbati an ba n wa po ewa ni elomi to ba rin die yo mo mi gule gule elomi o si mo so wi pe egbe kan dun ohun to ba fowo kan abi ti o ba fowo kan aisan kokoro nu eje ni itu tawo kan si n pa o si lateyin wahala ti ko onu eje dale opolopo yo ma so pe apakan ori nfu awon ye ni gbogbo igba elomi isire to je wi pe yo ma ri nkan bi kurukuru abi pe ifi abi ile ti fe su losan gan elomi asi ma pariwo wi pe to n ba sun ati didi o ma wuwo bi igba ti won ba gbe gige duka ori ibusun gbogbo n ta n so yi aisan ni arun ni ati ka toju e nigba telomi n ba n lo awon ore re o mo duro de ni ese elomi o si se jakute debi pe bubo bata le ko ni mo bowo bata ko ni mo elomi yo mo te okuta mole ko si ni mo ko n to okuta mole aisan ni ta gbodo moju to bo ba ti di pe eyan n sun loru eyan n ji eyan n seyo bi igba merin marun mefa kile o to mo o gba furasi opolopo okunrin si ni o se deede nile mo opolopo ejo be la ti ri lori ayelujara lori imu mawuran eko mi o se deede eko mi o se deede elomi se kan sun lo won ati e mo fe elomi se yeye awon baba ti ati han bi awa atawa ta n soro yin na awa na o salai mo moju to ra wa awon baba awa o loko won lodo won si soju si won lodo awon iyawo won elomi nu won gan o ni iyawo eyo kan meji meta merin abi ju be lo tawon iya na o si mo wo ta n tori ti han fe wo n ta ti wa nle opolopo omokunrin lo je bi pe nkan didun to je ati bo ti lora re atopolopo aisan to ko nile igbonse abi le we àbí ibi tí wọn ò tọ́jú dáadáa ló ti sọ ẹlòmíì di lákùrẹ̀tẹ̀ tí ò lè pè pẹ́pẹ́pẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ wípé apá kan rẹ̀ báyìí àtẹsẹ̀ kan yóò mọ gbọ̀n rírírírí bí bá sì ti ń gbọ̀n bí àfi ká mójútó torí pé bòmí mọ́ra kí n pa ẹ lórúkọ tá à ń pe àìsàn túmí ilẹ̀ kí n fi ẹlẹ̀ lórúkọ tá à ń pe àrùn o ìwọ náà ó tu síta ni pé nǹkan báyìí ń ṣe mí o bó o bá dọ́dọ̀ wa bàbá ìbàrùbá ọba iṣan ara ní ẹ̀yìn ilé bàbá adédìbú ló àdojúkọ people's girls school tó wà ní mọ̀lété nìbàdàn ibẹ̀ la wà tá à ń fa àwọn òyìnbó ń jẹun kò fọ́ kò sì ní fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nílẹ̀ nàìjíríà ìpàápàá nílẹ̀ yorùbá ni wọ́n máa ń ba iṣẹ́ tẹ́ni ẹlẹ́ni ń ṣe jẹ́ iṣẹ́ tèmi ti ń ṣe láti ogójì ọdún àtọdún mẹ́rin tí mo wà lẹ́nu rẹ̀ yìí làwọn kan ó kàn gbé báàgì wọ́n mọ kiri gáréèjì ní ìwòrò òdù lọ́jà bá láyẹyẹ ní mọ̀kó ní bẹ̀rẹ̀ àti káàkiri pé àwọn ni bàbá ìbàrùbá o bàbá ní káwọn báwọn mérò wá sí mọ̀lété mo ní eléyìí èrò tó wá gan àti ìdán ló ń tán àárín èèyàn kankan ń ṣẹ́ o àwọn tí wọ́n sì ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tọwọ́ tó bíi méjì ọkùnrin méjì inú wọn tọwọ́ tó àfimú wọn dánrin náà ni a sì fi hàn jófin iléeṣẹ́ wa ò sì sí lórí òkè ìsàlẹ̀ lọ́fíìsì wa wà ibi tá a wà láti jó àti wà náà la wà tẹlifóònù wa náà ni tẹlifóònù wa aṣọ oògùn míì tó kọjá ewé ààrẹ mọ kára ó yá gágá kéèyàn ó lu ayé pẹ̀lú ìgbádùn ẹni tí ò tí kú ló ní gbòkè ọ̀hún àti gbòkè yín àwọn irú àwọn ọmọ ìta àti wá kìlọ̀ fún tí wọn ò gbọ́ lọ́wọ́ ba méjì nínú wọn bàbá ìbàrùbá ò pé méjì ọ́fíìsì wa ò sì pé méjì kò sí lórí òkè ìsàlẹ̀ ló wà lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn tẹlifóònù wa ò sì yàtọ̀ tẹ́ ẹ fi ń pè wá látijọ́ yìí òun náà là ń lò táwọn èèyàn fi ń pè wá 08 ẹgbọ́yùn lẹ́ẹ̀kan sí 08033881008 tàbí 070182111 070182111 bàbá ìbàrùbá lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn ó dojúkọ people's girl grammar school níbẹ̀ la wà bọ́rọ̀ bá dọ̀rọ̀ la kó ègbé àbí tí wọ́n ń pè ní tọ̀ ṣúgà àbí kí fúnpá èèyàn mọ́ ga àbọ̀rọ̀ ojú àbétí ọlọ́run mọ̀jẹ̀ arógun rọpárọsẹ̀ àbáromọléegun àbáwọ̀ká àwọn tó wádọ̀ wa ti mọ̀ àwa tí wọ́n wá bá náà sì mọ àwọn tí ń wá sọ́dọ̀ wa bí wọn náà bá dé lónìí ìwọ náà rí wípé ẹ̀rọ ọ̀gbàlódé làákọ̀ọ́kọ́ fi ṣàyẹ̀wò fún ọ tó jẹ́ ẹ̀rọ ọ̀gbàlódé ilé ìbò ńgbà bá ṣèyún tán làá mọ ibi táìsàn lúgọ sí làáwà bẹ̀rẹ̀ ẹsẹ̀ tó o bá ti lò bá a ṣe ní ọlò kò sí ti ń jẹ́ pọ̀ ń dẹ̀gbẹ́ ọ̀hún wọ́rìn bíi mọ́tò ti ń kọ́ gẹ̀dẹ̀ kò sí ti ń jẹ́ pọ̀ takútú ńlé ọgbọ́dọ̀ takútú ni wọ́n mọ kí ọ pé bàbá ti bẹ̀rẹ̀ sí í takútú tí wọ́n bá ní bàbá ò ní gbà bàbá ò ní gbà bàbá ìbàrùbá ni wọ́n ń pè bẹ́ẹ̀ o àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù wù bí èlùbọ́.
1: Bàbá irú àwọn èèyàn wo gan-an ni kí wọ́n mọ̀ wá sọ́dọ̀ yín.
2: Ẹ ṣeun atọ́kùn ẹni tí ò bá ní gbàgbọ́ nínú ìwé àtegbò mọ̀ wulẹ̀ wá ẹni tí ò bá ní lo oògùn tá a bá fún un kó mọ̀ wulẹ̀ wá ẹni tó jẹ́ pé tó bá dé àyín tí ò ní ṣe bá a ti ní kó ṣe kó mọ̀ wulẹ̀ wá o àwọn tí ò bá lo oògùn bá a ṣe ní kí wọ́n ó lò ó àwọn tó ní gbàgbọ́ nínú ìwé àtegbò àwọn tí wọ́n sì ní kí wọ́n ó ṣe tí wọ́n ó lè sọ̀rọ̀ jáde pé báyìí ní í ṣe mí tá a sì ṣàyẹ̀wò fún wọn tá a sì fún wọn lóògùn wọn tara wọn ó sì yá ẹ mọ̀ bọ̀ lẹ́yìn ilé bàbá adédìbú ibikíbi tẹ́ ẹ bá ti dé ìbàdàn ẹlẹ́rìn lọ mọ̀lété àwọn èèyàn ń wá láti ìlú òyìnbó ẹlẹ́rìn rí mọ̀lété ẹ bá dé mọ̀lété ẹ béèrè ilé bàbá adédìbú ní àdojúkọ people's girls grammar school la wà 08033881008 tàbí 070182111 070182111 àìsàn ò ní ka ẹ́ wórókó bí awọ gángan o àìsàn ò ní tẹ̀yìn wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù ẹ ní bùrìnbùrìn jíjó ẹ̀sìn ní pópó o ojú àti tí ò ní rí eléde yìí àmì nìkan kọ́ o kẹ́hìndé ńlẹ̀ fúyà kẹ́ ẹ wá jáde sọ́rọ̀ ara yín eléwé arẹmọ ni wá o bàbá ìbàrùbá ọba iṣan ara àwa lọkọ àwọ́ká àwa lọkọ làkú ègbé bí àìsàn àìlèṣe déédé lọ́dọ̀bìnrin bá sì fojú kàn wá yóò mèrè sá ni o 08033881008 tàbí 070182111 070182111 àlàáfíà ara wọn ò ní gbọ̀ndànùbù bí èlùbọ́ a mọ̀ retí yín pẹ̀lú ògo ọlọ́run ọba ẹ̀ṣẹ́ púpọ̀.

0: alẹ́ rẹ̀ lórí òkè Bẹ́tẹ́lì bẹ̀rẹ̀ lọ́jọ́ Friday tó gbẹ̀yìn oṣù keje di Friday tó parí oṣù kẹjọ. Àkòrí ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn total deliverance from power of darkness Ephesians 6:12 àkókò àdúrà lójoojúmọ́ aago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán aago mẹ́ta ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́ aago mọ́kànlá alẹ́ sí mẹ́ta òru ni ìṣọ́ òru ọ̀pọ̀ àwọn wòlíì àti olórí ẹ̀mí ń bẹ tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún ọ̀pọ̀ iṣẹ́ ìyanu bí ìgbàlà ìwòsàn ìbùkún ìtúsílẹ̀ ìbápàdé àtòkèwá ibi tágbé ti pàdé Bethel Mountain along Adébáyọ̀ Ìjíayùnrẹ́ Road Ìbàdàn olùgbàlejò wòlíì Gideon Tanimọ̀ wò èṣù pòfo ẹ̀lú ẹ̀lú bàbá 08033281742 fa ẹni méjì tàbí mẹ́ta lọ́wọ́ dání kẹjọ ní ìrírí ìtúsílẹ̀ lórí òkè Bethel máṣáláì wá o.
1: Bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹ̀rọ ń jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: Mọ̀mí ni mọ̀mí náà tún la màmá kúrò ní ilẹ̀.
4: Assalamu alaikum fún gbogbo mùsùlùmí òdodo tí ń jẹ̀ wọ́n láti lọ sí Hajj 2027 ní tẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Basunu Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù Umrah December Umrah Ramadan 2027. Ìsan díẹ̀ díẹ̀ iléeṣẹ́ Mukaddam Basunu Hajj Umrah Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram Makkah àti Madina oúnjẹ ilẹ̀ wa Yàrá ọ̀fẹ́ onígbàdégbà pé bàbá iléeṣẹ́ Mukaddam Basunu Hajj Umrah Service ìrìn àjò ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yìí. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí shop number 1 Ọlọ́yà shopping complex ọjà Bode nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí sórí 08034075325 àti 08123331119. Mukaddam Basunu Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
5: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Home is your trusted ally. Ìtọ́jú àgbàṣe kókó ṣe pàtàkì. Bó ṣe wá wù yín lọ́kàn láti ṣètọ́jú arúgbó yín. Ṣùgbọ́n táyò sí, bẹ́ẹ̀ gẹ́lẹ́ lẹ ṣe máa jàǹfààní ẹ̀ ní Emerald Comfort Home. Wọ́n mọ tarúgbó ń fẹ́, wọ́n mọ oúnjẹ tó yẹ wọ́n, wọ́n mọ àsìkò tó yẹ kí wọn ó gbà tọ́jú tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè. Wọ́n mọ irúfẹ́ eré tarúgbó ṣe, wọ́n sì màsìkò tó yẹ kí wọn ó nọra. Emerald Comfort Home, ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà nílẹ̀ gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun. Ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan. Please call 09078957698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.